Kí ló dé tó jẹ́ wípé bí a bá ti sọ̀rọ̀ díẹ̀ ẹlòmíràn a ti fajúro ẹlòmíràn a ti wú ẹlòmíràn a ò ní lè bá a sọ̀rọ̀ a ti dàbí arábìnrin kí la sọ tó bí yín nínú arákùnrin ṣé ò sí nǹkan o ṣé kì í ṣe èyí tá a ṣẹ̀ṣẹ̀ sọ sílẹ̀ yìí ló jẹ́ kí ojú yín fàrọ̀ bẹ́ẹ̀ kí ló dé ó ń sọ fún wa ó ní bí a bá ti bọ́ ògbólógbòó ọkùnrin nì sílẹ̀ pẹ̀lú iṣẹ́ rẹ̀ kí ló tó ń fa ìbínú láàrin àwa ọmọ ọlọ́run kí ló ń fa ìrunú láàrin àwọn ọmọ ọlọ́run kí ló ń fa àrán kan bí a bá sọ nǹkan ó ṣeé ṣe gẹ́gẹ́ bí ènìyàn ẹlẹ́ran ara bí a tilẹ̀ ti ní ìgbàlà nítorí wípé ọgbọ́n wa kò tó ti jésù nítorí pé ìmọ̀ wa kò tó ti jésù lóòótọ́ la yí ọkàn wa padà a ò yí àgọ́ ara wa padà ohun tí mo ń sọ ni wípé bí a bá ti ní ìgbàlà àlàáfíà ọlọ́run á wọnú ọkàn wa ìyẹ́ ọlọ́run á wọ inú ọkàn wa bí a bá ti ní ìgbàlà ayọ̀ ìdáríjì á sọ nínú ọkàn wa bí a bá ti ní ìgbàlà a ó rí wípé èrò wa ọ̀rọ̀ wa ìrìn wa gbogbo nǹkan yóò yí padà ṣùgbọ́n rántí bí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí a tó mọ jésù bí wọ́n bá gba wà létí a dùn wá díẹ̀ nísinsìnyí náà bí a mọ jésù bí wọ́n gba wà létí etí tí wọ́n gbá wa yìí a dùn wá nítorí pé a ò tí ì yí ara wa padà andróde ọjọ́ àjínde tó jẹ́ wípé ìpè yóò dùn a ó yí ara wa padà nígbà náà kò sí ohun tí wọ́n lè ṣe sí ara tí ó lè dùn wá ṣùgbọ́n nísinsìnyí ọkàn lágbàlà ẹ̀mí wa ló ní ìyípadà ara wa ó sì wà bákan náà síbẹ̀ ṣé o mọ̀ wípé bí ìgbà tí a jẹ́ aláìgbàgbọ́ bí a bá ránṣọ bí abẹ́rẹ́ bá gun wa lọ́wọ́ á dùn wá nísinsìnyí náà tí a ti di onígbàgbọ́ bí abẹ́rẹ́ bá gun onígbàgbọ́ lọ́wọ́ á dùn onígbàgbọ́ nítorí wípé ẹ̀mí ọkàn la yí padà lágbàlà ara bí abẹ́rẹ́ bá gun ara onígbàgbọ́ a sì máa dùn síbẹ̀síbẹ̀ ó ṣeé ṣe tí ó jẹ́ wípé a ń sọ̀rọ̀ láàrin ara wa ṣùgbọ́n ohun tí a ń sọ yìí kí ó dàbí ẹni wípé ó fẹ́ gba òdì lọ́kàn wa kí wọ́n sọ fún wa kí a má bínú o wípé kì í ṣe wípé a mọ̀ọ́mọ̀ ṣe nǹkan yìí sí wa nítorí bẹ́ẹ̀ kí a gbójú fo nǹkan yìí dá bí a bá ti sọ bẹ́ẹ̀ ó yẹ kó tán lọ́kàn wa ṣùgbọ́n wípé kò dùn mí kò dùn mí ṣùgbọ́n a sì tún ń sọ̀rọ̀ lórí nǹkan àná tí ó yẹ kí a ti gbàgbé a sì ń sọ pé lágbájá mi ò ní nǹkan bá lágbájá ṣe lágbájá tí a ń dárúkọ ó jí ọmọ ọlọ́run àwa pàápàá a sọ pé a jí ọmọ ọlọ́run àwa sọ wípé a ò ní nǹkan bá lágbájá ṣe bí nǹkan dé fún lágbájá bóyá ó fẹ́ gbéyàwó ni bóyá ó fẹ́ sìnkú ni bóyá ó fẹ́ kó ọmọ jáde ni kò sóhun tó lè dé kí n débẹ̀ mi ò ní yọjú sí wọn nítorí wípé lágbájá nǹkan tó ṣe sí mi a fi ọ̀run láti lè parí ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ báwo ló ṣe jí ọmọ ọlọ́run ó ní kí a fi ìbínú sílẹ̀ kí a fi ìrunú sílẹ̀ kí a fi àrán kan sílẹ̀ àwa bí bóyá o ti délé ọkọ èwọ àti ọkọ ó ṣeé ṣe kí ó jẹ́ wípé ọkọ ṣe ó ṣe ẹsẹ̀ gbé nígbà kan ó sọ ohun kan tí ò dára ó ṣeé ṣe kí ó sọ nípa ìyá rẹ tàbí kí ó sọ nípa bàbá rẹ tàbí kí ó tilẹ̀ sọ ọ̀rọ̀ kan sí ọ láì kíyè sára ọ̀rọ̀ yìí sì dùn ọ́ dé góńgó ara ó wọnú akínyẹmí ara rẹ ṣùgbọ́n nígbà tí nǹkan yìí ṣẹlẹ̀ ọkọ wa ó wá rí wípé nǹkan tó ń sọ kò dára ó wá pè é pé ìyàwó mi má bínú o èṣù ni nítorí bẹ́ẹ̀ jẹ́ kí a gbàgbé mo ti gbàgbé tó bá délé ọkọ tí ó ti mọ̀ pé ilé ẹ̀kọ́ ni ilé ọkọ nítorí bẹ́ẹ̀ mi ò bínú ẹni tó lòun ò bínú yìí ṣùgbọ́n ó wá lọ ṣe ìpinnu wípé owó tèmi àti owó ọkọ kò sí nǹkan tó lè pa á pọ̀ bó bá fowó sílẹ̀ láti jẹun gẹ́gẹ́ bí ò bá fi sílẹ̀ láti jẹun òun lè bí máa pa nítorí pé ibi tí mo gbọ́njú dé yìí mo mọ bí mo ṣe lè jẹun tébi ò ní pa mí irú ẹni bẹ́ẹ̀ ṣé kì í ṣe wípé a gbin nǹkan kan sínú tí a fi ń bínú tí a fi ń kórira ọkọ mo ti mọ̀ wípé gẹ́gẹ́ bí onígbàgbọ́ mi ò ní kọ́ ọ́lẹ̀ gẹ́gẹ́ bí onígbàgbọ́ mi ò lè jáwé fún wípé mo fẹ́ lọ fẹ́ ọkọ mìíràn ṣùgbọ́n nǹkan tí màá ṣe fún a ju ìkọ̀sílẹ̀ lọ kò dára bẹ́ẹ̀ bí a bá ti di onígbàgbọ́ ìbínú á kúrò ìrunú á kúrò àrán kọ̀ọ̀kan á kúrò ọ̀rọ̀ òdì kò tiẹ̀ yẹ ká gbọ́ yìí sí onígbàgbọ́ àwọn aláìgbàgbọ́ aláìwà bí ọlọ́run ni wọ́n máa ń fi bíbélì ṣẹ̀fẹ̀ ni wọ́n máa ń ṣe yẹ̀yẹ́ wípé àwọn ò gbọ́ bíbélì o nítorí pé èyí tí a kọ sí bíbélì wọ́n máa ń ṣe yẹ̀yẹ́ nípa ohun tí a kọ sí bíbélì àwa tí a ti jẹ́ ọmọ ọlọ́run bíbélì mímọ́ yóò jẹ́ ohun ìyàsọ́tọ̀ ohun tí a gbé lárugẹ ohun tí ó jẹ́ wípé bí a bá ti ń ka ohunkóhun nínú rẹ̀ ni à ń tẹríba fún ọlọ́run irú ẹni bẹ́ẹ̀.

0: ó ti di onígbàgbọ́ ọ̀rọ̀ òdì blasphemy kò tún sí lẹ́nu rẹ̀ mọ́ àti ọ̀rọ̀ ìtìjú. Ohun tí a ń pè ní ọ̀rọ̀ ìtìjú ni ọ̀rọ̀ àgálámàṣà, ọ̀rọ̀ kò bákùn gbé, ọ̀rọ̀ tí ó máa ń dàbí ẹni pé àwọn tinú ayé wọ́n máa ń rẹ́rìn sí, ṣùgbọ́n tí ó jẹ́ ọ̀rọ̀ ìdọ̀tí, ọ̀rọ̀ tí tini lójú, ọ̀rọ̀ tí a kò gbọdọ̀ gbọ́ ní gbangba. Ṣé a mọ̀ wípé àwa tí a jẹ́ obìnrin, ẹ ṣe gáfárà fún mi, bí àwọn aṣọ kan wà tí obìnrin máa ń lò tí a bá fọ̀ wọ́n tí ò yẹ kí a máa sá sí ìta gbangba nítorí wípé ó jẹ́ ohun tí ó tini lójú? Bẹ́ẹ̀ náà ni àwọn ọ̀rọ̀ mìíràn wà, ọ̀rọ̀ tí ó jẹ mọ́ ọ̀rọ̀ obìnrin, ọ̀rọ̀ ọkùnrin, ọ̀rọ̀ tí ó jẹ mọ́ ìṣepọ̀ láàrin ọkọ àti aya, tàbí àwọn nǹkan mìíràn tí ò yẹ kí a máa gbọ́ ní ẹnu onígbàgbọ́ ní ìta gbangba. Ṣùgbọ́n ìgbà tí a bá rí àwọn ẹlòmíràn tí wọ́n sọ wípé àwọn jẹ́ onígbàgbọ́ ṣùgbọ́n tí wọ́n tún ń dàpárá, tí wọ́n ń ṣẹ̀fẹ̀, àwọn tí wọ́n sì ń sọ yìí wọ́n jẹ́ ọ̀rọ̀ ìtìjú, ó ní kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹsẹ̀ ìkẹsàn-án, ẹ má sì ṣe purọ́ fún ẹnì kejì yín. Àwọn ẹlòmíràn wọn ò mọ sàìdá, wọn a sọ wípé àwọn ti di onígbàgbọ́ bóyá wọ́n fẹ́ lọ sí ọjà. Aládùúgbò sì ń bèrè wípé arábìnrin níbo lẹ fẹ́ lọ? Tí n bá da lóhùn pé mo fẹ́ lọ sọ́jà, ohun èyí tí ìbá fi lọ sọ́jà àti ẹ̀ a ni ò gba owó yìí kó bá mi ra iyọ̀ wá látọjà. Ìgbà tí wọ́n ti ń lọ kò ṣàǹfààní kémi náà lọ, torí bẹ́ẹ̀ tí n bá sòótọ́ fún wípé mo ń lọ sọ́jà, iṣẹ́ tí ò yẹ kó rán mi ló máa rán mi. Á dàbí ẹni pé mo jẹ́ bọ̀yì ẹrú rẹ̀. Nítorí bẹ́ẹ̀ n ò ní sọ fún mo fẹ́ sáré dé ọ̀dọ̀ aládùúgbò mi ń bì ní ọjà ló ń lọ, ó ní irú ẹni bẹ́ẹ̀. Kò yẹ kí a máa sọ pé a jẹ́ onígbàgbọ́ kí a tún máa purọ́ fún ara wa. Ó ṣeéṣe kó jẹ́ obìnrin tó ti lọ́kọ ló fẹ́ lọ rí ìyá rẹ̀. Bí ó bá sọ fún ọkọ pé baálé mi mo fẹ́ lọ rí ìyá mi o, ọkọ lè sọ wípé ṣé bí o lọ ní ọ̀sẹ̀ tí ó kọjá, ṣé ò sí nǹkan o? Nítorí bẹ́ẹ̀ aráalé bí baálé mi bá bèrè pé ńbo ni mo lọ, ẹni mo sáré jáde díẹ̀ ńbẹ yẹn, mo fẹ́ lọ wo àwọn tí wọ́n wà ní ìdàpọ̀ ojú ilé mi. Irọ́ ló ń pa o, ó ń lọ sí ọ̀dọ̀ ìyá rẹ̀. Tó bá sì dé tó bá sọ pé ẹ mà pẹ́ díẹ̀ ṣé wọn náà mọ̀ àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ di onígbàgbọ́ yìí, bàbá dọ̀dọ̀ wọn kò ṣe é dìde gírí, nítorí pé ọ̀rọ̀ tí wọ́n ní sọ ọ̀rọ̀ náà ti pọ̀ púpọ̀ jù, nítorí òun ló jẹ́ kí n pẹ́. Irọ́ ló ń pa. Àwa tí a sọ pé a jẹ́ onígbàgbọ́, báwo la tún ṣe ń ba irọ́ lẹ́nu wa? Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ó ní ẹ má sì ṣe purọ́ fún ẹnì kejì yín. Ẹ̀yin sáà ti bọ́ ògbólógbò ọkùnrin nì sílẹ̀ pẹ̀lú iṣẹ́ rẹ̀. Jẹ́ kí a wo Róòmù orí kẹfà. Róòmù orí kẹfà láti ẹsẹ̀ ìkẹfà. Nítorí àwa mọ èyí pé a kan ògbólógbò ọkùnrin wa máa gbélébò pẹ̀lú rẹ̀, kí a lè pa ara ẹ̀ṣẹ̀ run, kí àwa má ṣe sin ẹ̀ṣẹ̀ mọ́. Ohun kan náà ni èyí ń sọ fún wa nínú Éfésù orí kẹrin ẹsẹ̀ ìkejìlélógún, pé ní ti ìwà yín àtijọ́ kí ẹ̀yin kí ó bọ́ ògbólógbò ọkùnrin nì sílẹ̀, èyí tí ó dìbàjẹ́ gẹ́gẹ́ bí ìfẹ́kùfẹ́ ẹ̀tàn. Ṣé oyè ọ̀nísìnyí ọkàn náà ni bíbélì? Ìbàjẹ́ Kólósè láti ń kà á, ìbàjẹ́ Róòmù láti lọ kà á, ìbàjẹ́ Éfésù láti ń kà á. Ọkàn náà ni ọ̀rọ̀ Ọlọ́run, èyí ni Ọlọ́run ń fẹ́. Àbá wà ní ìjọ ní ìlú Èkó níhìn-ín, tàbí ìjọ ní ìlú Ìbàdàn, tàbí ìjọ ní ìlú ibòmíràn, ọ̀rọ̀ Ọlọ́run ọ̀kan náà ni. Ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ọ̀kan náà ni. Jẹ́ kí n tún sọ pàápàá, ó ṣeéṣe ṣé a mọ̀ wípé kì í ṣe dípà ni ìjọ kan ṣoṣo tí ó wà ní gbogbo ayé? Ó ṣeéṣe kí èèyàn kí ó máa wá sí dípà, tàbí kí ẹlòmíràn kí ó máa lọ sí ìjọ mìíràn. Bí gbogbo wa, bí a bá jẹ́ olóòótọ́ sí ọ̀rọ̀ Ọlọ́run, ẹ̀kọ́ kan náà ni ó yẹ kí gbogbo wa kí a máa kọ́ ni. Nítorí orí nísinsìnyí ohun tí Paul ń sọ fún àwọn ara Kólósè, òun ló sọ fún àwọn ara Éfésù, òun ló sọ fún àwọn ara Róòmù tó ka ẹsẹ̀ ìkejìlélógún yìí, pé ní ti ìwà yín àtijọ́ kí ẹ̀yin kí ó bọ́ ògbólógbò ọkùnrin nì sílẹ̀, èyí tí ó dìbàjẹ́ gẹ́gẹ́ bí ìfẹ́kùfẹ́ ẹ̀tàn. Ẹsẹ̀ ìkẹtàlélógún, kí ẹ sì di titun. ni emi inu yin lati ese ikeji din logbon ke eni tin jale ma se jale mo soti gbo eni to ti wa ni iwa ki o ma fowora ki o ma fe ki o ma mu nkan nkan ti elomiran o ni eni ti o ba ti nse be tele tele ki o ma se be mo bi o ba ti ni igbala ita ori bi naira kan lori benchi ngba to wa si ile esin o si mu naira kan yi se o ro wi pe o hu latori benchi ni o mo wi pe enikan lo gbagbe e sibe nitori be o ni ki eni tin jale tele tele ki o ma se jale mo eni to je wi pe tele tele ko ni se to nse o ba ji laaro gba to wa ni ti o wa to je ge bi alai gbagbo o ba ji laaro a ma ti oju le de oju le ni a ma ni ki le ri je nbe yen o kini kin je nbe yen o nkan to nse niyan ko ni se to nse ko lowo to le pa wole bi o ba ti di onigbagbo ewo ni onigbagbo tun lo lati oju le de oju le ki le ri je nbe yen o a o se bo iwa ogbologbo a o se bo sile tele tele gege bi alai gbagbo ohun ta ma nse ni pe a ma fese pale ni ibodo awon railway nitori o sese ibi te nikan tin sai to fe wo railway ki owo e ko jabo nitori be iru awon eniyan ti o je ole a ma fese rale kaakiri ni ibodo ko lati wo nkan to bo si e lowo awon elomiran lati ri he mata so pa ti di onigbagbo ko ye ki iru iwa be ki o tun wa ni igbesi aye wa ka to mo olorun ki a to mo jesu awa ti a je omo fun baba bi baba ba lo sita a ma lo tobo apo baba a ma lo tobo ibi to ko si boya a le ri bi adota kobo nbe tabi a le ri bi naira marun nbe a si mu awa ti a so pe a di onigbagbo nisisi o ni awa ta njale tele tele ka ma tun jale mo o tun se ni laanu ki se nipa ti awon omode nikan eni ti o je iyawo tele tele ki o tun mo jesu bi oko ba ti jade a ma lo ye apo oko o a ma lo ye bi ti won kowo si ibi ti won ko nkan miran ibi ti won ko awon iwe a ma lo ye wo boya je ri naira marun naira mewa bo se fowo fe tele tele niyi gege bi elai gbagbo gba to wa so pe o ti di onigbagbo nje ko je nkan tiju wi pe sibe sibe o tun lo nye apo oko wo o tun lo nye ibi ti won ko nkan si wo boye wa ri naira marun bo ba si mo naira marun mewa yi o ke so fun oko re bawo ni o se le so wi pe o ti di eni igbala o ni eni tin jale tele tele ki o ma se jale mo awa ti o je pe tele tele ibi ta tin sise ka to mo olorun bi abe fe gba aye isimi awon ti o ti ni yawo awon ti o loko won so pe awon ti gbe yawo eni ti o bi mokan alun ti mo meta merin ki o ba le gba owo ju be lo nisinsin to so pe o ti di onigbagbo o ti isatunse o le to ja tele tele ti won fi sanwo le fun o tun se njale bakan na loni ki a to di onigbagbo bi a ba de ibi se ni ago mesan a so pe a de ago se ni ago meje abo gba to wa tun so pe o ti di onigbagbo nje ki se be lo tun se nje ki se iru iwa be lo tun hu ono ye ki yi pada ki o wa o ye ki abo akisa elegbin ti atijo o ye ki abo won sile eni tin jale ki o ma se jale mo sugbon ki okunkun ma se laala ki o ma sise ki o ma fi owo re sise ohun ti o dara ki ohun ki o le ni lati pin fun eni ti o se alaini ese ikokandinlogbon e ma se je ki oro idibaje kan ti enu yin jade e ma se je ki oro idibaje kan ti enu yin jade ewo ni a npe ni oro idibaje oro ti o mu ore ofe lowo nigba ti oko ba nba yawo re soro ti o ba dabi eni pe a nba eru soro nigba ti oko ba npe iyawo ni oruko inagije ti o dara nigba ti oko ba nso oro ti o le je ki eyan forishan le ki o kudanu nigba ti o ba nso si iyawo re oro idibaje ni tabi nigba ti iyawo na ti o ba nso wi pe ma so fun to je pe aran ti ile ibi to nti wa a mo wi pe emi o ki nse eni ti eniyan kan le se bi o ti won si gba ti iyawo ba di e se gafara fun mi ki n lo ede yi o dabi asa ẹni tí ó gbẹ́kọ́, ẹni tí ó lẹ́kọ́, ẹni tí ó mọ Ọlọ́run, ẹni tí ó mọ Jésù. Tí ìyàwó bá tún sọ̀rọ̀ sí ọkọ lọ́nà tí ó dàbí ẹni wípé ọkọ a máa rò pé irú obìnrin wo ni mo gbé sílé yìí, ẹni tí ó dàbí ẹni wípé ó lágbára jù mí lọ, ọ̀rọ̀ pọ̀ lẹ́nu ìyàwó ju ti ọkọ lọ, ẹni tí àwọn èèyàn máa sọ wípé ìyàwó ẹ dẹ̀ díẹ̀ o, ẹ má bínú o, ẹ má jẹ́ kí ọ̀rọ̀ yìí kí ó gbòdì lọ́kàn ọkọ yín, o kò dára bẹ́ẹ̀. Ó ní torí bẹ́ẹ̀, ó ní kí ọ̀rọ̀ ìdí ìbàjẹ́ kan kí ó má ṣe jáde láti ẹnu wa, ṣùgbọ́n irú èyí tí ó dára fún ẹ̀kọ́, kí o lè máa fi oore ọ̀fẹ́ fún àwọn tí ń gbọ́ ọ. Ẹ má sì ṣe mú ẹ̀mí mímọ́, Ọlọ́run bínú. Ẹni tí a fi ṣe èdìdí yín di ọjọ́ ìdáǹdè, gbogbo ìwà kíkorò àti ìbínú àti ìrunú àti ariwo àti ọ̀rọ̀ búburú ni kí a mú kúrò lọ́dọ̀ yín pẹ̀lú gbogbo àrán kan. Ọlọ́run ti kọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan sílẹ̀ fún wa tó jẹ́ wípé bí a bá ń kà wọ́n, bí a bá ń bójútó wọn, bí a bá ń ṣe wọ́n, ilé wa yóò tòrò. Ọlọ́run ti fún wa ní ọ̀pọ̀lọpọ̀ àṣẹ, ọ̀pọ̀lọpọ̀ ìlànà tó jẹ́ wípé bí ẹnì kọ̀ọ̀kan wa, bí a bá ń jí láàárọ̀, tí a ń fi ọ̀rọ̀ Ọlọ́run ṣe díngí, tí a ń wò, tí a sì ń fi díwọ̀n ìgbésí ayé wa, àlàáfíà yóò wà ní ìdílé wa. Bí a bá mọ̀ pé kí ọkọ kí ó tó bá ìyàwó sọ̀rọ̀ wípé a ò gbọdọ̀ ní ìwà kíkorò, a ò gbọdọ̀ pọ́n obìnrin yìí lójú, a ò gbọdọ̀ fi ìbínú bá ìyàwó lò, a ò gbọdọ̀ fi ìrunú bá ọkọ wa lò, a ò gbọdọ̀ ní ariwo nínú ilé wa. Ṣe tó jẹ́ wípé ọkọ àti ìyàwó ń sọ̀rọ̀, a tún gbọ́ ní ilé kẹrin, ilé karùn-ún, wọ́n sọ pé lágbájá tún ti dé o, pé ó fẹ́ lu ìyàwó ẹ̀ pa lọ́sẹ̀ tó kọjá, wọ́n náà ń lọ ṣọ́ọ̀ṣì o, wọ́n ka bíbélì jù kí ni lọ. Ṣùgbọ́n bọ́n ṣe ka bíbélì tó síbẹ̀síbẹ̀, ìjà ò kúrò, ariwo ò kúrò láàrin wọn, kò yẹ kó rí bẹ́ẹ̀. Ó ní gbogbo ìwà kíkorò àti ìbínú àti ìrunú àti ariwo àti ọ̀rọ̀ búburú ni kí a mú kúrò lọ́dọ̀ yín pẹ̀lú àrán kan. Ẹ máa ṣoore. Fún ẹnì kejì yín, ẹ ní ìyọnú, ẹ máa dáríji ara yín gẹ́gẹ́ bí Ọlọ́run nínú Kristi ti dáríji yín. Ó ní ká máa dáríji ara wa nínú ìjọ, ká máa dáríji ara wa nínú agboolé, ká máa dáríji ara wa níbi iṣẹ́, kí a máa dáríji ara wa pẹ̀lú àwa àti aládùúgbò, kí a máa dáríji ara wa gẹ́gẹ́ bí Ọlọ́run nínú Kristi bí ó ti dáríji wá. Yẹ kí a ṣe kíákíá, kí a lọ sí ìkórí kejì, àwọn ìwà ọkùnrin titun. Èyí jẹ́ wípé àwọn nǹkan ògbólógbòó, àwọn àkísà ìgbín, àwọn ìwà àtijọ́, kí a bá wọn sílẹ̀, kí a jù wọ́n dànù, kí a rí wípé ìwà ọ̀tún, ìrìn ọ̀tún, kí a rí wípé wọ́n jọba ní ìgbésí ayé wa. Èyí ni ó yẹ kí a ṣe gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Wo Kólósè orí kẹta ẹsẹ̀ ìkẹwàá, ẹ sì ti gbé ọkùnrin titun ni wọ̀, ẹ sì ti gbé ọkùnrin titun ni wọ̀, èyí tí a sọ di titun ní ìmọ̀ gẹ́gẹ́ bí àwòrán ẹni tí ó dáa. Ẹ sì ti gbé ọkùnrin titun ni wọ̀. Ohun tí a ń sọ níhìn-ín, a ń sọ gẹ́gẹ́ bí àpèjúwe bí ènìyàn ṣe máa ń wọṣọ. Nígbà mìíràn, bí a bá ti rí ẹnìkan tí a ti mọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ẹni yìí kí a tó mọ̀ ọ́, a rí wípé ìrìn tó máa ń rìn ìrìn ìdọ̀tí ni. Aṣọ tó máa ń wọ̀, aṣọ mìíràn, ó lè jẹ́ aṣọ tí ẹnìkan bùn, aṣọ tí ẹnìkan fún un. Aṣọ yìí ó ṣeéṣe kí ó ti ya díẹ̀ tàbí kí ó ti dọ̀tí díẹ̀. Ó ṣeéṣe nítorí ẹni yìí kò ní ìmọ́tótó, ó máa ń rin ìrìn ìdọ̀tí. Bá a bá tiẹ̀ ti rí lágbájá nìyẹn. Bó bá jẹ́ obìnrin ni, kò jẹ́ tún irun ẹ̀ ṣe, kò jẹ́ fọ ẹnu láàárọ̀, kò sì jẹ́ wọ aṣọ tó dára. Bí a bá ti rí lágbájá nìyẹn, bí tiẹ̀ ti rí nìyẹn, bá a tiẹ̀ fún láṣọ, ẹni ìrìn ìdọ̀tí kò kúrò lọ́wọ́ ẹ̀. Ṣùgbọ́n ẹni yìí ni a rí wípé bóyá ó di onígbàgbọ́. Bí ó sì ti di onígbàgbọ́, a ò mọ ìgbà tí ó di onígbàgbọ́ yìí. Àti kúrò ní àdúgbò ibi tó ń gbé, kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ó wá ti lọ́kọ. Ọlọ́run wá tún ti ṣe é lóore tó jẹ́ wípé ó ní ọkọ tí ó di àjẹṣẹ́kù tó ní díẹ̀ lọ́wọ́. Ó sì tún wá ti kọ́ ìwà ìmọ́tótó. Ẹni yìí nítorí wípé ó ti lọ́kọ àti kọ́ ní ìwà ìmọ́tótó, ìyípadà ti dé. Ní ọ̀sọ̀ọ̀sẹ̀ á tún irun ẹ̀ ṣe. Ní ojoojúmọ́ àárọ̀ á mú ohun tí a fi ń fọnu, á fọ ẹnu. Àti wípé aṣọ tó wá ń wọ̀ nísinsìnyí nítòótọ́ ló jẹ́ aṣọ ìwọ̀ntúnwọ̀nsì, ṣùgbọ́n wọ́n jẹ́ aṣọ tí ó jẹ́ kí ó wà ní ìmọ́tótó. bi o ba tin bo lokere boya a o ti ri fun bi odun kan tabi odun meji awari o je eni ti a o le da momo awa so wi pe abilagbaja ni abilagbaja ko o tun wa tin yan fanda fanda awa duro atejumo o wa ki wa pe arabirin e ka ro atabi e ka san tabi e ka le o abi woni abi woko emi ni ki lo de so fun mi joko pe tan fun yin ba oni nkan se yi pada o kin rin bayi ri ololorun lo da mi lola ololorun lo mu yi pada wa be na ni fun ni gbagbo be na ni fun ni gbagbo awa ti o je wi pe aso egbin akisa elegbin omo ni nokuna la je tele tele awa ti di iyawo Jesu Kristi awa ti ati da lola ti ati dariji awa ti ati mu egbin ti ati mu kuro ni igbesi aye wa ti Jesu to ati di olugbala wa ti Jesu ti o ti fi aso dodo wo wa ti Jesu ti o ti ko wa gege bi ati rin gege bi ati soro gege bi ati huwa gege bi ati se gege bi ati ba eni keji wa lo nigba ti a ba ri wa a da bi eni wi pe a oni le da wa momo nitori igbesi aye titun iwa otun yo wa si igbesi aye wa pe Efesu le kan si Efesu ori kerin ese ikerin le logun ki ese gbe okunrin titun ni wo eyi ti a da nipa ti Olorun li ododo ati ni iwa mimo otito sori ikanna ni bibeli o nso fun wa o ni ki a di titun ki a di titun ki a be sini rin irin otun ki a be sini hu iwa otun ninu Romu ori kejila Romu ori kejila ese ikeji ki e ma se da ki e ma se da dara yin po mo aye yi sugbon ki e parada lati di titun ni iroyinu yin ki eyin ki o le ri idi ife Olorun ti o dara ti o si se itewogba ti o si pe awon kan won yi won je ki o ye wa we pe Olorun fe ki a dabi Jesu ni gbogbo ise wa ni oro enu wa ni ohun gbogbo ti a nso ti a nse ki a dabi Jesu Kristi nitori be o ye ki iye pada yi ki o farahan ni igbesi aye wa bi iye pada yi ba farahan ni toto kini ohun ti a o tun ri a o ri idapo ati ajumosepo ninu isokan ye ki a lo si Kolose ori keta ese ikokanla Kolose ori keta ese ikokanla nibi ti ko le si Heleni ati Jew ikola ati aikola alaigbede ara skitia eru ati omnira sugbon Kristi li ohun gbogbo ninu ohun gbogbo nihin ni Paul tun ti wan so nkan miran fun wa o je ohun ti a menuba lana ninu isin wa ti ojo Aiku o n so fun wa wi pe nigba ti a ba ti ba Olorun pade nigba ti a ba ti di eniyan Olorun eniyan mimo wi pe okuta idigbolu tabi ogiri ikele ti o wa laarin wa wi pe a o wo won pale o n so nihin o fi awon nkan meji meji o fi won wera won o si so fun wa wi pe awon idabo ti o ti wa laarin awon kan meji meji meji won yi wi pe ati mu okuro lakoko o n so nipa ti Heleni ati Jew bi a ba n so nipa Heleni eyi n so nipa awon Giriki sugbon ni ede ti o le yi o daadara won ma won pe won ni keferi awon Jew won ma n pe gbogbo awon eniyan to ku won ma n pe won ni keferi won ki da si won o ni sugbon bi eni ti a n pe ni keferi tele tele ati eni ti a n pe ni Jew bi o ba ti mo Olorun awon mejeji gbogbo nkan ti o paala saarin won tele tele a o mu won kuro won o di eniyan titun won o di ore ara won ki se be nikan ikola ati alaikola awon ti a ko nila ni awon Jew awon alaikola ni awon ti o ni awon esin miran ti awon Jew ti won se sio si won ti won so wipe won ko se daradara o ni bon ba ti mo Jesu ati eni to ti kola ati alaikola won a di ikan a oni awon kan wa alaigbede o tun ni awon miran won je ara skitia won je nkan meji ki se kan na alaigbede lapa kan ara skitia lapa keji o ni awon won yi ba kan na bi won ba ti mo Jesu Kristi àwọn nǹkan tí ó dàbí ẹni wípé a fi yà wọ́n nípa tẹ́lẹ̀tẹ́lẹ̀ a ó mú wọn kúrò ó tún wá sọ nípa ẹrú àti òmìnira wípé àwọn tí ó ní òmìnira bóyá wọ́n ní iṣẹ́ ti ara wọn wọ́n ní ilé ti ara wọn kò sẹ́ni tí ó fún wọn sí abẹ́ ìsìnrú wọ́n ní òmìnira àwọn mìíràn tí wọ́n sì jẹ ẹrú nígbà tí wọ́n ti bá jésù kristo pàdé wọ́n di ọ̀kan náà èyí là ń sọ fún wa wípé bí a bá ti mọ ọlọ́run wípé a ò ní máa fi ìyàtọ̀ sí àwọn kan tí wọ́n wá láti gúúsù tàbí àwọn tí wọ́n wá láti àríwá àwọn tí wọ́n wá láti ìlà oòrùn tàbí àwọn tí wọ́n wá láti ìwọ̀ oòrùn wípé kristi yóò jẹ́ ohun gbogbo nínú ohun gbogbo kì yóò sí ìyapa kì yóò sí ìdàbò láàrin ẹnì kọ̀ọ̀kan wa àti nínú ẹnì kọ̀ọ̀kan wa gbogbo wa yóò fún ìṣọ̀kan papọ̀ a ó ní ọlọ́run kan kristi kan olùgbàlà kan ẹ̀mí kan a ó máa ní ẹ̀kọ́ kan ìgbàgbọ́ kan a ó sì wà ní ìṣọ̀kan nínú jésù kristi èyí ni ọlọ́run kọ wa lónìí nísinsìnyí ó yẹ kí a dìde dúró kí a sọ fún ọlọ́run wípé àwọn ìwà àtijọ́ ìwà ògbólógbò ti àtijọ́ wípé ó yẹ kí a dágbére fún wọn pátápátá ó yẹ kí a sọ fún ọlọ́run wípé a fẹ́ di titun ní ìwà wa ní ìrìn ẹsẹ̀ wa ní ìwọṣọ wa pàápàá ní bí a ṣe ń bá ẹnì kọ̀ọ̀kan ẹnì kejì wa lò ó yẹ kí a di titun ní ohun gbogbo tí a ń ṣe kí a bọ́ àwọn ìgbà ògbólógbò àwọn ẹ̀kísà ẹlẹ́gbin ti àtijọ́ kí a bọ́ wọn kí a sọ wọ́n dànù kí a sì jẹ́ kí ìwà titun kí ó jọba ní ìgbésí ayé wa ó yẹ kí a gbàdúrà o sọ fún ọlọ́run bá ọlọ́run sọ̀rọ̀ ṣé àwọn nǹkan tí a ń dárúkọ wọ̀nyí ṣé wọ́n ṣì wà ní ìgbésí ayé rẹ ni èwo ni a tún ká àgbèrè mọ́ onígbàgbọ́ lọ́wọ́ tàbí ìwà èrí tàbí ìfẹ́ kò fẹ́ tàbí ìwà búburú ìfẹ́ búburú tàbí ìfẹ́ gbígbóná ẹnìkan sí ẹnìkejì tàbí ojú kòkòrò tàbí ohun mìíràn tí kò dára kí a tún máa ba lọ́wọ́ onígbàgbọ́ kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ jẹ́ kí a sọ fún ọlọ́run gbàdúrà sọ fún ọlọ́run ìwà ìmọtí ara ẹni nìkan ìwà ògbólógbò ti àtijọ́ ìwà tí ó ìjà àti ìrunú jẹ́ kí a sọ wọ́n dànù kí àwọn kan yìí kí ó kúrò ní ìgbésí ayé wa bí a bá jẹ́ olóòótọ́ bí a bá jẹ́ olóòótọ́ kí a sọ fún ọlọ́run ó dájú yóò mú ìyípadà rere ìyípadà ọ̀tún bá ẹnì kọ̀ọ̀kan wa.
1: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run. A dúpẹ́ lọ́wọ́ yín lónìí wípé ó tún wù yín nínú àánú yín láti mú wa wá sí yín láti gbọ́ ọ̀rọ̀ yín láti di alágbára tàbí akọni nínú ìgbàgbọ́ kí a bá lè mọ bí a ti gbàdúrà kí a bá lè mọ iṣẹ́ tí ìgbàgbọ́ ń ṣe nínú ayé ẹnì kọ̀ọ̀kan. Adúpẹ́ wípé gẹ́gẹ́ bí ẹ ti ń bá wa sọ̀rọ̀ lójoojúmọ́ bẹ́ẹ̀ ni ẹ ń fà wá súnmọ́ ọ̀dọ̀ ara yín sí kí ìgbàgbọ́ wa kí ó ba lè le kí ó lágbára kí ó sì gbóná nínú ọlọ́run. À ń bẹ̀bẹ̀ wípé bí a ti wá lónìí ohun tí ẹ ń fẹ́ bá wa sọ ohun tí ẹ ń fẹ́ kí ó yé wa ohun tí ẹ ń fẹ́ kí a ṣe àṣàrò lé lórí ẹ jẹ́ kí ó yé wa lórúkọ Jésù. Bí ẹ ti ń bá wa sọ̀rọ̀ a ń bẹ̀bẹ̀ wípé kí ẹ̀yin fún ara yín ọlọ́run ẹ̀mí kí ó kọ nǹkan wọ̀nyí sí wa lé ókan àyà tí ó fi jẹ́ wípé a ó lè ṣe àṣeyọrí ní ìgbésí ayé ìgbàgbọ́ wa àti wípé àdúrà wa yóò jẹ́ ìtẹ́wọ́gbà ohun tí a sì ń béèrè gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yín ẹ ó ṣe wọ́n fún wa. Ẹ là wá lóye ẹ ṣe wa lójú ẹ jẹ́ kí a lè di akọni nínú ìgbàgbọ́ alágbára nínú ọlọ́run. Adúpẹ́ pẹ́ ti gbọ́ lórúkọ Jésù Kristo Olúwa wa. Lónìí adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ó tún fún wa ní àǹfààní mìíràn láti wá síwájú rẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ rẹ̀ kí a ba lè ṣe ìfẹ́ Ọlọ́run kí a ba lè wà ní ibi tí òun fẹ́ kí a wà ní ti ìgbàgbọ́ àti ní ìrìn àjò wa láti ìhín yìí lọ sí ìlú ọ̀run rere. Lónìí mo fẹ́ sọ̀rọ̀ lórí ohun kan tí ó ṣe pàtàkì nínú ọ̀rọ̀ Ọlọ́run Mo sọ̀rọ̀ lórí ìṣẹ́gun onígbàgbọ́ tí ó ga jùlọ. Ìṣẹ́gun onígbàgbọ́ tí ó ga jùlọ. Bí o bá wo àkòrí ọ̀rọ̀ yìí fínífíní, ó rí wípé a ń sọ̀rọ̀ nípa ìṣẹ́gun ní ìpele ìpele. Èyí jẹ́ wípé a lè ní ìṣẹ́gun lọ́nà kan tàbí lọ́nà mìíràn. Ṣùgbọ́n lónìí a fẹ́ wo ìṣẹ́gun nípa ìgbàgbọ́, èyí tí ó ga jùlọ nípa gbogbo ìṣẹ́gun tí a lè ní. Nínú Hebrew orí kọkànlá ni a ti sọ fún wa púpọ̀ nípa ìgbàgbọ́. Hebrew orí kọkànlá a ń sọ nípa ìgbàgbọ́. Kí a tó bẹ̀rẹ̀ sí ní ṣe àlàyé ní kíkún, n ó ka àwọn ẹsẹ kan fún wa kí ó ba lè yé wa ohun tí a ń sọ. Láti ẹsẹ̀ ìkíní, ǹjẹ́ ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí a ń retí? Ìjẹ́rìí ohun tí a kò rí? Nítorí nínú rẹ̀ ni àwọn alàgbà ti ní ẹ̀rí rere. Nípa ìgbàgbọ́ lè a mọ̀ pé a ti dá ayé nípa ọ̀rọ̀ Ọlọ́run. Nítorí kìí ṣe ohun tí ó hàn lè a fi dá ohun tí a ń rí. Ẹsẹ̀ ìkeje nípa ìgbàgbọ́ ni Noah, nígbà tí Ọlọ́run kìlọ̀ ohun tí kò tíì rí fún, ó bẹ̀rù Ọlọ́run. Ó sì kan ọkọ̀ fún ìgbàlà ilé rẹ̀. Nípa èyí tí ó dá ayé lẹ́bi, ó sì di àjògún òdodo nípa ìṣe tí í ṣe nípa ìgbàgbọ́. Ẹsẹ̀ ìkẹjọ nípa ìgbàgbọ́ ni Abrahamu, nígbà tí a ti pè é láti jáde lọ sí ibi tí òun yóò gbà fún ilẹ̀ ìní, ó gbọ́. Ó sì jáde lọ láì mọ ibi tí òun ń rè. Ẹsẹ̀ ìkọkànlá nípa ìgbàgbọ́ ni Sara ti kára rẹ̀ pẹ̀lú fi ní agbára láti lóyún, nígbà tí ó kọjá ìgbà rẹ̀, nítorí tí ó ka ẹni tí ó ṣe ìlérí sí olóòótọ́. Ẹsẹ̀ ìkẹtàdínlógún nípa ìgbàgbọ́ ni Abrahamu, nígbà tí a dán wò fi Isaac róbọ, ẹni tí ó sì ti fi ayọ̀ gba ìlérí wọn ni fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo róbọ. Ẹsẹ̀ ogún nípa ìgbàgbọ́ ni Isaac súre fún Jacobo àti Esau ní ti ohun tí ń bọ̀. Bí o bá kà á lọ síwájú, ó rí wípé títí di òpin ìwé yìí tàbí títí di òpin orí tí a ń kà yìí ni ó ti ń sọ fún wa nípa ìgbàgbọ́. Kí a wo orí tí ó tẹ̀lé orí kejìlá, ẹsẹ̀ ìkíní. Nítorí náà, bí a ti fi àwọ̀ sánmọ̀ tí ó kún tó báyìí fún àwọn ẹlẹ́rìí yí wa ká, ẹ jẹ́ kí a pa ohun ìdíwọ́ gbogbo tì sí apá kan àti ẹ̀ṣẹ̀ tí ó rọrùn láti dì mọ́ wa, kí a sì máa súré, kí a sì máa fi sùúrù súré èje tí a gbé ka iwájú wa. Kí a máa wo Jésù olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa. Jẹ́ kí a dúró níbẹ̀. Bí a bá ti ń bá ẹ̀kọ́ yìí lọ, ó mọ ìdí tí mo fi ka àwọn ẹsẹ̀ tí mo kà, tí mo sì kọjá sí orí kejìlá láti ka ẹsẹ̀ ìkíní àti ẹsẹ̀ ìkejì fún ọ. Jẹ́ kí a kọ́kọ́ wo èyí wípé láì sí ìgbàgbọ́, kò sí ẹni tí ó lè wo Ọlọ́run. Èyí jẹ́ wípé ìgbàgbọ́ ṣe pàtàkì púpọ̀ púpọ̀. Wo ẹsẹ̀ ìkẹfà orí kọkànlá, kí a wo bí ìgbàgbọ́ ṣe ṣe pàtàkì tó. Ṣùgbọ́n láì sí ìgbàgbọ́, kò ṣeé ṣe láti wò ó. Nítorí ẹni tí ó bá ń tọ Ọlọ́run wá, kò lè ṣàìgbàgbọ́ pé ó ń bẹ, àti pé òun ni olùṣẹ̀san fún àwọn tí ó fi ara balẹ̀ wá. Níhìn-ín ni a jẹ́ kí ó dá wa lójú bí ó ṣe ṣe pàtàkì tó láti ní ìgbàgbọ́. Ó ní láì sí ìgbàgbọ́, kò ṣeé ṣe láti wò ó. Bí o bá ronú dáradára sí àwa tí a wá sínú ìjọ, ìbá ṣe ìjọ níhìn-ín
0: tàbí ìjọ ọlọ́run níbòmíràn. Ó rí wípé ọ̀pọ̀lọpọ̀ tí ó ń wá sí inú ìjọ, wọ́n máa ń wá sí inú ìjọ pẹ̀lú èrò púpọ̀ nínú ọkàn wọn. Ẹlòmíràn nígbà tí wọ́n bá dé inú ìjọ, wọ́n á sọ fún wa wípé níbi tí àwọn ti ń bọ̀, àwọn ni ìyá ẹgbẹ́, tàbí àwọn ni balógun, tàbí àwọn ni bàbá ìsàlẹ̀, tàbí àwọn ni agbọ́pàá àlùfáà, tàbí àwọn ni wọ́n máa ń laago nínú ilé ìsìn, tàbí àwọn ni atẹ́dùrò, tàbí ó ṣeéṣe kí wọn kí ó sọ wípé àwọn ni bàbá àsàlẹ̀ tí ó jẹ́ wípé bí ìjọba fẹ́ ṣe ìpinnu láì rí àwọn kò lè ṣe ìpinnu. Nítorí bẹ́ẹ̀ àwọn ń fẹ́ láti kọjá sí dípà. Bí àwọn sì ti ń fẹ́ láti kọjá sí dípà níhìn-ín, kí ni ààyè tàbí ipò tí àwọn yóò wà bí àwọn bá kọjá wá sí ìhín? Ohun tí wọ́n ń rò ni wípé ipò tí a ní nínú ìjọ, òun ni ó ṣe pàtàkì, òun ni kò ṣe é má ní tí ẹnìkọ̀ọ̀kan wa tí a ní láti máa dù. Ṣùgbọ́n níhìn ni a ń sọ fún wa wípé ipòkípò tí a bá ní, bí a kò bá ní ìgbàgbọ́, kò ṣeé ṣe láti wo Ọlọ́run. Wípé bí a tilẹ̀ jẹ́ olórí ẹgbẹ́ nínú ìjọ, bí a tilẹ̀ jẹ́ akíkanjú nínú ìjọ, bí a tilẹ̀ jẹ́ òpóǹtagí, tàbí a jẹ́ ẹnìkan tí wọ́n máa ń dúró dè bí wọ́n bá fẹ́ mú ìpinnu nínú ìjọ, bí a kò bá ní ìgbàgbọ́, a kò lè wo Ọlọ́run. Wò lẹ́ẹ̀kan sí i. Ṣùgbọ́n láìsí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wò ó. Àwọn ẹlòmíràn bí wọ́n bá wá sínú ìjọ, ó ní ohun tí wọ́n fi máa ń ṣògo wípé ìgbàgbọ́ yẹ mí, nítorí láti ìgbà tí mo ti dé inú ìjọ, iṣẹ́ ó ń gbèrú lọ́wọ́ mi, kì í ṣe bẹ́ẹ̀ nìkan, owó ó ń kún owó lọ́wọ́ mi, kì í ṣe bẹ́ẹ̀ nìkan, nígbà tí mo ti dé inú ìjọ, ilé kejì ni mo ń kọ́ nísinsìnyí. Ẹlòmíràn á sọ fún wa wípé nígbà tí òun ti dé inú ìjọ ni òun ti rí wípé àwọn ọ̀rẹ́ àti àwọn ojúlùmọ̀ wọ́n pọ̀ sí, òun ní àwọn oníbàárà tí wọ́n pọ̀ jù bẹ́ẹ̀ lọ. Èyí jẹ́ ohun tí wọ́n máa ń ṣògo, tí wọ́n máa ń yọ̀ nínú rẹ̀. Ṣùgbọ́n a ń sọ fún wa wípé láì sí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wù ú. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a mọ̀ wípé ẹnìkọ̀ọ̀kan wa, bí a ti wá sí inú ìjọ, ohun tí ó ṣe pàtàkì níwájú Ọlọ́run, ohun tí Ọlọ́run ń wò ní ìgbésí ayé wa ni wípé kí a ní ìgbàgbọ́. Bí a bá ń sọ nípa ìgbàgbọ́, àwọn ẹlòmíràn wọ́n máa ní ohun tí wọ́n ń pè ní ìgbàgbọ́, ṣùgbọ́n kì í ṣe ìgbàgbọ́ tí a ń sọ nípa rẹ̀. Wọ́n máa ń sọ wípé àwọn gba ara wọn gbọ́, wípé bí àwọn bá dáwọ́lé nǹkan, bí àwọn ò bá rí ìyọrísí nǹkan náà, àwọn ò jẹ́ padà. Àwọn ní ìpinnu, àwọn ní ìgbàgbọ́ nínú agbára tiwọn, nínú ohun tí wọ́n lè ṣe. Wọ́n máa ń ṣògo wípé àwọn ní ìgbàgbọ́ nínú ara wọn, ìfọkàntán nínú ara wọn, wọ́n gbẹ́kẹ̀lé ara wọn. Èyí kì í ṣe ìgbàgbọ́ tí a ń sọ nípa rẹ̀. Bí o bá wo ìhín, ó ń sọ, ó ní nítorí ẹni tí ó bá tọ Ọlọ́run wá, kò lè ṣàìgbàgbọ́ pé ó ń bẹ, ó ń sọ nípa ìgbàgbọ́ nínú Ọlọ́run. Àwọn ẹlòmíràn ìgbàgbọ́ tí wọ́n ní ni wípé àwọn ní ìgbàgbọ́ nínú àlùfáà, wípé àwọn mọ̀ wípé àlùfáà wa pé kò ṣeé ṣe, ò sí níwájú ẹ̀. Àlùfáà wa ó jẹ́ ẹni tó lè gbàdúrà, wọ́n lè bọ́ṣọ lẹ́ẹ̀kan bẹ̀rẹ̀ sí ní jà torí bẹ́ẹ̀. Bí ẹnikẹ́ni bá sọ̀rọ̀ tí kò dára nípa àlùfáà, wọ́n lè tú gèlè, wọ́n lè tú ọ̀já, wọ́n lè ṣí fìlà kán bẹ̀rẹ̀ sí ní jà, kí wọ́n sọ pé ìgbàgbọ́ tí mo ní nínú àlùfáà mi ò fẹ́ kí ẹnikẹ́ni kí ó fọwọ́ kàn. Èyí kì í ṣe ìgbàgbọ́ tí ń jà, ìgbàgbọ́ tí ń nodì, ìgbàgbọ́ tí ń da nǹkan rú, kì í ṣe ìgbàgbọ́ irú bẹ́ẹ̀ là ń sọ. À ń sọ ìgbàgbọ́ nípa nínú Ọlọ́run. Ó sọ wípé ní ẹsẹ̀ kẹfà, ṣùgbọ́n láì sí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wò ó. Nítorí ẹnikẹ́ni tí ó bá tọ Ọlọ́run wá kò lè ṣàìgbàgbọ́ pé ó ń bẹ, àti pé òun ni olùṣẹ̀san fún àwọn tí ó bá farabalẹ̀ wá. Àwọn ẹlòmíràn wọ́n máa ní ìgbàgbọ́ nínú ọkàn ara wọn. Bí wọ́n bá fẹ́ lọ sí ìrìn àjò, ó ṣeéṣe kí wọ́n ti ní ìpinnu pẹ̀lú ẹnìkan pé ní ọ̀la ní agogo mẹ́sàn-án a ó lọ sí ìrìn àjò. Ṣùgbọ́n bí ẹni yìí ti ń wọlé, bóyá ó ṣeéṣe ìgbà tí wọ́n fẹ́ jáde, wọ́n fẹsẹ̀ òsì kọ, wọ́n ní àmì nìyẹn. Mo sì gbàgbọ́ pé tí n bá ti fẹsẹ̀ òsì kọ bẹ́ yẹn, ó parí nìyẹn. Nǹkan tí máa bá pàdé lójú ọ̀nà kì í ṣe nǹkan tí ó dára. A sì sọ fún ẹnì kejì wípé mo gba ara mi gbọ́, mo mọ̀ pé bó jàlá ni mo lá ni, bo je ese ni mo fi kan ni bo je nkan kan ni mo ngboro ninu ara mi ni mo mo we pe mo mo bi nkan se ma nri ki se ru igbagbo be ni an so nipa re an so nipa igbagbo ninu olorun wi pe lai si igbagbo ko se se lati wo olorun nitori eni ti o ba nto olorun wa ko le se igbagbo pe o nbe pe o nbe laye wi pe o je alagbara wi pe o je olorun ti ki se ke o je olorun ti wi be ti se be eni igbagbo ti an so nipa re ati wi pe ohun ni olusesan fun awon ti o ba fara bale wa se okiyesi nihin o nso nipa wi pe ki a fara bale lati wa olorun wi pe ki a ma se je eni ti nkanju awon elomiran won ki mu suru won ki le fara bale wa olorun won ape ki won ki o to de ilesin be a ba si ti npari isin awon eni ti o kokko jade won ki fara bale lati gbadura won ki fara bale lati gbo eko won ki fara bale lati ni igbagbo ninu olorun won ki fara bale lati duro de imuse ileri olorun oni ohun je olusesan fun awon ti o fara bale wa nitori be o ye ki a le ni suru ni waju olorun o ye ki a le fi akoko sile lati sin olorun ki a de si ilesin ni akoko ti o ye ki a si ri wi pe a gbadura a fara bale elomiran ninu ile ki fara bale o se se ki o ma ka bibeli bi o ti n gbo ti enikan kan lekun ko mo boya oni won bere tabi elomiran ni won bere o ti dide ki fara bale lori adura elomiran adura ti re ni we pe o gbomi lena o fe teba tabi o gbobe lena o fe jeun oni ko n sare gbadura ibi to tin gbadura o ronu boya obe njo boya omi ti ho o dide iru eni be ko fara bale wa olorun sugbon awon ti o ni igbagbo ninu olorun awon eni ti o je wi pe won to olorun wa won gbagbo wi pe olorun be won gbagbo wi pe olorun je olusesan fun awon ti o fara bale lati wa olorun mo tin so nipa bi o se se pataki to lati ni igbagbo nitori pe lai si igbagbo ko se se lati wo olorun je kin tun so fun kini an pe ni igbagbo wo ese ikini nje igbagbo ni idani loju ohun ti a nreti ejeri ohun ti a ko ri igbagbo ni idani loju ohun ti a nreti ejeri ohun ti a ko ri ese kan yi ti aposteli so fun wa oni aposteli ni o se apejuwe re ni gbogbo ori iwe yi oni o fi so nipa ti noa nigbati olorun kilo fun noa we pe ikun omi yo de noa ko ti ri ikun omi ni igba kan sosori noa ko ti ri ki ojoro to be ni igba kan sosori ti o fi ri we pe omi bo ile mole o bo igi mole o pa awon opolopo nkan o pa won run sugbon bi o tile je we pe ko ri nkan won yi ri igbagbo ni idani loju ohun ti a nreti ijeri ohun ti a ko ri igbagbo ninu re ni o njeri wi pe ohun ti olorun so yo se igbagbo ninu re ni o fi mo wi pe bi o tile je wi pe a ko ti ri ikun omi ri o daju wi pe ikun omi yo de apostle ton se alaye fun wa o se apere fun anipa ti abrahamu nigbati olorun pe ni ese ikejo lati jade lo si ibi ti ohun o gba gege bi ile ni o gbo o jade lo lai mo ibi ti ohun re fiyesi daradara ibi ti o lo yi ko ti gbo nipa re ri ko ti ka ninu iwe itan nipa re ri ko ti ri eni ti o lo sibe ti o pada wa ri sugbon bi olorun ti so fun o gbagbo o ko eru re o sibe sin lo si ibi ti olorun fe ki o lo igbagbo ni idani loju ohun ti a n reti ijeri ohun ti a ko ri paul tun se alaye siwaju si ni ese ikokanla o ni nipa igbagbo ni sara ti kara re pelu fi ni agbara lati loyun nigba ti o koja igba re nitori ti o ka eni ti o se ileri si olooto ranti wi pe ni igbesi aye Sara ko ti ri enikan sosho ti o je omo adorun odun ti o ri wipe oloyun o si bimo ko ti ri enikan sosho ti o ri wipe igba obirin ti koja lara re ti o je wipe ko sese ni ti eni eleran ara lati loyun mo sugbon ti o loyun sugbon igbagbo ni idani loju ohun ti a nreti bi o ti le je wipe Sara ko ti ri iru enikeni be ri ti o ti di ogbo sugbon ti o loyun sibe sibe nitori wipe Olorun ki seke nitori pe o ka Olorun ti o se ileri si olooto o ni ijeri si ohun ti a ko ri be na ni a so fun wa ni ti Abrahamu ninu ese ketadilogun nipa igbagbo ni Abrahamu nigba ti a dan wo fi Isaaki rubo eni ti o si fi ayo gba ileri won ni fi omo bibi re kan soso rubo ni ti eni ti a wi pe ninu Isaaki li a o ti pe iru omo re o si pari re si pe Olorun ti le le gbe dide ani kuro ninu oku ati ibiti o ti gba pada pelu ni apere se ori ohun ti a so nipa igbagbo wepe bi o ti le je pe Abrahamu ko ti ri eni keni ri ti o jidide lati inu oku o se se ki o ti ka nipa Abeli ti o ku ti o si je pe ko jidide lati inu oku o se se ki o ti ka nipa opolopo awon eniyan ti o ku sugbon ti a ko jidide lati inu oku se o mo wepe o wa se aye yi ki Jesu ki o to wa ki a to ma so nipa wipe Jesu Christ jidide lati inu oku ki a to ma so wipe Elijah tabi Elisha o gbadura fun enikan awon wonyi si jidide kuro ninu oku ki iru igba be ki o to de ni Abrahamu ni o ti gbagbo wipe wese kokan dini ogun yi o si pari re si pe Olorun ti le le gbe dide ani kuro ninu oku ati ibiti o ti gba pada pelu ni apere eni an so nipa igbagbo wipe igbagbo ni ijeri si ohun ti a ko ri nitori be o ye ki o ye wa o ti an pe ni igbagbo wipe nigba ti Olorun ba se ileri fun wa bi o ti le je wipe a ko ti ri imuse ileri yi bi o ti le je wipe a o mo ona tabi ohun ti Olorun yi o se ti o le fi mu ileri ise igbagbo wa ni wipe Olorun ki kuna Olorun ki baati Olorun ki se eni ti se leri ti ki o le muse igbagbo wa ni wipe Olorun je alagbara Olorun je olooto Olorun je onife Olorun je ologbon ati wipe ko si ohunkohun ti o wa labe orun ti Olorun ko le yi pada ko si ohunkohun ti o wa labe orun ti Olorun ko le se eyi ni igbagbo wa nitori be je ki o yi o wipe igbagbo ni idaniloju ohun ti a nreti ati ijeri si ohun ti a ko ri wo Romu ori kerin ki o le yi oju be lo Romu ori kerin lati ese ikerindinlogun nitori na le o fi se ti ipa igbagbo ki o le se ti ore ofe ki ileri ki o le da gbogbo omo iru omo loju ki se awon ti pa ofin nikan sugbon ati fun awon ti inu igbagbo Abrahamu pelu eni ti se baba gbogbo wa gege bi ati ko pe mo ti fi o se baba orile ede popo ni waju eni ti o n gbagbo Olorun ti kara re ti o so oku di aye ti o si pe ohun won ni ti a ko ti ko si bi eni pe won ti wa se ori ohun ti a so nipa igbagbo nihin we pe Olorun ti o pe awon nkan won ni ti ko si bi eni pe won ti wa igbagbo ni idaniloju ohun ti a nreti ijeri ohun ti a ko ri pipe awon nkan won ni ti ko si bi eni pe won ti wa ese ikejidinlogun nigbati ireti ko si eni ti o gbagbo ni ti ireti
1: ki o le di baba orile ede popo gege bi eyi ti a wi pe bayi ni iru omo re yori eni ti ko se ilera ni igbagbo ko ro ti ara ohun ti kara re ti o ti ku tan nigba ti o to bi eni iwon 100 odun nipa ti Abrahamu ni a so wi pe o to eni 100 odun nigba ti Sara ti o nje bi eni 100 odun ati kiku inu Sara ko fi aigbagbo si emeji ileri Olorun sugbon o le ni igbagbo o nfi ogo fun Olorun nigba ti o sa ti mo daju daju pe ohun ti ohun ba se ileri ohun ba ti leri o si le se yin ni an so ni pa ti igbagbo nipa be ni a fi ri wo pe igbagbo awon ti ma jemu lai lai won se opolopo ise iyanu awon ti won ni aisan amu won larada awon ti o dabi eni wi pe odi Jericho wa ni iwaju won a wo odi Jericho lule awon ti okun pupa ti o wa ni iwaju won nipa igbagbo ni a fi pin okun pupa si meji opolopo ise iyanu ohun meriri ni igbagbo se ni igbese aye awon won ni eni a fi nje ki o je bi apere fun wa wi pe awa paapa o ye ki a ni igbagbo ninu Olorun bi o ba pada si Heberu ori kokanla Heberu ori kokanla kini awon nkan ti igbagbo se awon nkan ti igbagbo se je ki a wo ti Noah ni ese ikeje nipa igbagbo ni Noah nigba ti Olorun kilo ohun ti ko iti iri fun o beru Olorun o si kan oko fun igbala ile re nipa eyi ti o da aye lebi o si di ajogun ododo nipa ti se nipa igbagbo nihin ni an so fun wa ni ti Noah ye ki o ye owe pe nigba ti a kilo fun Noah nipa ikun omi ohun ti ko ti iriri o gba Olorun gbo o beru Olorun o kan oko oko ti o kan ye o kan nipa igbagbo eyi a se ohun ti o ga julo ti igbagbo se ninu Noah rara kilo ti o ga julo asopun ani ese keje yi o di ajogun ododo ti se nipa igbagbo nigba ti a ka awon opolopo eniyan si elese nigba ti awon opolopo eniyan wonyi ti won ko le ri oju Olorun ti won ko le ba Olorun dore ti won ka won se elese ti won ku ninu ese won nipa igbagbo ni Noah ni o fi di olododo o meji ni an so nipa re Noah o kan oko fun igbala ile re Noah di olododo nipa igbagbo e o lo ga julo se wi pe a kan oko tabi a kan moto tabi a ni irin ise tabi a ni awon nkan won ni ti o wa ninu aye awon nkan ti yo ba aye koja lo se yi ni o gaju rara wi pe a di olododo nipa igbagbo eyi ni ohun ti o gaju o ye ki o ye wa nigba na wi pe nigba ti a ba gba Olorun gbo ti igbagbo wa ti o je ki a bo lowo ese ti igbagbo wa ti o so wa di olododo ti igbagbo wa ti o so wa di akikanju ninu Olorun eni ti n ba ese jagun eni ti n ba aye jagun eni ti n ba iran ara jagun eni ti n ba esu jagun eni ti bori ese eni ti bori esu eni ti bori awon iran ara eni ti bori idanwo ti o n wa lati odo esu igbagbo yi ni o gaju igbagbo yi ni o se ohun ti o gaju ni igbe aye wa bakan na ni a le so nipa ti Abrahamu bi o ba wo ese ikejo nipa igbagbo ni Abrahamu nigba ti a ti pe lati jade lo si ibi ti ohun yo gba fun ile ini o gbo o si jade lo lai mo ibi ti ohun re nihin ni a so fun awe pe Abrahamu o gba ile gege bi ohun ini bawo ni o se gba ile yi gege bi igbagbo ni nipa ti igbagbo awa na o seese boya a o ni ga a o ni go a o ni kan ni kankan tele tele a o ni le a o ni bugbe a o ni le sugbon nipa igbagbo a gba Olorun gbo nipa igbagbo wa ninu Olorun a be si ni de eni to ni ile gbe a de eni ti o nra le a de eni ti o so wi pe ah lati igba ti mo ti gba Jesu Kristi gbo mo ti n fi okuta ile ipele ile mo ti n fi lele lati igba ti mo ti gba Jesu Kristi gbo mo tin ra irin ise ki se be nikan emi ti o je wipe mu pin shop ba eyan lo tele tele ni sugbon mo ti ni shop ti ara mi nisinsin yi se eyi ni ohun ti o gaju ti igbagbo le se rara ori won so fun a wipe Abrahamu o je eni ti o gboran nipa igbagbo won ni nigba ti a kilo fun nigba ti a soro fun o gbo o gboran igboran ti o wa lati igbagbo yi ohun ni o gaju o sese ari awon miran ti o je wipe nipa igbagbo won le ni ile won le ni ile won le ra moto won le ra irin ise won le bere si ni won le di eni ti nkowo jo sugbon igboran igbagbo ko si ni igbese aye won o sese ki olorun ni ki won ko ti sile ati gboran o soro olorun ki won ko siga mimu sile o soro Olorun so fun wi pe ki won ki o mu iloko laya won ki won ki o mu bo sipo gege bi oro Olorun oko kan aya kan ati gboran o de ti fun won won o le gboran an so fun wi pe ohun ti o se pataki julo ti igbagbo le se ohun ni wi pe igbagbo o je ki a gboran si Olorun Olorun so pe ki a ko ise sile ki a be si ni hu iwa ododo igbagbo ti o ga julo ni igbagbo ti o je ki a di olododo igbagbo ti o je ki a bo lowo ise igbagbo ti o je ki a rin gege bi eniyan olorun gege bi eni ti o ni iwa mimo ki se be nikan an so ni ese ikokanla nipa igbagbo ni sara ti kara re pelu fi ni agbara lati loyun nigba ti o koja igba re nitori ti o ka eni ti o se ileri si olooto o je ohun ti o wu ni lori o je ohun ti o dun mo ni ninu popo nigba ti a ba ri obirin gege bi sara ti o je wi pe tele tele ko bimo so mo wi pe gba ti a ti mo sara amo gege bi eni ti o loko ese lese kese ti a daruko sara ninu genesis ni a ri wi pe o ti wa nile oko o si wa nile oko fun ojo pipe fun odun pipe sugbon ko si omo fun odun popo lo fi wa lai romo bi sugbon aso fun anihin we pe o to akoko kan ti sara ti o gba olorun gbo bi o tile ti koja igba ti obirin le loyun igba ti obirin le bimo sibe sibe o gba olorun gbo e je ohun ti o dara popo ninu ijo wa nihin iwo na o le je eleri fun mi o le je eleri o le je agbenuso fun olorun wi pe ati ri opolopo awon obirin ti o je wi pe bi won se wa sinu ijo won ti gbeya won ti loko fun bi odun marun odun mewa odun medogun ati le nka ti olodun mokanlelogun mejilelogun mo ari kan ninu wa ti o je wi pe odun mokandinlogbon ni o ti wa nile oko ti o bi mo ri sugbon nigba ti o wa sihin agbadura olorun ti o si ye igbagbo wa si o je ki o loyin o je ki o bimo laye ati lalaafia sugbon ni soro se eyi ni ohun ti o gaju ninu igbagbo rara nitori iwo na papa o sese ki o mo enikan tabi meji tabi meta ti o je wi pe nipa igbagbo nigba ti won wa sinu ijo won o loyun tele won o bimo tele gba ti won wa sinu ijo won loyun won bimo sugbon ese kuro ninu aye won o igbala ko je ti won o ise ododo irin ododo oro alaafia ko si ni igbese aye won o ari awon elomiran to je wipe won ni igbagbo wipe bi oluso agutan ba ti gbadura fun mi bi o ba ti daruko jesu si isoro airomo bi ti mo ni yi o da mi loju wipe ma loyun ma bimo gba ti a si gbadura ni toto gege bi igbagbo re o loyun o bimo sugbon ye ti o kuro leti egba kuro lorun awon nkan tan fi nku eti atowo ko kuro nbe ko segun aye ko segun ese ibinu o kuro nbe ija ko kuro nbe o le ka ma fowo ranko ka ma ji owo oko ka ma ji owo awon aladugbo ko kuro nbe ka ma sepe nko tabi ka ma nodi tabi ka ma ni aran kan tabi ka ma jowo eni keji ko kuro nbe ohun ti a nso ni wipe elomiran o sese ki a ri wipe o ni igbagbo ati loyun o ni igbagbo ati bimo igbagbo yi ti o ni ko le gbe idorun nitori wipe ese ko kuro ni igbese aye re ohun ti o ga julo ohun ti o tobi julo ti igbagbo le se ninu aye re tabi ninu aye temi ohun ni wipe ki igbagbo ki o da mi ni idi kuro ninu ese ki igbagbo ki o gba o sile kuro lowo ese gba ti o n ba aye jagun gba ti o n ba ise jagun gba ti o n ba eran ara jagun gba ti o n ba awon nkan ti o wa ninu aye yi ti o n ba won jagun igbagbo ti o ga julo ni wupe ki igbagbo yi ki o da o sile kuro ninu awon nkan ti o wa ninu aye ki a ri wupe ese iro agbere

ilé mo ti bọ lọwọ ẹṣẹ mo ti bọ ni lọwọ ìjẹkújẹ mo bọ ni lọwọ ìmúkúmu tẹlẹ tẹlẹ arìndé òru ni mi wípé tẹlẹ kò sí ibi kíbi tí wọn ti ń jẹbọ ibi kíbi tí wọn ti ń jó ibi kíbi tí wọn ti ń ṣe nǹkan kí nǹkan ayẹyẹ mu láti débẹ ni ṣùgbọn nísinsìnyí kí n jókòó sílé ni kí n máa ka bíbélì ni kí n máa wàásù ìrere ni èyí ni òṣogo wa tẹlẹ tẹlẹ gẹgẹ bí ọmọ deeper life wípé abọ lọwọ ẹṣẹ irọ kúrò lẹnu wa o lè kúrò lọwọ wa ìrìndè òru kúrò lẹsẹ wa àti nǹkan ayé ìṣọṣọ ayé ìrìn ayé ọ̀rọ̀ ayé ká máa kun ètè ká máa kun ojú ká máa kun èékánná ká máa ju irun níná wípé gbogbo nǹkan wọ̀nyí wọ́n kúrò ní ìgbésí ayé wa ìṣògo wa nìyí tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé àdì ọmọ ọlọ́run bí a bá jáde láti jẹ́rìí ẹ̀rí wa ni wípé jésù kristo sọ mí dòmìnira ó jẹ́ kí n bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ó jẹ́ kí n bọ́ lọ́wọ́ èṣù ó jẹ́ kí n bọ́ lọ́wọ́ àwọn nǹkan tí ó so mí lọ́jọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn nǹkan tí ó dè mí ní ìgbèkùn nínú ayé yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó jẹ́ kí n bọ́ lọ́wọ́ wọn ohun tí a fi máa ń jẹ́rìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ nìyí ṣùgbọ́n ó ṣe ní láàánú wípé ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń yí ìlànà padà ọ̀pọ̀lọpọ̀ ni ó dàbí ẹni wípé bí wọ́n ti ń wá sínú ìjọ nísinsìnyí ìṣògo wọn ìjẹ́rìí wọn ni wípé mo ní ìmúláradá tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo fẹ́ de adẹ́tẹ̀ tán ṣùgbọ́n gbà tí wọ́n ti gbàdúrà fún mi mo ti bọ́ lọ́wọ́ nǹkan wọ̀nyí tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo jẹ́ ẹni tí nǹkan máa rìn lára rẹ̀ ṣùgbọ́n nísinsìnyí nǹkan ti gbogbo nǹkan wọ̀nyí ti kúrò ṣùgbọ́n wọn ò bọ́ lọ́wọ́ sìgá mímu wọn ò bọ́ lọ́wọ́ ọtí o wọn ò bọ́ lọ́wọ́ olè wọn ò bọ́ lọ́wọ́ irọ́ pípa wọn ò bọ́ lọ́wọ́ ìjà jíjà wọn ò bọ́ lọ́wọ́ àwọn nǹkan wọ̀nyí tí ó jẹ́ wípé ó jẹ́ ẹ̀ṣẹ̀ ní ìgbésí ayé wọn ò mọ̀ ohun tí ọlọ́run sọ fún wa wípé láì sí ìwà mímọ́ kò sí ẹni tí yóò lè rí ọlọ́run nítorí bẹ́ẹ̀ èyí ni mo fi ka orí kejìlá fún ọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹ kí a wo orí kejìlá nísinsìnyí nínú orí kejìlá ẹsẹ̀ ìkíní ó ní nítorí náà bí a ti fi àwọ̀ sánmọ̀ tí ó kú tó báyìí fún ẹlẹ́rìí yí wa ká ẹ jẹ́ kí a pa ohun ìdíwọ́ gbogbo tì sí apá kan àti ẹ̀ṣẹ̀ tí ó rọnù láti dìmọ́ wa kí a sì máa fi sùúrù sa eré ìje tí a gbé ka iwájú wa kí a máa wo jésù olùpilẹ̀ṣẹ̀ àti aláṣẹ pé ìgbàgbọ́ wa ẹni nítorí ayọ̀ tí a gbé ka iwájú rẹ̀ ó fara da àgbélébùú láìka ìtìjú sí tí ó sì jókòó lé ọwọ́ ọ̀tún ìtẹ́ ọlọ́run sàárò tí ẹni tí ó farada irú ìsọ̀rọ̀ òdì yìí láti ọ̀dọ̀ àwọn ẹlẹ́ṣẹ̀ sí ara wọn kí ẹ máa bàá rẹ̀wẹ̀sì nínú ọkàn yín kí àárẹ̀ sì mú yín ẹ̀yin kò tí ì kọjú ìjà sí ẹ̀ṣẹ̀ títí di ẹ̀jẹ̀ ní ìjàkadì yín dúró níbẹ̀ ó ti sọ fún wa nínú orí kọkànlá ó sọ nípa ìgbàgbọ́ ó sọ nípa Noah tí ó kan ọkọ̀ pẹ̀lú ìgbàgbọ́ ó sọ nípa Abrahamu tí ó jáde láti ibì kan lọ sí ibòmíràn nípa ìgbàgbọ́ ó sọ nípa Sarah tí ó lóyún tí ó bímọ nípa ìgbàgbọ́ ó sọ nípa Isaki nípa Joseph ó sọ nípa Jacob nípa ìgbàgbọ́ ó sọ nípa Mose nípa ìgbàgbọ́ ó sọ nípa àwọn òbí Mose pẹ̀lú nípa ìgbàgbọ́ ó sọ nípa Jephthah ó sọ nípa Dáfídì ó sọ nípa Samsoni ó sọ nípa Gideoni nípa ìgbàgbọ́ ó sọ nípa àwọn nǹkan tí a lè fojú rí apín òkun pupa níyà ni tàbí abímọ tàbí agba ilẹ̀ ìní tàbí akan ọkọ̀ tàbí ohun mìíràn tí a ṣe wípé a ṣẹ́gun àwọn Filistini tàbí ọ̀pọ̀lọpọ̀ nǹkan mìíràn tí a ṣe odi Jericho ni a wólulẹ̀ ni ó sọ pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ó wà nípa ìgbàgbọ́ ṣùgbọ́n ní orí kejìlá wa sọ wípé nísinsìnyí kí a mójú kúrò ní wípé a pín òkun pupa níyà kí a mójú kúrò nínú wípé a jẹ́ kí Goliath kí ó kú kí a mójú kúrò nípa wípé a ṣẹ́gun àwọn ọ̀tá kí a kọjú sí nǹkan kan wípé aṣẹ́gun ẹ̀ṣẹ̀ kí a kọjú ìjà sí ẹ̀ṣẹ̀ títí di ẹ̀jẹ̀ ní ìjàkadì wa kí a sì máa wo Jésù Kristì olùpilẹ̀ṣẹ̀ àti aláṣẹ pé ìgbàgbọ́ wa ẹni tí ó jẹ́ wípé ó farada àgbélébùú ẹni tí ó jẹ́ wípé ó ṣe gbogbo nǹkan tí Ọlọ́run fẹ́ kí ó ṣe ayọ̀ tí a gbé ka iwájú rẹ̀ òun ni ó tẹjú mọ́ àwa náà pàápàá ó yẹ kí ó yé wa wípé ìṣẹ́gun tí ó ga jùlọ ìṣẹ́gun tí ó pọ̀ jùlọ òun ni ó pé aṣẹ́gun ẹ̀ṣẹ̀ aṣẹ́gun èṣù aṣẹ́gun ẹran ara àwọn nǹkan tí ó ń dojúkọ wa
awon nkan ti o dabi eni wi pe won je idanwo ni iwaju wa adojuko won asisegun wo ese ikerinla e ma lepa alaafia pelu gbogbo eniyan pelu eniyan gbogbo ati iwa mimo lai si eyi ni ko si eni ti yo ri oluwa oni e ma lepa alaafia pelu gbogbo eniyan pelu eniyan gbogbo ati wi pe ki asi ma lepa iwa mimo lai si iwa mimo yi ko si eni ti yo le wu oluwa ti yo le ri oluwa sori wo pe laarin wa o je ohun ti mo gbagbo wi pe yo ma se Jesu Kristi laanu yo si ma ba ninu je wi pe a ko lepa iwa mimo iwosan la nlepa e a ko lepa iwa mimo ba o se je ba o se mu la nlepa e a ko lepa iwa mimo ye kin bimo ye kin loko ye kin laya la nlepa e a ko lepa wi pe bi ipe ba dun nigba kigba tabi bi Jesu Kristi bi o ba farahan lawo somo wi pe nje a o le ri oluwa a ko lepa iwa mimo awon kan aye yi awon o mule mo fo aye awon nkan itafo ba fi le awon kan ti o je wi pe a o le mu lo sorun o ba ni gbogbo owo aye yi a o le ko lo sorun o ba ara gbogbo won to aye a o le ko won lo sorun o ba ni gbogbo awon ore aye a o le ko won lo sorun o ba di eni gba ojumo ninu aye o ba di oselu pataki ninu aye a o le mu eyi lo si orun o ba di enikeni kini lo le je ninu ijo a o le mu awon nkan won yi lo si orun ohun kan soso ti a le mu lo si orun ti o je iwe irinna lati rin ninu aye yi lo si orun rere ohun ni iwa mimo nje o je mo o se wa laanu wi pe opolopo ni o le pa bi a o ti di atunbi opolopo ni o le pa bi a o se bo lowo ese opolopo ni o le pa bi a o se bori awon idanwo ti o n kolu ara wa ti o n wa si ago ara wa opolopo ni o le pa bi a o se je mimo ninu mimo lode mimo ninu ebi mimo ni igboro mimo ni ileto mimo ninu ile mimo pelu awon aladugbo wa opolopo ni o le wa ni o le pa iwa mimo iwa ododo ni bi ise ni iwa ododo ni bi oja wa ni iwa ododo iwa mimo ni bi kibi ti a wa sibe sibe a je ki o ye wa o wi pe lai si iwa mimo ko si eni ti o le ri olorun so fun mi bi ipe badun nisinsiyi nibo lo wa so fun mi bi ipe badun nisinsiyi nibo lo pari ire ije igbagbo re nibo lo pari esi se o ti di olododo se o ti bo lowo ese se o ti bo lowo awon faaje aye yi awon omule mofo afo ba file aye yi se o ti bo lowo won abi won de oni igbekun agbere ese iro pepa o le jija ibinu abi awon nkan won yi ni won de omole ti won ni je ki o le ba Jesu lo se o ti ni iwa ododo ti a nso nipa re yi iwa mimo ti a nso nipa re yi se won ti je ti re dide ki o gbadura dede ki o so fun olorun lai si iwa mimo ko seni ti o le wo olorun eyi ni ohun ti o ga julo ohun ti o ga julo ti igbagbo le se ni igbese aye wa wi pe ke a wo ese wa nu pelu igbagbo ke a so wa di olododo nipa igbagbo ke a so wa di eni iwa bi olorun nipa igbagbo ke a di eni ti o ni iwa mimo nipa igbagbo so fun olorun wi pe bi ki ba se pe o so mi di olododo ni ki o kuro ni bi loni bi o ba so fun olorun bi o ba gbagbo yo se fun o yo gba okan re la yo tun obi yo wo ese enu yo so di olododo ati eni mimo I'm going to go to the hospital.

I'm going to go to the hospital.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Iwe ikini awon oba, ori ikokanlelogun, o si se leyin kan won yi, naboti ara Jesreli ni ogba jara ti o wa ni Jesreli, ti o sumo afin Ahabu, oba Samaria girigiri. Ahabu si ba naboti so wipe, fun mi ni ogba jara re, ki emi ki o fi se ogba ewebe, nitori ti o sumo ile mi, emi o si fun o ni ogba jara ti o san ju lo, dipo re. Bi o ba si dara ni oju re, emi o fi iye owo re fun o. Naboti si wi fun Ahabu pe, Oluwa ma je ki emi fi ogun awon baba mi fun o. Ahabu si wa si ile re, o wu gbo, inu re si baje, nitori oro ti Naboti ara Jesreli so fun o. Nitori ti oun ti wi pe, emi ki o fun o ni ogun awon baba mi, oun si dubule lori akete re, o si yi oju re pada, o si fe jeun. Jesebele aya re si to wa, o si wi fun pe, e se ti inu re fi baje ti iwo ko fi jeun. O si wi fun pe, nitori ti mo ba Naboti ara Jesreli so, mo si wi fun pe, fun mi ni ogba jara re fun owo, tabi bi o ba wu o, emi o fun o ni ogba jara miran ni ipo re. O si dahun wi pe, emi ki o fun o ni ogba jara mi. Jesebele aya re si wi fun pe, iwo ko wa joba lori Israeli ni isisiyi, dide jeun, ki o si je ki inu re ki o dun, emi o fun o ni ogba jara Naboti ara Jesreli. Bẹ́ẹ̀ni o kọ̀wé li orúkọ Ahabu, o si fi èdìdí rẹ̀ dì í, o si fi ìwé náà ṣọwọ́ sọ́dọ̀ àwọn àgbààgbà àti àwọn ọlọ́lá ti ń bẹ ní ìlú rẹ̀, tí ó sì ń bá Naboti gbé. O si kọ sínú ìwé náà pé ẹ kéde àwẹ̀ kí ẹ sì fi Naboti sí ipò ọlá láàrin àwọn ènìyàn, kí ẹ fi ènìyàn méjì ẹni búburú síwájú rẹ̀ láti jẹ́rìí pa á, wípé ìwọ bú Ọlọ́run àti ọba, ẹ mú jáde kí ẹ sì sọ ọ́ lé òkúta kí ó lè kú. Àwọn ọkùnrin ìlú rẹ̀ àti àwọn àgbààgbà àti àwọn ọlọ́lá tí wọ́n ṣe ará ìlú rẹ̀ ṣe bí Jesebele ti ránṣẹ́ sí wọn, gẹ́gẹ́ bí a ti kọ sínú ìwé tí ó ti fi ránṣẹ́ sí wọn. Wọ́n sì kéde àwẹ̀, wọ́n sì fi Naboti sí ipò ọlá láàrin àwọn ènìyàn. Ọkùnrin méjì sì dé àwọn ẹni búburú, wọ́n sì jókòó níwájú rẹ̀. Àwọn ọkùnrin búburú sì jẹ́rìí pa á, àní sí Naboti, níwájú àwọn ènìyàn wípé Naboti bú Ọlọ́run àti ọba. Nígbà náà ni wọ́n mú jáde kúrò ní ìlú, wọ́n sì sọ ọ́ lé òkúta, ó sì kú. Nígbà náà ni wọ́n ránṣẹ́ sí Jesebele wípé asọ Naboti lé òkúta, ó sì kú. Ó sì ṣe nígbà tí Jesebele gbọ́ pé asọ Naboti lé òkúta, ó sì kú. Jesebele sọ fún Ahabu pé dìde kí o sì jogún ọgbà àjàrà Naboti ara Jesreli tí ó kọ̀ láti fi fún ọ fún owó. Nítorí Naboti kò sí láàyè ṣùgbọ́n ó kú. Ó sì ṣe nígbà tí Ahabu gbọ́ pé Naboti kú, ni Ahabu dìde láti sọ̀kalẹ̀ lọ sí ọgbà àjàrà Naboti ara Jesreli láti jogún rẹ̀. Ọ̀rọ̀ Olúwa sì to Elija ara Tishbi wá wípé, dìde, sọ̀kalẹ̀ lọ ìpàdé Ahabu ọba Israeli tí ó wà ní Samaria, ó wà ní ọgbà àjàrà Naboti níbi tí ó sọ̀kalẹ̀ lọ láti jogún rẹ̀. Ìwọ sì wí fún un pé, báyìí ni Olúwa wí, ìwọ ti pa, ìwọ sì ti jogún pẹ̀lú. Ìwọ sì wí fún un pé, báyìí ni Olúwa wí pé, ní ibi tí ajá gbé láìjẹ́ Naboti ni àwọn ajá yóò láìjẹ́ rẹ, àní tirẹ̀. Ahabu sì wí fún Elija pé, ìwọ rí mi, ìwọ ọ̀tá mi. Ó sì dáhùn wípé èmi rí ọ, nítorí tí ìwọ ti tara rẹ láti ṣiṣẹ́ búburú níwájú Olúwa. Kíyèsí, èmi ó mú ibi wá sí orí rẹ, èmi ó sì mú ìran rẹ kúrò, èmi ó sì ké kúrò lọ́dọ̀ Ahabu gbogbo ọmọdé ọkùnrin àti ọmọ ọ̀dọ̀ àti òmìnira ní Israeli. Èmi ó sì ṣe ilé rẹ bí ilé Jeroboamu ọmọ Nebati àti bí ilé Baasha ọmọ Ahija, nítorí ìmúnibínú tí ìwọ ti mú mi bínú, tí ìwọ sì mú kí Israeli kí ó dẹ́ṣẹ̀, àti ní ti Jesebele pẹ̀lú, àwọn ajá yóò jẹ Jesebele nínú yàrá Jesreli. Ẹni Ahabu tí ó kú ní ìlú ni àwọn ajá ó jẹ, àti ẹni tí ó kú ní ìgbẹ́ ni àwọn ẹyẹ ojú ọ̀run ó jẹ. Ṣùgbọ́n kò sí ẹnìkan bí Ahabu tí ó tara rẹ̀ láti ṣiṣẹ́ búburú níwájú Olúwa, ẹni tí Jesebele aya rẹ̀ ń tì. Ó sì ṣe ohun ìríra gidigidi ní títọ òrìṣà lẹ́yìn, gẹ́gẹ́ bí gbogbo ohun tí àwọn ará Amori ti ṣe, tí Olúwa ti lé jáde níwájú àwọn ọmọ Israeli. Ó sì ṣe nígbà tí Ahabu gbọ́ ọ̀rọ̀ wọ̀nyí, ó sì fa aṣọ rẹ̀ ya, ó sì fi aṣọ ọ̀fọ̀ sí ara rẹ̀, ó sì gbàwẹ̀, ó sì dùbúlẹ̀ nínú aṣọ ọ̀fọ̀, ó sì ń lọ jẹ́. Ọ̀rọ̀ Olúwa sì to Elija ara Tishbi wá wípé, ìwọ rí bí Ahabu ti rẹ ara rẹ̀ sílẹ̀ níwájú mi, nítorí tí ó rẹ ara rẹ̀ sílẹ̀ níwájú mi, èmi kì yóò mú ibi náà wá ní ọjọ́ rẹ̀, ní ọjọ́ ọmọ rẹ̀ ni èmi yóò mú ibi náà wá sórí ilé rẹ̀.
2: Ìwé ìkíní àwọn ọba. Orí ìkejìlélógún. Ọdún mẹ́ta sì ré kọjá láìsí ogun láàrin Syria àti láàrin Israeli. Ó sì ṣe ní ọdún kẹta Yehoshafati oba Juda so kale to oba Israeli wa oba Israeli si wi fun awon iranse re pe eyin a mo pe ti wa ni Ramoti Gileadi awa si dake a ko si gba kuro lowo oba Syria o si wi fun Yehoshafati pe iwo wa ba mi lo si ogun Ramoti Gileadi bi Yehoshafati si wi fun oba Israeli pe emi bi iwo eniyan mi bi eniyan re esin mi bi esin re Yehoshafati si wi fun oba Israeli pe mo be o bere oro Oluwa ni oni yi nigba na ni oba Israeli ku awon woli ijo bi irinwo okunrin o si wi fun won pe ki emi ki wa lo si Ramoti Gileadi lo ijagun tabi ki emi ki o jowo re won si wi pe goke lo nitori ti Oluwa yo fi ile oba lowo Yehoshafati si wi pe ko si woli Oluwa kan ni pelu ti awa iba bere lowo re oba Israeli si wi fun Yehoshafati pe okunrin kan Mikaya omo Imla nbe sibe lodo erin ti awa iba bere lowo Oluwa sugbon emi korira re nitori ki so asotele ire si mi bi ko se ibi Yehoshafati si wi pe ki oba ma so be oba Israeli si pe iwe fakan o si wi pe mu ki Mikaya omo Imla ki o yara wa oba Israeli ati Yehoshafati oba Juda joko olukuluku lori itere won wo aso igun wa won ni ita enu ibode Samaria gbogbo awon woli na si so tele ni waju won Sedekaya omo Kenana si se iwo irin fun ara re o si wi pe bayi ni Oluwa wi won yi ni iwo fi kan ara Syria titi iwo fi run won gbogbo awon woli si so tele be wi pe goke lo si Ramoti Gileadi ki o si serere nitori ti Oluwa yo fi ile oba lowo o nse ti o lo pe Mikaya wi fun pe kiyesi ni isisin yi enu kan na ni oro awon woli fi je rere fun oba emi be o je ki oro re ki o dabi oro kan ninu won ki o si so rere Mikaya si wi pe bi Oluwa ti wa ohun ti Oluwa ba so fun mi ni emi o so be ni o de odo oba oba si wi fun pe Mikaya ki awa ki wa lo si Ramoti Gileadi lo ijagun tabi ki a jowo re o si da lohun pe lo ki o si se rere nitori Oluwa yo fi ile oba lowo oba si wi fun pe igba melo ni emi o fi o bu pe ki iwo ki o ma se so ohun kan fun mi bi ko se otito ni oruko Oluwa won si wi pe mo ri gbogbo Israeli tu kaakiri lori awon oke bi agutan ti ko ni oluso Oluwa si wi pe awon wonyi ko ni Oluwa je ki won ki o pada olukuluku si ile re ni alaafia oba Israeli si wi fun Yehoshafati pe emi ko so fun o pe ohun ki o fo ire si mi bi ko se ibi won si wi pe nitori na iwo gbo oro Oluwa mo ri Oluwa joko lori ite re ati gbogbo ogun orun duro ni apo otun ati ni apo osi re Oluwa si wi pe tani yo tan Ahabu ki o le goke lo ki o si le subu ni Ramoti Gileadi enikan si wi bayi elomiran si so miran emi kan si jade wa o si duro ni waju Oluwa o si wi pe emi o tan Oluwa si wi fun pe bawo o si wi pe emi o jade lo emi o si di emi eke li enu gbogbo awon woli re ohun si wi pe iwo tan iwo si bori pelu jade lo ki o si se be nje ni sisin yi kiyesi Oluwa ti fi emi eke si enu gbogbo awon woli re wonyi Oluwa si ti so ibi si o nigba na ni Sedekaya omo Kenana sumo o si lu Mikaya li ereke o si wi pe ona wo ni emi Oluwa gba lo kuro lodo mi lati ba o soro Mikaya si wi pe kiyesi iwo ri le ojo na nigba ti iwo lo lati inu iyewu de iyewu lati fi ara re pamo oba Israeli si wi pe mu Mikaya ki esi mu pada sodo Amoni olori ilu ati sodo Joashi omo oba ki esi wi pe bayi ni oba wi e fi eleyi sinu tubu ki esi fi onje iponju ati omi iponju bo titi emi o fi pada bo le alaafia Mikaya si wi pe ni pi pada bi iwo ba pada bo le alaafia nje Oluwa ko ti pa mi soro o si wi pe e gbo eyin eniyan gbogbo pe ni oba Israeli ati Yehoshafati oba Juda goke lo si Ramoti Gileadi oba Israeli si wi fun Yehoshafati pe emi o pa aso da emi o si lo si oju ija sugbon iwo gbe aso igunwa re wo oba Israeli si pa aso da o si lo si oju ija sugbon oba Syria pase fun awon olori keke re 22 ti o ni ase lori keke re wi pe ma se ba eni kekere tabi eni nlaja bi ko se oba Israeli nikan o si se bi awon olori keke ti ri Yehoshafati won si wi pe oba Israeli ni eye won si ya sapa kan lati ba aja Yehoshafati si kibe o si se nigba ti awon olori keke woye pe ki se oba Israeli ni eye won si pada kuro leyin re okunrin kan si fa orun re laipete o si ta oba Israeli laarin ipade ewu irin nitori na ni o se wi fun olutoju keke re pe yi owo re da ki o si mu mi jade kuro ninu ogun nitori ti emi gbogbe ogun na si le ni ojo na a si da oba duro ninu keke koju si awon ara Syria o si ku li asale ẹ̀jẹ̀ sì ṣàn jáde láti inú ọgbẹ́ náà sí àárín kẹ̀kẹ́ náà. A sì kéde la ibùdó já ní àkókò ìwọ oòrùn wípé olúkúlùkù sí ìlú rẹ̀ àti olúkúlùkù sí ilẹ̀ rẹ̀. Bẹ́ẹ̀ ni ọba kú, a sì gbé wá sí Samaria, wọ́n sì sin ọba ní Samaria.
1: Ẹnìkan sì wẹ kẹ̀kẹ́ náà ní adágún Samaria.
2: Àwọn ajá sì lá ẹ̀jẹ̀ rẹ̀, àwọn agbèrè sì wẹ ara wọn nínú rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Olúwa tí ó sọ, àti ìyókù ìṣe Ahabu, àti gbogbo èyí tí ó ṣe, àti ilé eyín erin tí ó kọ́, àti gbogbo ìlú tí ó tẹ̀dó. A kò akọ wọn sínú ìwé ọ̀rọ̀ ọjọ́ àwọn ọba Israẹli. Ahabu sì sùn pẹ̀lú àwọn bàbá rẹ̀, Ahasaya ọmọ rẹ̀ sì jọba ní ipò rẹ̀. Yehoshaphati ọmọ Asa sì bẹ̀rẹ̀ sí jọba lórí Juda ní ọdún kẹrin Ahabu ọba Israẹli. Yehoshaphati sì tó ẹni ọdún 35 nígbà tí ó bẹ̀rẹ̀ sí jọba, ó sì jọba ọdún 25 ní Jerusalemu. Orúkọ ìyá rẹ̀ ni Asuba ọmọbìnrin Shilhi. Ó sì rìn ní gbogbo ọ̀nà Asa bàbá rẹ̀, kò yí padà kúrò nínú rẹ̀. Ó ń ṣe èyí tí ó tọ́ ní ojú Olúwa, kìkì a kò mú àwọn ibi gíga kúrò. Àwọn ènìyàn sì ń rú ẹbọ, wọ́n sì ń sun tùràrí síbẹ̀ ní ibi gíga wọn ni. Yehoshaphati sì wà ní àlàáfíà pẹ̀lú ọba Israẹli, àti ìyókù ìṣe Yehoshaphati àti ìṣe agbára rẹ̀ tí ó ṣe, àti bí ó ti jagun sí. A kò akọ wọn sínú ìwé ọ̀rọ̀ ọjọ́ àwọn ọba Júdà. Ìyókù àwọn tí ń hùwà panṣágà tí ó kù ní ọjọ́ Asa bàbá rẹ̀ ni ó parun kúrò ní ilẹ̀ náà. Nígbà náà kò sí ọba ní Edomu, Adélé kan ni ọba. Yehoshaphati kan ọkọ̀ Tashiṣi láti lọ sí Ofri fún wúrà, ṣùgbọ́n wọn kò lọ nítorí àwọn ọkọ̀ náà fọ́ ní Ẹ̀sìn Gẹ́bẹ̀rì. Nígbà náà ni Ahasaya ọmọ Ahabu wí fún Yehoshaphati pé jẹ́ kí àwọn ìránṣẹ́ mi bá àwọn ìránṣẹ́ rẹ lọ nínú ọkọ̀, ṣùgbọ́n Yehoshaphati kọ̀. Yehoshaphati sì sùn pẹ̀lú àwọn bàbá rẹ̀, a sì sìn pẹ̀lú àwọn bàbá rẹ̀ ní ìlú Dáfídì bàbá rẹ̀. Yehoramu ọmọ rẹ̀ sì jọba ní ipò rẹ̀. Ahasaya ọmọ Ahabu bẹ̀rẹ̀ sí jọba lórí Israẹli ní Samaria ní ọdún 17 Yehoshaphati ọba Júdà, ó sì jọba ní ọdún 2 lórí Israẹli. Ó sì ṣe ibi níwájú Olúwa, ó sì rìn ní ọ̀nà bàbá rẹ̀, àti ní ọ̀nà ìyá rẹ̀, àti ní ọ̀nà Jeroboamu ọmọ Nebati tí ó mú Israẹli dẹ́ṣẹ̀, nítorí tí ó sin Baali, ó sì ń bọ̀, ó sì mú Olúwa Ọlọ́run Israẹli bínú, gẹ́gẹ́ bí gbogbo èyí tí bàbá rẹ̀ ti ṣe. Èyí ni òpin ìwé kìíní àwọn ọba.
0: DCLM Radio, your spiritual welfare is our concern.

0: Abayirayé, ẹni tí ó fẹ́ wa, tí ó mọ̀ wá, nínú òṣè àti ẹ̀ṣẹ̀ tí a wà tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n tí ó ṣe àríkú wa jọjọ, tí ó sì ràn Jésù Kristì, ọmọ bíbí rẹ̀ gbọ́dọ́ṣọ́, kí a má bàa ṣègbé, ṣùgbọ́n kí a lè ní ìyà ẹ̀mí pẹ̀lú, a dúpẹ́ lọ́wọ́ rẹ. Wípé àwa ni ó ṣe ní olóríire láti gbọ́ ohun tí à ń gbọ́,
1: láti rí ohun tí à ń rí, ohun tí àwọn ọ̀jọ̀gbọ́n àti ọ̀mọ̀wé ò mọ̀. Orí ta wá lọ́rẹ lọ́fẹ̀ẹ́, a dúpẹ́ fún Bíbélì, ìwé ọ̀rọ̀ Ọlọ́run tí ó ń tọpasẹ̀ wá gẹ́gẹ́ bí ó ti tọ́ àti bí ó ti yẹ. A dúpẹ́ fún ẹgbẹ́ ìránṣẹ́ yìí tí ó gbé dìde láti máa fi ọ̀nà hàn, kí a má ba ṣìnà, kí a má ba ṣègbé, gba pé àtìyìnwá ní orúkọ Jésù. Àtúndé láṣàálẹ̀ yìí, gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ìrànwọ́, gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ìtọ́ni, gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ẹ̀kọ́, wá kọ́ wa, wá tọ́ wa, wá ṣe amọ̀nà wa. A sì ń bẹ̀ wípé bí o ti ń kọ́ wa, oore ọ̀fẹ́ àti àánú, agbára àti ìrànwọ́ tí ó yẹ wá láti lè ṣe ohun tí ó ń kọ́ wa, fi fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ ní orúkọ Jésù. A dúpẹ́ pé o ti gbọ́, ní orúkọ Jésù Kristì Olúwa wa, àmí. A ń kọ́ ẹ̀kọ́ ní àṣálẹ̀ yìí lórí ìríran fún àwọn afọ́jú. Ìríran fún àwọn afọ́jú. Ní ọjọ́ ológo kan, ni àwọn tí ó fọ́jú ṣùgbọ́n tí wọn kò mọ̀ wípé ojú wọn fọ́. Nítorí pé a ò ṣe amọ̀nà wọn, wọn ò sì fi igi tilẹ̀ dé ilé ìsìn tí wọ́n lọ. Ṣùgbọ́n bí àwọn wọ̀nyí ti péjọ ní ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, ni ẹnìkan dé àárín wọn, abàmì ẹ̀dá, ṣùgbọ́n tí òye òye wọn, tí wọn ò sì ríran rí ẹni tí ó wọlé dé yìí gẹ́gẹ́ bí ẹni tí ó yàtọ̀. Àwọn ń fi pé bí afọ́jú tí ó ń fi ọ̀nà han àwọn. Ṣùgbọ́n ohun tí ó yà wá lẹ́nu, tí ó sì ṣe wá ní kàyéfì ni wípé bí ẹni yìí ti dé àárín wọn, ni àwọn ènìyàn tí ó ti gbé ìwé lọ́wọ́, ìwé tí ó ń ṣe amọ̀nà ènìyàn sí ọ̀run rere, ṣùgbọ́n tí wọ́n kà á tí ìdìndìjú tí ó wà lójú wọn tí ò jẹ́ kí wọ́n mọ ọ̀nà sí ọ̀run rere. Síbẹ̀síbẹ̀, tí ohun tí ó jẹ́ amọ̀nà tí ó wà lọ́wọ́ wọn, ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé bí òwe tàbí bí àlọ́ lé orí, ìtumọ̀ rẹ̀ kò yé wọn. Ṣùgbọ́n bí àwọn afọ́jú wọ̀nyí tí wọ́n pọ̀ ní ọ̀kẹ́ àìmọye bí wọ́n ti wà ní inú gbọ̀ngàn tí wọ́n jókòó síbẹ̀, ni a gbé ìwé yìí lé ẹni tí ó wọlé yìí. Ni ó bá ṣí ìwé yìí ní Lúùkù orí kẹrin, mo ń kà á láti ẹsẹ̀ 16, ó sì wá sí Násárẹ́tì níbi tí àgbétọ́ dàgbà bí ìṣe rẹ̀ ti rí. Ó sì wọ inú sinagogu lọ lé ọjọ́ ìsinmi, ó sì dìde láti kàwé. A sì fi ìwé wòlíì Aísáyà fún un. Nígbà tí ó sì ṣí ìwé náà, orí ibi tí a gbé kọ ọ́ pé ẹ̀mí Olúwa ń bẹ lára mi, nítorí tí ó fi àmì òróró yàn mí láti wàásù ìhìn rere fún àwọn òtòṣì, ó sì ti rán mi láti ṣe ìwòsàn àwọn ọkàn oníròbìnú jẹ́ àti láti wàásù ìdásílẹ̀ fún àwọn ìgbèkùn ìtúnríran fún àwọn afọ́jú àti láti jọ̀wọ́ àwọn tí a pa lára lọ́wọ́. Mo fẹ́ kí o fiyè sí ohun tí wọ́n kà ní ọjọ́ náà, ìtúnríran fún àwọn afọ́jú. Èyí ni orí ẹsẹ̀ ọ̀rọ̀ tí a ń sọ lé lórí ní àṣálẹ̀ yìí nípa èyí tí Jésù Kristì, ọmọ Ọlọ́run, ìyè, òtítọ́ àti ọ̀nà. Ẹni tí a sọ fún wa wípé a fi ọmọ kan fún wa, a fi ọmọkùnrin kan fún wa, ìjọba yóò sì wà ní èjìká rẹ̀, a ó sì máa pe orúkọ rẹ̀ ní ìyanu. Olùdámọ̀ràn, ọmọ aládé, àlàáfíà, bàbá ayérayé, Ọlọ́run alágbára. A sì sọ fún wa wípé àlàáfíà ń bẹ lé ọwọ́ rẹ̀ pẹ̀lú. Òun ni ó sọ fún wa wípé a gbé òun dìde láti fi ìtúnríran fún àwọn afọ́jú. Èyí ya àwọn Farisí àti àwọn Sadusí lẹ́nu, nítorí wípé àwọn Farisí jẹ́ ẹni tí ó tilẹ̀ máa ń jẹ́ wípé bí o bá ti ìfọ́jú tẹ́lẹ̀, bí o bá lọ sí ìpéjọpọ̀ wọn, bí o bá lọ ní oyè ìgbà, ó dájú wípé wọ́n á sọ di afọ́jú. Bí o bá sì ti fọ́jú tẹ́lẹ̀ kí o tó dé àárín àwọn Farisí àti àwọn agbowóde, ó dájú wípé wọ́n á mọ jì sínú ikòtò kí o tó padà sílé. Nítorí Jésù Kristì sọ fún wọn wípé àwọn wọ̀nyí ni afọ́jú tí ó ń fi ọ̀nà han afọ́jú tí wọ́n sì ń rì sínú ikòtò tí wọ́n ń ṣègbé. Ó sì sọ fún wa gbangba wípé àwọn wọ̀nyí ni ó sọ àwọn tí ó ń tẹ̀lé wọn di ọmọ ọ̀run àpáàdì ní ìlọ́po méjì. Ṣùgbọ́n bí ó ṣe ti Jésù ni, bí o bá wá, o ní fi ìríran fún àwọn afọ́jú. Ní orin Dáfídì, orí 146, ẹsẹ̀ ìkẹjọ, bí o bá ní ìṣòro nípa ṣíṣí Bíbélì, kí o sọ fún ẹni tí ó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kí ó ràn ọ́ lọ́wọ́. Orin Dáfídì 1:6, ẹsẹ̀ ìkẹjọ. Olúwa ṣí ojú àwọn afọ́jú, Olúwa sì gbé àwọn tí a tẹ̀ lórí ba dìde. Olúwa fẹ́ àwọn olódodo. Ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí ń sọ fún wa ìkan nínú àwọn iṣẹ́ tí ó ṣe pàtàkì tí Ọlọ́run máa ń ṣe. Ó máa ń ṣí ojú àwọn afọ́jú. Ní Isaiah 42:42, ni wòlíì tí ó rí ìṣípayá ọ̀rọ̀ Ọlọ́run ni ó ń sọ fún wa gẹ́gẹ́ bí ìsọtẹ́lẹ̀ tí ó ń fi agbára Ọlọ́run hàn. Ní Isaiah 42:40, ẹsẹ̀ 6-8, Èmi Olúwa ni ó ti pè ọ́ nínú òdodo, Èmi ó sì di ọwọ́ rẹ mú, Èmi ó sì pa ọ́ mọ́, Èmi ó sì fi ọ́ ṣe májẹ̀mú àwọn ènìyàn, ìmọ́lẹ̀ àwọn kèfèrí, láti la ojú àwọn afọ́jú. Láti mú àwọn òǹdè kúrò nínú túbú àti àwọn tí ó jókòó lé òkùnkùn kúrò ní ilé túbú. Èmi lé Olúwa. Èyí lé orúkọ mi. Ogó mi lé èmi kì yóò fi fún ẹlòmíràn. Bẹ́ẹ̀ ni èmi kì yóò fi ìyìn mi fún èrè gbígbẹ́. Ẹsẹ̀ 16:16 orí yìí kan náà. Emi o si mu awon afoju ba ona ti won ko mo wa. Emi o to won ninu ipa ti won ko ti mo. Emi o so okunkun di imole ni iwaju won. Ati ohun wiwo de titọ. Nkan won yi le emi o se fun won. Emi ki o se ko won sile. Li awon ese ti mo ti ka fun o ninu majemu titun ati majemu lai lai ninu oro Olorun ti o ye ti o si lagbara ti ki toni je oro Olorun ti ki ye awon wonyi ni ati ri ileri pupo wi pe emi Olorun wa ni ara Jesu Kristi ni ilopo ti o rekoja ti Abrahamu ti o rekoja ti Mose ti o rekoja ti Joshua ti o rekoja ti Elijah ti o rekoja ti Elisha emi Olorun ti o wa ni ara Jesu Kristi ti o rekoja ti Davidi ti o rekoja ti woli kankan ti ati ri ninu aye ri ti o rekoja ti iranse Olorun ti o wa yala ni majemu lailai tabi ni majemu titun emi Oluwa ti o si wa lara Jesu yi lo je ki o so fun wa wi pe Oun yo fi iriran fun awon afoju. Somo ki a to mo we pe bawo ni a se le gba iran won ni owo Jesu. Bi a ba foju ki o le la oju wa. O ye ki a mo awon wo ni Bibeli n pe ni afoju nitori o se se. Nigba ti o gbo we pe a fe so lori iriran fun awon afoju o sese ki o dide ki o gbe bibeli re ki o ma lo si ile wi pe igba ti won ba fe so eyi to kan mi ma pada wa nitori pe oju mi o fo mi o ti e ti igbe gaga si oju ri ko si bo se le jina to bi n ba wu e lo kan ma mo pe lagbaja lo nbo yen awon eyan ti e ma so wi pe o dabi eni pe oju merin ni mo fi se oju meji nitori be bi a ba fe soro lori wi pe iriran fun awon afoju o sese ki o so wi pe eyi ni okan mi o si kan o bo ba gbo wi pe Jesu n se nkan kan o ye ki o ye ara re wo wi pe nje ohun ti Jesu n se yi ti o n fi iriran fun awon afoju nje mi o fe ni ipin nibe mo si gbagbo wipe onikaluku wa ni o fe ni ipin ninu ore Jesu ati ibukun ti Jesu Kristi mu wa sugbon je ki o ye wipe Jesu ni o ma nfi iriran fun awon afoju sugbon mo nbere ibere wipe awon wo ni Olorun ka si afoju awon wo ni iwe mimo kan mo wo leti wipe afoju ni o sa lo si odo Jesu ki Jesu ki o ba le fun o ni iriran ni ori Isaiah ti mo nka fun o ni ori ikeji le ni ogoji lati ese ikeji din ni ogun o wi pe gbo eyin aditi ki e si wo eyin afoju ki eyin ki o le ri tani afoju bo gbagbo wi pe ibere yi ni o wa ni okan re be ati n kigbe ti an kilo ti an kerara ti an so wi pe Jesu Kristi ma n fi iriran fun awon afoju o n bi mi lere wi pe ta ni afoju gbo idahun ti Olorun fun o ni ese kokandinlogun ta ni afoju bi ko se iranse mi tabi aditi bi iko ti mo ti ran ta ni afoju bi eni pipe ti o si foju bi iranse Oluwa o n so fun o iye ki o mi o to o n so fun o wi pe o ni ta ni afoju bi iranse mi o ni awon ti mo ran nise awon ti mo gbe oro Olorun le lowo awon ti mo fi oro igbala ki won ma kede re ti mo so fun o ni ko si afoju bi ti won awon mo lefi awon eya juda awon ti Olorun gbedide ni ile Israeli wi pe ki won je alore ati ajihin rere fun awon egbe won toku ni olorun wa nke si won o ni egbo eyin aditi won ba wo fe fe fe won so pe tani olorun ba soro o leyin ni o ni eri eyin afoju won ni tani olorun pe ni afoju o ni eyin iranse mi ni awon ni wasu awon ti won gbe bibeli awon ti won gbadura awon ti won se ise esin o ni awon ni o npe ni afoju o ni tani aditi bi iko ti mo ran tani afoju bi eni pipe eni to so wipe ona mi mo okan mi si mo gara mo ti le pe papa bi olorun ba nbere wipe awon ni won pe ninu awon wo ni won pe ninu ise esin mo je kan olorun wa so wipe iwo to je kan ninu awon ti won pe ni ise esin iwo to mo to mo bi ati kasamu iwo ti o si mo bi ati ko awon elomiran le oro olorun iwo ti o pe ninu orin kiko iwo ti o pe ninu ise ajirere iwo ti o pe ninu ise esin o ni iwo ni afoju ti mo fe ki jesu ki o la loju bi o ba je be o je wi pe mo ni lati joko mo si ni lati gbo mo si ni lati pe jesu ki o wa si igbesa aye mi wi pe oju mi fo mo si fe ki jesu ki o la wese ogun ni riri nkan popo sugbon iwo ko kiyesi o ri nkan popo awon iranse oluwa n ri nkan popo sugbon won ko kiyesi nitori be ni o fin pe won ni afoju ni sise eti sugbon o n ko gbo ninu iwe woli esa yi kan na ni ori ikerin din ni ogota 56 lo nso fun wa ni ese ikewa mo si gbagbo wi pe ko seni ti o fe ba olorun jiyan abi o wa kin to ka ese yi mo fe ki o wo jamba ati ese ti o nse awon ti won ba olorun jiyan awon ti olorun so wi pe afoju e wa kin layin ni oju ti won jiyan wi pe o nda o emi ko mi o kin se afoju emi ti mo nse ise esin emi ti o je pe lati kekere lati sami fun mi emi to je pe lati kekere iyawo ti mo gbe papa arede lagbera wa ti won fun ani oruka ninu ile esin emi le pe lafoju emi ni mo gbe opa fun alufa wa ni akoko ikore o ni oju se ti mo nse gbo o awon ti won ba olorun jiyan ni Isaiah ori ikarun din ni adota 45 ese ikesan Isaiah ori ikarun din ni adota ese ikesan igbe ni fun eni tin ba eleda re ja apadi ninu awon apadi ile amo yo ha wi fun eni ti o mo pe kini won se tabi ise re pe ohun ko li owo o nso fun a wi pe egbe egun idajo wa lori eni ti n ba eleda re ja eni ti n jiyan eni ti olorun pe ni afoju pe ki o wa gba irina to n jiyan to so pe rara o emi ko olorun fi eti e se ti e mo riran to se ari eni ti o riran to ti o fe iriran lodo jesu so wa nbi rara o biru eni be ba wa o pada lo le nitori wi pe olorun oni ko ni ba eni kankan se ti olorun ba n to si ona wi pe afoju ni to ni rara to ni o riran eyi ni o se awon farisi wo ni johanu ori kesan mo se n pada bo ni Isaiah ori ikerin din ni ogota sugbon wo johanu ninu majemu titun johanu ori kesan lati ese ikokandini ogoji jesu wipe nitori idajo ni mo se wa si aye yi ki awon ti ko riran le riran ati ki awon ti o riran le di afoju ninu awon farisi ti o wa lodo re gbo nkan won yi won si wi fun pe awa pelu foju bi jesu wi fun won pe iba se pe eyin foju ẹyin kì bá ti lé ẹsẹ ìbá ṣe pé ẹgbà wípé ẹfọjú ẹbá ti jẹ́ wẹ̀ṣẹ̀ yín kíákíá kí a sì gba ọkàn yín là ẹ̀ṣẹ̀ yín ìbá ti di píparẹ́ ẹyin kì bá ti lé ẹ̀ṣẹ̀ ìbá ṣe pé ẹ̀yin fọ́jú ṣùgbọ́n nísinsìnyí ẹ̀yin wípé àwa ríran nítorí náà ẹ̀ṣẹ̀ yín wà síbẹ̀ bí a bá ń jiyàn bí a bá ń sọ wípé a jẹ́ ẹni tí ó ríran nígbà tí a jẹ́ afọ́jú ó sọ wípé ìbàjẹ́ àti ìdájọ́ àti ẹ̀ṣẹ̀ wa yóò wà síbẹ̀ ṣùgbọ́n bí ọlọ́run ti ń pe afọ́jú tó ń kíre pé mo wà ń bí o ṣàánú fún mi làmí lójú jẹ́ kí n ríran irú ẹni bẹ́ẹ̀ ló máa ń gbà ánú mo sì gbàgbọ́ wípé ẹnikẹ́ni tó wà ń bí láṣálẹ̀ yìí bí ò bá fi nǹkan kan bo ara ẹ̀ mọ́lẹ̀ tí ò bá fi ẹ̀tẹ̀ sílẹ̀ kí ó máa pálapàlapà bí ò bá wá wí àwa wí àti àwíjàre bí ó bá sọ wípé òun jẹ́ aríran nígbà tí ó jẹ́ afọ́jú bí ó bá jẹ́ gba ara rẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́run ti gbà á bí ó bá pe ara rẹ̀ ní orúkọ tí ọlọ́run pe òun mo gbà wípé àánú wà ní àṣálẹ́ yìí oore ọ̀fẹ́ sì wà pẹ̀lú wo Aísáyà orí ìkẹrìndínlọ́gọ́ta láti dáhùn ìbéèrè tí a béèrè ní ìṣáájú wípé ta ni afọ́jú ẹsẹ̀ ìkẹwàá Aísáyà orí ìkẹrìndínlọ́gọ́ta ẹsẹ̀ ìkẹwàá afọ́júlé àwọn alóore rẹ̀ òpè ní gbogbo wọn òdì ajá ni wọn tí kò lè gbó wọn a máa sùn wọn ń dùbúlẹ̀ wọn ń fẹ́ máa tò gbé àwọn alóore àwọn oníwàásù là ń pè bẹ́ẹ̀ àwọn tó ń lu aago ní òwúrọ̀ kùtùkùtù wípé ẹ̀rọ̀nú pìwàdà ìjọba ọlọ́run kù sí dẹ̀dẹ̀ ẹ jì nínú oorun yín kí ẹ gbàdúrà ẹ ké pe olúwa jésù ń bọ̀ àwọn wọ̀nyí ni à ń pè ní alóore àwọn tí wọ́n ń pè wá wípé kí a wá sin ọlọ́run àwọn tí wọ́n ń jáde wàásù ṣùgbọ́n nígbà tí ọlọ́run wò wọ́n délédélé tí ó wo inú ọkàn wọn tí ó wo ìwà wọn tí ó wo ìrìn ẹsẹ̀ wọn tí ó wo ìwọṣọ wọn tí ó wo ìṣiṣẹ́ wọn tí ó wo ìgbéyàwó wọn tí ó wo ìkóbìnrin jọ wọn tí ó wo bí wọ́n ṣe ń bímọ bí wọ́n ṣe ń tọ́mọ ó wà ní afọ́júlé àwọn alóore rẹ̀ ó sì ń sọ wípé òpè ni wọ́n nǹkan tó sì ṣe wá láàánú ni wípé àwa tí a ń fẹ́ ìtọ́sọ́nà ó ṣe wá láàánú wípé àwọn afọ́jú ni à ń tẹ̀lé Jésù sì jẹ́ kí ó di mọ̀ fún wa wípé bí afọ́jú bá fi ọ̀nà han afọ́jú àwọn méjèèjì wọ́n ṣe kí ni wọ́n já sínú kòtò wọ́n á ṣègbé ìgbàlà òsì fún afọ́jú tí afọ́jú ń fi ọ̀nà han wí fún mi ẹni tó ń ṣépè tó ń kọ ẹbọn ṣe ń gbàdúrà ẹni tí ilé ẹ ò tòrò tó ń sọ fún ọ ẹbí lè tiẹ̀ ṣe lè tòrò ẹni tó ń mu ọtí àmúyíra tó sì ń sọ fún ọ ọ̀nà tó fi lè kó ara rẹ ní ìjánu ẹni tó ṣìnà tó sì ń sọ fún ọ wípé bó o bá fẹ́ mọ ọ̀nà láti lọ sí ọ̀run rere ó yá máa bọ̀ jẹ́ kí n fi ọ̀nà hàn ó sì ń ṣìnà ẹni tí ó ń tọ̀ sára tí ó mu àmúyíra tí ìgò ló jẹ́ olúwa ẹ̀ sìgá ewé tí wọ́n ń já nínú igbó o ló ń tẹ̀lé káàkiri lóòrán ló ń fi ìkanràn kan tó sọ pé òun ṣògo èyí ní sì wọ́n lòun fẹ́ kọ ẹbọn ṣe ń gbàdúrà ó lòun fẹ́ kọ ẹbí lè tiẹ̀ bá ṣe tòrò ó lòun fẹ́ kọ ẹbí wàá ṣe lè kápá àwọn ọmọ tiẹ̀ àwọn alóore tọ́lọ́run sọ nípa wọn nìyẹn ó wá ń sọ wípé afọ́jú lé àwọn alóore rẹ̀ mo sọ pé ohun tó ṣe wá láàánú ni wípé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n fẹ́ lọ sí ìjọba ọlọ́run ni wọ́n lọ ń bá àwọn wọ̀nyí pé kí wọ́n kí ó tọ́ wọn sí ọ̀nà mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé ìgbàgbọ́ ayébáyé yìí ọ̀nà tòótọ́ láti lọ sí ìjọba ọ̀run àti béèyàn ṣe bá Jésù pàdé tó ní ìgbàlà tó ń bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ mo dúpẹ́ wípé mo ṣe alárìnbá pàdé ẹ̀ mo sì kó ẹ kú oríire ìwọ tó wá tó sọ pé o fẹ́ mọ̀nà ìwọ tó gbà wípé afọ́jú ni ọ́ ó yẹ kó ṣe wá ní kàyéfì ẹlòmíràn tí ò bá mọ̀ pé òun jẹ́ afọ́jú ńgbà tó wá síbí ní àṣálẹ̀ yìí tí àwọn tí wọ́n pè ní ọmọ kéékèèké ọmọ àná tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́ ẹbí wọ́n ṣe ń gbéyàwó ó sì ti bí wọn ó ti bírú wọn dànù tó tiẹ̀ ti sọ wọ́n sómi irú àwọn wọ̀nyí tí wọ́n ń kọ èlò ti lọ bá dókítà tí wọ́n ti fàyọ tí wọ́n ti jùnù tó tiẹ̀ rí wọn mọ́ àwọn wọ̀nyí kéékèèké ni wọ́n wá dúró síwájú ẹ̀ tán sọ wípé ká máa mú sùúrù ká tó gbéyàwó ká máa gbàdúrà ká jẹ́ kí ọlọ́run kí ó tọ́ wa bí a bá fẹ́ fi àwọn ọmọ wa fún ọkọ a fẹ́ fi wọ́n fún aya tàbí ohunkóhun tí a fẹ́ lọ ṣe ìdáná ó yẹ kí a jẹ́ kí ọlọ́run kí ó tọ́ wa kí a má fi àìdọ́gba dàpọ̀ pẹ̀lú àwọn aláìgbàgbọ́ kí a má sì fẹ́ ẹni tí ó ti kọ ọkọ rẹ̀ tàbí aya rẹ̀ tí ó ti kọ̀ ọ́ sílẹ̀ bí ó bá jẹ́ pé o gbà pé afọ́jú ni ó ní jókòó wà á sọ pé èwo ni èyí tó dé bá mi yìí àbùkù ńlá gbà kú ọmọdé yìí tó ń yọwọ́ sèmi àgbàlagbà wípé bàbá ẹ̀ka ìwé yìí fún wa ó máa ṣe o bí ò bá jẹ́ ìgbàgbọ́ yìí náà kò burú ṣá bó o bá gbà pé o jáfọ́jú ò ní jókòó bẹ́ẹ̀ àbí ó ṣeé ṣe láti jókòó bẹ́ẹ̀ irú àwọn èèyàn tí wọ́n rò pé wọ́n lajú pé àwọn ò tún ní ìtọ́sọ́nà kankan mọ́ bí wọ́n bá dé tán rí irú àwa kéékèèké wọ̀nyí tí à ń kọ́ wọn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wọ́n mú fìlà wọn ni wọ́n á sì lọ sílé wọn pé mi ò mọ̀ pé ẹgbẹ́ àwọn ọmọ kékeré ló wà níbẹ̀ àwọn ẹgbẹ́ ọmọ mi wọ́n ní kí n jókòó ká máa pàtẹ́ ká máa dìde ká máa kọrin ká máa ṣí bíbélì ó máa ṣe o ṣùgbọ́n pé ìwọ tí ọlọ́run ṣe ló lórí ire tó jẹ́ kó ní ìrẹ̀lẹ̀ ó jẹ́ kó fẹ́ gba ti ìjọba ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé gbédigbédi tó máa ń gbé àwọn ẹlẹ́ṣẹ̀ tí kì í jẹ́ kí wọn kí ó fẹ́ gbọ́rọ̀ ọlọ́run kò jẹ́ kó bà lé ọ èyí tó máa ń jẹ́ kán sá káàkiri tí wọn ò ní mọ̀nà ìjọba ọlọ́run ó jẹ́ kí orí rẹ kí ó wálẹ̀ ó jẹ́ kí ọkàn rẹ kí ó balẹ̀ ìgbà tí wọ́n sọ wípé ẹ ṣí ìwé ọ̀rọ̀ ọlọ́run o bẹ̀rẹ̀ sí ní ṣe o bẹ̀rẹ̀ sí ní kà á bí wọ́n ti ń kà á tí ó ń gún ọ bí abẹ́rẹ́ tí ó ń ṣá ọ ládàá tí ó ń ṣá ọ láàké bẹ́ẹ̀ ni ó ń sọ pé ọlọ́run ibi tí mo kù sí bá mi yọ́ dànù bó tilẹ̀ ń ṣòro bó tilẹ̀ dàbí ẹni wípé nǹkan tí wọ́n ń sọ yìí ó dàbí ẹni pé ǹjẹ́ èmi tí mo ti dàgbà ǹjẹ́ kò ti pẹ́ jù ó wá ń sọ fún ẹ pé mi ò ní jẹ́ kó pẹ́ jù fún mi ìgbà tọ́lọ́run ti mú mi wá ni ó fẹ́ ṣe mí lólórí ire ni mo kí ọ kú oríire nítorí pé ó dé ibi tí Jésù ti máa ń lani lójú bó o bá ti dé tó ti fọkàn ẹ balẹ̀ tó sì ń fẹ́ gbọ́rọ̀ ọlọ́run ó dájú wípé ọmọ ìgbàlà ò ní ṣègbé ṣùgbọ́n bó o bá mọ̀ bẹ́ẹ̀ bí àwọn olùkọ́ wa bí wọ́n ti ẹ̀kéré ju èyí ni mo ṣe bí Josiah ọmọ ọdún mẹ́jọ nígbà tó ń jọba àbí bẹ́ẹ̀ kọ́ mo ṣe bí ọmọ kékeré ni Dáfídì nígbà tí ó lọ gba gbogbo àwọn ọmọ Ísíráẹ̀lì kúrò lọ́wọ́ Gòláàtì tí ó ń fẹjú mọ́ wọn tí ó fẹ́ pa wọ́n mo ṣe bí Jésù pàápàá tí wọ́n ń wò tí wọ́n sọ pé ṣé bí ọmọ Màríà ni èyí ni ó rántí pé ọmọ ọgbọ̀n ọdún ni nígbà tí ó dúró ní iwájú àwọn ènìyàn tí ó ń kọ́ wọn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run tó ń ṣí bèlì fún wọn tí ó ń pe àwọn àgbàlagbà àwọn arúgbó àwọn ìyábìnrin àwọn bàbá tí ó ń pè wọ́n wípé kí wọn kí ó wá kí wọn kí ó sì ronú padà ẹ̀ṣẹ́ wọn bí ò bá jẹ́ wípé wọ́n mọ ara wọn ní afọ́jú ni wọn ò ní gbọ́ nǹkan tó ń sọ ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé ní àṣálẹ̀ yìí ó jẹ́ kí a mọ àwọn wo ni a ń pè ní àwọn afọ́jú wo Kọ́ríntì kejì orí ìkẹrin Kọ́ríntì kejì ní májẹ̀mú titun orí ìkẹrin ẹsẹ̀ ìkẹta sí ìkẹrin.

tí ó wà nínú wa, kí Ọlọ́run kí ó lè fi ọwọ́ agbára rẹ̀ àti ìwẹ̀nùmẹ́jẹ Jésù kí ó lè fi fà á tu kúrò, kí ìfẹ́ ti Ọlọ́run kí ó lè jọba nínú ọkàn wa, kí a lè fi Ọlọ́run pẹ̀lú gbogbo ọkàn, pẹ̀lú gbogbo àyà, pẹ̀lú gbogbo iye wa àti pẹ̀lú gbogbo agbára wa. Ìhìnrere ti ìsọdi mímọ́ yìí, bí ó bá farasin fún ẹnikẹ́ni, ó farasin fún àwọn tí ó nù, àwọn tí ó sọnù. Bí o bá ń gbọ́ wípé àǹfààní tí ó wà nínú ìre ni pé nípa ìná rẹ̀ lè mú wa láradá, bí orí ọ̀fẹ́ ti ìwòsàn pẹ̀lú agbára Ọlọ́run, orí ọ̀fẹ́ tí a fi wo nìsàn pẹ̀lú ìná Jésù Kristì, bí ó bá farasin fún ẹnikẹ́ni, ó farasin fún àwọn tí ó nù. Bí o bá ń gbọ́ wípé ẹ̀mí Ọlọ́run kan wà tí a ń pè ní ẹ̀mí mímọ́, tí ó máa ń darí ẹni, tí o sì ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run nínú ìrere wípé àwọn tí a ń ṣe amọ̀nà fún láti ọ̀dọ̀ ẹ̀mí Ọlọ́run wá, àwọn ní ṣe ọmọ Ọlọ́run. Bí ẹnikẹ́ni bá fẹ́ gbéyàwó, tàbí ó fẹ́ ṣiṣẹ́, tàbí ó fẹ́ rìnrìn àjò, àbí ó fẹ́ da òwò pọ̀ pẹ̀lú ẹnìkan tàbí ẹlòmíràn tí kò sì mọ ìtọ́ni Ọlọ́run, tí kò mọ bí ẹ̀mí Ọlọ́run ṣe ń ṣàmọ̀nà, ó ń sọ fún wa wípé ẹ̀kọ́ ìhìnrere wípé ẹ̀mí Ọlọ́run máa ń ṣàmọ̀nà fún àwọn tirẹ̀. Bí ó bá farasin, ó farasin fún àwọn tí ó nù. Ẹ̀kọ́ ìhìnrere sì ni wípé ọkùnrin kan, aya kan, ọkọ kan. Nítorí wípé ẹ̀kọ́ yìí ń sọ fún wa pé àwọn méjèèjì yóò sì di mélòó? Ara kan. Ṣé ó sọ pé àwọn mẹ́wẹ̀ẹ̀wá yóò sì di ara kan? Ṣé ó sọ bẹ́ẹ̀? Bí ó bá jẹ́ wípé ẹ̀kọ́ yìí, ẹ̀kọ́ ìhìnrere wípé ọkùnrin kan, aya kan, bó bá farasin, ó yẹ kí o mọ àwọn tó farasin fún. Ìgbà tí Ọlọ́run dá Ádámù, obìnrin mélòó ló dá pẹ̀lú ẹ̀? Ṣé Ọlọ́run ò lágbára? Ọlọ́run ò sì ní iyè nínú, kò ní òye wípé nínú gbogbo àgbáyé ọkùnrin kan ṣoṣo tó dá? Èyí tí ìbá fi 100 ìyàwó ta lọ́rẹ, mo ṣe bí Sọlọ́mọnì ni, ó ní wọn tó ẹgbẹ̀rún. Mo sì rò pé bí ẹnikẹ́ni bá fẹ́ aya púpọ̀, Ádámù yẹ kó ní aya púpọ̀. Ṣùgbọ́n nítorí pé ìlànà àti ètò Ọlọ́run fún Ádámù ní éfà kan ṣoṣo. Mo sì fẹ́ kí o ṣe àfiyèsí wípé nígbà tí ìkún omi tó fẹ́ pa ayé rẹ́ pátápátá, Ọlọ́run rí ẹnìkan tí ó rí ojú rere ní ọ̀dọ̀ rẹ̀, tí ó sì ní oore ọ̀fẹ́ ní ojú rẹ̀. Èyí ni a ń pè ní Noah. Ó sì ní àwọn ọmọkùnrin mélòó? Gẹ́gẹ́ bí ọmọ, wọ́n jẹ́ mélòó? Noah àti àwọn ọmọ rẹ̀ ọkùnrin mẹ́tẹ̀ẹ̀ta, wọ́n jẹ́ mélòó? Mẹ́rin. Bí o bá mọ ìtàn Bíbélì dáradára, àwọn ènìyàn mélòó ni ó wà nínú ọkọ̀ ìgbàlà tí ìkún omi tí ò parẹ́? Àwọn mélòó? Àwọn mẹ́jọ, ọkùnrin mẹ́rin, obìnrin mẹ́rin, ọkùnrin kan pẹ̀lú aya rẹ̀ kan ṣoṣo. Gbogbo àwọn tí wọ́n fẹ́ aya púpọ̀, tí wọ́n kó wọn kúnlé, tán wá dàbí ṣọ́ṣọ̀ṣọ́ primary school, tó dàbí kí ọkùnrin kí ó wà láàrin ilé kó má mọ oyè àwọn ọmọ tí ó bí, wọ́n pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́, kó má sì mọ ìyàwó kí ìyàwó ṣe máa sọ pé kò jẹ́ ọbẹ̀ tèmi, mo mọ̀ wípé ti ìyálé nìkan lórí ìsìn, ó dára. Kán máa ṣoògùn síra wọn. Gbogbo àwọn bẹ́ẹ̀, omi ìkún omi náà bá lọ pátápátá. Àwọn tí wọ́n yè, tí wọ́n ní ìgbàlà ní àkókò náà, ni àwọn tó jẹ́ wípé ọkùnrin kan, aya kan. Bó bá sì rántí ayé ti Lọ́ọ̀tì, nígbà tí Ọlọ́run fẹ́ fi iná pa Sódómù àti Gòmórà rẹ̀, wọ́n pọ̀ ńbẹ. Àwọn tó fẹ́ wọn, mẹ́ta, mẹ́rin, mẹ́wàá, tàbí 20, tàbí 30. Kò sí kan tó bọ́ nínú ìdájọ́ Ọlọ́run, àbí wọ́n bọ́? Rárá. Lọ́ọ̀tì tó fẹ́ aya kan ṣoṣo àti ọmọ rẹ̀ méjì tí ó wà nítòsí àwọn ni wọ́n yọ kúrò nínú ẹ̀.

ṣùgbọ́n aya kan tá a ti ń wí náà pàápàá ó kúrò nínú iná sódómù àti gomorrah ṣùgbọ́n ohun tó gbàgbé sínú ayé wọn ò júlẹ̀ ó ṣeéṣe a ò kó yẹtí lè wà lọ́kàn ẹ̀ o kò lè sì sọ́rùn lè sì lè wà nínú ọkàn ẹ̀ ibi tí ìṣura ẹ bá wà ibẹ̀ ni ọkàn ẹ máa wà bó bá ní wọn síta àwọn wọ̀nyí tí jésù kristi bá dé àwọn òǹfà tó ń fa àwọn ẹlẹ́ṣẹ̀ sílẹ̀ tí ò ní jẹ́ kán lọ nìyẹn gbà tó oníkan sí sùúrù lérè oníkan sébùté mẹ́ta oníyàwó kan sí ibòmíì bí jésù tiẹ̀ fẹ́ dé bó tiẹ̀ ń pé o ò ní gbọ́ ìpè nítorí pé igbe ìyàwó púpọ̀ adìọ létí ara ọ níyè afọ lójú o ní mọ̀nà èyí tí ó tiẹ̀ jẹ́ ìyàwó kan ṣoṣo àjọ tí wọ́n ń dá owó tó dá síbi kan kò júlẹ̀ ó ní gbogbo ẹ̀ á parun gbogbo àwọn ọmọ ọ̀dọ̀ tó ní àwọn ilé tá a kọ́ àwọn dúkìá tá a ní ló ń sọ pé ọkọ mi ṣe bó máa ṣe parí nìyí bí àwọn áńgẹ́lì ti sọ pé ẹ sáré ẹ jáde ẹ má ṣe ìlọ́ra ìdájọ́ ń bọ̀ ni lọ́ọ̀tì pàápàá àánú ọlọ́run pọ̀ àfàsẹ́yìn lọ́ọ̀tì tí ó jáde láti lọ wàásù fún àwọn ènìyàn wípé ọlọ́run fẹ́ fi ìdájọ́ iná pa ìlú yìí rẹ̀ bó sì ṣe dé tán ni ó ya o ẹ wá jáde o kò méyí tó máa mú un bó ṣe mú èlé ó jùúlẹ̀ ó tún mú tìbí ó tún jùúlẹ̀ àwọn áńgẹ́lì ilé wọn ní rẹ pé ẹ jáde bàbá yẹ jáde iná ń bọ̀ ó ní mò ń bọ̀ kò méyí tó máa mú nù ẹ̀ gbà tó yá tí ò méyí tó máa ṣe ni àwọn áńgẹ́lì dì lọ́ mú pé ó yà ẹ jáde sàásálà fún ẹ̀mí rẹ ni ìyàwó kan náà tó fẹ́ ó dúpẹ́ pé lọ́ọ̀tì ò ní àlè ní sódómù àti gomorrah ìwọ tó sọ pé ìyàwó kan ló fẹ́ tó lálẹ́ ń ta gbangba adẹkùn kedere abẹ́wò lọ́jọ́ tí jésù bá dé ọ̀pọ̀lọpọ̀ àní sìsà ń kọ́ sìsà ò wà ní ìjọba ọlọ́run ní àsè ìgbéyàwó ọ̀dọ́ àgùntàn lókè nígbà tí jésù kristi bá dé bọ̀dá wa tó máa ń wàásù fún ankọ́ tó máa ń wàásù nínú bọ́ọ̀sì tó sì jẹ́ wípé gbà tí wọ́n fẹ́ kọ́ ilé ọlọ́run wa olófin òkúta igunlé olófin lélẹ̀ bọ̀dá ò wà ó lálẹ́ ń ta ẹ̀yin ní o mọ́ ṣé èyí tẹ́ ń fi hàn yín pé ìyàwó kan ni mo ní ẹ̀jókòó bẹ́ẹ̀ jésù kúkú mọ ọkàn ẹ ó mọ ibi tó ń rìn dé ó mọ ibi tó ń sá lọ lóru gbà tó jùyàwó ẹ lẹ̀ tó lọ síbì kan ó mọ nǹkan tó lọ ṣe o lè pamọ́ fún ènìyàn ṣáfọ́jú làwọn èèyàn tó ń pamọ́ fún àwọn náà òkúnkún ríran ṣùgbọ́n gbà tí jésù bá dé ìyàlẹ́nu ni lọ́jọ́ náà àwọn tí wọ́n ti wàásù jákèjádò ilẹ̀ nàìjíríà gbà tá a bá dé ọ̀hún tí a bá fẹ́ wọn kù ẹkún á gbọn àwọn ọmọ ìjọ mìíràn gbà tí àlùfáà tán bá fẹ́ kù àlùfáà mìíràn nígbà tí ó bá rí àwọn díkìn àwọn tí ó jẹ́ pé àwọn òṣìṣẹ́ wọn tí ó bá fẹ́ wọn kù tó lọ ń bi jésù pé àwọn òṣìṣẹ́ mi dá àwọn òṣìṣẹ́ ò péye wọn ò kẹsẹ̀ járì wọn ò sí níbì àwọn alága àbàgebè àwọn aláfaraṣe àwọn afọ́jú tí wọn mọ̀ pé wọ́n fọ́jú wọn ò wà iná wa máa jó ìyà ìparun ìṣẹ́niṣẹ́ títí ayérayé ìka àbámọ̀ a wá wà lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ a ní kí n mọ̀ kí n ṣe bí wọ́n ti wí kí n mọ̀ kí n ṣe àtúnṣe kí n mọ̀ kí n gbàdúrà kí n mọ̀ kí n gba àgbàyọrí láti bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ èyí tí a ń sọ yìí ni àwọn áńgẹ́lì ni wọ́n bá mú lọ́ọ̀tì àti ìyàwó rẹ̀ àti àwọn ọmọ méjèèjì ó yà ẹ jáde wọ́n bá ń lọ wọn ni ẹ má bojú wọ̀nyí o iná ń jó o ẹ má ṣe panu o ìyàwó bá rò wípé gbogbo damask lace gbogbo bàtà onílé gbogbo bọ́ọ̀lù gita ń kó sẹ́sẹ̀ ó parí nìyẹn gbogbo èyí tá a fi ìgbà àti àkókò kójọ níṣẹ́jú kan bí iṣẹ́ èèyàn iṣẹ́ àtọ̀dúnmọ́dún bó ṣe ń jóná nìyẹn.
àbí eré ni àbí àwàdà ni àbí àti ẹ̀ńlá ni a sì jẹ́ òmùgọ̀ àájú kínní ilẹ̀ bẹ́ẹ̀ wọ́n sì ní ẹ má bojú wọ̀nyìn tá a bá tiẹ̀ bojú wọ̀nyìn ńkọ́ kí ló máa ṣẹlẹ̀ ó bá dán wò ó bá dán tán bó ti bojú wọ̀nyìn ó bá di ọ̀wọ́n iyọ̀ ìwọ náà wò ó ara mi lọ́ọ̀tì ń lọ níwájú ó rí wípé kò gbọ́ ìró ẹsẹ̀ ìyàwó mọ́ ó mọ̀ wípé nǹkan kan ti ṣẹlẹ̀ kò sì tó bẹ́ẹ̀ láti bojú wọ̀nyìn òní ló ń sọ fún wa pé kí n dé tẹ̀ wá sẹ́kọ̀ọ́ ìbéèlì ìyàwó mi ni ò jẹ́ kí n wá jókòó bẹ́ẹ̀ sì sá kí àdẹ̀ rí yín ẹ wá sẹ́kọ̀ọ́ bíbélì ọjọ́ ńlọ ẹ̀wọ́ àgbàláyé wà ẹ jẹ́ kó wà nínú ọkàn yìí ọkọ mi ni ò jẹ́ kí n wá jókòó bẹ́ẹ̀ ọjọ́ kan ń bọ̀ tó ní mọ ọkọ tó ní mọ aya tí iná bá ń jó tí ya ń jẹ èèyàn tí wọ́n ń pa yín kéke tí wọ́n ń ṣiṣẹ́ oró tí wọ́n sọ pé omi o oró kò sẹ́ni tá a tú ẹnìkan lára torí pé ọjọ́ àánú á ti kọjá pátápátá òde wá àgbàlá ẹkú wa láwa yọrí kó sì ní ìgbàlà kí wa ẹkọ yí padà ìyàwó mi kejì ni kò ní jù mí lẹ ó fẹ́ràn mi púpọ̀ ìfẹ́ ọ̀run àpáàdì ni bó ṣe bojú wọ̀nyìn nìyẹn o ni jésù bá wá rán wa létí kí jésù kó tó lọ wípé ẹran ti aya lọ́ọ̀tì o ẹran ti o mú ń bọ̀ o ní àkókò tí jésù bá ń bọ̀ ọ̀pọ̀lọpọ̀ ni ó dàbí aya lọ́ọ̀tì àdúrà mi ni pé kó má ṣe pẹ̀lú wọn ó ní tí ìhìnrere tí a ń sọ nípa èyí ìhìnrere wípé ọkùnrin kan aya kan bí ó bá farasin ó farasin fún àwọn tí ó sọnù ẹsẹ̀ ìkẹrin nínú àwọn ẹni tí ọlọ́run ayé yìí ti sọ ọkàn àwọn tí kò gbàgbọ́ di afọ́jú kí ìmọ́lẹ̀ ìhìnrere kristi tí ó lógo ẹni tí ṣe àwòrán ọlọ́run kí ó má ṣe mọ́lẹ̀ nínú wọn mo ń gbàdúrà fún ọ pé kí o má ṣe pẹ̀lú wọn ìhìnrere tí ó lógo yìí ọ̀rọ̀ ọlọ́run tí ó máa ń wẹni mọ́ tí ó máa ń gba ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ẹni ọ̀rọ̀ ọlọ́run tí ó máa ń fi ìyà ẹni pẹ̀kun jíǹ kí oníkálukú tí ó bá gbàgbọ́ kí ó lè jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa ṣùgbọ́n ó sọ fún wa wípé tí ìhìnrere ti à ń wàásù rẹ̀ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run tí ó máa ń tún ayé ẹni ṣe tí ó máa ń yí ni padà ẹsẹ̀ ìkẹrìnlá ẹ jọ̀wọ́ wọn sí i àfọ́jú tí ń fọ̀nà han àfọ́jú ni wọ́n ó mọ̀ ó ní wọ́n ṣe ń kélé ọ lórí wípé ó ń lọ sí ẹgbẹ́ ìkẹ́kọ̀ọ́ bíbélì bó bá lọ tó kù bá kú fún ẹ kò sẹ́ni tá a bá ẹ lọ ọ̀rọ̀ yìí là ń sọ nípa èyí ọ̀rọ̀ yìí à ní pẹ̀kún èmi a sọ pé bó bá lọ síbẹ̀ bó bá gbọ́ràn sí èyí tí àwa afọ́jú ta ń sọ fún ẹ níbí bó bá lọ sí ọ̀hún tó lọ ń kẹ́kọ̀ọ́ bíbélì bó bá bímọ wọn ní wá bẹ́ẹ̀ kó jáde má wà ṣebí báwọn èèyàn wá bá wa kọ́mọ jáde ṣebí jésù wá wá ẹ̀mí ọlọ́run a sì wà ńbẹ̀ bàbá ayérayé olùdámọ̀ràn a sì wà pẹ̀lú wa àwọn áńgẹ́lì ọlọ́run ò sì ní fi wọ́lẹ̀ mi ò rò pé a tiẹ̀ ń fẹ́ kí àwọn ọmọọ̀tí kó wá náà pàápàá àbí wọ́n fẹ́ kọ́mọ tiẹ̀ jáde pẹ̀lú àwọn ọmọọ̀tí àlùfáà tó ń ṣépè ìyẹn ló fẹ́ kó wá bẹ́ẹ̀ kọ́mọ jáde èyí tó ṣe lùyàwó ẹ̀ nílé tán tó gba ní sálúbàtà á wá kúrò mẹ́ẹ̀ á wá lòun wá bẹ́ẹ̀ kọ́mọ jáde bó bá súre àdúrà ò lè gba ṣọ́lọ́run kì í gbọ́ tẹlẹ́ṣẹ̀ wọ́n á sì sọ fún wa pé bó bá lọ kẹ́kọ̀ọ́ bíbélì bó bá lọ síbi tán ti ń sọ ọ̀rọ̀ ìgbàlà bó bá lọ bó bá bímọ ni wọ́n bẹ́ẹ̀ kó jáde jókòó lé ẹ̀ bó bá ní wá kọ́mọ jáde ṣebí mọ́ bá wá náà ìnáwó náà máa kó wa sí wọn ní wá kọ́ má bèrè bí òtẹ̀jú bisikíìtì díẹ̀ àbí wọ́n ń wá lẹ́nu òfo àwọn onígbàgbọ́ nìkan ló lè wá lẹ́nu òfo àbí kì í ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n báwọn bá ti wá tí wọ́n tó ti ń jókòó náà ń bèrè wípé pèsè nǹkan kan sílẹ̀ ni àbí àní jẹ ìrẹsì ti ọmọ tẹ̀sẹ̀ ẹ̀bí ìgbèsè náà ń kó bá wà bọ́n bá tiẹ̀ jókòó ilé wọn mo tẹ̀ rò pé ó dáa náà pàápàá àbí ò dáa ṣebí láyé àtijọ́ tá a bá bímọ wọn á wá mọ àmúyíra ńlé wa àti ilé ẹ̀ náà máa ti máa sọ̀sọ́kúsọ
kan to dele won ti subu gota ni yawo alufa abe lowo pe oko mi nko ko dele eni o wa bi sugbon ele topase o a wa ri pe oko ti subu nu gota lati ile e se igbagbo niyan igbagbo ni ifoju okan ati sina pupo ni oni afoju tin fi ona han etin fona ha afoju ni won bi afoju ba si fona han afoju awon mejeji ni yo subu sinu iho eya pupo lo wa fun awon afoju sugbon iki lo wa fun awon eniyan ti won wa su sugbon ti awon fun awon oni igbala bo ba wo Deuteronomy ori iketa dini ogbon ese ikeji dini ogun Deuteronomy ori iketa dini ogbon 27 ese ikeji dini ogun 18 egun ni fun eni ti o se afoju li ona elese to wa jeje ti e to nfe lo si ijoba olorun afoju ni orin kan so fun wa ni awon ilese pe afoju le alaigbagbo ko mo ise olorun gbogbo awon alaigbagbo gbogbo awon elese gbogbo awon ti o ti ri igbala afoju ni won alufa ti o ba si waasu ti o tun si won lona a so fun a wi pe egun ni fun eni ti o si afoju le ona gbogbo eniyan yo si wi pe ami ori ikeji din ogbon Deuteronomy ori ikeji din ogbon ese ikokan din ni ogbon ohun to ma nsele si awon afoju ni yi iwo si ma fi owo tale le osan gangan bi afoju ti fi owo tale ninu okunkun iwo ki yo si rirere le ona re awon ti o sa olorun ti le an so fun bayi mo nbe olorun pe keyi ki o ma se je ipin re awon ti won ko ese won sile awon ti won wa wo mo boya iyawo keji iyawo keta iyawo kerin o n so fun wa wi pe afoju ni won o si n so wi pe won ko ni ri re le ona won eni ini lara sa ati eni kiko le ojo gbogbo ni won o je ko si si eni ti yo gba iru eniyan be sugbon Jesu Kristi bi o ti so fun wa ni isaaju o n so fun wa wi pe ohun ni o n wo awon afoju ohun lo n wo won san o maku ori kewa ki a to lo gbadura ni asale yi nisisin yi a ti mo awon afoju ni awon ti o ri ona olorun awon ti ko ti mo iye aini pekun awon ti olorun aye yi ti o ti ra ni iye ti o ti fole oju awon ti oso aye jije awon ti o ti ra ni iye awon ti o ti fole oju awon ti o n fi rere pe ibi awon ti o fi ibi pe rere awon ti ko ri imole ogo ti hin rere awon wonyi li afoju sugbon ani eleri Jesu Kristi wi pe ohun ni o wa mu iriran itunriran ba awon afoju a si n fe ka maku ori kewa yi lati mo bawo ni Jesu Kristi se n se iru nkan be bo ba je afoju bo ba je elese bo ba je eni ti o ni ilo igbala ti Jesu Kristi mu wa wo lati ese ikerindini 46 maku ori kewa ese ikerindini 50 won si wa si Jericho bi o si ti n jade kuro ni Jericho pelu awon omo ehin re ati opo awon eniyan Bartimeo afoju omo Timeo joko leba ona o n sagbe ranti o gbogbo awon elese ni won ma n sagbe bo je obirin a ma toro owo lowo awon okunrin bo je okunrin a ma wa sekere pelu abetele gbogbo afoju patagba lo n sagbe awon elese ti imole ihinre o ti imole si loju won ma n sagbe
nigba ti o gbo pe Jesu ti Nazareti ni o bere si ki gbe le ohun rara wi pe Jesu iwo mo Davidi shanu fun mi bi a ba n gbadura awon elomi won mo ba ti gbadura won adake sibe bo ba dake Yoruba so fun wi pe tara ya ba e dake oni sugbon ti elese ba mo ise re ki pe lori ikunle bo ba ki gbe to Olorun wa to so fun Olorun wi pe elese ni mi to tiju to so fun Olorun bo se je ile e ona e iwa e irin e isise e to so gbogbo e patapata fun Olorun to ki gbe le ohun ra wi pe sanu fun mi iwo omo Davidi sanu fun mi elese ni mi oju mi fo si ogo re oju mi fo si hirere oju mi fo si eko ti o ye koro ni ese ikeji din ni adota opolopo si ba wi ki o pa enu re mo bon se n ba ewe niyan bo ba de le nsin o se se ki oko ki o titi legun ko mu kokoro ko lo wa kan legun titi ti bo ba si de agbayin ko le wole ara wole ifoju okan ni iwo to wa ko be yan se nse ore fun oko be yan se ntoju oko be yan se nferan oko toko wa ro pe o lo se nkan ti o da to tun ti e mota bi o ba je ifoju okan iwo to wa wa bi Jesu bi a se se olore ati ile re ni rere sugbon ti oko ti oye oye ta si so fun wi pe joko bo ba fe ki ile ko gba emi pelu e ye gbadura ye lo fe ko bibeli bibeli je ti poju osan bibeli oru bibeli aro bibeli ki lo de to be iya ni pekun lo de to be won so fun o painu re mo iwo lo ni panu mo se o mo bi to tin bo si mo bi to nlo abo mo bi to nlo ijoba olorun la fe lo bo jo mo de ni le iwe ni bo ba tin ke pe olorun wi pe afoju ni mi fi ona han mi la mi loju ni baba ati iya tin so npe gbo o to ba je ti oro hin rere ti oro igbala ni ile iwe e adekun e kekere niyan bibeli ni bi iya ati baba ba ko mi sile oluwa yo tewo gba mi bo si je omo ni bi ise bo tin di ago marun ti ago marun abo lo so fun oga bi ise pe mu lo se eko bibeli lo so wi pe aye ma gba e o ni bi ise mi lo tin so pe o lo se eko bibeli awa ta wa ku senu ise ko awa elese mi o so be o emi elese mi fe lo gbo oro olohun be elese se nigbala to ba lo ko fo nso ohun aro la ma wa si bi ise osogbo o si gbe bibeli e o nbo ba to ba si de laaro ani ko lo gba iwe lowo eni to ngbe lodo e pe ti bi ba ma wo fun e gege bi ile ise eko bibeli yen o ni lo mo won so fun eni e pe ko dake adura gbigba ko dake lati ma wa iranwo lodo olorun eleda re awon o si le ran lowo bori e ba yi nibi to wa yen won fo ti e jade gba tan ba ti gbe e debi don titi ti iya e papa ma so pe bo ti e ku papa o san wahala ti poju bara e o da bo n ya gbe sori ibusun e gba tan ba ti yi aso e pada le meji ti gbogbo e runku na ma so pe bo ti e ku papa a kan le fowo ara wa pa ni bo si ku bon fe si e be ni kan fe ti won sinu sora e o fe ti mi sinu koto ni e se bo fe ran e se bo so pe bi na njo ma ba lo bojo nro emi pelu e ni airo o ise ti ku o awon ore ti o fe ko ni gbala niyan awon to npon le loni bo ba ti ku pa bo ba ti ku ba e to ti pajude na ti wa iwe account owo e na ti so pe ki lo fi le bo ba fi nkan sile ton ri 10 naira ninu won ni alakori o ti fun church ni gbogbo e owo ni won wa oro kan fena owo ena fena bo ba dola to nda to lenu e ti gbogbo apa e otun ti gbogbo e ro won ni wale e mo awon ton fe ko gbadura bi wahala ba si di olorun nikan lo le ran olowo won o si ni je ko kepe olorun to le ran olowo o je ju won le wo ese ti anka opolopo si ba wi pe ti o pa enu re mo
ṣùgbọ́n òun sì kígbe ju bẹ́ẹ̀ lọ. Ìwọ ọmọ Dáfídì ṣàánú fún mi. Jésù sì dẹsẹ̀ dúró, ó sì pàṣẹ pé kí a pè é wá. Wọ́n sì pe afọ́jú náà wá. Wọ́n sì wí fún un pé tújú ká dìde, ó ń pè ọ́. Ó sì bọ́ ẹ̀wù rẹ̀ sọnù, ó dìde. Ó tọ Jésù wá, kí ni ṣe tó bọ́ ẹ̀wù rẹ̀ sọnù? Ó fẹ́ lọ rí ọba àwọn ọba, Olúwa àwọn Olúwa, aṣọ ìdọ̀tí, aṣọ ẹ̀ṣẹ̀, aṣọ burúkú, ó yan sọnù, aṣọ àkísà, aṣọ ẹ̀gbin, ó yan sọnù kúrò lọ́kàn ẹ̀. Bó ti ń lọ bá Ọlọ́run tó ń sọ pé Ọlọ́run ṣàánú fún mi, tó ń sọ pé Jésù ń pé ọ̀fẹ́ gbọ́kàn ẹ̀ là, bẹ́ẹ̀ ni gbogbo aṣọ ẹ̀rọ tó ń pa tẹ́lẹ̀tẹ́lẹ̀, aṣọ ẹ̀ṣẹ̀, aṣọ ìrìndé òru, gbogbo ètò oní tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó yan ọgbọ́ ẹ̀ sọnù, ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ nìyẹn. Ó ń kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ nítorí pé ọba àwọn ọba kì í lajú rí ẹ̀ṣẹ̀. Gbogbo ẹ̀gbin, gbogbo ìdọ̀tí tó wà nígbèsí ayé ẹ, wà á kọ̀ wọ́n sílẹ̀ bó bá ń bọ̀ lọ́dọ̀ Jésù. Jésù sì dáhùn, ó sì wí fún un pé kí ni ìwọ fẹ́ kí èmi kí ó ṣe fún ọ. Àfọ́jú náà sì wí fún un pé Rabboni, olùkọ́ni, kí èmi kí ó lè ríran. Jésù sì wí fún un pé máa lọ, ìgbàgbọ́ rẹ mú ọ láradá. Lójú kan náà, lójú kan náà, ó sì ríran. Ìgbà tó sì ríran tán, ó bá ń wálé aṣẹ́wó káàkiri. Mo ṣe bí àwọn tí wọ́n lọ sí ilé ìsìn, ẹ mo lọ sí ìpàdé ìta gbangba, mo ti bá Jésù pàdé, wọ́n náà bá Jésù pàdé, wọ́n tún gbọ̀nà ilé ọtí lọ. Mo bá Jésù pàdé, ìrédè orúkọ jù wọ́n lẹ̀, ìyẹn ò bá Jésù pàdé, ó sì wọ́n wá ni. Ó ní ó sì ríran, ó sì ń tọ Jésù lẹ́yìn ilé ọ̀nà. Mo gbàgbọ́ wípé lónìí bí Ọlọ́run ti ń là ọ́ lójú ẹ̀mí, tó ń fi ìhìnrere hàn ọ́, tó ń dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, tó ń wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù, tó sì ń sọ wípé lọ kí o máa ríran. Ẹni tó bá ríran bó ti ń ka Bíbélì, a máa yé ọ. Ìfẹ́ Bíbélì á wà lọ́kàn ẹ. Ọ̀rọ̀ ìhìnrere, ẹ̀kọ́ tó yè kóró, a máa dùn mọ́ ọ. Mo ń sọ pé ìyàwó méjì ò da gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Èyí kejì tó ti fẹ́ ṣe kejì ló ti ń béèrè àmọ̀ràn wípé kí ni kí n ṣe, báwo ni kí n ṣe sọ fún kó lè lọ. Bí Ọlọ́run sì ti ń dárí jọ, bẹ́ẹ̀ ló ń fi agbára fún ọ, máa lọ, má ṣe dẹ́ṣẹ̀ mọ́. Ìgbésí ayé àyípa, bó ti ń jà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, òní lè jà mọ́. Bó ti ń búyàn tẹ́lẹ̀ tẹ́lẹ̀, èébú adì ohun ìríra fún ọ. Bó ti ń wọ aṣọ tí ó bò tì ju tẹ́lẹ̀ tẹ́lẹ̀, tó ń fi òhò rẹ hàn. Gbogbo àṣírí ara ẹ tó ń fi àwọn ọkùnrin àbí àwọn obìnrin ẹlẹ́gbẹ́ ẹ, bó bá ti ń dé ní ìgbàlà, bẹ́ẹ̀ ló ń bo ìhòhò rẹ. Gbogbo ọ̀ṣọ́ ayé tó kọ́kọ́ra tẹ́lẹ̀ tẹ́lẹ̀, èyí tí èṣù bẹ̀ ọ́ níṣẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, tó ń fi àwòrán èṣù hàn, bó ti ní ìgbàlà, bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ ló ń di ìríra sí ọ. Àwọn èèyàn tán bá rí ẹjọ́ kejì, wọ́n á sọ pé ṣé ò sí nǹkan o, wà ní kò sí nǹkan, wà ní kí ló dé tán sọ bẹ́ẹ̀, wọ́n á ní o yí padà ni. Ògo Jésù, ẹwà Jésù nìyẹn. A ní èyí tẹ́ kó gbogbo èyí tẹ́ ń kó sétí ńkọ́ àti handcuff tẹ́ ń kó sọ́wọ́, ṣe mọ èyí tán fi ń di àwọn ẹlẹ́wọ̀n, wọ́n wá fẹ́ mú ọ lọ sínú Black Maria. Èyí tán kó sọ́wọ́ àti okùn tá ń so mẹ́ran Ọlọ́run tó ń kó sọ́rùn tẹ́lẹ̀ tẹ́lẹ̀, wà á ní Ọlọ́run ti já okùn kúrò lọ́rùn mi. Èyí tán kó sẹ̀sẹ̀ nǹkan pátápátá lọ́lọ́run ti já kúrò, ara mi wá mọ ara mi fúyẹ́. Gbogbo ẹrù èṣù pátápátá àti lórí bẹ́ẹ̀dì ni o, àti lábẹ́ bẹ́ẹ̀dì, àti èyí tá a so mọ́ ojú wíńdò, àti èyí tá a so sọ́rùn, àti èyí tá a fi sí ìka ọwọ́, gbogbo ẹ̀ pátápátá ni mo ti yán sọ́nù. Ẹ̀jẹ̀ Jésù ti wẹ̀, mo ti di mímọ́ nísinsìnyí, ojú mi là dáadáa. Èyí tí mo rò pé kò sí nǹkan tó burú nù ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ìgbà tí mo jẹ́ afọ́jú nísìnyí, mo mọ̀ pé nǹkan burú nù ẹ̀. Ìgbàlà nìyẹn o. Bọ́kùnrin yìí, bí Jésù ti ń là á lójú, bẹ́ẹ̀ ló ń ju àwọn nǹkan tó ti kọjá lójú wọn sílẹ̀, ló ń tẹ̀lé Jésù. Bó bá gbàdúrà lónìí, tó sọ fọ́lọ́run wípé làmí lójú, dárí ẹ̀ṣẹ̀ mi jì mí. Bọ́lọ́run bá sì ti dárí jì ọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, kó máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bó bá ti ní ìgbàlà, ìsọdí mímọ́ ló tẹ̀lé. Wàá máa ní Ọlọ́run sọ ọkàn mi di mímọ́. Gbogbo ìgbésí ayé ẹ wàá kó lé Ọlọ́run lọ́ pátápátá, pé ọ̀nà tiẹ̀ ni mo fẹ́ rìn, ìfẹ́ ni mo fẹ́ ṣe, iṣẹ́ ni mo fẹ́ ṣe. Bó bá ti ń sọ bẹ́ẹ̀, iná láti ọ̀run wá. Ẹ̀jẹ̀ Jésù á sọ ọkàn rẹ di mímọ́. Bó bá sì ti ń sọ ọkàn rẹ di mímọ́, bẹ́ẹ̀ ló ń béèrè fún agbára mímọ́, kí a fi agbára kún ọ láti ṣe iṣẹ́ ìsìn tí ó tọ̀nà. Bó bá sì ní ìgbàlà, kó sọ fọ́lọ́run, á gba ọkàn rẹ là, á sì ṣe ọ lójú ti ẹ̀mí. Ẹ̀mí wípé mi ò nílò ẹ̀kọ́ ìhìnrere, ò jẹ́ kí ó jẹ́ tiwa.
orikunkun ati agidi iyan jija ati ote lilodi si oro olorun o je ki eyi ni ki o je ti wa bi o se ti wa ni awa ni o fun ni okan ti o ro ti o nfe gbo ti o nfe gba ti o nfe gbagbo baba nitori iru anu yi nitori o da wa lola be gba pe ati yin wa anbe o gege bi o ti je ki o ye wa wi pe iya ise iparun ati idajo wa fun awon ti o ku ni ko ifoju won awon ti olorun aye yi fo loju awon ti ohun oso aye irin aye iwa aye ti o ra ni iye o nje ki o di mo fun wi pe idajo nbo fun won nje anbe o wi pe gbogbo awon ti o ti gbo oro yi ti won sin ronuku ada tokan tokan ti won bebe fun ore ofe ati anu lati odo re ti won si fe idariji ni ekun rere fi fun ni oruko Jesu chanu fun onikoloko wa nje gbogbo awon ti o ti yi pada awon to ti dari ese won ji a nbe o wi pe iwa won igbesi aye won je ki o di otun iyipada to to lati oke wa je ki o je ti won okan to n korira ese emi ti o n sa fun ese nigba gbogbo nibi gbogbo je ki o je ti olukuluku wa ni oruko Jesu a mo pe bi a ti n pada lo si ile awon ti won o fe lo joba orun ti won o si fe ka lo awon ti won ma n pani lokanda awon atanije awon afoju ti won fi ona ha afoju o se se ki won ki o fe da pada ni oju ona yin rere yi baba yo wa kuro le owo won bi won ba ti so ti won fe pa wale okanda je ki emi re ki o se abo fun wa ipinu ti a ti ni pelu re lati wa pelu Jesu Christi titi de opin ma je ki aye ipinu yi ni oruko Jesu pa wa mo bi ati nlo pese oko fun abi ati nlo samona wa ni bi owo ta nlo a si nbe o wi pe gege bi ati di eni igbala awon ti o ti gbala awon ti o ti dare ese won di awon ti o ti so de da ti tun a nbe o wi pe lese kese ti o ti nsese yi ni okan wa ni ka ma di ajin rere lati so itan agbelebu fun awon elomiran adupe po ti gbo ni oruko Jesu Christi Oluwa wa.

0: Ẹ jẹ́ kí a gbàdúrà.
1: A dúpẹ́ lọ́wọ́ rẹ Ọlọ́run wípé o fi Jésù ta wá lọ́rẹ. Wípé bí a bá ní ìbànújẹ́ tàbí àsùn dábọ̀ ẹkún, bí ohunkóhun bá wà tí ó dorí ìgbésí ayé wa kodò, tí ó sì mú ìpòrúru ọkàn bá wa, bí ohunkóhun bá tí ó ń da ìgbésí ayé wa tàbí ilé wa tàbí iṣẹ́ wa tí ó ń dàrú, bí ohunkóhun bá wà tí ó dàbí ẹni wípé ilé àìbalẹ̀ àyà ó ń yọ wá lẹ́nu, tàbí àlákálá kò jẹ́ kí a gbádùn, tàbí ọwọ́ ayé ló ń lé wa kiri. A mọ̀ wípé o ti fi Jésù ta wá lọ́rẹ, wípé ó jẹ́ ilé ààbò fún wa, àti pé bí a bá sọ fún Jésù, bí a bá kó àròyé wa tọ́ lọ, bí a ò bá fi ara wa pamọ́, bí a bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa bí ẹlẹ́bi àti bí ẹlẹ́ṣẹ̀, ó dájú wípé ẹ̀jẹ̀ Jésù Kristi tí a ta sí ẹ̀ lókè Kálfárì, ó sì wà síbẹ̀ fún wa pẹ̀lú. A sáà ti sọ fún wa wípé èyí lé ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí ó kú ẹ̀ṣẹ̀ aráyé lọ. A sì mọ̀ wípé bí a bá so mọ́ ọ, bí a bá dúró tì ọ́, bí a bá gbẹ́kẹ̀lé ìlérí rẹ, tí a sì sọ gbogbo ìbànújẹ́ wa àti ẹkún wa, ìṣòro wa, bí a bá sọ ọ́ fún ọ, a mọ̀ wípé ó gbà wá. Ǹjẹ́ à ń bẹ̀ ọ́ wípé lónìí bí a ti wá pẹ̀lú agbára rẹ, pẹ̀lú ẹ̀jẹ̀ tí Jésù ta sílẹ̀, pẹ̀lú iṣẹ́ ìràpadà tí Jésù ti parí fún wa, a bẹ̀ ọ́ wípé gbogbo àwọn ìdí àṣẹ wọ̀nyí bá mú ọ kúrò. Ṣàánú fún wa, jẹ́ kí àlàáfíà rẹ kí ó jọba nínú ọkàn wa, gbogbo ìgbésí ayé wa tí ó ti dàrú bá tún wọn ṣe, jẹ́ kí ọ̀rọ̀ rẹ kí ó lè ṣe wá pé ní àṣálẹ́ yìí, ní orúkọ Jésù Kristì Olúwa. Mo fẹ́ kí o ṣí Bíbélì rẹ sí orin Dáfídì 56. À ń sọ lónìí nípa ààbò tí ó dájú. Bí àkókò kan bá wà ní ìgbésí ayé wa tí ó yẹ kí a mọ ààbò tí ó dájú, tí ó nípọn, tí ó sì ṣe iyebíye, èyí tí ó jẹ́ wípé ọwọ́ ayé tàbí ọwọ́ ọ̀tá tàbí ọwọ́ èṣù kò ní lè tẹ̀ wá, mo wòye wípé àkókò tí a wà yìí jẹ́ àkókò kan, nítorí wípé ọ̀pọ̀ òjò ló rọ̀ tilẹ̀ ń fi mu, ọ̀pọ̀ ìyà ni àwọn ènìyàn sì ń jẹ ní àìmọ̀ àti rí ibi ìsásí. Ṣùgbọ́n bí ó ṣe ti wá ni, àwa ni Ọlọ́run ṣe ní olóríire láti mọ ààbò tí ó wà. Mo sì mọ̀ wípé bí o bá fi etí sílẹ̀, tí o sì fi ara balẹ̀, tí o ń gbọ́ ohun tí Ọlọ́run fẹ́ kí a mọ̀ nípa ààbò, wípé bí ó tilẹ̀ jẹ́ wípé èṣù pàápàá ni ó lé ọdẹ yìí, bí a bá parí ẹ̀kọ́ yòó láti sáko lẹ́yìn rẹ. Bí ìjìyà bá wà nípa ẹ̀ṣẹ̀ tí a ti ń dá tẹ́lẹ̀ tẹ́lẹ̀, nípa ìrìn tí a ti ń rìn, tí ó dàbí ẹni wípé ìyà ń jẹ wá, ìṣẹ́ sì ń ṣẹ́ wa, mo mọ̀ wípé ìgbà tí a ti fún wa ní Jésù, tí a sì ti gbé Jésù sókè, gbogbo ìṣẹ́ wa àti ìyá wa ni a fi kọ́ sí orí igi àgbélébùú Jésù. Ṣùgbọ́n ó ṣe pàtàkì fún wa láti mọ̀, nítorí Bíbélì sọ wípé àwọn ènìyàn mi ń jìyà, wọ́n sì ń kú nítorí àìní ìmọ̀. Ní orin Dáfídì tí mo pè ní 56, ni a ti ń sọ fún wa wípé Ọlọ́run lè ààbò wa àti agbára lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ ní ìgbà ìpọ́njú. Nítorí náà lè àwa kì í ó bẹ̀rù, bí a tilẹ̀ ṣe ayé ní ìdí, tí a sì ṣe àwọn òkè ńlá ní ipò lọ sí inú òkun, bí omi tilẹ̀ ń hó tí ó sì ń ru, bí àwọn òkè ńlá tilẹ̀ ń mì nípa ọwọ́ bíbí rẹ̀, odò ńlá kan wà, ṣíṣàn èyí tí yóò mú inú ìlú Ọlọ́run dùn, ibi mímọ́ àgọ́ wọn nì ti ọ̀gá ògo. Ọlọ́run bẹ̀lẹ̀ àárín rẹ̀, a kì yóò ṣi ní ìdí, Ọlọ́run yóò ràn án lọ́wọ́. Ní kùtùkùtù òwúrọ̀, àwọn kèfèrí ń bínú, àwọn ilẹ̀ ọba ṣídìí, ó fọhùn rẹ̀, ayé yọ, Oluwa awon omogun wa pelu wa Olorun Jacobu le abo wa e wa wo awon ise Oluwa iru aporo ti o se le aye o mu otetan de opin aye o se orun o si ke oko beji o si fi keke ogun jona eduro je ke si mo pe emi le Olorun a gbe mi ga ninu awon kefiri a gbe mi ga le aye Oluwa awon mogun wa pelu wa Olorun Jacobu le abo wa awon ti o wa ninu aye won wa abo kaakiri gbogbo awon eniyan yala olowo tabi ojogbon o si sese awon talaka papa ti won ko ni nkankan ti o dabi eni wi pe o ye ki owo iya ki o duro lara won nitori pe towo won oni ti gbajumo ko si tabi ti dukia ohun ini ko je ti won sibe sibe bi o ti le je wi pe won oni nkan pupo ninu aye sibe sibe esu ota emi wa ko je ki won ki o gbadun o si je ohun ti awon eniyan ma nwa kiri abo ti won ro wi pe bi ohun gbogbo bi o ba dojupo ti o si ndaru eyi ti oni samu ti o nse alaye re ni ese keta wi pe omi ho eyi so nipa wi pe nkan gbona mo awon eyan ti o wa ninu aye lara o si so pe oke nla papa ti a le ro wi pe o fi idi mule sinsin o so wi pe o mi awon eniyan ti o dabi eni wi pe pelu ohun ini won pelu gbajumo won won dabi oke ti a ti fi idi re kale ti o dabi eni wi pe ko si ohun to le de wi pe ko si mimi ko si si eru sugbon eni ti o ko iwe yi nipa emi si Olorun o so fun a wi pe ko si enikeni ti ara ro tabi ti ara tu pe bi won ti le dabi eni ti won dabi oke ti a fi idi won kale sibe sibe pelu ohun ti o n sele ninu aye o n so wi pe awon oke nla wonyi won mi sugbon wa so fun wa ibi itura ti o wa fun awon ayanfe fun awon ti won sin Olorun le emi ati ni otito awon ti won ni Olorun Jacobu gege bi oba gege bi olugbala ati gege bi Oluwa won o so fun a wi pe odo nla kan wa sisan yi ti yo mu inu ilu Olorun dun ibi mimo ago won ni ti oga ogo eyi ni Jesu nje ki o di mo fun a wi pe omi kan wa kanga kan wa orisun kan wa ti o san fun omi iye fun imularada awon ti ara won ko da fun igbala awon ti won sonu fun idariji awon ti won dese ati fun imuduro awon ti ese won ti ye eyi ni eni ti o ko ni David yi nje ki o di mo fun a wi pe bi aye re ba daru bi o ba dabi eni wi pe o dabi eni pe ki o lo pe pokun so ki o si kudanu nitori pe ko si nkan ti o ro pe o tun fe se ninu aye o n so fun o wi pe ma binu je ma si so ireti nu nitori pe odo nla kan wa o le ma se onikayefe wi pe bi o ba je be wi pe odo nla kan wa eyi ti o mu inu mi dun bi mo ba darapo mo awon eniyan Olorun nibo lo wa nitori pe gege bi eni ti o dagba die o sese ki o ti ma wa ibi isasi ati ibi abo kaakiri sugbon o dabi eni pe bi o ti n sa be ni pasan be ni o n ba o ti o si ti sa kaakiri titi o n wa ibi abo sugbon ti ko si ibi abo awon eniyan ti won si mo wi pe aye nle wa awon naa paapaa won ko ile kekeke kaakiri o sese ninu ogba ti won si fi enikan sibe ti o dabi oluso won si le ko si enu ona wi pe ibi abo ni yi o si sese ki iwo na ki o ti lo sibe ri boya gege bi alaboyun tabi gege bi eni ti o wa ise ti ko ri ise ti won si so fun o wi pe bi o ba sa pamo si bi abo ti o si je ara re niya o sese ki o ti le gba awe ojo meta tabi ojo meje tabi ojo pupo ju be lo o si tiro wi pe o ti de ibi ti o nlo pelu awe pelu adura pelu ije ara ni niya sibe sibe leyin ojo meje leyin ose meta tabi leyin osu kan iya ko ye ya ile re nitori pe bibeli so wi pe elese ni a fi ise fun bi o ba digba ti a ko ese sile ise tabi ijiya ese ko ni ye ma wa lodo wa sugbon so wi pe o le salai mo ibi ti odo nla yi wa sibe sibe idani loju ni wepe odo nla kan wa sisan yi ti yo mu inu ilu olorun dun ko so wepe sisan yi ti o mu gbogbo ilu dun ilu pupo lo wa sugbon gbogbo ilu ko ni ilu olorun o si sese ki o ti ma josin ki o ti ma lo kaakiri ki o ti ro wepe pelu gbogbo eti mo nse na mo fa nse iwonba ti mo mo wi pe o ye ki nse sugbon sibe sibe anfani odo nla ti o san yi fun itura fun imularada fun iko fun ifokanbale fun alaafia fun idariji fun ase pe igbala re ko je ti re sugbon so wi pe bi ki o le mo bi a se mo wi pe a ti de ibi ti odo yi wa o ni olorun bele arin re Jesus si je ki o di mo fun a wi pe ibi ti eni meji tabi meta ba pejo ko so wi pe nidi oja tita nidi ikore nidi ibasa nidi ijeun tabi nidi ijo nidi ilu ko so be o o ni ibi ti eni meji tabi meta ti won ba pejo po ki se nidi ija ki se nidi iyapa ki se nidi ki a ma lora wa laso mu wi pe ah ta lo ji owo apo alufa on ibi ti eni meji tabi meta ba pejopo le oruko mi oni emi wa le arin won eyi ni ilu olorun eyi ni ibi ti ansa pamo si nibi ti eko oro olorun ti o tin jade olorun be le arin re a ki o si nidi ko si bi aye se le gbiyanju to tabi bi esu papa bi o ti le buramuramu to bi o ba wa nibi ti olorun wa o ni a ki o se onidi olorun yi o ran lowo ni kutukutu owuro bi o tin ji be ni iran lowo olorun be ni o wa ni tosi re o ni awon keperi nbinu bi o ba ti mo tele tele ti o si jafara ti o ro wi pe ko sewu je ki n so fun o wi pe awon keperi nbinu si o awon wo ni an pe ni keperi awon tin tafani awon ti won fe se o ni ibi awon ti won ko mo olorun ti won ko si fe mo awon eni ika awon eni ibi aye awon keferi nbinu bo jeun bo yo bo ba so sita won binu si o bo ti ri yawo fe sugbon ti owo re ji ti o dabe ni pe nkan lo dede fun o awon keferi abinu si o bo ri je awon keferi abinu bo si ri je bo ni nkan kan to tori be to joko se ko wi pe but eni ti o mu owo wale ni won ma yin mi o si ni nkan ti mo mu lole bo lole won binu pe o wale bo si lole bo jeun bo yo won binu pe o jeun bo gbe yawo bo bimo won binu pe o gbe yawo ko si ti bimo awon keferi nbinu bo ba si mo ibi abo o pari fun o awon ile oba won sidi sugbon won so fun a wi pe olorun wa eni igba ayeraye eni igba ni eni ti o nduro si odo eni ti ko ni baba eni ti o je ebe abo fun wa won ni o fohun re aye yo oluwa awon mogun wa pelu wa olorun jacob o ni abo wa iwo bi o ba so gbe bo ba so gbe kuro lo bere lowo awon to so gbe kuro ikun pa won atomo ati baba ati ya won kole ile daradara ile mere mere ti akun daradara sugbon ki won ki o to wo inu re won a wa le si enu ona won a ri nkan kan mole won se ri nkan mole la ri awon papa mole lo bi won won ku láì tiẹ̀ nídìí. Wọ́n sọ pé arílágbájá ní ọ̀sẹ̀ tó kọjá bẹ́ẹ̀ ni èyí tí wọ́n sọ̀rọ̀ èyí tí wọ́n rì mọ́lẹ̀ kò gbà wọ́n bí wọ́n ti ń bí wọn ni wọ́n so ń dè mọ nídìí tí wọ́n so kọmọ lọ́rùn. Àpẹẹrẹ pé o ta ọmọ rẹ fún èṣù nìyẹn. Síbẹ̀síbẹ̀ pẹ̀lú ààbò èké tí àwọn èèyàn tí ó wà nínú ayé tí wọ́n ní ni wọ́n sọ fún wa wípé ọwọ́ ayé ń tẹ̀ wọ́n èṣù ń bá wọn ó ń pa wọ́n àwọn tí ò pa tán pátápátá ó pa wọ́n ní àparọ̀ wọn ò jẹ́ ní ayé wọn ò jẹ́ ní ọrún. Ìgbà téèyàn bá lo ọdún márùn-ún ní ilé ìwòsàn àwọn òyìnbó ní ìwọ̀nba 50 tàbí 40 ọdún tó nílò nínú ayé yóò ti mọ̀ wípé èṣù ti pa lápatì. Ìgbà tó bímọ tí ò ráyè gbádùn wọn tí ò sì lè tọ́jú wọn tó sì ń káàkiri. Ẹ̀sìn yìí náà ni ó ń gbé bíbélì káàkiri kò mọ ojú bíbélì ó sorí bíbélì kodò. Ààbò tí ó wà fún wa odò náàni tí ó wà fún ìmúláadá fún ìrora tiwa kò mọ nípa rẹ̀. Jésù Kristì tí a fi hàn wá láti kó ẹ̀ṣẹ̀ wa lọ àti láti kó ìjìyà wa lọ kò mọ nípa rẹ̀. Ṣùgbọ́n bí ó ṣe ti àwa tí a ti mọ ọ̀nà yìí rere àwa tí a fi ẹ̀ṣẹ̀ wa ṣọwọ́ sí Ọlọ́run tí a sọ wípé kójọ ajẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa sì kọ́ sílẹ̀. Bí a bá ń ṣe bẹ́ẹ̀ àwọn èèyàn máa ń pè wá ní òmùgọ̀. Wọ́n ti ẹ̀sọ wá lórúkọ wọ́n ní àwọn ẹgbẹ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ni àwọn tán jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ọ̀ṣẹ́ ń ṣe wọ́n ìyá sì ń jẹ wọ́n. Ṣùgbọ́n ìwọ tó gbọ́n ìwọ tó sì mọ̀ wípé ó ń fẹ́ ìrànlọ́wọ́ lọ́dọ̀ Ọlọ́run ó sì ń fẹ́ ààbò rẹ̀ bó ti ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ bá ti ń jẹ́ kí ẹ̀ṣẹ̀ kí ó kọjá lọ bí odò tí ó ṣàn kọjá lọ bẹ́ẹ̀ ni ààbò Ọlọ́run tó ń dájú lórí rẹ. Ó ń sọ fún wa wípé àwa tá a ṣe bẹ́ẹ̀ pé a jẹ́ olóríire Ọlọ́run Jákọ́bù. Ta ni Ọlọ́run Jákọ́bù? Ìgbà tí Jákọ́bù ń sá kúrò lọ́wọ́ ọ̀tani lọ́wọ́ Ísáù ni Ọlọ́run pàdé rẹ̀ ní ojú ọ̀nà ibi tó ń sá lọ ní ìgbà tí ó fi òkúta ṣe ìrọ̀rí rẹ̀ tí ó sì wà ní ibi ọ̀nà tí ó jẹ́ wípé inú aginjù ni Ọlọ́run wá bá ni ó kọ sí wípé òun a máa ṣẹ̀ṣọ́ lórí rẹ̀. Ọlọ́run Jákọ́bù nìyẹn. Nígbà tí ó dé ọ̀dọ̀ Lábánì gbogbo ìyà tí Lábánì fẹ́ fi jẹ́ àti ìrẹ́jẹ tí Lábánì fẹ́ ṣe fún Ọlọ́run gbà á. Nígbà tí Ọlọ́run sọ pé kí ó kúrò ní ọ̀dọ̀ Lábánì ni Lábánì tún fẹ́ ṣe èkà ó fẹ́ dọdẹ rẹ̀ ó sì fẹ́ le kí ó sì bá a jà. Bẹ́ẹ̀ ni Ọlọ́run tún sọ fún Lábánì pé Jákọ́bù jẹ́ ẹni èèyàn ti òun nítorí bẹ́ẹ̀ kí ó má ṣe fi ọwọ́ kàn án. Nígbà tí Jákọ́bù ń bọ̀ láti ìrìn àjò tí ó ti lọ ni ó ránṣẹ́ sí Ésáù wípé mo ń bọ̀ kí ó sì gba àwọn ọrẹ ni Ísáù ránṣẹ́ padà wípé sọ fún un wípé èmi pàápàá ń bọ̀ gẹ́gẹ́ bí ọ̀tá tí ó múra sílẹ̀ láti parun pẹ̀lú irinwó àwọn ènìyàn lẹ́sẹ̀kẹsẹ̀ ni Jákọ́bù bẹ̀ sí ní gbàdúrà. Bẹ́ẹ̀ ni Ọlọ́run jẹ́ ààbò rẹ̀ ọ̀tá tí ó fẹ́ pa á kò lè rí ọwọ́ tẹ̀ ẹ́ mọ́. Èyí ni Ọlọ́run tí ó dáàbò bo Jákọ́bù a sì wá ń sọ fún ọ wípé bí o bá di ẹni ìgbàlà bí o bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ tí o kọ̀ ọ́ sílẹ̀ tí o fi Olúwa ṣe olùgbàlà rẹ tí o sì fi Ọlọ́run ṣe ilé ìṣọ́ gíga rẹ wípé Ọlọ́run Jákọ́bù yóò jẹ́ ààbò rẹ. Ẹ wá wo àwọn iṣẹ́ Olúwa irú aforo ní ayé ó mú ọ̀tẹ̀ tán dé òpin ayé. Èwo ni òpin ayé? Ibi tí o wà yìí ni à ń pè ní òpin ayé. Bàtí Jésù wà ní ayé a ò sọ fún wa nínú ìwé ìtàn wípé ó rìn dé ìlú Nàìjíríà tàbí ó rìn dé ìletò rẹ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ à ń jẹ́ kí ó di mọ̀ fún wa wípé bí ó tilẹ̀ jẹ́ pé Jésù nínú ara kò rìn dé ìletò rẹ kò sì rìn dé ìlú rẹ ṣùgbọ́n nínú ẹ̀mí pẹ̀lú iṣẹ́ àṣetán ìgbàlà tí ó ṣe ìyẹn kò ti rìn dọ́dọ̀ rẹ. O ti gbọ́rọ̀ Jésù àti fi hìn rere àti fi hàn ọ́. Èyí ni Ọlọ́run sọ wípé títí dé òpin ayé níbi tí ó wà níbẹ̀ ni iṣẹ́ Ọlọ́run ni ó ti ń ṣe àwọn ọ̀tẹ̀ tí àwọn èèyàn sì ní sí ọ. Àwọn tí ó dìtẹ̀ mọ́ ó sọ wípé ó mú àwọn ọ̀tẹ̀ wọ̀nyí tán dé òpin ayé ó ṣe ọrun ohun ìjà ni à ń pè bẹ́ẹ̀ ó sì ṣe ọkọ̀ ohun ìjà náà nìyẹn ó ṣe sí méjì ó ké sí méjì ó fi kẹ̀kẹ́ ogun ó fi jóná ẹ̀dúró jẹ́. awa ti an saka akiri o so fun wa o ni eduro je nigba ti a ba n saka akiri eredi ti a fin saka akiri an wa abo ni awon abo ti a sin wa je kin ka die fun o nipa awon abo ti awon ti o wa ninu aye ti won wa o si se se ki iwo na ki o ti wa iru abo be ri awon abo ike Isaiah ori ikeji din ni ogbon Isaiah ori ikeji din ni ogbon ese ikerin la ni mo ti bere lati ma ka nitori na egbo oro oluwa eyin elegan ti nse akoso awon eniyan yi ti nbe ni Jerusalem nitori eyin ti wi pe awa ti ba iku da majemu a si ti ba epo ku mule nigba ti pasan gigun yo laaja ki o de odo wa nitori awa ti fi eke se abo wa ati labe iro li awa fi ara wa pamo eyi ti je ki o yi o gbe kuro onde eyi ti an so morun tabi oruka ere ti an fi sowo ti a ro wi pe yo je abo fun wa tabi a lo fi ara wa fun awon egbe okunkun a ro wi pe bi a ba le lo si egbe imule yo je abo fun wa nitori abo ni won se nwa iru nkan be kaakiri tabi a ti lo fi emi wa dogo si owo adaunse a ti ro wi pe bi a ba se be o pari bo so le wa koni ri wa bi o so ba ri eni le adaunse nbo lo ma ti ri o se lodo Jesu lo so ma ti ri o awon ti won lo sile adaunse awon ni ofa osu ati ofa aje awon lo kokonba awon ni won fi ori won sebo nitori wipe abe iro ni ru awon eyan be ni won duro si gbo ese ke dogun le kan si nitori eyin ti wipe nkan ti o kin je ki awon elomiran ki won ki o wa si abe yin rere niyan tabi lati gba eko ti igbala won ma so ninu okan wipe awon ti won o ni o isora awon ni won wa Jesu kaakiri awa ti ni awon ohun ti o le panimo tabi ohun ti o le je abo wa pe nitori be lati kekere ni won ti se waji na awon ti won se jina won yi won lalakala iberu wa ninu okan won babalawo paapa to sogun fun won iyawo e o gbadun awon omo won won ri owo ile iwe san sibe sibe awon eniyan won yi ninu omugo ati ninu okunkun ti emi won wa ati ninu ifoju okan ti won wa ni won wa awon kan won yi kaakiri sibe sibe oye oye won jo kan ti won ti e joko ki won ronu wi pe awon ti won wa ninu egbe okunkun won ku lai pe ogoji odun awon ti won si wa ninu egbe okunkun pelu won won a lo si ibi iboji won bi o ba se wi pe abo to to ni won se nku be iya se nje won be won wa ise kaakiri bi won ti e ri ise se owo ti won gba adaun se lo gba ogbo e pada lowo won awon ti won to si dabe ni pe won le so pe won seso nitori pe won wa owo bi won ba ni ru owo be owo eje ki se na bo jeun wa ni iyodi nipa e bo je sugar to ti eye ko dun lenu e lo fi owo ejera owo ipaniyan apa ona mi o wa so fun a wi pe nitori eyin ti wi pe o sese ki o wa ninu egbe awon ti won so bayi awon ti o je wi pe o kan so pe e mo kan ba wa lale ni kin wa wo eyi ton se nbe nitori pe emi temi mo ti ni nkan aje tele aje sara a si ti se mi jina ko si nkan na bo ti le je wi pe aye ati pasan re won le awon eyan won dode awon eyan kaakiri sugbon bo se temi ni rara o ko si ni ibi kibi tin ba nlo ona nla ni nitori pe eye ki fo ko fori sogi duro be awon ti won ti so be saaju e to gba lenu e awon da nitori eyin ti wi pe awa ti ba iku da majemu won ku o ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n sọ wípé wọ́n ti ba ikú dá májẹ̀mú a sì ti bá ipò òkú múlẹ̀ nígbà tí pàṣán gígùn yóò làájá kí ó dé ọ̀dọ̀ wà nítorí àwa ti fi èké ṣe ààbò wa èké ni o má gbẹ́kẹ̀lé ajá ọtílẹ̀ ní ọjọ́ ìpọ́njú ní ọjọ́ àìní ní ọjọ́ tí ó jẹ́ wípé ó ń fẹ́ nǹkan wọ̀nyí ààbò yí gan-an yóò já ọtílẹ̀ ààbò èké ni kì í dúró lábẹ́ irọ́ lè àwa ti fi ara wa pamọ́ ìwọ tí ó fi ara rẹ sí abẹ́ oògùn abẹ́ oúnjẹ abẹ́ òrùka abẹ́ irọ́ lè o fi ara rẹ pamọ́ sí nítorí náà báyìí lè olúwa jehovah wí pé kíyèsí èmi gbé òkúta kan kalẹ̀ ní sioni fún ìpìlẹ̀ òkúta ti àdánwò òkúta igun ilé iyebíye ìpìlẹ̀ tí ó dájú ẹni tí ó gbà á gbọ́ kì yóò sá bí ó bá rí ẹnikẹ́ni tí ó ń sá káàkiri kò gbàgbọ́ ẹni tí ó gba jésù gbọ́ nítorí jésù yìí ni òkúta tí a sọ fún wa nípa rẹ̀ èyí tí a gbé kalẹ̀ ní sioni fún ìpìlẹ̀ ìpìlẹ̀ ilé olúmọ ń gbé ilé dúró ìgbésí ayé rẹ kò ní lè dúró láì ní ìpìlẹ̀ ti jésù kristi òkúta ilé a sì ti dánwò ó sì yege òkúta igun ilé iyebíye ni ìpìlẹ̀ tí ó sì dájú ni.

ìké pátápátá ni yìnyín yóò gbà á lọ. Omi yóò sì kún bo àwọn ibi ìsásí mọ́lẹ̀. Má jẹ̀mú yín tí ẹ bá ikú dá, lẹ ó sọ di asán. Nítorí bẹ́ẹ̀, àwa tí a ń sá káàkiri, a ń fi owó ṣòfò ni. O gbọ́ wípé ẹnìkan wà níbì kan, ilé ààbò tí ó wà níbẹ̀, kódà kò sí ẹni tó sá síbẹ̀, àárẹ̀ ààbò ni, ó ń fi owó rẹ ṣòfò. Nítorí pé Ọlọ́run ti ṣe ìpinnu àti ìdájọ́ lé ọ̀run, kò sì sí ohun tí ó lè yí padà wípé má jẹ̀mú yín tí ẹ bá ikú dá, lẹ ó sọ di asán. Ìmùlẹ̀ yín pẹ̀lú ipò òkú kì yóò dúró nígbà tí pàṣán gígùn yóò re kọjá. Nígbà náà ni owó tẹ̀yìn mọ́lẹ̀. Bí ó bá jẹ́ bẹ́ẹ̀, èwo ni ìsásókè ìsásódò wa? Ó sì ń sọ ní ẹsẹ̀ 19, níwọ̀n ìgbà tí ó bá jáde lọ ni yóò mú yín, nítorí ní gbogbo òwúrọ̀ ni yóò re kọjá, lé ọ̀sán àti lé òru, kìkì ìgbúrò rẹ̀ yóò sì di ìjáyà. Nítorí àkété kúrú ju ibi tí ènìyàn lè na ara rẹ̀ sí lọ. Àkété ni a ń pè ní bẹ́ẹ̀dì. Ó sọ wípé kí ó lè gbà wá dúró, nítorí ó kéré ju ìdíwọ̀n wa lọ. Ó sì sọ wípé ìbora kò ní ìbò tó èyí tí òun lè fi bo ara rẹ̀. Ohun tí a ń gbé káàkiri, èyí tí a ń somọ́rùn, èyí tí a ń fi sí ìka ọwọ́, èyí tí a ń somọ́dì, ó ń sọ fún wa wípé ó dàbí ẹni tí ó ní nǹkan kan bíi scarf kékeré ní àkókò òtútù. Tí a sọ pé obìnrin ìbora rẹ da, tí ó sì mú nǹkan náà jáde kékeré báyìí, tí ó sọ pé wo ìbora mi nìyí lákòókò òtútù, àkókò ọyẹ gbé ẹ lọ, ó lóun ní ju bẹ́ẹ̀ lọ. Ìwọ ronú ẹ, ẹni tó ní gèlè orí ẹyẹ nìkan, àgbàlagbà tó jẹ́ pé kò ní nǹkan kan ju gèlè orí obìnrin nìkan láti fi bora ní àkókò òtútù, èyí tá ààbò tá a rò pa nínú ayé, irú ẹ nìyẹn. Kò ju bẹ́ẹ̀ lọ, kì í jẹ́ ààbò tòótọ́, ó sì ṣeé ṣe kí ó jẹ́ àwọn ẹlòmíràn tí wọ́n jókòó nínú ẹ̀ṣẹ̀, tí wọ́n ní kí oore ọ̀fẹ́ Ọlọ́run kí ó máa pọ̀ sí. Àwọn tí máa ń sọ pé bí ọwọ́ mi bá tẹ sáàmù, ó parí, kí oṣó máa sáré ni, kí àjẹ́ kí ó máa fẹsẹ̀ fẹ́, àfi kí ọwọ́ mi kí ó máa ti tẹ sáàmù. Ní sùúrù o, ní Sámúẹ́lì 1:4, àwọn tí ọwọ́ wọn tẹrú nǹkan bẹ́ẹ̀, tí wọ́n tiẹ̀ ju sáàmù lọ, àpótí ẹ̀rí Ọlọ́run gan pàápàá ni ó bọ́ sí wọn lọ́wọ́. Ibẹ̀ ni a fi má jẹ̀mú tí Ọlọ́run bá Ísíráẹ̀lì dá, ibẹ̀ ni a fi sí. Àwọn mánà tí wọ́n jẹ lé aginjù, ibẹ̀ ni a fi sí pẹ̀lú. Ṣùgbọ́n nítorí wọ́n jókòó sínú ẹ̀ṣẹ̀, bí ọwọ́ wọn tilẹ̀ tẹ nǹkan wọ̀nyí tí wọ́n sì hóyè bẹ́ni pé ìṣẹ́gun ti dé, ìṣẹ́gun ò jẹ́ tiwọn. Bí a bá ń fẹ́ ààbò tòótọ́, a ní láti kúrò nínú ẹ̀ṣẹ̀, kí a sì gba Jésù Kristì ní Olúwa àti Olùgbàlà wa. Èyí ni ààbò tí ó dájú, èyí ni ààbò tí ó sì jẹ́ ìrànwọ́ fún wa. Ní Sámúẹ́lì 1:4, mò ń kà á fún ọ láti ẹsẹ̀ 3. Àwọn ènìyàn sì dé bòdó, àwọn àgbà Ísíráẹ̀lì sì wípé nítorí kíni Olúwa ṣe lé wa lónìí níwájú àwọn Fílísítíìnì. Ẹ jẹ́ kí a mú àpótí májẹ̀mú Olúwa tí ń bẹ ní Sílò sọ́dọ̀ wa, pé nígbà tí ó bá dé àárín wa, kí ó lè gbà wá kúrò lọ́wọ́ àwọn ọ̀tá wa. Àwọn ẹlòmíràn wà tí ó jẹ́ wípé sáàmù ni wọ́n wá káàkiri, kí sáàmù yìí kí ó lè gbà wọ́n kúrò lé ọwọ́ ọ̀tá wọn. Àwọn ẹlòmíràn ó ṣeéṣe kí wọn kí ó jẹ́ aláboyún. Irọ́ ò kúrò lẹ́nu wọn, ìjà ò kúrò lọ́wọ́ wọn. Bí wọ́n bá fi ìjà pẹ́ ta pẹ̀lú ọkọ tàbí pẹ̀lú aládùúgbò, wọn á sọ fún ọ wípé kí ti bàbá mi kí ó má ti dé bá mi ni. Àwọn náà ṣé wọ́n mọ̀ pé Ọlọ́run kì í jà bẹ́ẹ̀? Torí bẹ́ẹ̀, bó bá sọ pé kí ti bàbá rẹ kí ó má ti dé ni, àwọn èèyàn nílè mú ọ, wọn ò nílè sọ ọ̀rọ̀. A jẹ́ wípé èṣù bàbá rẹ ni ó fún ọ ní ṣẹ́ṣe. Ṣùgbọ́n irú àwọn èèyàn bẹ́ẹ̀, bí wọ́n bá ti

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run. A dúpẹ́ lọ́wọ́ yín nítorí wípé a tún péjọ lónìí níwájú yín. Ẹ ti ṣe wá ní ẹni ìbùkún. Ẹ ti fi ọ̀pọ̀lọpọ̀ ìbùkún dá wa lọ́lá. Oore ọ̀fẹ́ yín, àánú yín, agbára yín, ìtànṣán ìmọ́lẹ̀ ìhìnrere, gbogbo nǹkan wọ̀nyí ni ó ti farahàn ní ìgbésí ayé wa. Nítorí àánú yín lórí wa, àti nítorí ìfẹ́ yín fún ọkàn wa tí ẹ kò fẹ́ kí a ṣègbé, ẹ jẹ́ kí a mọ ọ̀nà ìgbàlà, ẹ jẹ́ kí a mọ ọ̀nà ìyè. Àdúpẹ́ bàbá, ẹ gba ọpẹ́ àti ìyìn wa lórúkọ Jésù. Àdúpẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ìbùkún tí ẹ ti dà wá lé wa lórí. Àdúpẹ́ fún àwọn ọ̀pọ̀lọpọ̀ ohun tí ẹ ṣe ní ìgbésí ayé wa. Kí a tó ní ìpàdé ti àgọ́ àjọ, àti láti ìgbà náà ni ìbùkún yín ni ó ti ń ṣàn lórí wa. Ẹ gba ọpẹ́ àti ìyìn wa. Àdúpẹ́ wípé ẹ jẹ́ kí a mọ ọ̀nà ìgbàlà. Àdúpẹ́ wípé ẹ ṣe wá ní olóríire láti lè gbàdúrà àgbáyọrí sí ìgbàlà. Àdúpẹ́ fún ìyípadà ọkàn. Àdúpẹ́ fún ìdánilójú ọ̀run rere. Àdúpẹ́ wípé bí a bá fi ayé yìí sílẹ̀ nígbò ṣe, wípé a ó rí yín, a ó sì wà pẹ̀lú yín. Àdúpẹ́ fún àwọn ohun tí ẹ ti ń jẹ́ kí ó yé wa nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ gba ọpẹ́ àti ìyìn wa ní orúkọ Jésù. Àdúpẹ́ fún ìpéjọpọ̀ wa lónìí. Àdúpẹ́ pé ẹ ti bá wa bẹ̀rẹ̀. Àdúpẹ́ fún àwọn ohun tí a ń gbọ́ gẹ́gẹ́ bí ẹ̀rí, gẹ́gẹ́ bí àwọn iṣẹ́ ìyanu tí ẹ ń ṣe. Àdúpẹ́ ẹ gba ọpẹ́ àti ìyìn wa lónìí. À ń bẹ̀bẹ̀ wípé ẹ ó là wá lójú, ẹ ó kọ́ wa, yóò sì lè yé wa dáradára bí ẹ ó ti pa àwọn ìbùkún wọ̀nyí mọ́ ní ìgbésí ayé wa. Àdúpẹ́ wípé ẹ ti gbọ́ àdúrà wa. À ń fẹ́ ìfarahàn yín ju bẹ́ẹ̀ lọ láàrin wa. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn ẹ̀rí tí a ń gbọ́. Àdúpẹ́ fún àwọn iṣẹ́ ìyanu ti ìyípadà ọkàn. Iṣẹ́ ìyanu ti ìdánilójú ìgbàlà Ọlọ́run ní ìgbésí ayé wa. Iṣẹ́ ìyanu ìsọdimímọ́. Iṣẹ́ ìyanu ìfẹ́ agbára ẹ̀mí mọ́kúnni. Iṣẹ́ ìyanu ìwòsàn àti ìdáǹdè àti ìtúnisílẹ̀ kúrò nínú túbú èṣù. Àdúpẹ́ fún ìpèsè Ọlọ́run. Fún àwọn ẹ̀rí tí a ń gbọ́. Àwọn ẹ̀rí tí ó ń tó wa létí láti ẹkùn kọ̀ọ̀kan àti láti ọ̀pọ̀lọpọ̀ ibi tí a ti ṣe ìpàgọ́ ní oṣù kejìlá ọdún tí ó kọjá. A ní ọkàn ọpẹ́ àti ìyìn sí Ọlọ́run fún àwọn nǹkan tí ó ń ṣe àti àwọn nǹkan tí a gbàgbọ́ wípé yóò máa tẹ̀síwájú láti ṣe ní ìgbésí ayé wa. Lónìí, ohun tí ó dára fún wa láti gbé yẹ̀wò nínú ọ̀rọ̀ Ọlọ́run, òun ni bí a ó ṣe pa àwọn ìbùkún wọ̀nyí mọ́ nínú ọkàn wa, nínú ayé wa, ní ìdílé wa, àti nínú ìjọ. Ó yẹ kí a lè wo inú ìwé mímọ́, kí a lè rí ọ̀nà kí a ó fi pa ìbùkún Ọlọ́run mọ́. Èyí ni a fi ń bá wa sọ̀rọ̀ lónìí lórí àkòrí yìí, ẹni ìbùkún. Ẹni ìbùkún, èyí jẹ́ ọkùnrin tàbí obìnrin, ọmọdé tàbí àgbà, lọkùnrin lóbìnrin. Bí a ṣe lè ní ìbùkún Ọlọ́run àti bí àwọn ìbùkún wọ̀nyí tí ó fi lè bá wa kálẹ́, èyí jẹ́ pé kí ó lè jẹ́ àjẹmọ́nú fún wa, kí ó lè jẹ́ ìbùkún tí a ní lónìí, tí ó sì wà títí pẹ̀lú wa títí a ó fi rí Jésù lójúkojú. Ohun tó ṣe ni láàánú ni wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó máa ní ìbùkún Ọlọ́run. Ó ṣeéṣe bí a bá ní ìpàgọ́, yálà ní àsìkò Kérésìmesì tàbí ní àkókò ìgbà mìíràn tí a ní ìpàgọ́. Ṣùgbọ́n bí wọ́n ti ní àwọn ìbùkún wọ̀nyí, bẹ́ẹ̀ ni wọ́n sọ wọ́n nù nígbà tí àgọ́ bá parí. Ṣùgbọ́n ohun tí ó jẹ́ ẹ̀dùn wa o ti o si kan wa gbogbon ni wo pe o ye ki a le so fun ara wa ninu iwe mimo bi a se le ni ibukun olorun ti ibukun olorun yi yo si ma tele wa ni ojo wa gbogbo ninu bibeli ni ati ri opolopo iwuri nipa bi ibukun olorun se po ni igbese aye awon omo israeli ati ni igbese aye awon omo ehin jesu christi ati ni igbese aye awon ti o gba olorun gbo awon ti won gba jesu christi gbo ti a si gba okan won la ninu majemu titun gbogbo awon iranse ti olorun ran si awon eniyan re bi woli ninu majemu lailai bi awon aposteli ninu majemu titun ati jesu christi omo bibi olorun kan soso papa gbogbo won ni won so fun wa bi a se le ni ibukun ni igbese aye wa ati bi a se le pa awon ibukun won yi mo je ki a wo oro olorun ninu deuteronomy ori ogbon lati ese ikokandilogun emi pe orun ati ile jeriti yin le oni pe emi fi iye ati iku ibukun ati egun siwaju re nitori na yan iye ki iwo ki o le iye iwo ati iru omo re ki adronihi ki a wo ohun ti olorun so fun awon omo israeli ki a se mo we pe olorun wa o yi pada bakan naa ni lana loni ati titilai ife inu re wepe ki awon omo israeli ki o ni ibukun ki ibukun yi ki o wa pelu won titi won fi fi aye sile ti won fi wa si odo olorun ife inu re yi kan naa o wa titi di oni fun awon omo olorun fun awon ti o ti ba alaja nipa iwenumo eje jesu christi nipa kiko ese sile nipa wiwa idariji lodo olorun nipa nini alaafia pelu olorun nipa ise jesu christi lori igi agbelebo awon ti won ti ba olorun laja ti won ti di omo olorun ti won je eni igbala o je ife olorun bakan na loni we pe ki a ni iye ki a ni ibukun ki a ni alaafia ki alaafia yi ki o si wa pelu wa titi a o fi fi aye sile ninu ese ikokandinlogun yi ni olorun ti nso fun won o si nso fun awa na we pe emi pe orun ati ile jeriti yi le oni pe emi fi iye ati iku ibukun ati egun siwaju re nitori na yan iye ki iwo ki o le ye iwo ati iru omo re se gbogbo ani amo gege bi eni to dagba die eni to toju bo eni to ti wa ni aye yi fun igba die wi pe bi a ba fe soro ti ari wi pe oro yi je otito a ma n pe awon eleri si oro yi a ma n so wi pe mo pe lagbaja ati temedu jeri oro yi awon oro ti a ba fe fidi re mule bi oro won yi bi o ba se nipon to bi o ba se je otito to bi o ba se pataki to ni awon eni ti a pe jeri ni won ma se pataki bakan na nihi ni olorun fe soro oro ti ko fe ki eni keni ki o ro we pe ki se otito oro ti yo duro titi orun ati aye yo fi koja lo eyi ni olorun fi pe awon eleri ti o tobi awon eleri ti ko si fun igba die o so fun israeli oni egbo o ni mo pe orun ati ile jeriti yin le oni pe e je ki o ye wa wi pe ohun ti olorun so o se pataki to be ti o fi nfi orun ati ile jeri gege bi eleda orun ohun aye o pe gbogbo orun ati gbogbo aye o fi won se eleri otito ti o fi idi re mule nihi je ki o ye oni gba na we pe ohun ti olorun so fun wa nihi o je ohun ti o se pataki o so fun awon wonyi o si so fun wa wi pe ohun fi iye ati ibukun se waju wa o si so fun wa ohun ti o ye ki a yan o je ki o ye wa wi pe gba ti o da eniyan o da wa gege bi eni ti o le yan o ti o dara eni ti o le yan ona ti a fe rin ona ti a fe to awon elomiran ni aileko ihirere ti won je ni aini oye ohun ti a pe ni ihirere Jesu Christi tabi aileko oro Olorun ni kikun won a ma so wi pe Olorun ti se ayanmo awon ti o ni gbala tabi awon ti yo segbe awon miran ma so wi pe Olorun ti yan awon ti o je wi pe ori buruku ni yo wa titi lai ni igbese aye won won ma so wi pe Olorun ti yan ibi iku aisan aini o ti yan ma awon kan wi pe o sese kiru awon be ki won ki o gbadura ki won ki o gba awe ohun kon to wu ki won ki o se tabi ki won ki o le se wi pe ko si yi pada ayanmo ti o wa ni igbese aye won nihin ni Olorun ti ja iru awon be ni koro ni o ti da won lebi ni o ti pe won ni oporo ati eleko eke o ni ohun pe orun lati jeri wi pe ko si ayanmo ibi fenikeni wi pe ohun ti fun won ni iye ati alaafia ati iku o ni ohun pe gbogbo ile ki se ni orile ede Nigeria nikan o ni ohun pe gbogbo ile gbogbo agbaye ohun pe won jeri wi pe ohun ki yan ibi fun enikeni wi pe bi ibi aifan aini ba wa fun enikeni o je wi pe iru eni be ko mo ona itusile ko mo ona igbala ko mo ona bi a o ti yan iye ati ire oni nitori be ki aye so pe Olorun ni o fun wa ni ibi ni o yan ibi fun wa ni igbese aye wa oni nitori na eni ti o le dayan ni eni kokan wa yan iye ki iwo ki o le iye iwo ati iru omo re o tun wa tesiwaju ninu ese ogun oni ki iwo ki o le ma fe Oluwa Olorun re ati ki iwo ki o le ma gba ohun re gbo ati ki iwo ki o le ma fara mo nitori pe ohun ni iye re nihin ni a so fun wa nipa eni igbala nihin ni a so fun wa ona igbala o je ki o ye wa oni bi a ba fe ni alaafia oni owo wa lo wa bi a ba fe ni iye owo wa lo wa bi a ba fe ni igbe aye alaafia ati ojo gigun oni owo wa lo wa oni nitori be oni ki iwo ki o fe Oluwa Olorun re a si mo wipe ko sese fun eda lati fe Oluwa Olorun bi ki ba se wipe akoko mo ife Olorun ni igbese aye wa nitori Olorun fe araye to bege ti o fi omo bibi re kan soso fun ni wipe enikeni ti o ba gba gbo ki yo ko sugbon yiye ni yo ye wipe iru eni be ki yo segbe nitori be bi o ba mo ife Olorun o je mo nigba ti Olorun ba da wa lebi ese wa ife Olorun ni nitori pe awon elomiran ni Olorun fi sile fun yirira ti lati ma se ohun ti ko to kine ti o fun sile fun yirira nitori pe nigba ti o kilo nigba ti o nawo anu si won nigba ti o npe won si abe abo nigba ti o npe won si igbala won ko nani sugbon awa ni Olorun se lori ire to ta wa lolobo awa ni Olorun se lori ire ti o so fun a wi pe ona ese ko dara awa ni Olorun se lori ire ti o je wi pe o da wa lebi ese wa bi Olorun tin da wa lebi ese wa be ni okan wa n gbogbe be ni a sa to Olorun lo be ni a so fun Olorun wi pe a ko fe segbe ife Olorun ni bi ki ba se pe ife Olorun bawo la se mo bi ati gbadura bawo la se mo bi ati toro idariji bawo la se mo bi ati so fun Olorun wi pe ki o sanu fun wa bawo ni a se gba ebo Jesu Christi lori ige agbelebo bawo la se gba gbo ife Olorun ni bi a si ti gba gbo bi a ti je ki ife Olorun yi ki o fese mule ni igbese aye wa o wa nso fun a wi pe gba ti ohun ti koko fe wa gba ti ohun ti dari wa nitori ife re gba ti o ti gba okan wa la nitori ife re oni nisisin ki awa ki o fe Oluwa Olorun wa ikeji o ni ki e le gba ohun re gbo awon elomiran oye oye won bi a ba nso nipa ki a gba ohun re gbo o ma ro we pe igbagbo nikan ni a nso nipa re lati oni lo je ki o ye o wi pe ìgbàgbọ́ àti ìgbọ́ràn wọ́n jẹ́ ìbejì tí ó jáde láti inú ìyá kan náà. Bí a bá ti rí táyé ni a ó máa rí kẹ́hìndé. Bí a bá ti rí ìgbàgbọ́ ni a ó máa rí ìgbọ́ràn. Ó yẹ kí ó yé wa wípé ìgbà tí ó ń sọ wípé kí ìwọ kí ó lè gba ohùn Ọlọ́run rẹ gbọ́. Ó ń sọ fún wa wípé bí a bá gba Ọlọ́run gbọ́, a láti gbọ́ràn sí i lẹ́nu. Bí a bá gba Ọlọ́run gbọ́, a láti rìn gẹ́gẹ́ bí ìlànà tí ó fi sílẹ̀ fún wa. Nítorí bẹ́ẹ̀ jẹ́ kí ó yẹ ọ látòrí lọ wípé ìgbàgbọ́ àti ìgbọ́ràn wọn kì í fira wọn sílẹ̀. Àwọn tí ó bá ní àìgbàgbọ́, àwọn ni a máa ń rí kó máa ń ṣe àìgbọ́ràn sí Ọlọ́run. Àwọn tí ó bá ń gbọ́ràn sí Ọlọ́run, àwọn wọ̀nyí ni ó gba Ọlọ́run gbọ́. Wọ́n gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́, wọ́n gba ìlérí Ọlọ́run gbọ́, wọ́n gba ìdájọ́ Ọlọ́run gbọ́, wọ́n gba gbogbo tí Ọlọ́run sọ nínú ìwé mímọ́, wọ́n gbà á gbọ́. Àwọn inú máa ń gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu. Ó wá ń sọ ní ìkẹta wípé kí ìwọ kí ó lè faramọ́ wípé kí a faramọ́ Ọlọ́run, kí a jókòó ti Ọlọ́run. Ṣé èyí nìṣó yí ọ? Nítorí wípé mímọ́ ni Ọlọ́run, àìmọ́ kò lè faramọ́ Ọlọ́run. Ẹni pípé ni Ọlọ́run, àìpé kò lè faramọ́ Ọlọ́run. Ẹni tí ó funfun gbò láìsí òkùnkùn ni Ọlọ́run. Òkùnkùn kò lè faramọ́ Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀ bí a bá ń sọ nípa wípé kí ìwọ kí ó faramọ́, ó ń sọ fún wa wípé bí a bá fẹ́ faramọ́ Ọlọ́run, ohun kan ló máa ń pín ni níyà, ohun kan ló máa ń yani nípa sí Ọlọ́run, òun ní ẹ̀ṣẹ̀. A kò gbọ́dọ̀ gba ẹ̀ṣẹ̀, àìmọ́, àléébù ní ìgbésí ayé wa. Bí òkùnkùn bí ó ti bá ti ń wọ ìgbésí ayé ẹnikẹ́ni, irú ẹni bẹ́ẹ̀ kò lè faramọ́ Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a làkàkà, ó yẹ kí a gbàdúrà, ó yẹ kí a ṣe ohun gbogbo tí Ọlọ́run béèrè lọ́wọ́ wa. Kí a rí wípé iṣẹ́ òkùnkùn, ìrúbọ òkùnkùn, ìrúbọ tí a kò fẹsẹ̀ múlẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run, ìrúbọ tí ó pa ẹbọ Jésù Kristi, tí ó pàtì sápá kan, tí ó tún wá ìrúbọ mìíràn, irú ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀, ó ń tọ iṣẹ́ òkùnkùn lẹ́yìn, irú ẹni bẹ́ẹ̀ kò lè faramọ́ Ọlọ́run. Bí a bá sì fẹ́ kí ìbùkún kí ó wà ní ìgbésí ayé wa, bí a bá fẹ́ yan ìyè ní tòótọ́, tí a sì fẹ́ yan ìbùkún ní tòótọ́, ó sọ pé kí a fẹ́ Olúwa Ọlọ́run wa, kí a gba ohùn rẹ̀ gbọ́, kí a sì gbọ́ràn sí i, àti pé kí a faramọ́ ọ. Ó ní nítorí pé òun ni ìyè rẹ àti gígùn ọjọ́ rẹ. Mo rò pé ó yé ọ nísinsìnyí pé bí a bá ń fẹ́ ẹ̀mí gígùn, bí a bá ń fẹ́ àlàáfíà, bí a bá ń fẹ́ ìbùkún, ó yẹ kí a faramọ́ Ọlọ́run. Kí ìwọ kí ó lè máa gbé inú ilẹ̀ náà tí Olúwa ti búra fún àwọn bàbá rẹ, fún Abrahamu àti fún Isaaki àti fún Jakobu, láti fún un, láti fi fún wọn. Yẹ kí a wo Deuteronomy yìí kan náà láti orí 28. Deuteronomy láti orí 28, ẹsẹ̀ ìkíní. Yóò sì ṣe bí ìwọ bá farabalẹ̀ gbọ́ ohùn Olúwa Ọlọ́run rẹ láti máa kíyèsí àti ṣe àṣẹ rẹ gbogbo tí mo pa fún ọ lé òní, ǹjẹ́ Olúwa Ọlọ́run rẹ yóò gbé ọ ga ju gbogbo orílẹ̀-èdè ayé lọ. Gbogbo ìbùkún wọ̀nyí yóò sì ṣe sórí rẹ, yóò sì bá ọ bí ìwọ bá fetí sí ohùn Olúwa Ọlọ́run rẹ. Ìbùkún ni fún ọ ní ìlú, ìbùkún ni fún ọ lé oko. Yẹ kí a dúró níbẹ̀. Ó ń sọ fún wa wípé Ọlọ́run jẹ́ olùbùkún, ó sì máa ń fẹ́ láti bùkún àwọn ọmọ tirẹ̀. Ó wá ń sọ fún wa wípé ó wà lọ́wọ́ wa. Bí a ó bá gbọ́ràn, bí a ó bá fetí sí àwọn àmúyẹ, àwọn tí Ọlọ́run béèrè lọ́wọ́ wa wípé bí a bá ṣe wọ́n, pé ó dájú pé ìbùkún yóò jẹ́ tiwa. Àwọn ẹlòmíràn wọn kì í fetí sí ọ̀rọ̀ Ọlọ́run, wọn kì í farabalẹ̀. Wo ní ẹsẹ̀ kíní, ó ní yóò sì ṣe bí ìwọ bá farabalẹ̀ gbọ́ ohùn Olúwa Ọlọ́run rẹ. Àwọn ẹlòmíràn wọn máa ń kánjú púpọ̀. Bí a bá ń wàásù, wọn máa ń kánjú. Bí a bá lọ sí ìkẹ́kọ̀ọ́ bíbélì, wọn máa ń kánjú. Bí ó bá sì jẹ́ wípé a wá ní àyà ọjọ́ òní, fun ise iyanu ati akoko isoji won ma nkoju won ma so wi pe nigba wo ni won gbadura fun wa nigba wo ni won gbe gbo wole awon alaisan nigba wo ni won so wi pe ki awon arun ati awon aisan ati awon adebo gbogbo to wa ni gbesi aye wa wi pe ko pora ki se adura ni akoko bi abangbadura ṣugbọn ti a ko feti si oro olorun iru adura be ki je itewogba ni waju olorun je ki a wo iwe iwe mo se n pada bo ni iwe Deuteronomy ṣugbọn mo fe fi on kan han ni iwe owe ori keji din logbon ese ikesan iwe owe ori keji din logbon ese ikesan eni ti o mu eti re kuro lati gbo ofin ani adura re papa yo di irira ari opolopo ilesin ti o ma nro we pe adura nikan ni ona si ibokun o sese akobirin jo awa afe gbadura lai se atunse o sese e to je we pe o n gbe bibeli losan o n gbe ebo ninu okunkun loru awa afe gbadura o sese awon ti o je wi pe won ma nfe fi saamu ba ti elomiran je gege bi ero ti won ati gege bi ise ti won awon na wa won fe gbadura o sese awon ti o ti ronu po ada awon ti o ti ipo ese sile won fe gbo oro olorun won ma so wi pe awon sa nfe ibukun olorun nitori pe osu kini odun la wa yi nitori be bi a ba fe ki won ki o wa sinu ijo ki a sa ma gbadura fun won ki a ma gba awe fun won ki a ma je ki won ki o ri oluso agutan ki o le ma gbadura fun won ki gbogbo isoro igbesi aye won ki o le pora ni soro o ni bi a ba fara bale lati gbo ohun oluwa olorun wa olorun ki se iranse wa ti o je wi pe ki a kan ma ran nise e lo mu iwosan wa fun mi nbe yen lo mu owo ati asiki lo mu wa fun mi bi to fi pamọ si lo mu awon dukia aye yi so mo pe mo ni ebi to gboro ati awon omo to po enu to njeun lori tabili mi won po nitori be lo mu ipese wa fun mi olorun ki se iranse wa bi a ba nfe ibukun lati odo olorun ani lati koko peti sile ke a parabale lati gbo ohun olorun wa nitori be ni o fi so fun o si ye wa o ni eni ti o mu eti re kuro lati gbo ofin adura iru eni be papa yo di irira nisisin je ke a pada si Deuteronomy ori keji din logbon ese kini yo si se bi iwo ba farabale gbo ohun oluwa olorun re awon elomiran bi won ba n korin egbe won ki kanju awon elomiran bi a ba duro lati gbadura iba ase ogbon iseju won ki kanju sugbon bi a ba ti si bibeli gba ti a ba tin wa so fun iseju marun fun bi ogun iseju won ma fa serale won ma dide won ma na won ma se bi eni pe ah

0: Ẹ jẹ́ kí a gbàdúrà.
1: Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a ti wá síwájú yín lónìí láti kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ yín. A dúpẹ́ wípé nínú òkùnkùn ayé yìí, nínú ìṣìnà tí àwọn ayé wà, nínú ìkóríta tí gbogbo àwọn ènìyàn wà, láì mọ ọ̀nà sí ìyè àìnípẹ̀kun, àwa ni ẹ pè wá sọ́dọ̀ ara yín, kí ọ̀rọ̀ yín kí ó ba lè tan ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà wa, kí a ba lè ríran láti mọ̀ wípé ọ̀nà ìyè ni ọ̀nà tóóró, ọ̀nà àgbélébò tí ó lọ sílé ògo. A dúpẹ́ wípé ẹ ṣe wà lójú, a dúpẹ́ wípé ẹ ti fọwọ́ tọ ọkàn wa, a dúpẹ́ pé kì í ṣe pé ẹ fọwọ́ tọ ọkàn wa nìkan ṣoṣo, ẹ kọ ọkàn wa nílà láti máa bẹ̀rù, láti máa wárìrì níwájú yín, láti máa ṣàfẹ́rí àti láti máa wá ìjìnlẹ̀ ìfẹ́ yín nínú ọ̀rọ̀ yìí. À ń bẹ̀bẹ̀ wípé ìfẹ́ láti ṣe àwárí, ìfẹ́ láti súnmọ́ yín sí, ìfẹ́ láti dúró lé ọ̀nà náà tí ó lọ sí ìyè àìnípẹ̀kun, wípé ìfẹ́ yìí kì ó kó mọ́ wa nínú lórúkọ Jésù. Bí a ti wá lónìí, tí a ń fẹ́ kọ́, tí a sì ń fẹ́ gbọ́ láti ẹnu yín, ẹ bá wa sọ̀rọ̀, ẹ là wá lóye, ẹ ṣe wá lójú, ẹ fi ìṣepayá ìran ọ̀run tí inú Bíbélì ẹ fi hàn wá lórúkọ Jésù. Gbogbo ibi tí iyè méjì àti ẹ̀rù, gbogbo ibi tí òkùnkùn àbí òwúsùwòsù tínú ayé yìí tí ó wà nínú ọkàn ẹnì kọ̀ọ̀kan wa, ẹ bá wa lé wọn jáde pẹ̀lú iná àti ìmọ́lẹ̀ ọ̀rọ̀ yín lórúkọ Jésù. Bí ẹ sì ti ń kọ́ wa ẹ̀mí láti gbà, láti ṣe, láti tẹ̀lé yín títí dé òpin, ẹ fi fún wa ní orúkọ Jésù. Ẹ mú kí a yàtọ̀ sí àwọn tí ó wà nínú ayé, kí ìrètí wa kí ó lè wà nínú yín títí, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Lónìí ni a tún bẹ̀rẹ̀ àwọn ẹ̀kọ́ tí a ti ń kọ́ lẹ́sẹ lẹ́sẹ nínú Epístélì ti Pọ́ọ̀lù sí àwọn ará Kólósè. Bí o bá jẹ́ ẹni tí ó ti ń bá a péjọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, o mọ̀ wípé a ti ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ nínú ìwé Kólósè yìí, Epístélì sí àwọn ará Kólósè. A ti kọ́ nínú orí kìíní, a sì ti kọ́ nínú orí kejì. Lónìí a ń wo orí kẹta, a sì ń kà láti ẹsẹ̀ ìkíní títí dé ẹsẹ̀ ìkẹrin. Àwọn ohun ìjìnlẹ̀ púpọ̀ ni Ọlọ́run fi pamọ́ fún wa nínú Bíbélì àti nínú àwọn Epístélì pàápàá. Pàápàá nínú èyí tí a fẹ́ kà lónìí, àwọn ohun ìjìnlẹ̀ púpọ̀ ni Ọlọ́run fi pamọ́ fún wa, tí ó ṣe wípé bí ó bá yé wa, bí a bá sì gbàárò, bí a bá gbàdúrà lé e lórí, yóò mú kí ìgbésí ayé onígbàgbọ́ kí ó yé wa ju bẹ́ẹ̀ lọ. Yóò sì jẹ́ kí oore ọ̀fẹ́ Ọlọ́run tí a fi lè gbé ìgbésí ayé aṣẹ́gun kí ó ju bẹ́ẹ̀ lọ ní ìgbésí ayé wa. Nítorí bẹ́ẹ̀, bí a ti ń ka àwọn ọ̀rọ̀ wọ̀nyìí, má ṣe jẹ́ kí ọmọ tàbí ẹni tí ó jókòó sẹ́gbẹ̀ẹ́ rẹ má ṣe jẹ́ kí ó dí ọ lọ́wọ́. Ní ìgbà púpọ̀ ni àwọn alábìyamọ láàrin wa ni wọ́n máa ń gba àwọn ọmọ wọn láyè láti dí wọn lọ́wọ́. Ẹlòmíràn, ó ṣeéṣe kí ó jẹ́ wípé a máa tọ́jú ọmọ tàbí kí ó máa fi ọmú fún ọmọ, kí ó má sì fi etí sí ẹ̀kọ́ tí à ń kọ́. Nítorí bẹ́ẹ̀, kí a má ṣe jẹ́ kí ohunkóhun tàbí ẹnikẹ́ni kí ó dí wa lọ́wọ́. Ẹnìkan wọlé nígbà tí a ti bẹ̀rẹ̀ ìkẹ́kọ̀ọ́ ni, tàbí nǹkan kan ló bọ́ sílẹ̀ lọ́wọ́ ẹnìkan, tàbí ohun kan mìíràn ló ń ṣẹlẹ̀ níta, tàbí ariwo ni à ń gbọ́ láti ibòmíràn. Ẹ má jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kí ó dí wa lọ́wọ́, kí a ba lè jẹ́ ẹni tí ó ń fi ohun rere, àwọn ohun ribiri tí Ọlọ́run ti pèsè fún wa, kí a lè fi ṣèrè jẹ nínú ọdún tuntun yìí. Nítorí bẹ́ẹ̀, bí a ti ń ṣí Bíbélì, bẹ́ẹ̀ ni kí o máa ṣí Bíbélì rẹ, kí o sì máa fi ojú bá àwọn tí a ń kà, kí o máa fi ojú bá wọn lọ. Ẹ̀kọ́ Bíbélì ni a wá fún, a sì ń láti wo Bíbélì wa bí a ti ń ṣí, bí a ti ń kà á. Mo ń kà á láti Kólósè orí kẹta láti ẹsẹ̀ ìkíní Nje bi a ba ti ji yin dide pelu Christi e ma saferi awon nkan tin be loke nibi ti Christi gbe wa ti o joko li owo otun Olorun e ma ronu awon nkan tin be loke ki se awon nkan tin be le aye nitori eyin ti ku asi ti fi iye yin pamo pelu Christi ninu Olorun nigba ti Christi eni ti se iye wa yo farahan nigba na li eyin pelu o farahan pelu re ninu ogo ese merin yi ni a fe se asaro le lori loni o nso nipa igbe aye eni ti a jidide ni ese ikini oni nje bi abati ji yin dide pelu Christi o ye ki o mo gege bi akeko bibeli wepe ni ibere pepe majemu titun yi ako ni ede giriki ti a fi ko majemu titun yi bi abaka ese ikini yi o nso wipe nje nigba ti ati ji yin dide pelu Christi ma se je ki o se onika yefi ikan na ni o nso pelu idani loju wipe awa ti a je onigbagbo awa ti ati di atun bi oni ati ji wa dide ko si tabi sugbon ninu re wipe looto lati ji wa dide pelu Christi o wa nso wipe nigba ti o mo wipe ati ji o dide pelu Christi tabi bi o ba fe fi ami han wa wipe ni tooto le ati ji o dide pelu Christi oni ohun kan ni o ye ko je ilepa okan re e ma saferi awon nkan tin be loke nibi ti Christi gbe wa ti o joko le owo otun Olorun o se wa nso fun bawo ni a se le saferi ohun tin be loke awon ti ko loye won le ro we pe ke a ma wo kesa ke a ma wole ko so be o se alaye ni ese ikejo ni ke a ma ronu awon nkan tin be loke bi a ba nso wi pe ke a ma saferi ke a ma wa awon nkan tin be loke itumo re ye ni ese ikeji nigba ti o wi pe ke a ma ronu awon nkan tin be loke ki se awon nkan tin be le aye o wa so fun ni ese iketa eredi ti o ye ke a ma saferi awon nkan tin be loke ki se nkan tin be laye ni ese iketa o ni eredi re niyi nitori eyin ti ku nitori eyin ti ku le ede miran ni ede wa bi a ba so wipe eyin ti ko je wipe eyin ti fi aye sile o ni nigba ti a ti ku ti a ti fi aye sile awa ti a ti fi aye sile tabi awa ti a ti ko aye sile ko ye ki a tun ma safere ohun ti n be ninu aye ko ye ki a ma ronu nipa ohun ti n be le aye awa ti a ti ku ti a ti ko aye sile ti a ti fi aye sile o ye ki a ma safere ohun ti n be loke nitori a ti fi iye wa pamo ninu Christi pelu Christi ninu Olorun o wa nso wipe bi a ti rin ona toro ti a rin o ye ki a ma rin ni iwon igba ti o je wipe a mo wipe ibi ti a rin lo o je ilu orun rere wipe ki se ki a tun ma pada seyin oni nitori nigba ti Christi eni ti se iye wa yo farahan nigba na li eyin pelu o farahan pelu re ninu ogo je ki ran leti wipe nigba ti ada eniyan pelu eropẹ ile se ran ti wipe nigba ti egun de sori eniyan Olorun wipe eropẹ sa ni iwo iwo o se pada di eropẹ sugbon ohun ti mo fe mu jade ninu re ni wipe iye eniyan gan o wa ninu emi tabi iye ati emi Olorun sugbon nigba ti eniyan subu ninu ogba Edeni nigba na ni ese wole lati igba yi gan ti eniyan ti subu ni ari wipe ife inu eniyan o ma nfa si ohun ti aye igba to je wipe inu ile inu erope ni eniyan ti jade ohun ti o si je emi Olorun iye Olorun ti o fi eniyan sile nigba ti o subu ohun fa lile kan wa ti ma n fa eniyan sile lati igba naa ni tori be lati igba na ni o fi je wi pe awon eniyan won die larin kiri won saferi won wa awon ohun ti aye ero won ko si ninu olorun ero won ko si nipa awon kan ti se ti emi ninu orin dafidi ori kewa ese ikerin orin dafidi ori kewa ese ikerin eniyan buburu nipa igberaga oju re ko fe se aferi olorun olorun ko si ninu ironu re se ori awon ohun meji ti mo toka si tele tele ikini ke a ma saferi ohun ti nbe loke ikeji ati se aferi ohun ti nbe loke ni pe ke a ma ronu nipa nkan ti nbe loke bi o ba se afiyesi ori wo pe nkan meji yi ni a tun ko papo nihin ikini ke a ma se aferi olorun ikeji ke a ma ronu nipa re o wa nso nipa ti eniyan buburu eniyan nipa ti eda ara eniyan nipa ti eda adamu eniyan ti ko ti ni iye olorun iye ayeraye ninu okan re o so nipa eni yi ti ko ti ni igbala ti ko ni olorun tabi ore ofe ni igbese aye re o ni ko saferi olorun olorun ko si ninu gbogbo ironu re gbogbo ilepa re olorun ko si nibe atun so fun wa ninu Philippi ori keji we pe awon elomiran o ti le sese ki won ro we pe won wa ninu ijo tabi ki won ro we pe won je eniyan olorun ki won ro we pe awon paapa je eni ti o ti di atun bi eni ti a ti gba okan re la sugbon ohun ti won saferi ohun ti won lepa ni o ma nfi han iru eniyan ti won je ninu Philippi ori keji ese kokanlelogun nitori gbogbo won ni toju nkan ti ara won ki se nkan ti se ti Jesu Christi gbogbo won ni saferi ni wa awon nkan ti ara won ki se ti Jesu Christi nitori be o ye ko ye wa bi abari ilepa kan ninu okan wa ti ki se ilepa tabi aferi si nkan ti olorun o ye ki a mo wi pe o je wi pe a o ti di atunbi tabi bi a ba ti di atunbi tele tele ina emi wa o n joreyin o n ku lo nitori be o ye ki a gba olorun laaye ki o tun fe ategun latoke wa ki o fe si ina emi wa ki ina yi ki o ma ba ku patapata ki a ba le ma saferi ohun ti n be loke ninu Matthew ori kefa ese ikeji le logbon nitori gbogbo nkan wonyi ni awon kefiri n wa kiri kila o je kini a o mu ati asowo ni awa o fi bora gbogbo nkan wonyi ni awon kefiri n saferi o ni awon kefiri n wa kiri awon ti ko lolorun o ni won n wa kiri o ni bi o se ti awa ni o ye ke a mo wi pe gba ti a ti yi wa lokan pada iyipada ye ko deba ife wa ati ilepa wa ke a mo wi pe gba ti a ti so wa dotun ninu Jesu Christi ilepa wa ti yipada igbese aye wa ti yipada bi o ti le je wi pe awon elomiran ni arowo to wa won wa nkan ti aye awon elomiran ni tosi wa won wa ki won ki o di gbajumo won wa owo won wa awon nkan edera ati afefe yeye aye yi sugbon awa ti a ti di otun ninu Christi o ye ki ilepa wa ati nkan okan wa edun okan wa ki o je nipa wi pe a n wa olorun ye ki n bi o ni ibere kan ti a bere lowo okunrin kan ninu Genesis ori ketadinlogoji Genesis ori ketadinlogoji ki iwo paapa ki o jolooto si olorun lati dahun ibere yi Genesis ori ketadinlogoji ese ikeedogun okunrin kan si ri si wo o rin kaakiri ni papa okunrin naa si bi pe kini iwo n wa opolopo ninu aye yi ni o dabi eni wi pe won je alarin kiri nitori Jesu papa so fun wa ninu okan ninu awon owe re o ni papa oko le aye
0: opolopo ni o rin kaakiri ni papa won wa owo won wa ti di gbajumo tabi o sese won wa ipo laarin awon oselu awon elomiran nkan ti aye yi ni won le kaakiri awon omule mopo aye awon nkan ta nle ta ki ba ti owo ni ki te oni won wa kaakiri eyi ni a fi n bere lowo re ati lowo mi we pe kini won wa lati igba ti a ti bi o lati igba ti o ti wa sinu aye yi lati igba ti o ti bere sini mi lati igba ti o ti mo otun yato sosi lati igba ti o ti mo we pe aye ki se awa ilo lati igba ti o ti mo we pe o daju lojo kan a o fi aye sile a o pada lo ba olorun kini iwo n wa se o ti wa igbala okan re se o ti wa olorun o ti wa oju olorun se o ti wa ife inu olorun se o ti wa alaafia olorun se o ti wa jesu kristi ni awari se o ti mo wi pe jesu kristi je tire ati wi pe ohun pa iwo paapa o je tire ibere mi fun o ti mo fe ki o gbe yewo ti mo fe ki o run le lori ni pe kini iwo n wa se owo ni se gbajumo ni se awon ohun ini aye ni se obirin lo n wa kaakiri se idera se awon afefe yeye aye yi lo n wa kaakiri se awon ale iba aye yi se ohun lo n wa kaakiri kini iwo n wa o ye ki o le mo yala ohun wa olorun yala o n se afere olorun tabi ohun wa awon nkan miran eyi ni olorun fe ba wa soro le lori loni je ki a tun pada si Kolose ori keta Kolose ori keta lati ese ikini bi o ti le je wi pe ati ka tele tele je ki a tun ka lekan si bi ati nka ki o ma be olorun emi wi pe ki o ma se itumo fun o wi pe ki o ma fi kalamu atorun wa ki o ma fi ko awon nkan won yi si ole okan ki o ma se o ni eni ti o nko akogbagbe Kolose ori keta lati ese ikini nje bi ati ji yin dide pelu Kristi e ma saferi awon nkan ti nbe loke ni bi ti Kristi gbe wa ti o joko le owo otun olorun ye ki salaye die fun o bi o ba ni baba tabi oni oko tabi oni olufe kan ti o lo si ilu okere lojojumo ni okan re ni a ma ronu nipa ti eni ti o lo si ilu okere yi lojojumo ni ife okan re a ma fa sibe yala we pe ki o wa lati wa mu o lo sibi to lo gba ti o ba si reti ojojumo ni o ma wo boya yo ko iwe ranse si o be gege ni Jesu Kristi o je oluwa wa o wa sinu aye yi o ku fun ese wa o si lo si oke orun leyin gba ti o ti jinde nisisin yo wa ni owo otun olorun oni bi Jesu Kristi oko ijo bi o ba je olufe okan wa bi o ba je oni okan wa npa si oni ke a ma saferi awon nkan ti nbe loke ni bi ti Jesu Kristi oluwa olugbala olufe okan wa ni bi ti o gbe joko le owo otun olorun oni e ma ronu awon nkan ti nbe loke ki se awon nkan ti nbe le aye ironu nkan ti nbe le aye be o se lowo si ise ti a o se ounje ti a o je iyawo ti a o fe oko ti a o le ko wo inu ile re omo ti a o bi ironu nkan ti o wa le aye o le o mu ki elomiran ki o gbe o le o mu ki elomiran ki o ni eje riru nitori wipe aini te lorun po ninu ironu ti awon elomiran ro nipa nkan ti o wa le aye o ni awa ti a je ti olorun e se to je wipe lati aro de ale ni a fi ronu awon nkan ti nbe le aye o ni ki a ma ronu awon nkan ti nbe loke nitori ibe ni ile wa Jerusalem torun Jerusalem loke ibe ni okan mi saferi o ni e ma ronu awon nkan ti nbe loke ki se awon nkan ti nbe le aye nitori eyin ti ku a si fi iye yin pamọ pẹlu Kristi ninu Olorun nigba ti Kristi eni ti se iye wa yo farahan nitori Jesu n pada bo wa nigba na le eyin pelu o farahan pelu re ninu ogo ki awon ese won yi ki o le ye wa dara dara a o wo ni ipa meta ikini ajinde ti emi ati ilepa mimo awon nkan won yi je nkan meji ti a ko papo ikini ajinde ti emi ikeji ilepa mimo won o le fi ara won sile eni ti a ba ti jidede nipa ti emi o ni lati ni ilepa mimo eni ti a ba ti gba okan re la eni ti o ti di atunbi eni ti o ti to ebun orun wo eni ti agbara ajinde Kristi to ti sise ninu okan re ninu emi re o ni lati ni ilepa mimo eni ti o ni Kristi gege bi oluwa ati olugbala re okan re a ma fa soke okan re koni ma fa si ohun ti o wa ninu aye a o yewo a o gbe yewo we pe ajinde ti emi ati ilepa mimo ikeji fi faramo Kristi ati abo re fi faramo Kristi ati abo re awon nkan meji won yi papa won tun lo papo a ko le ni abo ninu aye yi lai faramo Kristi gba ti olorun ri wi pe ko si abo ninu aye ko si abo ninu ebo ko si abo ninu ewe oko ko si abo ninu awon nkan ti awon eyan ma nja to ma npo papo lati le da abo bo ara won gba ti olorun ri wi pe ko si abo ninu onkohun lori ile o lo se ran Jesu Kristi se o mo wi pe nigba ti eniyan se ni olorun fi oko igi ewebe ohun gbogbo ati ile ni o fi gegun ti eniyan si wa labe egun o je isina fun awon eniyan wi pe ohun ti o wa labe egun gege bi igi gege bi awon eranko gege bi awon ewe awon nkan wonyi ni awon eniyan ti ko lolorun won ma nja ta ma npopo lati fi da abo bo ara won ko si abo ninu ohunkohun tabi ninu enikeni bi ko se ninu Kristi eniyan fi wo apa keji yi fi faramo Kristi ati abo re iketa ipadabo Kristi ati isipo pada wa awon mejeji wonyi bakan na won lo papo nigba ti Jesu Kristi ba padabo nigba yi gan ni a o si ijo Jesu ni a o si wa nipo pada nigba yi ni a o pe wa lo sile nigba ti Kristi ti o ba de nigba yi ni o ko awon ayan fe lo nitori be a ma wo yi pelu ipadabo Kristi ati isipo pada wa ye ke wo lati ikini ajinde ti emi ati ilepa mimo Kolose ori keta lati ese ikini nje bi ati jiyin dide pelu Kristi nje bi ati jiyin dide pelu Kristi ye ki aduro nibe na ko sese lati jinde bi ki ba se pe akoko ku eni ti o ku lo le jinde eni ti ko ti ku nigba kan ko le jinde bawo ni a se mo itumo eyi si ye ki n fi han wi pe tele tele ati ku ninu ese wo Efesu ori keji ese ikini Efesu ori keji ese ikini eyin le o si ti so di aye ki a konkon wi pe eyin le o si ti jidide nigba ti eyin ti ku nitori ere koja ati ese eyin eyin le o si ti jidide tabi eyin le o si ti so di aye nigba ti eyin ti ku nitori ere koja ati ese eyin lati ese ikerin sugbon olorun eni ti se oloro le anu nitori ife nla re ti o fi fe wa nigba ti awa ti le ti ku nitori ere koja wa nitori ese wa o so wa di aye pelu Kristi ore ofe de a fi gba yin la o si ti ji wa dide pelu re o si ti mu wa wa joko pelu re ninu awon orun pelu Kristi Jesu nihi ni o ti ye wa we pe nigba ti Jesu Kristi ku o ku fun ese wa ati we pe nigba yi gan pelu igbagbo bi ati faramo afaramo iku re ari wepe awa paapa aku pelu re se o mo we pe o ku nitori wa gba ti a ba si gba gbo awa papa aku pelu re aku si ese ade aye si ododo oni o si ti ji wa dide nigba ti o ji wa dide tan o wa mu wa joko pelu re ninu awon orun ninu Kristi Jesu yi so nipa ipo ti onigbagbo wa nisisiyi ipo ti a wa gege bi eni ti a ti ji dide kuro ninu oku ye ki a wo Romu ori kefa Romu ori kefa lati ese ikini si ese ikeji nje awa o ha ti wi ki awa ki o ha joko sinu ese ki o ri ofe ki o le ma po si ki a ma ri awa ti o ti ku si ese se nkan ti an kan yi o awa ti o ti ku si ese awa o ha se wa laaye ninu re mo o n so fun a wi pe a ti ku si ese ninu Romu yi kan na ori kefa lati ese karun nitori bi a ba ti so wa po pelu re nipa afarawe iku re a o si so wa po pelu nipa afarawe ajinde re bi a ba n so nipa ajinde a o koko ma so nipa ti iku ati ku pelu Kristi a se wa ji wa dide pelu Jesu Kristi lakoko a kan wa ma gbelebo pelu re aku pelu re ni akoko igbala wa aji wa dide pelu Kristi lati igba na ilu ibile wa wa li orun bayi awon ohun ti anlepa yo yato si awon ti anlepa tele tele ki a to mo Kristi ye ki a pada si Kolose ori keta lati ese ikini je bi a ba ti ji yin dide pelu Kristi e ma saferi awon nkan tin be loke ni bi ti Kristi gbe wa ti o joko le owo otun Olorun lati igba ti a ti ji wa dide pelu Kristi ilepa okan wa o ti an saferi o ti an wa o ye ki o je ohun ti o wa loke bi a ba nso nipa wepe an wa ohun ti o wa loke ikini Olorun ni o gun wa lori ite loke o ye ki a ma wa Olorun nigba gbogbo wo Jobu ori karun ese kejo sodo Olorun li emi le ma se awari li owo Olorun le emi le ma fi oran mi le eyi so nipa wiwa Olorun sise aferi Olorun nitori wipe ati ji wa dide pelu Kristi ikeji anwa ijoba Olorun ati ododo re awon nkan woyi ni itumo wipe ki a ma safere ohun ti n be le oke ninu Matthew ori kefa ese iketalelogbon sugbon e tete ma wa ijoba Olorun na ati ododo re e tete ma wa ijoba Olorun na ati ododo re awon miran won ke farabale lati wa ijoba Olorun bi abati de inu ijo o ye ki o ye wa wipe ife Olorun ni pe ki a wa Olorun ki a wa oju Olorun ki a ko ese sile ki a kuro ninu ese ki a laafia Olorun iye Olorun igbala Olorun ki o ba le je ti wa leyin igba ti a ba ni igbala eyi o so wipe ah mo si ti ni igbala o nitori be tori pe mo ti ni igbala o ku ki ma wa owo ki ma wa bi emi o se kole ki ma wa awon nkan ti aye yi o ni ki a ma wa ijoba Olorun ati ododo re bi a ba ti ni igbala o ye ki a se awari isodi mimo ki a gbadura titi eje Jesu Kristi yo fi so okan wa di mimo eyi ni pe a wa ododo Olorun o ni ni igba na leyin na gbogbo nkan won yi le o se fi kun fun yin ki se be a ń wá ìlú wa Lọ́run nínú Heberu orí kọkànlá láti ẹsẹ̀ ìkẹrìnlá nítorí àwọn tí ó ń sọ irú ohun bẹ́ẹ̀ fi hàn gbangba pé wọ́n ń ṣe àfẹ́rí ìlú kan tí í ṣe tiwọn ati ni toto iba se pe won fi ilu ti won ti jade wa si okan won iba ti ri aye lati pada sugbon nisisin yi won fe ilu kan ti o dara ju be lo eyi ni ni ti orun nitori na oju won ko ti olorun pe ke a ma pe ohun ni olorun won nitori ti o n pese ilu kan sile fun won eyi ni awon ti a n se aferi awon o ti a n wa kiri bi abaje ti olorun ki se be nikan ni igba gbogbo ni o ma wa ifarahan olorun ninu orin dafidi ori keta din logbon ese ikerin orin dafidi ori keta din logbon ese ikerin ohun kan le mi toro lodo olowa o na le mi o ma wa kiri oni mo saferi ki emi ki o le ma gbe inu ile olowa le ojo aye emi gbogbo ki emi ki o le ma wo ewa olowa ki emi ki o si ma fi inu didun wo tempili re eyi ni o ti okan eni ti o gbagbo ni toto o ti okan iru eni be ti o nse aferi bi abaje eniyan olorun bi abaje eni ti o mo kristi isura wa yo wa lorun a ko ni to isura wa jo si aye a ko ni ma saferi ohun ti o wa ninu aye yi ninu Matthew ori kefa lati ese ikokandilogun e ma seto isura jo fun ara yin le aye nibi ti kokoro ati ipara ibaje ati nibi ti awon ole irunle ti won si jale sugbon eto isura jo fun ara yin le orun nibi ti kokoro ati ipara ko le baje ati nibi ti awon ole ko le runle ki won ki o si jale nitori nibi ti isura yin ba gbe wa nibe le okan yin yo gbe wa pelu awon elomiran ti won so wi pe won ti di eni igbala a ki ri won ni eko bibeli won so wi pe nigba yi gan lakoko eko bibeli ni awon onibara won lo ma wa nje iru eni be nje on to isura jo si orun abi on to isura jo si aye awon elomiran ni ojo isimi won ki fi akoko sile fun isin oluwa won ki fi akoko sile lati se ijire okan won ma so wi pe bi awon ko ba si shobu won ni ojo isimi awon oni ri owo pa wole popo to be iru eni be se o nse aferi e to wa loke abi o nse aferi nkan ti o wa ninu aye o ye ki awa ti a je oni gbagbo awa ti agbekele olorun awa ti a mo wi pe ibukun olorun ni ma mu ni la lai fi lala pelu re o ye ki a mo wi pe olorun ni abo wa olorun ni ipese wa olorun ni ni wa nitori be ki a fi akoko sile lati ma wo ju olorun ki a fi akoko sile lati ma se ilepa awon omimo ohun ti nbe loke ye ki a pada si orin dafidi ori ketaleladorin orin dafidi ori ketaleladorin ese ikeedogbon tani mo ni le orun bi ko se iwo ko si si ohun ti mo fe le aye pelu re nihi ni onisamu ni o ti nje ki o ye wa wi pe orun ni okan wa ati pe gbogbo ilepa okan ohun ninu aye yi o wa lodo olorun nigba kan ni onisamu yi eni ti o korin dafidi yi kan na ni okan re nfa si ohun ti o wa ninu aye o ri wi pe o ku die ki ohun pada sinu aye bi o ba nro ero nipa ohun ti aye o daju wipe bi o ko ba ronu pada ipaseyin le de ba o wo lati ese ikeji orin dafidi kan na ese ori ketaleladorin lati ese ikeji sugbon bi o se ti emi ni ese mi fere yi etan irin mi si fere yi otan nitori ti emi se ilara si awon ase fefe nigba ti mo ri alaafia awon eniyan buburu nihi ni eni yi so fun a wipe bi o se ti ohun ni nigba ti ohun se ilara nigba ti ohun be si ni ohun fe kegbe pelu awon alailolorun òun wo nkan ti àwọn èèyàn búburú nínú ayé òun wo nkan ti wọn ni ẹsẹ òun fẹrẹ yọ òun ẹsẹ òun fẹrẹ yẹ òun fẹrẹ di apada sẹyìn ẹsẹ ìkẹrin nítorí tí kò sí ìrora nínú ikú wọn agbára wọn sì pọ wọn kò ní ìpín nínú ìyọnu ènìyàn bẹ́ẹ̀ ni a kò sí wàhálà pẹ̀lú wọn pẹ̀lú ẹlòmíràn nítorí náà ni ìgbéraga ṣe kà wọ́n lọ́rùn bí ẹ̀wọ̀n ọ̀ṣọ́ ìwà ipá sì bò wọ́n mọ́lẹ̀ bí aṣọ ojú wọn yọ jáde fún ìsanra wọ́n sì ní ju bí ọkàn wọn ti ń fẹ́ lọ wọ́n ní yìí ó ń wo àwọn tí wọ́n wà nínú ayé ó ń wo ìgbéga ti ayé ó ń wo owó àti dúkìá tí wọ́n ní nínú ayé ó ń wo àwọn fàdákà wọn àti ohun ìṣọ̀ṣọ́ wọn ó ní nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní wo àwọn nǹkan wọ̀nyí ó ń wo bí wọ́n ṣe sanra tó ó ń wo bí wọ́n ṣe ní nǹkan ti ayé tó ó ń wo àwọn ènìyàn búburú ó ní wọn kò dàbí ẹni pé wọ́n ní wàhálà bẹ́ẹ̀ ni pé wọ́n ní àìsàn bẹ́ẹ̀ ni pé wọ́n ní ìrora ó sì rò wípé ohun tóun ń sin ọlọ́run wípé òun ò ní nǹkan ti ayé gẹ́gẹ́ bí àwọn tí ó wà nínú ayé ó ní ẹsẹ̀ òun fẹ́rẹ̀ yẹ̀ nígbà tí òun ro àwọn nǹkan wọ̀nyí bákan náà ni bí ìwọ pàápàá bí o bá ń rò wípé àtìgbà tí mo ti ṣe àtúnṣe ó dàbí ẹni wípé mi ò ní nǹkan tó àwọn tí ó jẹ́ wípé wọ́n ṣì wà nínú panṣágà síbẹ̀síbẹ̀ bí o bá ń ro nǹkan wọ̀nyí ó ṣeé ṣe ìpadà sẹ́yìn lè dé ó ṣeé ṣe kí o máa rò wípé ìgbà tí mo ti fi iṣẹ́ ilé ọtí iṣẹ́ ilé sìgá tí mo ti fi sílẹ̀ ó dàbí ẹni wípé àwọn tí wọ́n tún ń ṣe iṣẹ́ ọtí àwọn tí wọ́n ń ṣe iṣẹ́ nínú ilé tí wọ́n ti ń ṣe sìgá wọ́n tún ní nǹkan lọ́wọ́ jù mí lọ tàbí kí o máa rò wípé ìgbà tí o ti sọ pé ó bọ ọlọ́run dúró ó fi àyè sílẹ̀ láti ṣiṣẹ́ fún ọlọ́run wípé àwọn tí ò lọ́lọ́run àwọn tí ò nígbàlà wọ́n ní nǹkan jù ọ lọ bí o bá ń rò bẹ́ẹ̀ ìpadà sẹ́yìn lè dé wẹ́sẹ̀ 16 nígbà tí mo rò láti mọ èyí ó ṣòro lé ojú mi nígbà tí mo rò láti mọ èyí ó ṣòro lé ojú mi títí mo fi lọ sínú ibi mímọ́ ọlọ́run nígbà náà ni mo mọ ìgbẹ̀yìn wọn arákùnrin arábìnrin ìgbẹ̀yìn lójú.

ìwọ sì tì wọn ṣubú sínú ìparun báwo li àti mú wọn lọ sínú ìdáhoro yìí bí ẹni pé ní ìṣẹ́jú kan ìbẹ̀rù lè àfihàn wọn pátápátá lẹ́yìn yìí ni ó wá sọ ní ẹsẹ̀ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n wípé nísinsìnyí tí mo ti kẹ́kọ̀ọ́ nísinsìnyí tí mo ti kọ́gbọ́n nísinsìnyí tí mo ti rí ohun àìrí nísinsìnyí tí òye ti yé mi nígbà tí mo dé ilé ọlọ́run ó ní nísinsìnyí ta ni mo ní lé ọ̀run bí kò ṣe ìwọ kò sì sí ohun tí mo fẹ́ lé ayé yìí pẹ̀lú rẹ bí kò ṣe ìwọ nìkan ṣoṣo nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a máa ṣàfẹ́rí ohun tí ń bẹ lókè kí a mẹ́ṣẹ̀ jẹ́ kí ọkàn wa kí ó máa ṣàfẹ́rí ohun tí à ń rí nínú kọ́rìntì kejì orí kẹrin ẹsẹ ìkejìdínlógún kọ́rìntì kejì orí kẹrin ẹsẹ ìkejìdínlógún níwọ̀n bí a kò ti wo àwọn ohun tí à ń rí bí kò ṣe ohun tí a kò rí níwọ̀n bí a kò ti wo ohun tí à ń rí bí kò ṣe ohun tí a kò rí àwọn ẹlòmíràn bí wọ́n bá lọ sílé aláìgbàgbọ́ wọ́n a máa wo ẹ̀rọ amómitutù tí àwọn wọ̀nyí ní wọ́n a máa wo ẹ̀rọ afẹ́ atẹ́gùn tí àwọn wọ̀nyí ní wọ́n a máa gbogbo nǹkan tí wọ́n ní èyí tí wọ́n tẹ́ sílẹ̀ èyí tí wọ́n tẹ́ sórí tábìlì wọ́n a máa kérora nínú ọkàn wọ́n máa ṣe ìlara wípé èmi tí mo ń sin ọlọ́run mi ò ní eléyìí mi ò ní eléyìí ó ní àwa tí a ní ọlọ́run ìgbà tí wọ́n ń bọ̀ nítorí àwa kò wo ohun tí à ń rí bí kò ṣe ohun tí a kò rí kí ló ṣe nítorí ohun tí à ń rí ní ti ìgbà ìsinsìnyí wọn kò ní pẹ́ kọjá lọ ṣùgbọ́n ohun tí a kò rí ní ti ayérayé yẹ kí a lọ sí apá kejì nínú ẹ̀kọ́ wa kí a padà sí Kolose orí kẹta nísinsìnyí à ń wo fífaramọ́ Kristi àti ààbò rẹ̀ fífaramọ́ Kristi àti ààbò rẹ̀ Kolose orí kẹta ẹsẹ̀ ìkẹta nítorí ẹ̀yìn ti kú a sì ti fi iye yí pamọ́ pẹ̀lú Kristi nínú Ọlọ́run èdè tí a lò níhìn-ín a lo èdè tí ó lè yé wa ṣùgbọ́n a ń sọ nípa ohun ti ẹ̀mí kí a kọ́kọ́ wò ó nípa ti ara ikú máa mú ìyípadà púpọ̀ wá bí ènìyàn bá kú a máa ń sọ wípé a ti ṣí nípò padà èyí jẹ́ wípé ipò tí ó ní nínú àjọ ènìyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò ní í mọ́ ìdúró tí ó ní tàbí àṣẹ tí ó ní nínú àwọn ènìyàn láàrin àwọn ènìyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni tí a ṣí nípò padà ẹni tí ó kú kò ní irú nǹkan bẹ́ẹ̀ mọ́ ó yẹ kí ó yé wa wípé bákan náà ni nípa ti ẹ̀mí gba tí a wà nínú ayé a wà níbi tí ó jẹ́ wípé iná ń jó ni a wà níbi tí ó jẹ́ wípé àrùn àjàkálẹ̀ àrùn ó ń tàn káàkiri a wà níbi tí ó jẹ́ wípé àṣẹ àwọn ẹ̀mí òkùnkùn wọ́n lágbára lórí wa ṣùgbọ́n nígbà tí a kú àṣẹ wa nípò padà nígbà tí a kú pẹ̀lú Kristi a ti mú wa kúrò níbi tí iná ti ń jó tẹ́lẹ̀tẹ́lẹ̀ a ti mú wa kúrò níbi aṣálẹ̀ tí a wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ a ti mú wa kúrò níbi ìsọdahoro tí a wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ a sì ti mú wa kúrò nínú alábẹ́ agbára òkùnkùn àṣẹ àwọn ẹni ibi a ti mú wa kúrò níbẹ̀ nítorí pé ikú ti ṣí wa nípò padà a ti kú pẹ̀lú Kristi nítorí bẹ́ẹ̀ a kò sí ní ààyè tí a wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ mọ́ kì í ṣe bẹ́ẹ̀ nìkan ikú máa ń yí wa padà sínú àwùjọ mìíràn káwò nípa ti ara bí ènìyàn bá fi ayé sílẹ̀ tàbí ènìyàn kú a máa ń sọ wípé ó ti darapọ̀ mọ́ ẹgbẹ́ mìíràn bí ó bá jẹ́ ọmọ ọlọ́run ó darapọ̀ pẹ̀lú àwọn áńgẹ́lì lọ́run ó darapọ̀ pẹ̀lú àwọn ènìyàn mímọ́ lókè nítorí bẹ́ẹ̀ àwa tí a ti kú pẹ̀lú Jésù Kristi a ti kúrò ní àwùjọ àwọn ẹlẹ́ṣẹ̀ tí a wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ a ti kúrò ní àwùjọ àwọn ẹni ibi tí a wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ a ti ṣí wa nípò padà sí ìjọba àti ilẹ̀ ọba mìíràn nípa ti ikú a ti dá wa ní ìdè kúrò nínú agbára ènìyàn kúrò nínú ìlànà ènìyàn tàbí ìpinnu ènìyàn àti sàtánì lórí wa a ti mú wa sábẹ́ ìpinnu àti ìlànà ọlọ́run lórí wa kíkú pẹ̀lú Kristi òun ló mú wa darapọ̀ mọ́ Kristi lójú Ọlọ́run àti wípé a ti kú sí ẹ̀ṣẹ̀ a sì wà láàyè sí òdodo nípa agbára Kristi ẹni tí a ti jí dìde ó wá ń sọ ní ẹsẹ̀ ìkẹta yìí ó ní nítorí ẹ̀yìn ti kú kì í ṣe wípé bóyá a ṣẹ̀ṣẹ̀ fẹ́ kú pẹ̀lú Kristi bí a bá ti gba ọkàn wa là ẹ̀yìn ti

kú pẹ̀lú Kristi, jẹ́ kí n ṣe àpèjúwe kan fún ọ. Bí ènìyàn bá jẹ́ ọ̀mùtí tẹ́lẹ̀ tẹ́lẹ̀, tí ó bá jẹ́ wípé kò sí ni bó tilẹ̀ wà lórí àkété àìsàn, ohunkóhun tí ìbá ṣẹlẹ̀ sí, bó kò tọrọ kọ́bọ̀ lọ́wọ́ ẹ̀, ó ní láti lọ ra ìgò ẹmu tàbí ọtí. Ṣùgbọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ tí ẹni yìí bá ti kú, ò bá gbé ọtí síwájú rẹ̀, kò tún jẹ́ nǹkan kan lójú rẹ̀ mọ́, nítorí pé ó ti kú. Kò mọ kí ló wà nínú ọtí yìí mọ́, kò mọ kí ló wà nínú ìgò yìí mọ́. Kò lè dìde kó sọ wípé nítòótọ́ ni mo ti kú, ṣùgbọ́n ìgbà tí wọ́n gbé ọtí yìí wá, mo tún dìde kí n lè mu díẹ̀. Ẹni tí ó ti kú kò tún ní ìdẹ̀wò báyìí mọ́. Bẹ́ẹ̀ náà ni bí a bá ti kú pẹ̀lú Kristi, ọtí, sìgá, àwọn obìnrin tàbí ọkùnrin tàbí ìṣọ̀ṣọ́ ayé, wúrà àti ayé, à ń kó sórí à ń kó sọ́rùn, àwọn nǹkan wọ̀nyí ò tún jọ wá lójúmọ́, nítorí pé a ti kú pẹ̀lú Kristi. Àìpé èèyàn tún lọ mu gbó, ó tún lọ mu sìgá, tàbí ó ń kẹ́gbẹ́ kẹ́gbẹ́, àwọn nǹkan wọ̀nyí kò ní jọ onígbàgbọ́ lójúmọ́, nítorí pé ó ti kú. A ti ṣí nípò padà láti kúrò nínú àwùjọ àwọn ẹlẹ́ṣẹ̀ sínú àwùjọ àwọn ọmọ Ọlọ́run. Ó ní a sì ti fi ìyè yín pamọ́ pẹ̀lú Kristi nínú Ọlọ́run. Èyí jẹ́ wípé ààbò dájú lórí wa, ààbò Ọlọ́run dájú lórí wa, nítorí wípé a ti fi ìyè wa pamọ́ nínú Kristi. Jẹ́ kí a tún padà sí orin Dáfídì. Orin Dáfídì sọ ní púpọ̀ nípa ìpamọ́ àti ààbò tí a ní nínú Ọlọ́run. Orin Dáfídì 119, 121, ó ní ibi ìkọ̀kọ̀ gá ògo ni yóò máa gbé abẹ́ òjìji Olódùmarè. Èmi ó wí fún Ọlọ́run pé ìwọ lé ààbò mi àti odi mi, Ọlọ́run mi, ẹni tí èmi gbẹ́kẹ̀lé. Ó ní bí a bá mọ Ọlọ́run, tí a sì jókòó lábẹ́ òjìji Olódùmarè, a ó lè wí fún Ọlọ́run pé ìwọ lé ààbò mi àti pé ìwọ lé odi mi. Ní ayé ìgbàanì, a máa ń kọ odi yìí lóká, kí ó lè jẹ́ wípé bí àwọn ọ̀tá bá fẹ́ wọlé lóru, wọn kì yóò lè wọlé. Àti wípé àwọn tí ó wà nínú ìlú, ó ṣeéṣe láti gun orí odi láti lè tafà sí àwọn ọ̀tá lẹ́yìn odi. Ó wá ń sọ fún wa wípé bẹ́ẹ̀ náà ni a ní ààbò, a sì ní Ọlọ́run gẹ́gẹ́ bí odi wa. Nítorí bẹ́ẹ̀, ọ̀tá olè kò lè rúnlẹ̀ wọlé láti lè ṣe wá níbi. Yẹ kí a wo orin Dáfídì yìí kan náà, 17:8. Orin Dáfídì 17:8, pa mí mọ́ bí ọmọ ojú, pa mí mọ́ lábẹ́ òjìji ìyẹ́ apá rẹ. Orin Dáfídì 21:20, ìwọ ó pa wọ́n mọ́ ní ibi ìkọ̀kọ̀ iwájú rẹ, kúrò nínú ìdìmọ̀lù àwọn ènìyàn. Ìwọ ó pa wọ́n mọ́ ní ìkọ̀kọ̀ nínú àgọ́ kan, kúrò nínú ìjà ahán. Èyí ń sọ wípé a ní ìpamọ́ lọ́dọ̀ Ọlọ́run. Jẹ́ kí n ṣe àpèjúwe yìí fún ọ ní Jeremiah 34:16. Ṣùgbọ́n ọba pàṣẹ fún Jeremiah ọmọ Amaleki àti Zeriah ọmọ Asreli àti Selemiah ọmọ Abdaeli láti mú Baruku akọ̀wé àti Jeremiah wòlíì, ṣùgbọ́n Olúwa fi wọ́n pamọ́. Àdúrà mi ni wípé kí Ọlọ́run kí ó là wá lójú, kí ó ṣe wà níyè, kí ó jẹ́ kí a mọ̀ wípé bí òun ti pa Jeremiah àti Baruku akọ̀wé rẹ̀ mọ́, wípé òun pàápàá lónìí, òun pa àwọn tí ó wà nínú Kristi, òun pa wọ́n mọ́. Nítorí tí ẹ̀yin ti kú, a sì fi ìyẹ̀yin pamọ́ nínú pẹ̀lú Kristi nínú Ọlọ́run. Apá kẹta ni ìpadàbọ̀ Kristi àti ìṣípòpadà wa. Kolose 3:4, nígbà tí Kristi ẹni tí ṣe iye wa yóò farahàn, nígbà náà lé ẹ̀yin pẹ̀lú ó farahàn pẹ̀lú rẹ̀ nínú ògo. Ìpadàbọ̀ Jésù Kristi jẹ́ ohun tí ẹsẹ̀ púpọ̀ nínú Bíbélì sọ tí ó yé ni dáradára.
Kristi pẹ̀lú fúnra rẹ̀ sọ nípa ìpadàbọ̀ rẹ̀ pẹ̀lú ìdánilójú tí kò ní tàbí ṣùgbọ́n nínú. Àwọn angẹli sọ nípa ìpadàbọ̀ yìí kan náà gẹ́gẹ́ bí òtítọ́ tí ó kalẹ̀ lé ọrun. Àwọn apọ́sẹ́lì pàápàá wọ́n fi ìdí rẹ̀ lélẹ̀, wọ́n sì sọ gbomọgbomọ létí àwọn ènìyàn nípa ìpadàbọ̀ Jésù Kristi. Wọ́n sọ pẹ̀lú ìdánilójú tí ó dá ṣáká. Àwọn wọ̀nyí mọ̀ wípé Ọlọ́run kò lè ṣèké. Wọ́n sọ wípé Jésù Kristi Olúwa wa yóò farahàn, ó ń padà bọ̀. Lẹ́ẹ̀kejì ó sì sọ, ó ní nígbà tí Kristi ẹni tí ṣe iye wa yóò farahàn, èyí jẹ́ wípé bí ó tilẹ̀ ti fara pamọ́ lé ọ̀run, bí ó tilẹ̀ ti lọ sí ọ̀run, ó ń padà bọ̀, àti nígbà náà yóò farahàn àwọn àyànfẹ́. Jésù Kristi ń padà bọ̀. Lẹ́ẹ̀kejì Timotiu kìíní orí kẹfà ẹsẹ̀ ìkẹrìnlá, kí ìwọ kí ó pa òfin mọ́ lé àìlábàwọ́n, lé àìlẹ́gàn, títí di ìfarahàn Olúwa wa Jésù Kristi. Titu orí kejì ẹsẹ̀ ìkẹtàlá, kí a máa wo ọ̀nà fún ìrètí tí ó ní ìbùkún àti ìfarahàn ògo Ọlọ́run wa tí ó tóbi àti tí olùgbàlà wa Jésù Kristi. Gbogbo àwọn ẹsẹ̀ yìí ń jẹ́ kí ó dá wa lójú wípé Jésù Kristi, ẹni tí ó ti lọ sí ọ̀run, ẹni tí ó jókòó lé ọwọ́ ọ̀tún Ọlọ́run, ó ń padà bọ̀. Lẹ́ẹ̀kejì Hebreu orí kẹsàn-án ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n, bẹ́ẹ̀ ni Kristi pẹ̀lú, lẹ́yìn tí ó ti fi rúbọ lẹ́ẹ̀kan ṣoṣo láti ru ẹ̀ṣẹ̀ ọ̀pọ̀lọpọ̀, yóò farahàn nígbà kejì láìsí ẹ̀ṣẹ̀ fún àwọn tí ń wo ọ̀nà rẹ̀ fún ìgbàlà. Ó sọ wípé lẹ́ẹ̀kan ṣoṣo Jésù Kristi ó ti fi ara rẹ̀ rúbọ fún ẹ̀ṣẹ̀ ọ̀pọ̀lọpọ̀, ní ìgbà kejì, nígbà tí yóò farahàn, kìí ṣe wípé yóò tún wá ṣe ìrúbọ fún ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n yóò farahàn fún àwọn tí ń wo ọ̀nà rẹ̀ láìsí ẹ̀ṣẹ̀ fún ìgbàlà. Nínú Johanu kìíní orí kejì ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n, àti nísinsìnyí ẹ̀yin ọmọ mi, ẹ máa gbé inú rẹ̀ pé nígbà tí òun ó bá farahàn, kí a lè ní ìgboyà níwájú rẹ̀, kí ojú má sì ti wá níwájú rẹ̀ ní ìgbà wíwá rẹ̀. Bí ènìyàn bá wà nínú ẹ̀ṣẹ̀, ní ìgbà wíwá Jésù Kristi, ní ìgbà ìpadàbọ̀ Jésù Kristi, irú ẹni bẹ́ẹ̀ kò ní lè bá Jésù lọ, kò ní lè bá Jésù jọba. A kì yóò lè yí padà kí a sì gbà sókè pẹ̀lú àwọn ènìyàn mímọ́, nítorí bẹ́ẹ̀ ojú yóò ti irú ẹni bẹ́ẹ̀. Orí kẹta láti ẹsẹ̀ ìkíní, ẹ wò ó irú ìfẹ́ tí Bàbá fi fẹ́ wa, tí a fi ń pè wá lé ọmọ Ọlọ́run, bẹ́ẹ̀ lè a sáà jẹ́. Nítorí èyí lé ayé kò ṣe mọ̀ wá, nítorí tí kò mọ́ Olùfẹ́, ọmọ Ọlọ́run lè àwa ṣe nísinsìnyí. A kò sì tí ì fi hàn bí àwa ó ti rí. Àwa mọ̀ pé nígbà tí a bá fi hàn, àwa mọ̀ wípé nígbà tí a bá fi hàn, a ó dàbí rẹ̀, nítorí àwa ó rí àní bí òun ti rí. Olúkúlùkù ẹni tí ó bá sì ní ìrètí yìí nínú rẹ̀, àwẹ̀ ara rẹ̀ mọ́ àní bí òun ti mọ́. Lónìí a ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, a ti kà á sí wa létí, àwa pàápàá ti kà á nínú Bíbélì wa, a sì ti ṣe àlàyé kíkún nípa àjíǹde ti ẹ̀mí àti ìlépa mímọ́. Kí ni ìlépa ti ọkàn rẹ? Ṣé a ti jí òdìdí pẹ̀lú Kristi? Ṣé o ti ní Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà rẹ? Ṣé o ti di òkú sí ẹ̀ṣẹ̀, o sì wà láàyè sí Ọlọ́run? Ṣé o ti faramọ́ Kristi, o sì ní ààbò nínú Kristi? O ní ìyè ànípẹ̀kun nínú Jésù Kristi. Ìyè ànípẹ̀kun yìí sì wà ní ìpamọ́. O kò jẹ́ kí ẹnikẹ́ni tàbí ohunkóhun kí ó fọwọ́ kàn án. Ṣé o ní ìrètí nínú Ọlọ́run wípé nígbà tí Jésù Kristi yóò farahàn, nígbà tí yóò dé lẹ́ẹ̀kejì, wípé a ó ṣe onípò padà, a ó gbà kúrò nínú ayé yìí, ó wà pẹ̀lú àwọn ènìyàn mímọ́ lókè, ó ní ìpín àti ipa nínú ìpalárada àwọn ènìyàn mímọ́. Ó yẹ kí a bá Ọlọ́run sọ̀rọ̀,
bi o ba ti ni daniloju we pe agba okan re la o ye ki o so fun olorun we pe o fe ni igbala to to bi o ba ti ni igbala se ati we omo ati so okan re di mimo se iwo ti o ni ireti yi ninu re se o nwe ara re mo ni igba gbogbo ani gege bi ohun ti mo e je ki a dide duro ki a ba olorun soro ki a gbadura titi obi daniloju pe o se se ko je lasale yi tabi ni oru tabi ni igbakogba ni Jesu Kristi yi o de we pe oju ko ni ti wa we pe a o mura sile a o le ba Jesu lo nigba ti o ba de.

Ọlọ́run wípé ẹni tí ó bá jẹ́ orí òun ni ẹni tí ń tọ́ni, òun ni olùṣọ́ àgùntàn, òun ni adarí, òun ni aṣáájú, òun ni orísun agbára. Nítorí bẹ́ẹ̀ fún ìjọ Jésù Kristì jẹ́ orísun agbára wa, kìí tún ṣe ẹbọ tàbí ìbọ̀rìṣà ni ó yẹ kí ó jẹ́ agbára fún ìjọ, ṣùgbọ́n Jésù Kristì tí ó jẹ́ orí fún ìjọ òun ni orísun agbára. Òun sì ni aṣáájú, kìí ṣe áńgẹ́lì, kìí ṣe àlá, kìí ṣe ìran, kìí ṣe ìsọtẹ́lẹ̀. Ṣùgbọ́n ọ̀rọ̀ tí Jésù Kristì Olúwa wa sọ gẹ́gẹ́ bí orí, òun ni ó jẹ́ ìtọ́nà fún olúkúlùkù wa, nítorí wípé òun ni aṣáájú àti adarí wa, òun ni olùṣọ́ àgùntàn àti olùtọ́jú wa pẹ̀lú, òun ni ìyè ìmọ́lẹ̀ fún ìjọ. Jẹ́ kí a wo Éfésù orí kìíní ẹsẹ̀ 22 àti 23. Ó sì ti fi ohun gbogbo sábẹ́ ẹsẹ̀ rẹ̀, ó sì ti fi ṣe orí lórí ohun gbogbo fún ìjọ, èyí tí ṣe ara rẹ̀, ẹ̀kún ẹni tí ó kún ohun gbogbo nínú ohun gbogbo. Jésù yìí ni ó jẹ́ ohun gbogbo nínú ohun gbogbo fún wa. Nítorí bẹ́ẹ̀, bí a bá mọ Ọlọ́run, kò yẹ kí a tún padà lọ sínú ìbọ̀rìṣà tàbí kí a tún padà lọ sínú ẹ̀sìn èké tí àwọn ẹlòmíràn ń sìn, tí wọn kò gbà wípé gbogbo ẹ̀kún ohun tí ó wúlò fún wa ó wà nínú Jésù Kristì Olúwa Ọlọ́run wa àti olùgbàlà wa, ẹlẹ́dàá gbogbo ayé àti ẹlẹ́dàá ohun tí a rí àti ohun tí a kò rí. Mo fẹ́ kí o padà sí Kólósè nísinsìnyí orí kìíní láti ẹsẹ̀ 15. Kí a wo àkójọpọ̀ ohun tí Ọlọ́run kọ́ wa nínú àwọn ẹsẹ̀ tí a ti ń kà yìí láti ẹsẹ̀ 15. Ẹni tí ṣe àwòrán Ọlọ́run tí a kò rí, àkọ́bí tàbí olórí, ẹni tí ó ní ipò gíga jùlọ nínú gbogbo ẹ̀dá. Èyí yẹ kí ó yé wa wípé a kò lè rí Ọlọ́run. A kò sì sí ẹni tí ó rí Ọlọ́run nínú ọlá ńlá rẹ̀ nígbà kan rí. Ṣùgbọ́n Jésù Kristì ni Ọlọ́run dènìyàn tí ó wá sí ayé, tí ó fi Ọlọ́run hàn. Ṣé Ọlọ́run lágbára? Ó lágbára. Ṣé Ọlọ́run ni ó dá gbogbo ayé? Ó dá nípasẹ̀ Jésù Kristì. Ṣé a mọ̀ wípé kò sí ohun tó ṣòro fún Ọlọ́run láti ṣe? Bẹ́ẹ̀ náà ni, kò sí ohun tó ṣòro fún Jésù Kristì láti ṣe. Nítorí kíni? Nítorí pé ẹni tí í ṣe àwòrán Ọlọ́run tí a kò rí lé òun. Nítorí nínú rẹ̀ lé a ti dá ohun gbogbo. Nínú Jésù Kristì àti nípasẹ̀ Jésù Kristì lè a ti dá ohun gbogbo. Ìṣẹ̀dá tirẹ̀, ìṣẹ̀dá tèmi àti ìṣẹ̀dá ohun gbogbo tí a rí ó wá láti ọwọ́ Jésù Kristì. Nítorí bẹ́ẹ̀, ohun tí ó tọ́, ohun tí ó yẹ ni láti gba Jésù Kristì gbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà wa, nítorí wípé òun ni ó dá wa àti fún ògo rẹ̀ ni ó fi dá wa. Ó sọ wípé gbogbo ohun tí a dá pátápátá gbà, ohun tí ń bẹ lé ọ̀run àti ohun tí ń bẹ lé ayé, èyí tí a rí àti èyí tí a kò rí, ìbá ṣe ìtẹ́, ìbá ṣe oyè, ìbá ṣe ìjọba, ìbá ṣe ọlá, wípé nípasẹ̀ rẹ̀ lè a ti dá ohun gbogbo. Nítorí bẹ́ẹ̀, nígbà tí ó jẹ́ wípé nípasẹ̀ rẹ̀ lè a ti dá ohun gbogbo, ó yẹ kí a lè gbẹ́kẹ̀lé, ó yẹ kí a lè gbàgbọ́, ó yẹ kí a lè fi ẹ̀yìn ti Jésù Kristì, nítorí wípé òun ni Ọlọ́run àti ẹlẹ́dàá ohun gbogbo, òun sì ni ẹlẹ́dàá wa. Ó sì sọ wípé àti fún lè a dá nǹkan wọ̀nyí bí ó bá jẹ́ wípé òun ni ó dá ọ, àti wípé ó dá ọ fún ara rẹ̀ láti lè yín lógo, láti lè sìn, láti lè tún bá níwájú rẹ̀. Èé ṣe tí a kò ní fi sin Ọlọ́run, òun sì wà ṣáájú ohun gbogbo. Kí a tó dá àwọn ewébẹ̀, kí a tó dá ayé, kí a tó dá ohunkóhun, ni Jésù Kristì, ẹni tí ó jẹ́ Ọlọ́run dènìyàn, ni ó ti wà ní àti ayérayé, òun ti wà ṣáájú ohun gbogbo. Bí o bá fẹ́ gbẹ́kẹ̀lé ẹnikẹ́ni, ṣé ẹni tí a bí nínú obìnrin, ẹni tí ó jẹ́ ẹlẹ́ṣẹ̀, tàbí ẹni tí ó gbé ara rẹ̀ kalẹ̀ gẹ́gẹ́ bí abọ̀rìṣà, ṣé òun ni ó yẹ kí o gbẹ́kẹ̀lé, tàbí ẹni ayé ìgbani, ẹni tí ó ti wà ṣáájú ohun gbogbo, àti nínú rẹ̀ ni ohun gbogbo dúró ṣọ̀kan. Nínú Jésù Kristì ni ohun gbogbo dúró ṣọ̀kan, òun sì ni orí fún ara. Òun ni gẹ́gẹ́ bí amọ̀nà wa, òun ni gẹ́gẹ́ bí olùtọ́ni wa, òun ni gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn fún wa, òun ni gẹ́gẹ́ bí adarí, òun ni orí fún ara. Èyí ni ìjọ, ẹni tí ṣe ìpìlẹ̀ àkọ́bí nínú àwọn òkú wa
bi o ba gba Jesu Kristi gbo bi iru eni be bi o ba ku ni asiko ajinde yo ni ajinde ti iye ati pe ninu ohun gbogbo ki ohun ki o le ni ipo ti o ga julo bi o ba yin Olorun ti o pori bale fun Olorun bi o ba sin Olorun ni aye ti a wa yi bi o ba di orun pelu o ma sin nitori wipe o ni o ni ipo ti o ga julo ati o je nitori didun inu baba ni pe ki ekun gbogbo ki o le ma gbe inu re awon ti o fe da okan awon ara koloseru ton fe si won ni ko pada ton fe ko oju won si Olorun ajeji ton fe so fun wipe o dabi eni pe Christ Jesus ko to fun won eyi ni Paul apostle ni o fi wa laye won yekeyeke wipe Jesus Christ to fun wa mo si gbagbo pe o to fun iwo na pelu wipe bi a ba gba Jesus Christ gbo o to ohun gbogbo ninu ohun gbogbo fun wa ki a mo wipe ko si ohun ti a nilo ko si ohun ti a nsaferi ti a ko le ri ninu Jesus Christ nitori wipe bi a ba le to Olorun baba wa nipase re nipase Jesus Christ yo le seju gbogbo eyi ti a nbere ati eyi ti a nro lo gege bi agbara ti nsise ninu wa eje ki a dide duro ki a piyin fun Olorun wipe o la wa loju wipe o mu a kuro ninu okunkun o je ki a mo wipe Jesus Christ ni aworan Olorun ti a ko ri Jesus Christ ni eleda ohun gbogbo ati wipe Jesus Christ ni o je olori ijo bi o si ti je olori ijo je ki o je olori fun iwo na bi a ko ba ti igba okan re la ranti pe Jesu eleda ohun na ni Jesu olugbala Jesu eleda ohun na ni Jesu oluso agutan ohun ni o fi eje re rubo fun wa Jesu Kristi yi kan na Emmanuel Olorun deniyan Olorun wa pelu wa ohun ni o wa lati gba wa kuro lowo ese nitori be bi o ba fe gba Olorun gbo bi o ba fe sin Olorun ni tooto oni lati ko orisa sile oni lati ko ise owo ti ara re sile oni lati ko awon ese eke sile oni lati ko awon eko eke sile oni lati ko awon nkan miran ti o fi fe ropo Jesu oni lati ko won sile oni lati ko eko isiran ti o wa ninu aye oni lati ko won sile ki o si ro mo Jesu Kristi ni kan soso nitori wipe oni eleda ohun gbogbo oni aworan Olorun ti a ko ri oni olori ijo oni eni ti a fi fun agege bi olu eni ti o le se wa pe oni eni ti a fi fun wa gege bi eni ti o le mu wa lati aye yi lo si orun rere oni eni ti a fi fun agege bi eni ti o le dari ese wa jo wa eni ti o le mu wa kuro bo lowo idajo oni eni ti a fi fun wa ti o le mu wa wa si odo baba nitori be ke pe Olorun ki o si fi igbagbo re ninu Jesu Kristi ki o fi han nitori pe Jesu Kristi ni eleda ohun gbogbo nipase agbara re ni a fi ko awon nkan sokan papo titi disisiyi bi o ko ba ti ni igbala so fun Olorun wipe o gba Jesu Kristi gbo o gba Jesu Kristi gbo gege bi eni ti a fi han ninu oro Olorun gege bi eni ti a fi han gege bi eleda olugbala oludanisile oludande ati onidajo ti o dajo gbogbo aye ni ikeyin gege bi oro re ninu isiresi Olorun ma se je ki enikeni ki o tan oje lati ma fi ohun miran kun isin Olorun ma se je ki enikeni ki o tan oje wipe Jesu Kristi ko to gege bi olugbala gege bi oludande gege bi oluso agutan gege bi olufuni ni iye ma se je ki enikeni ki o tan oje wipe ni lati tun ma wa awon angeli kaakiri wipe ogbon ijile to wa nibi kan yato si ninu Jesu Kristi oluwa ati olugbala wa ninu Jesu ni ekunrere gbogbo nkan ti o wa ninu Olorun ni o pe si o ni a fi fun wa lati gba wa kuro lowo ise wa ati lati di wa mu titi de opin lati mu wa lo sodo Olorun nikehin Jesu Kristi yi kan na ni a fi fun wa gege bi eni ti o fun wa lore ofe ati agbara lati je olooto titi de opin
bi o ba saro re ti nisisi ti o ko sile rati pe jesu yi kan na ni yo je onidajo ni ojo ikehin je ki igbagbo re ki o wa ninu jesu christi oluwa olurapada olugbala wa.

ni orúkọ Jésù Kristì Olúwa wa. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ fún àwọn ẹ̀rí tí a ti gbọ́. A dúpẹ́ wípé agbára yín kì í bà á tì, wípé bí a bá sádi yín, ààbò, ìwòsàn, oore ọ̀fẹ́, ìgbàlà ń bẹ lọ́dọ̀ yín. A ń bẹ̀bẹ̀ wípé bí a ṣe wá ní àṣálẹ́ yìí, gbogbo onírúurú ẹ̀bẹ̀ tí a mú wá, wípé ẹ ó da àwọn ní orúkọ Jésù. À ń bẹ̀ yín wípé àwọn tí ilé ń létí ọ̀nà náà, wípé agbára àtòkè wá yóò wá sí ìgbésí ayé wọn, yóò sì lé gbogbo àwọn ẹ̀mí èṣù wọn lọ ní orúkọ Jésù. Ibi tí ẹ̀ṣẹ́ wà, ẹ mú ìgbàlà wá. Ibi tí ó dàbí ẹni wípé rúkè rúdò wà, à ń bẹ̀ yín wípé àlàáfíà yóò jọba ní orúkọ Jésù. À ń bẹ̀bẹ̀ yín pé ibi tí àìní wà, wípé ìpèsè yín ní kíkún láti òkè wá yóò wá sí ìgbésí ayé àwọn ènìyàn yín ní orúkọ Jésù. Gbogbo ibi tí wọ́n ti ní wàhálà ní ìgbésí ayé wọn tàbí nínú ẹbí wọn, ẹ fọwọ́lé, ẹ ṣàánú fún wọn. Bí a sì ti wá sí iwájú yín láti gbọ́ ọ̀rọ̀ yín nísinsìnyí, ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ àtọ̀run wá kí ó hàn sí ọ̀nà yín ní orúkọ Jésù. Ẹ mú kí ọ̀rọ̀ yín kí ó yé wa, kí a ba lè jẹ́ alábùkún fún. A dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ní Exodus orí kejìlá, láti ẹsẹ̀ kejìlá sí ẹsẹ̀ kẹtàlá, Exodus orí kejìlá láti ẹsẹ̀ kejìlá, nítorí tí èmi ó la ilẹ̀ Íjíbítì já lé òru náà, èmi ó sì kọ lu gbogbo àwọn àkọ́bí ní ilẹ̀ Íjíbítì ti ènìyàn àti ti ẹran àti lára gbogbo òrìṣà Íjíbítì, lèmi ó ṣe ìdájọ́ ìmili Olúwa. Ẹ̀jẹ̀ náà ni yóò sì ṣe àmì fún yín lára ilé tí ẹ̀yin gbé wà. Nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ó re yín kọjá. Ìyọnu náà kì yóò wá sórí yín láti run yín nígbà tí mo bá kọlu ilẹ̀ Íjíbítì. Bí o bá rántí, ní ọ̀sẹ̀ tí ó kọjá, a sọ̀rọ̀ lórí ẹ̀jẹ̀ Kristi, ẹ̀jẹ̀ iyebíye. Lónìí, mo fẹ́ bá ọ sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run nípa ìkókó ọ̀rọ̀ náà ni wípé, nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà, bí o bá ṣe àfiyèsí dáradára ní ẹsẹ̀ ìkẹtàlá, ni ó ń sọ fún wa wípé, nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ó re yín kọjá. Èmi ó re yín kọjá. Nítorí èdè yìí tí Ọlọ́run fún ara rẹ̀ pè fún àwọn ọmọ Ísíráẹlì, ni a ṣe ń pe àjọ náà ní àjọ ìrékọjá Olúwa. Ìlànà pàtàkì tí a sì fẹ́ yẹ̀wò lónìí, tí a ń pè ní àjọ ìrékọjá Olúwa, ó jẹ́ ohun tí ó ṣe iyebíye. Ó jẹ́ ohun tí ó ní àǹfààní tàbí ìbùkún púpọ̀. Ṣùgbọ́n ìlànà tí a ń sọ nípa rẹ̀ yìí, tí a paláṣẹ fún àwọn ọmọ Ísíráẹlì, tí ó sì ní ìtumọ̀ púpọ̀, ó ní ọ̀pọ̀lọpọ̀ nínú wọn pàdánù àwọn èrè tí ó wà nínú rẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n tẹ̀síwájú láti máa pa á mọ́ lé ọdọọdún, síbẹ̀síbẹ̀ àwọn àǹfààní tí ó wà nínú rẹ̀ kò jẹ́ tiwọn. Nítorí wípé gbogbo nǹkan tí ó so mọ́ ọ̀rọ̀ tí Ọlọ́run sọ fún wọn kò yé wọn dáradára. Bí wọ́n tilẹ̀ ń tẹ̀síwájú láti máa pa á mọ́, síbẹ̀síbẹ̀ àwọn ìbùkún wọ̀nyí wọ́n fò wọ́n kọjá. Ẹ jẹ́ kí a wo nínú ọ̀rọ̀ Ọlọ́run, kí a wò pé lé ọdọọdún lé àwọn ọmọ Ísíráẹlì ni wọ́n rántí ìlànà yìí tí a fún wọn, ṣùgbọ́n àǹfààní rẹ̀ kò jẹ́ tiwọn. Nínú Deuteronomy orí 16 láti ẹsẹ̀ ìkíní, Deuteronomy orí 16 láti ẹsẹ̀ ìkíní, ìwọ máa kíyèsí oṣù Abibu, kí o sì máa pa àjọ ìrékọjá mọ́ sí Olúwa Ọlọ́run rẹ. Nítorí pé lé oṣù Abibu lé Olúwa Ọlọ́run rẹ mú ọ láti ilẹ̀ Íjíbítì jáde lé òru. Èyí ni àṣẹ tí a pa fún wọn. Ṣùgbọ́n ohun tó jẹ́ kí a pa àṣẹ yìí fún wọn ni pé kí ìbùkún tí ó wà ní irú àjọ ìrékọjá bẹ́ẹ̀ kí ó lè jẹ́ tiwọn.
awon won yi ti o ye ko ye dara dara won be si ni pa mo sugbon ibukun ti o ye ki o je ti won ko je ti won ohun ta se nso eleyi ni wo pe ki awon anfani won yi ki won ki o ma ba re wa koja bi o ba wo chronicle keji ori ogbon lati ese iketa dilogun nitori opolopo le o wa ninu ijo eniyan na ti ko ya ara won simimo nitori na ni awon mo lefi se ntoju ati pa eran ire koja fun lukuluku eni ti o se alaimo lati ya simimo si olowa opolopo eniyan ani opolopo ninu Ephraim ati Manase Isakari ati Sebuloni ko sa we ara won mo sibe won je ire koja na ki se gege bi ati ko eje ki o ye wa wi pe bi awon mo Israel won yi bi won ti le npa ajo ire koja mo awon ibukun ti o ye ki o je ti won ko je ti won nitori wi pe won pa mo ki se gege bi ati ko ninu iwe Marko eni ninu majemu titun ori kerinla ese ikini si ikeji Marko ori kerinla ese ikini si ikeji o so wi pe leyin ojo meji ni ajo ire koja ati ti aiwukara ati awon olori alofa ati awon akowe nwo ona bi won ibati fi etan mu ki won ki o se pa sugbon won wi pe ki se le ojo ajo ki ariwo ki o ma ba wa ninu awon eniyan titi igba ti Jesu Kristi pe wa se aye yi ni awon mo Israeli ni won si npa ajo ire koja mo sugbon etan tabi agabagebe tabi iwa buburu ti o po ni o kun owo won eyi ni o je ki anfani ti o po yanturo ti ibade ba won ki o po won koja ohun ti a fi so yi ni wipe ki o ma se si enikeni ninu owa ti yo wa sihin lasan adura mi ni wipe gege bi o ti n gbo oro yi iye ti o wa ninu oro na yo je ti re iwosan ati ibukun ti o wa ninu oro na yo je ti re ati ri wipe awon omo Israeli won yi bi o ti le je wipe a se ilana fun won eti iba fun won ni anfani ati ibukun awon nkan won yi ko je ti won nitori wipe won ko fiye si awon afiye si ti o po ti o ye ki o je ti won nitori be bi a se nsoro Olorun yi je ki o ye wipe opolopo ti won wa sihin ni won ma n padanu ore ofe ati ibukun ti o ye ki o je ti won nitori wipe won ki peti sile lati gbo ati lati mo ohun ti Olorun beere lowo won nisinsin je ki a pada lo si Exodus ori kejila lati ese ikini Exodus ori kejila lati ese ikini Oluwa si so fun Mose ati Aaroni ni ile Egypt pe kin to tesiwaju je kin so eleyi fun o we pe nigba ko gba ti o ba ri ninu oro Olorun we pe Oluwa si so pe yala o n ba Mose soro tabi o n ba Aaroni soro tabi Elijah tabi Elisha ni o n ba soro tabi Dafidi tabi Danieli tabi enikeni bi o ba ti ri wi pe Oluwa si so pe lese kese le o ye ki o san sokoto re tabi ki o sun araki nitori pe oro ti Olorun ba so yo se ye bi e fun wa bi abakogbon ti a se tele ohun ti o n so nihin yi ni a ri wipe eyi ki se oro Mose tabi oro ti Aaroni tabi oro lati enu enikeni o n so wipe eyi ni oro Olowa si Mose si Aaroni si awon omo Israeli ati si Oloni pelu ni akoko yi won wa ninu ile Egypt eyi ni a fi so wipe Olowa si so fun Mose ati Aaroni ni ile Egypt pe kini itumo yi jasi nigba ti a so wipe won wa ni ile Egypt e so wipe won wa ninu isinru won wa ninu iponju
lásìkò tí wọ́n wà nínú ìpọ́njú ni olúwa ń bá mose sọ̀rọ̀ wípé kí wọn kí ó lọ bá àwọn ọmọ israeli láti bá wọn sọ̀rọ̀ láti jẹ́ kí wọn kí ó mọ ọ̀nà tí wọ́n lè kúrò nínú ìṣèrú ohun tó máa ń ṣe wá láàánú ni wípé àwọn ẹlòmíràn nígbà tí wọ́n bá wà ní ilẹ̀ egypt nínú ìpọ́njú nínú wàyà ẹ̀jà ńlá pẹ̀lú èṣù àti àwọn ọmọ ogun rẹ̀ bí a bá ń sọ̀rọ̀ olúwa fún wọn bí a bá ń jẹ́ kí ó tó wọn létí ohun tí yóò gbà wọ́n là kúrò nínú ipò òṣì tàbí inú ìpọ́njú tí wọ́n wà wọ́n a máa sọ wípé àwọn kò ráyè láti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run nítorí wípé ìpọ́njú wà lára wọn tàbí ní ìdílé wọn rántí wípé nígbà tí àwọn wọ̀nyí wà ní ilẹ̀ egypt nínú ìpọ́njú ńlá ni ọlọ́run sọ fún mose àti aaroni láti lọ sọ fún wọn ọ̀rọ̀ ìgbàlà ọ̀rọ̀ tí yóò mú wọn kúrò ní ilẹ̀ egypt jẹ́ kí ó ti yọ wípé bí a bá ń sọ nípa ilẹ̀ egypt ó jẹ́ ilẹ̀ tí ó kún fún ìbọ̀rìṣà ní ìgbésí ayé tí wọ́n wà yìí tí wọ́n sì wà nínú ìsìnrú àti ìpọ́njú àti nínú àyíká wọn tí wọ́n ní àwọn abọ̀rìṣà nígbà náà ni olúwa bá wọn sọ̀rọ̀ ó rán mose àti aaroni sí wọn ó ṣeéṣe wípé ìdílé tí ó ti jáde àwọn tí ó wà ní àyíká rẹ ó ṣeéṣe wípé kí wọn kí ó jẹ́ abọ̀rìṣà ní ìgbà tí ó sì wà ní irú ipò bẹ́ẹ̀ ni ọlọ́run ránṣẹ́ sí ọ wípé kí o gbọ́ ọ̀rọ̀ ìdáǹdè ọ̀rọ̀ ìgbàlà ọ̀rọ̀ tí ń túni sílẹ̀ ọ̀rọ̀ tí ń ṣàánú fúnni ọ̀rọ̀ tí wo ní sàn olúwa sì sọ fún mose àti aaroni ní ilẹ̀ egypt ó ṣeéṣe wípé ìwọ náà pàápàá wà ní ilẹ̀ egypt ó jẹ́ bí ẹrú fún èṣù fún àwọn ẹmẹ̀wà tàbí àwọn ọmọ ogun rẹ̀ tàbí àìsàn ni ó fi ilé rẹ̀ ṣe ibùjókòó tàbí ó ṣeéṣe kí ó jẹ́ wípé àwọn alálòpọ̀ àyídà ilẹ̀ egypt ni ó ń kó tì ọ́ ní ipò yìí kan náà ni àwọn ọmọ ìsírẹ́lì wà tí olúwa fi ránṣẹ́ sí wọn bí o bá wà nínú ìpọ́njú tàbí àwọn alálòpọ̀ àyídà àwọn ẹlẹ́bọ lóògùn ayé yìí ni ó yí ọká ni wọ́n rọgbà yí ọká tí wọn kò jẹ́ kí ayé rẹ kí ó ní ojútùú ohun tí a ń sọ fún ọ ni wípé nígbà tí o bá tẹ́tí sílẹ̀ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ìdáǹdè yóò dé bá ọ ìgbàlà yóò dé bá ọ yóò sì tú ọ sílẹ̀ kúrò nínú ìdè tí ó wà olúwa sì sọ fún mose àti aaroni ní ilẹ̀ egypt pé jẹ́ kí a béèrè lọ́wọ́ ara wa bí àwọn mose àti aaroni bí wọ́n bá sọ wípé wọn kò ráyè fún ọ̀rọ̀ ọlọ́run kí ni ìbàjẹ́ ìní wọn kí ni ìbàjẹ́ ìní àwọn ọmọ ìsírẹ́lì ní àkókò yìí ohun tí a máa ń rí ni wípé àwọn púpọ̀ tí wọ́n wà ní àìríjẹ àìrímu àìnítọ́jú àìnílé tán máa gbé wọ́n máa ń sọ fún wa wípé àwọn kò ráyè nísinsìnyí fún ọ̀rọ̀ ọlọ́run àwọn kò ráyè nísinsìnyí fún ìsìn ọlọ́run àwọn kò ráyè nísinsìnyí fún àdúrà rántí wípé bí àwọn wọ̀nyí bá sọ wípé àwọn kò ráyè nípa àdúrà gbígbà nípa ọ̀rọ̀ ọlọ́run gbígbọ́ nípa àti sin ọlọ́run wọn ìbá wà nínú òṣì àti ìpọ́njú wọn síbẹ̀ ṣùgbọ́n ọpẹ́ ni fún ọlọ́run wípé bí ọlọ́run ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni mose ń gbọ́ bí ọlọ́run ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni aaroni ń gbọ́ mo ń bẹ̀bẹ̀ lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run wípé ohunkóhun tí ó di wá létí ohunkóhun tí kò ní jẹ́ kí a gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ní àgbọ́yé kí ọlọ́run kí ó bá wa mú kúrò ní orúkọ jésù ní ẹsẹ̀ ìkejì oṣù yìí ni yóò jẹ́ àkọ́kà oṣù fún yín òun ni yóò sì ṣe ìkíní oṣù ọdún fún yín àwọn yìí ti wà ní ilẹ̀ egypt láti ìran dé ìran fún ọdún púpọ̀ ó dàbí ẹni wípé gbogbo ọdún tí wọ́n ti lò ní ilẹ̀ egypt kò ṣe àǹfààní kankan fún wọn ó dàbí ẹni wípé nínú ìsìnrú wọn nínú ìyà tàbí ìpọ́njú wọn nínú àwọn ẹ̀dùn tí wọ́n ti là kọjá ó dàbí ẹni wípé wọ́n ti fi gbogbo àkókò ṣòfò pátápátá bẹ́ẹ̀ ni ìgbésí ayé ẹlẹ́ṣẹ̀ rí nítorí pé láìmọ̀ jésù ò ní ìyè láìmọ̀ jésù ó dàbí ẹni wípé o wà nínú ayé o ń fi àkókò ṣòfò ní àkókò yìí tí ọlọ́run fẹ́ ṣe ìlànà ìgbàlà wọn ìlànà ìdásílẹ̀ àti ìdáǹdè wọn ni ọlọ́run sọ fún wọn wípé ní oṣù yìí gan-an tí a ó dá wọn sílẹ̀ tí a ó gbà wọ́n là ni yóò jẹ́ àkọ́kà oṣù fún wọn àti ní oṣù yìí ni yóò jẹ́ oṣù ìkíní fún wọn
ni ojo ti o ba ba Jesu pade ni ojo na ni iye aini pekun igbesi aye to to igbesi aye rere igbesi aye to sanfani yo de ba igbesi aye re ni akoko na ni olorun ran Mose ati Aaroni si awon omo Israeli eyi ni ilana ti o fi le won lowo lati ese ikerin bi awon ara ile na ba si kereju iwon odo agutan na lo ki ohun ati aladugbo re ki o somo ti o somo eti ile re ki o mu gege bi iye awon okan na olukuluku ni iwon ije re ni ki esiro odo agutan na ailabuko ni ki odo agutan yin ki o je ako olodun kan eyin o mu ninu agutan tabi ninu ewore eyin o fi pamo titi di ijo kerila osu na gbogbo agbajo ijo Israeli ni yo se pa li asale won o mu ninu eje na won o se fito ara opo iha mejeji ati sara aterigba ile won ni ninu eyi ti won o je won o si je eran na ti a fi na sun le oru na ati akara ewo ewebe kikoro ni ki ni won o fi je eyi ni ilana ti a fun awon omo Israeli ti a n pe ni ajo ire koja ohun ti a so fun ni wipe idajo nbo lori awon elese ti o wa ni ile Egypt ki idajo yi ki o le re won koja ki awon iponju la won yi ki o le re awon omo Israeli koja oni a so fun wi pe o ye ki won ki o mu odo agutan kan jade odo agutan yi lati je alaile ri oni lati je eyi ti o mo oni lati je eyi ti o se iteogba ni waju Oluwa a se so fun wi pe won o pa odo agutan na pe bi a ba ti pa a o gba eje re sinu awo koto leyin igba na le o fi ewe hisopo a o te bo inu eje na a o si fi won aterigba ile won ati opo mejeji ti o wa ni enu ona ile won ni won yi ni bi won ba se be eyi o je ki o mu oda won loju wipe bi apanirun ba tin la ile Egypt koja wipe apanirun yi koni de odo won wo ese ikokanlelogun titi de iketalelogun o ni nigba naa ni Mose pe gbogbo awon agba Israeli o si wi fun pe e jade lo yin mo odo agutan fun ara yin gege bi idile yin ki e se pa ire koja na eyin o si mu idi ewe hisopo e o tebo eje ti o wa ninu awo koto el fi eje na ti o wa ninu awo koto kun ara aterigba ati opo iha mejeji enikeni ninu yin ko si gbodo jade lati enu ona ile re titi yo fi di owuro nitori ti Oluwa yo koja lati kolu awon ara Egypt nigbati o ba si ri eje lara ateriba ati lara opo iha mejeji Oluwa yo si re koja enu ona na ki yo si je ki apanirun ki o wole yin wa lati kolu yin eyi ni ileri ti a fun won wipe nigbati apanirun ba ri eje na ki o je ki o le wole lati pa won run lati da won lejo ki o je ki o le wole lati se won lose bayi ni awon omo Israeli se eyi ni o fun won ni igbala kikun ti o si je ki won ki o bo lowo apanirun ti o la ile Egypt koja awon omo Israeli ati opo awon elesin loni ni o n padanu ibukun olorun nitori pe won ko se afiyesi gbogbo ohun ti olorun pa lase fun won ki ibukun won yi ki o le je ti won e je ki a wo ni finifini awon ohun mefa ti a le ri keko ninu re awon afiyesi ti a ko gbodo gboju foda ikini ni wipe a o pa odo agutan
eyi ni o je fun igbala won ranti wi pe bi odo agutan ti le je alailaba won alaileri bi a ko ba pa odo agutan na apanirun yo wole to won lo bi ki ba se nitori iku odo agutan na awon won yi iba ku pata pata sinu awon isiro ati iponju ti won wa ni ile Egypt wo ni exodus le kan si exodus ori kejila lati ese ikefa eyin o se fi pamo titi di ijo kerinla osu na gbogbo agbajo ijo ni yo se pa li asale ranti wi pe ni pipa odo agutan na ni yo mu ese won kuro ni yo mu asedede ati iponju won kuro eyi ni an toka si Jesu wi pe odo agutan na ti o je olugbala fun wa ti o je eni ti o da wa sile kuro ninu iponju oni Jesu Christi oluwa wa wo lati Johanu ori kini ese ikokandinlogbon ni ijo keji Johanu ri Jesu nbo wa sodo re o wi pe wo odo agutan olorun eni ti o ko ese aye lo awon miran ma nso fun wi pe won gba Jesu gbo gege bi olukoni nla sugbon ranti ki se ikoni re nikan soso le o fun ni igbala bi ki se wi pe iko re fun wa lori agbelebo awon miran ma nso wi pe won gba Jesu gege bi woli nla sugbon ki se iriran tabi isotele tabi iwasu ti Jesu Kristi se gege bi woli ni o fun wa ni igbala bi ki se nipa iko re ni ori igi agbelebo ti pe lasiko aye awon omo Israeli bi ki ba se wi pe apa odo agutan na won ki ba le ni igbala tabi idasile lowo apanirun ti o la ile Egypt koja wo ni Corinthi kini ori karun ese ikeje oni nitori na emu iwo kara ti jo kuro ninu yin ki eyin ki o le je iyefun titun gege bi eyin ti je aiwo kara nitori ati fi ire koja wa ani Christi robo fun wa je ki o yo wi pe Jesu Christi ni odo agutan yin toka si ati iku re fun wa ni ori igi agbelebo eje re ti ata sile ohun lo gba wa lowo ese to gba wa ninu aisan to gba lowo iponju to gba lowo inu ni bini lati odo esu to gba lowo wahala ti abakosi to si gba lowo idajo ayeraye ti nbo lori awon elese afiyesi keji ti o ye ki ani ni wi pe odo agutan yin ni lati wa ni alai laboko odo agutan ti a nso nipa re yi ni lati wa lai ni aiboko kankan rara to pada si exodus ori kejila ese ikarun exodus ori kejila ese ikarun oni ailaboko ni ki odo agutan yin ki o je akọ ọlọdun kan eyin o mu ninu agutan tabi ninu ewore ohun ti olorun be lọ awon ọmọ Israel ni wo pe bi won ba fe ni igbala kuro ninu iponju ti o wa ni ile Egypt won ni lati mu odo agutan ti ko laboko rara eyin toka si Jesu Christi nitori pe Jesu Christi ni eni na ti o wa ni ailaboko kankan bi o ba wo igbese aye Christi lati ibere de opin o ri wi pe ko si ese kankan ni igbese aye re o ni odo agutan ti o ko fun wa odo agutan ti ko laboko eyi ni Hebrew n toka si ni ori keje Hebrew ori keje lati ese ikerin din logbon nitori pe iru olori alofa be li o ye wa mimo ailegan aileri ti a ya si oto kuro ninu elese ti a si gbe ga ju awon orun lo eyi ni eje Jesu Christi sese yebiye fun wa eyi ni o fi je wi pe
ẹjẹ iye bí èyí ni a fi ń gbà wàhálà kúrò lọ́wọ́ ìdájọ́ ọlọ́run nínú Pétérù kíní orí kíní ẹsẹ̀ ìkọkàndínlógún Pétérù kíní orí kíní ẹsẹ̀ ìkọkàndínlógún kò ṣe pé bí kò ṣe ẹ̀jẹ̀ iyebíye bí ti ọ̀dọ́ àgùntàn tí kò lí àbòkò tí kò sì lí àbàwọ́n àní ẹ̀jẹ̀ Kristi. Àwọn ẹlòmíràn máa ń gbẹ́kẹ̀lé àwọn olùdásílẹ̀ ilé ìsìn wọn rántí wípé gbogbo ẹni tí a bí láti inú obìnrin ẹlẹ́ṣẹ̀ ni. Nítorí bẹ́ẹ̀ kò sí olùdásílẹ̀ ẹ̀sìn olùdásílẹ̀ ìjọ tàbí olùdásílẹ̀ tàbí ẹnikẹ́ni níbikíbi tí ó wà ní àìlábàwọ́n àìléèrí àìlẹ́gàn. Nítorí bẹ́ẹ̀ ni ó fi jẹ́ wípé Jésù Kristi nìkan ṣoṣo ó ní ọ̀dọ́ àgùntàn aláìlábòkò ẹni tí ó lè kó ẹ̀ṣẹ̀ wa lọ. Sì rántí wípé nígbà tí a kan Jésù Kristi mọ́ àgbélébùú a ṣe èyí ní àkókò ìrékọjá lásìkò àwọn ọmọ Ísíráẹlì. Rántí ní ẹ̀kẹta wípé àfiyèsí kẹta tí ó yẹ kí a ní wo Exodu orí kejìlá ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta Exodu orí kejìlá ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta ní ilé kan lẹ ó jẹ́ ìwọ kò gbọdọ̀ mú nínú ẹran ara rẹ̀ jáde sóde kúrò nínú ilé náà bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọdọ̀ fọ́ ọ̀kan nínú egungun rẹ̀ ẹ̀yin kò gbọdọ̀ fọ́ ọ̀kan nínú egungun rẹ̀. Ta ni èyí ń tọ́ka sí? Nítorí pé a ń kẹ́kọ̀ọ́ nípa ọ̀dọ́ àgùntàn tí a pa ní àsìkò ìgbésí ayé àwọn ọmọ Ísíráẹlì nípa ẹsẹ̀ yìí tó jẹ́ pé wọ́n ní ìgbàlà wọ́n ní ìdáǹdè a sì gbà wọ́n kúrò nínú ìpọ́njú ńlá tí ó wà ní ilẹ̀ àwọn ará Íjíbítì ní àkókò náà. A sọ wípé ọ̀dọ́ àgùntàn yìí tí a fi robọ fún wọn wọn kò gbọdọ̀ fọ́ egungun rẹ̀. Ta ni èyí ń tọ́ka sí? Jẹ́ kí a wo Jòhánù orí ìkọkàndínlógún ẹsẹ̀ kẹtàlélọ́gbọ̀n. Ṣùgbọ́n nígbà tí wọ́n dé ọ̀dọ̀ Jésù wọ́n tí wọ́n sì rí i pé ó ti kú ná wọn kò ṣẹ́ egungun itan rẹ̀. Kí ni ìtumọ̀ èyí ẹsẹ̀ ìkẹrìndínlógójì? Nǹkan wọ̀nyí sì ṣe kí ìwé mímọ́ kí ó lè ṣẹ tí ó wípé a kì yóò fọ́ egungun rẹ̀. Èyí ni ó jẹ́ kí ó dá wa lójú wípé Jésù Kristi ni ọ̀dọ́ àgùntàn náà. Nítorí wípé àwọn àfiyèsí púpọ̀ tí ó wà nínú májẹ̀mú láéláé àwọn wọ̀nyí ni a rí nínú májẹ̀mú titun tí ó ń tọ́ka sí Jésù Kristi ẹni tí ó kú fún wa láti yọ wá kúrò nínú Íjíbítì láti yọ wá kúrò nínú ìpọ́njú láti yọ wá kúrò nínú ayé láti mú wa kúrò nínú òkùnkùn tàbí àwọn nǹkan tí ó wà nínú ayé. Àfiyèsí kẹrin ẹ̀jẹ̀ tí a ta sílẹ̀ yìí kò tó bí kì í bá ṣe wípé a fi ìgbàgbọ́ wọ́n ẹ̀jẹ̀ náà sí àtẹrígbà àti òpó ilé náà. Mo sọ fún ọ ní ìṣáájú wípé a ní láti pa ọ̀dọ́ àgùntàn náà ṣùgbọ́n èyí kò tó. Ìkejì ó pé ọ̀dọ́ àgùntàn náà láti jẹ́ aláìlábòkò aláìléèrí aláìlẹ́gàn èyí kò tó. Ìkẹta wípé a kò fọ́ egungun rẹ̀ ṣùgbọ́n ní ìtẹ̀síwájú ni a ń sọ fún wa wípé bí ẹ̀jẹ̀ yìí bá wà nínú àwo kòtò bí a kò bá fi ẹ̀jẹ̀ náà sí àtẹrígbà ilé wọn bí a kò bá fi ẹ̀jẹ̀ náà sí àwọn òpó ilé wọn síbẹ̀síbẹ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé a ti pa ọ̀dọ́ àgùntàn náà bí ó tilẹ̀ jẹ́ pé a ti gba ẹ̀jẹ̀ rẹ̀ sí ibì kan bí ó tilẹ̀ jẹ́ wípé a ti ṣe àwọn nǹkan wọ̀nyí gẹ́gẹ́ bí ìlànà ọ̀rọ̀ Ọlọ́run bí a kò bá lo ẹ̀jẹ̀ yìí gẹ́gẹ́ bí Ọlọ́run ti pa á láṣẹ síbẹ̀síbẹ̀ àwọn ènìyàn wọ̀nyí ìbá ṣe ìgbé pátápátá. Wo Exodu orí kejìlá Exodu orí kejìlá láti ẹsẹ̀ ìkejìlélógún ẹ̀yin ó sì mú ìdì ewé hisopo ẹ ó sì fi bọ ẹ̀jẹ̀ tí ó wà nínú àwo kòtò ẹ ó sì fi ẹ̀jẹ̀ náà tí ó wà nínú àwo kòtò kún ara àtẹrígbà
ati opo iha mejeji enikeni ninu yin ko gbodo jade lati enu ona ile re titi yo fi di oworo nitori ti oluwa yo koja lati kolu awon ara ichiti nigbati o ba si ri eje na lara aterigba ti lara opo iha mejeji oluwa yo si re koja enu ona na ki o si je ki apanirun ki o wole yin ki o wole yin wa lati kolu yin ohun ti a so ni wi pe ni toto ni Jesu Kristi ti ku ni toto ni o ti ta eje re sile sugbon o ku sowo re lati fi igbagbo ro mo Jesu ati lati fi igbagbo we ninu eje Jesu ki ami eje Jesu ki o le wa li okan re tabi li ara re ni Heberu ori kokanla Heberu ori kokanla ese ikeji din logbon ni a so wi pe nipa igbagbo le o da ase irekoja sile ati ibo won eje ki eni tin pa awon akobi omo ki o ma ba fi owo kan won nipa igbagbo le ada nkan won yi sile nipa igbagbo le a fi awon eje won yi kun aterigba ile ati opo mejeji ti o wa li enu ona nipa igbagbo ni won duro ninu ile nibi ti ami eje na wa nipa igbagbo ni won gbe gbogbo awon isise won yi ki olupanirun ki o ma ba wole to won lo eyi si jasi fun wa wi pe awa paapa ni won gba ti ati mo wi pe ati pa Jesu Kristi ati ta eje re sile o je ojuse wa lati ni igbagbo ninu eje na nitori nipa igbagbo yi ninu eje Jesu Kristi le a le fi ni igbala tabi idande tabi ipamo tabi iwosan je ki o yi o wi pe bi ki ba se wi pe o gbadura o je wa awon esere fun olorun o si so fun olorun wi pe o se olaanu wi pe o ti je elese ti o boruju o si so fun olorun wi pe o gbagbo ninu eje Jesu Kristi ti atasile fun o bi ki ba se wi pe o se be apanirun yo wo ile re bi ki ba se wi pe o gbagbo ninu eje Jesu Kristi idajo aye raye yo to wa pelu sugbon bi o tin so fun olorun wi pe o gbagbo ninu eje Jesu Kristi ti atasile fun o logan ni eje yi o we okan re mo ti a o mu ese re kuro ti igbagbo yi yo so di eniyan oto eni ti o ni igbala olorun ninu lokan ni ile re ikarun jije eran odo agutan na akoko ko si fun wa lati ka opolopo ibi ti o ye ki aka sugbon ran ti wi pe aso fun won wi pe won ni lati je eran ara odo agutan na wo exodu ori kejila ni ese ikejo won o si je eran na ti a fi ina sun le oru na ati akara aiwo ewebe kikoro ni ki won ki o fi je kini itumo yi wi pe won o je odo agutan na ranti pe odo agutan ja si Jesu Kristi o n toka si Jesu Kristi fun wa ki wa ni itumo wi pe won ni lati je odo agutan na wo Johanu ori kini lati ese ikini le atete ko se le oro wa oro si wa pelu olorun olorun si le oro na ese ikerinla oro na le o di ara o si n ba wa gbe awa si n wo ogo re ogo bi ti omo bibi kan soso ati lodo lati odo baba wa o kun po ore ofe ati otito itumo wi pe ki a je odo agutan na ni wi pe oro ti o so fun wa awon alaye ti o se ni kikun fun wa wi pe ki a gba awon oro wonyi sokan nitori pe o so ni ori kefa Johanu ese iketaleni ogota ori kefa ti Johanu ese iketaleni ogota emi ni n so ni di aye ara ko ni ere kan oro won ni ti mo so fun yin emi ni
iyesini oro olorun ti an so fun wa lati enu Jesu Christi oro olorun ti o ranse si wa onu ye ki agba si okan wa eyi ni on toka si wi pe bi ati wa labe ami eje Jesu Christi nipa igbagbo be ni an lati fi odiwon aye wa si oro olorun be ni an lati fi oro olorun se odiwon igbesi aye wa o so fun wi pe oro na ti emi so fun yin iyi ni oni emi si ni pelu ikefa ni wi pe won ni lati je akara aiwo pelu re gbogbo iyi ni ati ka fun wa ni exodo ori kejela a si ti ka fun wa ninu korinti kini ori karun korinti kini ori karun lati ese ikeje si ikejo lati je akara aiwo korinti kini ori karun lati ese ikeje nitori na e mu iwo kara atijo kuro ninu yin ki eyin ki o le je iye fun titun gege bi eyin ti je aiwo kara nitori ti ati fi ire koja wa ani Kristi robo fun wa nitori na e je ki a se ajo na ki se pelu iwo kara atijo be ni ki se pelu iwo kara aran kan ati iwa buburu bi ko se pelu aiwo kara ododo ati otito opolopo ni won ma nlo si lesin ti won ma so wi pe won gbagbo ninu eje Jesu sugbon iwa buburu e ti an pe ni iwo kara atijo o wa ni igbese aye won aran kan tabi ki a ma huwa ti ko ba bibeli ti ko ba ro olorun mo eyi si wa ni igbese aye won sugbon so fun wi pe bi a ba fe je anfani ti a si fe ni ibukun ti o wa ninu ire koja ti an ko nipa re loni wi pe ani lati je eni ti o ko ise sile wi pe aiwo kara aran kan iwa boboro agbere panshaga ole opopo oju kokoro awon nkan wonyi ko gbodo si ni igbesi aye wa bi abati se awon apiye si wonyi ki wa ni awon anfani ati ibukun ti o wa lori wa bi aba wa labe eje odo agotan ni kiakia je kia wo exodo ori kejila lekan si lati ese iketala oni eje na ni yo se ami fun yin lara ile ti eyin gbe wa nigbati emi ba si ri eje na nigbati emi ba si ri eje na ko so wi pe nigbati emi ba ri ise ododo ara eni oni nigbati emi ba si ri eje na ko so wi pe nigbati mo ba ri ise anu ti o nse fun awon alagbe oni nigbati mo ba ri eje na ko so ti omi adura tabi abela oni nigbati mo ba ri eje na ko so nipa aso funfun nigbati mo ba ri eje na ko so nipa ki a je elese lasan oni nigbati mo ba ri wi pe oni igbagbo ninu eje Jesu Christi ti ata sile nigbati emi ba si ri eje na emi o re yin koja iyonu tabi iponju tabi idamu ti o wa lori awon ti o wa ninu aye iyonu na ki yo si wa sori yin lati run yin nigbati mo ba kolu ile Egypti

ìtí a pè ní sàtánì yóò lè wọlé, yóò sì lè máa ṣe gudugudu méje ní ìgbésí ayé rẹ, yóò máa dà ọ́ láàmú, yóò máa pọ́n ọ lójú, nítorí pé o kò sí lábẹ́ òrùlé tàbí lábẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì. O jẹ́ bí ẹni tí ń gbé ilé tí kò ní ilẹ̀kùn, tí kò ní fèrèsé tàbí tí kò ní òrùlé. Irú ẹni bẹ́ẹ̀ tí ó ń gbé irú ilé bẹ́ẹ̀, àwọn ẹranko búburú gẹ́gẹ́ bí ejò, wọ́n lè wọlé, wọ́n sì lè ṣe ọ́ lọ́ṣẹ́. Irú ẹni tí kò sí ní abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, ejò láéláé ni. Èyí ni èṣù yóò máa wọlé ní ìgbà gbogbo, pẹ̀lú àwọn ẹ̀mí èṣù yóò máa wọlé. Bí a bá rí ẹni tí ó ń gbé ilé tí kò ní òrùlé, ẹyẹ yóò máa fi ibẹ̀ ṣe ibùgbé. Àwọn àparò tàbí àwọn ẹyẹ mìíràn yóò máa yàgbẹ́ sí irú ilé bẹ́ẹ̀. Bí o bá wo àyíká rẹ, ọ̀pọ̀lọpọ̀ ni ó wà tí wọ́n ń gbé ilé tí kò ní ààbò, ilé tí kò ní òrùlé, ilé tí kò ní fèrèsé, tí ó jẹ́ wípé àwọn ẹyẹ ojú ọ̀run yìí ni a fi wé àwọn ẹ̀mí òkùnkùn, ni wọ́n jọba, ni wọ́n ń gbé irú ilé bẹ́ẹ̀ nípa ariwo wọn, nípa jàǹbá tí wọ́n ń ṣe fún irú ẹni bẹ́ẹ̀. Àwọn wọ̀nyí ń jìyà lọ́pọ̀ lọ́pọ̀. Kí ni kí a sọ nípa bí òjò bá ń rọ̀, bí ìjì bá ń jà? Fún ẹni tí ó ń gbé ilé tí kò ní òrùlé tàbí tí kò ní fèrèsé àti ilẹ̀kùn, àjàkálẹ̀ àrùn púpọ̀ ló wà lórí àwọn tí wọn kò mọ Jésù, àwọn tí wọn kò sí lábẹ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà, nítorí wípé òjò ìdájọ́ Ọlọ́run, òjò àjàkálẹ̀ àrùn, ìjì àìsàn, ó ń jà ní ilé irú ẹni bẹ́ẹ̀. Bí àrá bá sán tí ó ń gbé ilé tí kò ní ilẹ̀kùn, bí àrá bá sán tí ó ń gbé ilé tí kò ní fèrèsé tàbí tí kò ní òrùlé, o mọ̀ wípé ikú òjijì kò jìnà sí irú ẹni bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó wà nínú ayé ni wọ́n ń fi ara wọn sí abẹ́ ikú òjijì, nítorí wípé kò sí ẹ̀jẹ̀ Jésù tí ó bò wọ́n, kò sí ẹ̀jẹ̀ Jésù tí ó dàbí òrùlé fún wọn. Nítorí bẹ́ẹ̀, kíá ni ó yẹ kí ẹnì kọ̀ọ̀kan wa tí a kò tí ì sí ní abẹ́ ààbò ẹ̀jẹ̀ Jésù, kí a sá wá sí ibi ìtí àánú, kí a jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù kí ó bò wá, kí a jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù kí ó pa wá mọ́. Nítorí wípé ẹni tí kò bá sí ní abẹ́ ààbò ẹ̀jẹ̀ Jésù, ó fi ara rẹ̀ sínú ewu àti irú èṣe tí ó ń ṣe irú àwọn ènìyàn bẹ́ẹ̀ kò lóǹkà. Ẹ jẹ́ kí a wo Dáfídì, orin Dáfídì orí 180, orin Dáfídì orí 180, kí a wo nǹkan tí ó ṣẹlẹ̀ sí àwọn ènìyàn wọ̀nyí ní ẹsẹ̀ 159. Ó mú kíkorò ìbínú rẹ̀ wá sórí, wá sí wọn lára, ìrunú, ìkanú, ìpọ́njú, nípa ríran áńgẹ́lì ibi sínú wọn. Èyí ń sọ nípa àwọn ọmọ Ísíráẹ̀lì, èyí ń sọ nípa àwọn ọmọ Íjíbítì, ṣègáfà fún mi, àwọn tí kò sí lábẹ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà. Sọ wípé ohun tí ó jẹ́ ìpín wọn ni ìrunú, ìbínú gbogbóná Ọlọ́run, ìkanú àti ìpọ́njú púpọ̀. Nítorí bẹ́ẹ̀, jẹ́ kí èyí kí ó jẹ́ kí o sáré wá sábẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, kí ìdáǹdè, ìpamọ́, ìgbàlà Ọlọ́run kí ó lè jẹ́ tirẹ̀. Ìkejì ni wípé àwọn wọ̀nyí tí kò sí ní abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà, wọ́n bọ́ sí ìdájọ́. Ìdájọ́ nínú ayé yìí, èyí ni ipa ìkíní, èyí ni ìlépa ìkíní tí ó máa lé wọn bá. Ìdájọ́ ti inú ayé yìí, ìkejì ìdájọ́ nínú ayé tí ń bọ̀. Bí o bá wo Exodus ń sọ fún wa nínú orí 12 tí a ti kà lẹ́ẹ̀kan, ó sọ wípé ìdájọ́ yóò bá àwọn ọmọ Íjíbítì, wípé a ó pa àkọ́bí gbogbo àwọn ilé wọn. Nítorí bẹ́ẹ̀, bí o bá wá sí abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù, ààbò kúrò nínú ìdájọ́ nínú ayé yìí àti ìdájọ́ nínú ayérayé yóò lè jẹ́ tirẹ̀. Bí a ṣe lè bọ́ lọ́wọ́ ìdájọ́ Ọlọ́run ni pé kí a gba Jésù Kristì gbọ́, kí a ba lè bọ́ lọ́wọ́ ìbínú Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń ṣe wàhálà nínú ayé yìí tí ó dàbí ẹni wípé nǹkan ò tóra wọn ní ìgbésí ayé wọn. Èrèdí èyí ni wípé ìdájọ́ Ọlọ́run ti ayé ìsinsìnyí ó wà lórí wọn. Bí wọ́n bá sì kú sí irú ipò bẹ́ẹ̀, ìdájọ́ ayérayé ni ó jẹ́ ìpín wọn.

ìlú. Ìkẹta, a fi ìyàtọ̀ sí àárín àwọn ọmọ Ísíráẹlì àti ti Íjíbítì nípa wípé ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà ó jẹ́ ààbò fún wọn. Nínú ayé, wàhálà wà, ìpọ́njú wà, àìsàn wà, ìṣe jàǹbá púpọ̀ ló wà. Ṣùgbọ́n bí o bá fẹ́ kí ìyàtọ̀ kí ó wà láàrin ìgbésí ayé tirẹ àti ìgbésí ayé àwọn tí ó wà nínú ayé, ìyàtọ̀ tí o lè ní ni wípé kí o wá sí abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì. Nípa bẹ́ẹ̀ ni àwọn nǹkan ti ń ṣẹlẹ̀ sí àwọn tí ó wà nínú ayé kì yóò lè fi ṣẹlẹ̀ sí ọ. Nínú Exodus orí 15, ẹsẹ̀ 26, ó sì wípé bí ìwọ ó bá tẹ́tí sílẹ̀ gidigidi sí ohun Olúwa Ọlọ́run rẹ, tí o bá sì ṣe èyí tí ó tọ́lé ojú rẹ̀, ìwọ tí ìwọ ó bá fetí sí òfin rẹ̀, tí ìwọ ó bá sì pa gbogbo àṣẹ rẹ̀ mọ́, èmi kì yóò fi ọ̀kan nínú àrùn wọn nì tí mo mú wá sára àwọn ará Íjíbítì sí ọ lára, nítorí èmi ni Olúwa tí ó mú ọ lára dá. Àwọn tí ó wà nínú ayé, àìsàn púpọ̀ ni ó wà lára wọn. Àìsàn kò gbóògùn, àìsàn tí pani ló wà lára wọn. Bí ìwọ pàápàá kò bá fẹ́ má jìyà, bí ìwọ pàápàá kò bá fẹ́ ní ìpọ́njú, bí àwọn tí ó wà nínú ayé, ohun tí ó yẹ kí o ṣe ni pé kí o wá sí abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì. Ìkẹrin, ìwòsàn jẹ́ ti àwọn ọmọ Ísíráẹlì wọ̀nyí, nítorí wípé wọ́n wà lábẹ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà. Nínú orin Dáfídì, lẹ́ẹ̀kan sí orin Dáfídì orí 55, orin Dáfídì orí 55, 95, ẹsẹ̀ 17. Ó sì mú wọn jáde tí àwọn ti fàdákà àti wúrà, kò sì sí àìlera kan nínú ẹ̀yà rẹ̀. Báwo ni ó ṣe ṣeéṣe fún ogunlọ́gọ̀ àwọn ènìyàn wọ̀nyí ẹgbẹ̀rún lọ́nà mẹ́ta láti wà ní ara dídá ṣáṣá láì ní àìsàn kankan ní àgọ́ ara wọn, nítorí ẹ̀jẹ̀ Jésù tí a fi bọ̀ wọ́n, tí a fi dáàbò bọ̀ wọ́n? Èyí ni ó jẹ́ kí ó ṣeéṣe ní ìgbésí ayé wọn. Rántí pé bí ìwọ pàápàá bá fẹ́ ní ìwòsàn kúrò nínú gbogbo àrùn, ohun tí o ní láti ṣe ni láti gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀. Rántí pé àǹfààní tàbí ìbùkún tí ó wà lábẹ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn ni wípé a ó gbà ọ́ lọ́wọ́ ìparun, wípé o ó bọ́ lọ́wọ́ ìparun láti ọwọ́ apanirun ni. Ìkejì, o ó bọ́ lọ́wọ́ ìdájọ́ nínú ayé yìí àti ìdájọ́ nínú ayé tí ń bọ̀. Ìkẹta, a ó fi ìyàtọ̀ sí àárín rẹ àti àwọn tí ó wà nínú ayé. Ìkẹrin, ìwòsàn pípé kúrò nínú gbogbo àrùn yóò jẹ́ tìrẹ. Nísinsìnyí, a ó tọ Ọlọ́run lọ, a ó sọ fún Ọlọ́run wípé a gbàgbọ́ wípé fún wa ni Jésù Kristì kú, wípé Jésù Kristì ni ọ̀dọ́ àgùntàn tí a pa nítorí ẹ̀ṣẹ̀ wa, tí a ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ nítorí tiwa, àti wípé a gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀ fún wa. Bí o bá ti ń fi ìgbàgbọ́ wẹ̀ nínú ẹ̀jẹ̀ náà, tí o ń sọ fún Ọlọ́run, tí o ń kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀, bẹ́ẹ̀ ni ìgbàlà Ọlọ́run, ìwòsàn látòkè wá, ìdáǹdè tòótọ́ yóò jẹ́ tirẹ̀. Ẹ jẹ́ kí a dìde dúró láti bá Ọlọ́run sọ̀rọ̀. Rántí pé Jésù Kristì nìkan ṣoṣo ni ọ̀dọ́ àgùntàn tí a pa fún wa. Ẹ̀jẹ̀ rẹ̀ nìkan ṣoṣo ni ó lè gbà á kúrò nínú ìdájọ́ Ọlọ́run. Ẹ̀jẹ̀ rẹ̀ nìkan ṣoṣo ni ó lè fún wa ní ìgbàlà. Ẹ̀jẹ̀ rẹ̀ nìkan ṣoṣo ni ó lè fún wa ní ìdáǹdè. Sọ fún Ọlọ́run, àwọn ìwúkàrà tí ó wà ní ìgbésí ayé rẹ, mú wọn kúrò. Ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé rẹ, àrán kan tí ó wà ní ìgbésí ayé rẹ, ojú kòkòrò tí ó wà ní ìgbésí ayé rẹ, àgbèrè tàbí panṣágà tí ó wà ní ìgbésí ayé rẹ, àwo ohun àìtọ́ tí ó wà ní ìgbésí ayé rẹ, bí o bá ti ń jẹ́ ó tí o ti ń kàn wọ́n sílẹ̀, bẹ́ẹ̀ ni ó mú ìwúkàrà kúrò ní ìgbésí ayé rẹ, tí o sì sọ fún Ọlọ́run wípé o gbàgbọ́ wípé a ta ẹ̀jẹ̀ Jésù Kristì sílẹ̀ fún ọ. Gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà kí o bá lè bọ́ lọ́wọ́ ìdájọ́ nínú ayé yìí, kí o bá lè bọ́ lọ́wọ́ ìdájọ́ ayérayé tí ń bọ̀ lórí àwọn ẹlẹ́ṣẹ̀. Gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ fún ọ.
ki o ba le bo lowo idajo ayeraye ki o ba le bo lowo apanirun tin ka kiri aye lode oni ki yato ki o ba le wa laarin iwo ati awon ti o wa ninu aye gbagbo ninu eje na ti atasile fun o gbagbo ninu eje na ti atasile fun o bi o ba ni aisan ni ago ara re eje yi kan na ti atasile ni yo wo san ṣugbọn ranti wipe bi ese ba nbe le owo re abo ti o wa ninu eje Jesu Christ ki o le je ti re bi ise buburu iwa buburu irinkurin ifekufe ba wa ni igbese aye re abo ti o wa ninu eje Jesu Christ ki o le je ti re ṣugbọn bi o ba ko ese sile bi o ba ko ese sile bi o ba ke pe oluwa bi o ba fi igbagbo ro mo eje Jesu Christ ti ata sile fun o igbala kikun yo je ti re a o dari ese re ji o a o gba okan re la o de atunbi gẹ́rẹ́ tí o bá ti di àtúnbí ni ìdájọ́ ayérayé kúrò lórí rẹ àti ìdájọ́ fún àwọn ẹ̀ṣẹ̀ tí o ti dá àwọn nǹkan wọ̀nyí pẹ̀lú yóò kúrò ọlọ́run yóò máa tọ́jú rẹ bí apanirun ti ń kọjá ní ìgboro bí agbẹ̀sán ẹ̀jẹ̀ ti ń kọjá ní àyíká rẹ bẹ́ẹ̀ni yóò máa rí ọkọjá nítorí wípé o wà lábẹ́ ààbò ẹ̀jẹ̀ Jésù Kristì bí àìsàn bá wà ní àgọ́ ara rẹ àìsàn ká àìsàn yòówù kó jẹ́ bí o bá gbẹ́kẹ̀lé agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì ó ní nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà èmi ò rí eyín kọjá àìsàn yóò re ọkọjá bí a bá rí ẹ̀jẹ̀ Jésù Kristì lé ọkàn rẹ pẹ̀lú ìgbàgbọ́ ìpọ́njú yóò re ọkọjá wàhálà ayé yìí yóò re ọkọjá ìsìnrú lábẹ́ agbára sàtánì yóò re ọkọjá nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà èmi ò rí eyín kọjá

0: A ní láti gbé ni wípé a ní láti ronú.
1: A dúpẹ́ pé o rán Jésù Kristì ọmọ bíbí rẹ kan ṣoṣo, ẹni tí kò lé ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n tí ó wá kú fún ẹ̀ṣẹ̀ wa. A sì dúpẹ́ lọ́wọ́ rẹ wípé ìfẹ́ rẹ gbòòrò tó bẹ́ẹ̀, ó sì jinlẹ̀ jọjọ tí ó kọjá òye wa. A dúpẹ́ fún ẹ̀jẹ̀ tí Jésù ta sílẹ̀ lórí òkè Kálfárì láti kó gbogbo ẹ̀ṣẹ̀ wa lọ. Ǹjẹ́ à ń bẹ̀ ọ́ wípé gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí Jésù ti ṣe tán láti kó lọ, ẹ má jẹ́ kí wọn kó tún kù sí ìgbésí ayé wa. Ẹ má ṣe jẹ́ kí a fi ohunkóhun pamọ́ fún yín. A bẹ̀ yín wípé bí a ti ń gbọ́ ọ̀rọ̀ yín lónìí, ìgbọràn pípé wá fi fún wa. Ohun tí ó ń bá ẹlẹ́dàá rẹ̀ jà yọ kúrò ní ọkàn wa. Ní ìgbẹ̀yìn kí a lè fi ìjọba ọ̀run ṣe èrè jẹ. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí a ń fẹ́ yẹ ìwé mímọ́ wò lórí ìgbọràn pípé. Bí a bá ń sọ nípa gbígbọ́ràn, ohun tí ó yẹ kí ó yé gbogbo wa ni, nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ wa ni a ní ọmọ nínú ilé, ó sì máa ń jẹ́ ohun tí ó máa ń dùn wá bí ọmọ nínú ilé bí ó bá ya aláìgbọ́ràn. Ó sì ṣeéṣe kí ó jẹ́ wípé a ti ní ìrírí ní ibi iṣẹ́, tí ó sì máa ń jẹ́ ohun ẹ̀dùn ọkàn wa bí ó tilẹ̀ wù kí ọmọ iṣẹ́ kí ó já fáfá tó, tàbí bí ó ti wù kí orí rẹ̀ kí ó yá sí àtìmọ̀ nǹkan ṣe tó. Bí ó bá ní àbùkù yìí wípé ó jẹ́ ẹni tí kìí gbọ́ràn, ẹni tí a máa ń sọ títí kí ó tó gbà fún wa, ó máa ń jẹ́ ohun ìbànújẹ́ púpọ̀. Bí a bá sì wo ìjọba, ohun tí ìjọba máa ń fajúro sí tó àìgbọ́ràn kò sí. Gbogbo àwọn tí a máa ń pè ní ọlọ́pàá, tí wọ́n ń ṣe iṣẹ́ ọlọ́pàá, wọ́n wà fún àti wo àwọn tí wọ́n jẹ́ ọmọ aláìgbọ́ràn. Nítorí bẹ́ẹ̀, ìgbọ́ràn ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì, yálà nínú ilé, ní àárín ẹbí wa, nínú ilé ìwé, ní ibi iṣẹ́, ní ti ìjọba. Bẹ́ẹ̀ náà ni ó sì ṣe pàtàkì ní ìbálò wa pẹ̀lú Ọlọ́run. A sì ní àpẹẹrẹ púpọ̀ lórí àwọn tí wọ́n ní ìgbọràn pípé sí Ọlọ́run, ṣùgbọ́n a ò lè mẹ́nuba ìgbọràn láì mẹ́nuba àṣẹ, òfin, ìlànà, ọ̀rọ̀ àti ẹ̀kọ́ láti ọ̀run wá. Nítorí bí ò bá sí àṣẹ tàbí ìlànà kan tí a fi lélẹ̀, bí ò bá sí ọ̀rọ̀ tí a ti sọ tì sílẹ̀ tẹ́lẹ̀, bí ò bá sì sí ẹ̀kọ́ tí a ti fi kọ́ ni, kò ní sí ohun tí a ń béèrè ìgbọràn lórí rẹ̀ lọ́wọ́ wa. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni Ọlọ́run ti kọ́ wa nínú ọ̀rọ̀ rẹ̀, tí ó sì ń béèrè ohun kan lọ́wọ́ wa. Èyí ni ìgbọràn. Bí ó bá sì ṣe wípé àwa nìkan ni a dá wà, tí kò sí ìyá, bàbá, tí kò sí àwọn ìbátan, tí kò sí àwọn ọ̀rẹ́, ìgbọràn á rọrùn púpọ̀. Bí o bá rí ọmọ tí ó ń ṣe àìgbọràn, kì í ṣe òun nìkan ni ó ń dá àdáṣe, ó ní àwọn ọ̀rẹ́ tí wọ́n sọ fún wípé se o de to be to je pe gbogbo nkan ton so ni won na fe se igboran si bi o ba ri omo ise ti o dabi eni wi pe o je alaigboran o dabi eni wi pe iru omo ise be o ni ifeyinti o si ni awon agbani ni imoran ti won so fun wi pe ko dara bi o ba ngboran ni igba gbogbo wi pe a dabi eni wi pe o je ode bi e ba si ri enikeni ni igboro ti o nse aigboran o ni awon ti won ma so fun wi pe ko se anfani lati gboran si o ngbogbo ti o ngbo ninu ile olorun bakan na ni bi o ba se wi pe ko si iya ko si baba ko si enikeni bi ore ti o ti o nki won leyin igboran aronu ju be lo sugbon mo je so fun o wi pe gbogbo aigboran patapata ni o ni ijiya ninu sugbon anu olorun wa fun awon ti won se tan lati fi igboran pipe ba olorun lo mo nfe koko wo awon ti arika ninu iwe mimo gege bi apere rere ti won fi igboran pipe ba olorun lo mo si nfe wo kini ohun iwuri ati ifeyinti ti won ni ti won fi gboran si olorun lenu be ni ise awon aposteli ori ikokan le ni ogun lati ese ikewa ni anka nipa ogbe nikan a obi si inu igbagbo o je asodi o si je onikupa ni tele tele o je elese ese ti re ti le buru pupo pupo o si yangan o sogo ninu iwa ailolorun iwa asodi iwa aigboran iwa ti ija ati ote si oro olorun sugbon nibi ti o ti ntesiwaju lati se ilodi ati iwosi si oruko olorun ni osan ojo kan ni Jesu Kristi omo olorun ni o ba pade ni eyi ti awo nigbagbo ma npe ni ikorita nitori wi pe olorun beere ipinu lowo re eni yi ni a npe ni Saulu ara Tarsu eni ti a mo si Paulu aposteli leyin igba ti o yi pada bi olorun ti ba pade be lo njewo fun olorun wi pe ninu aimo ni o nse eyi ti o nse tele tele o si jewo ese re ko fi ohunkohun pamo o gbadura o wo oju oluwa o bebe lodo olorun wi pe idariji ati anu ni o nfe ko pe jina ni aran odise olorun kan si ti a npe ni Ananiah o gbadura fun oju re ti o sokun ti o fo olorun la asin ni ki o dide ko pe pupo a baptisi re a ri ibomi ni oruko baba ni ti omo ati ni ti emi mimo o wa bere lati ma se igboran si olorun lenu sugbon o di ojo kan ni o ba awon eniyan kan pade awon ti won fe di igboran pipe re lowo mo je so fun o wi pe bi o ti wa bi loni o se se bi o ba ti dele bi o ti ni ipinu wi pe bi o ti gbo oro olorun ni o n fe se igboran pipe awon ti won ma n ta epo si ala ti o wo awon abati eni je awon ti won fe ti ilekun orun ki won si si ilekun orun apaadi sile fun o won ti n duro de o bi o tin dele ti o fe mura pelu ipinu pelu okankan lati se igboran pipe be ni won wa ba tun won so pe ah o je ma danwo o je ma gboran si olorun lenu won sin fe fun ni awon awawi pupo lati ma le se igboran mo je so fun o wi pe paul yi kana oni iru idojuko ati ejakule be ti awon ore ti won so fun wi pe ko ye ki o gboran si olorun lenu to be sugbon o je eni ti o ni ipinu iru ipinu be ni mo be olorun ni oni wi pe ki o fi si okan eni kokan ninu wa lati ese ikewa ise awon aposteli ori ikokan leni ogun bi asi ti wa nibe le ojo pipo woli kan ti judea sokale wa ti an pe ni agabu nigba ti o si de odo wa o mu amure paul o si de ara re li owo ohun ese o si wi pe bayi le emi mimo wi bayi le awon jew ti o wa ni jerusalemu yo de okunrin ti o ni amure yi wo si fi ile awon keferi lowo nigba ti a si ti gbo nkan won yi ati awa ati awon ara ibe na be pe ki o ma se goke lo si jerusalemu paul n tesi waju lati gboran si olorun lenu o ti gbo ipe o ti gbo ipenija ti a pe wipe o ye ki o lo si Jerusalemu bi o ti le je wipe inu ni bi ni po laarin awon Jew si Paul be ni Paul n se okan akin o si ni okan ti o duro sinsin o pinu ninu re wipe ko si ohun ti o ye ipinu ohun wipe ohun ni lati gboran si Olorun lenu ibi ti won wa duro si ibi ti won gbe ni akoko yi ni woli eniyan Olorun ki se keferi sugbon woli eni ti on paapa mo nipa eni ti an pe ni emi mimo o debe o si mu amure Paul o de ara re o wi pe ta le o ni amure yi won ni arakunrin yi ni ah o lo ma se o o ni wahala wa niwaju isoro a po fun nitori wipe bi o ba gboran si Olorun lenu esu ota emi wa ko ni je ko gbadun a si ko si awon Jew ninu won se lodi si pupo pupo eru ba bere si ni ba awon arakunrin arabinrin awon ore awon ti o mo Paul ni won bere si ni so wipe Paul ma se lo gbo idahun Paul ni ese iketala nigba na ni Paul dahun wipe ewo le eyin se yi ohun ti o ye ko so fun oni le niyan nigba ti won joko ti won so pe o ya o ipade ebi nitori pe a ti gbo pe lagbaja eni ti a bi sinu ile igbagbo eni to je pe lati kekere lo ti ja fafa ninu esin eni to je pe opolopo wa ni ansore tele omoluabi si ni iwo to ti dagba lagba iwo ti o je opo ninu ijo ati ninu ile a tun gbo wi pe o n lo sibi kan a wa e wale ni ojo isegun ose to koja a o ri e won ni o tun lo sibi kan ton pe ni eko bibeli ewo tun niyan iya ati baba ati awon ojulumo ati awon ibata ati awon ana won si joko won ni ko joko sarin won ni okun le sibe mbo lo tun lo se bi awon baba e on gba ti won fe ko ile isin to wa labule yin abi won fi pitan fun eni on lo fi okuta so le sibe baba o si kere ninu ise isin ago church Onora awon aga iwasu oloye ti iya eda nbe gba ti won se ikore ni odun to koja abi won kin so fun nkan to nlo nle ni gbogbo won ni won mo pe onigbagbo ni wa nti wa o tun sese ri kan ni asale ojo to ye ko ma simi won tun so pe o lo se eko bibeli ma gba were mesi o se jeje o awon ti won ba ka bibeli pupo o ma ya were ni sora e bo se ri awon eyan tan gbe bibeli yen o mo ajesa tan je ninu le won awon ni wasu o dun lenu won o ma so fun wi pe ka ni yawo kan o ka se o gbogbo won la mo iyen lo joko ti won fe pa e lokanda igba ti gbogbo won ba soro tan patapata iya e awa bere a ma sunkun o temi laarin ijo laarin egbe o doju ti mi o ngbe bibeli o tun wa ba je patapata o tun ya oju le elomi kaakiri o tun wa asu pada iya je mi bo ba yi pada bi n ba ku ma debe o sogbo gbogbo wa tun kenu ti e awon mi amuni ti lile elomi to gbon inu wa tun pe si koro ani o ye mi emi na gba ti mo wa ni kekere bo se n gbe mi lokan niyan sugbon se jeje aye gba jeje nsin gba to ba kuro ninu ile isin gba to ba kuro ni awon odo awon egbe boku ba ku fun e ta lo ma ba debe bo ba je ki awon agba ki won foju si e lara bibeli to ngbe yen abo lowo e o sora e o ni awon eyan ni won penu po na so fun ball wi pe ma lo ma gboran si olorun lenu o wa gu ese iketa la nigba na ni paul dan wi pe ewo le eyin se yi ti eyin so ku ti esi mu are ba okan mi awon ore igba to ba fe gboran si olorun lenu won fe mu are ba okan re won ma so ku won ma daya fu o nitori emi ti mura tan adupe lowo olorun fun eni to mura tan mo si woye wipe ipinu okan ti re ni wipe iwo na ti mura tan wipe ihin rere ti a fi to lenu woyi wipe oni kuro nbe eko oro olorun ti o ye koro ti ma tun aye eniyan se ti olorun se oloju ti o je ki o ri ti o je ki o ni eti omo ti o n gboran mo gbagbo wipe oni kuro ninu eko naa o se se ki awon eniyan ki won fe se inu nibi ni ki won fe ja nitori wipe o fe gboran si olorun lenu sugbon paul n so fun wipe nitori emi ti mura tan ki se fun dide nikan soso ki se fun dide nikan sugbon lati ku pelu ni jerusalemu nitori oruko jesu oluwa a o ti pe o lati ku wo elegbe wa asaju wa ninu igbagbo eni ti a fe je jesu kristi kan na ra pada bi a ti ra wa pada awa ti o ni igbala eni ti o mo oro olorun bi awa na se n gbo oro olorun ti o pinnu ninu okan re ti ko si se iye meji ti o n so wipe bi o se ti ku ni mo ti ya nigba ti a ko le pa ni okan da awa dake ohun ti mo fe ki o se akiyesi niyen ko si bi won se le so oro to ko si bi won se le wijo to pelu re ni ti won ba ri wipe won o le pa o le okan da won adake sugbon bi o ba je eni ti o de eni ti ko mo olorun pupo eni ti ko ni ipinnu ti o duro eni ti won le deruba ti won le fejumo ti won le so fun wipe bo ba gbo ari si o taya e tin ja ti won wa pe e pe arabirin o ya ni eko bibeli o to so pe e ma ni so emi nfe o sa ilera fun ara bo ba ti ri pe be ni won tun kenu ti oju be lo bo ba wa ninu awon eni to ran so awon gbogbo egbe won so pe owo ti en ko ta fe fi se irubo ki ka won eyan le ma mu aso mi o ki se irubo mo won wa si shop e mi to ti ran so won ko ra won de pelu egba lo pelu gbo e lowo won so pe oya egbe machine e won gbe lo won gba ton ba se fitina si e ton ba fi e bayi pe a lo lokan e o se ki won na ko lo ba pe ko buru ejo orisha na ajo masin tabi o se ko ti je pe o ti nfe gbe igbese igboran si oro olorun ninu ise re tabi ni ti igbeyawo re gege bi o ti gbo oro olorun ni asale yi awon eyan si ma wa bo ba je iyawo to sese de tori wi pe oro olorun o gba ohun laye lati duro ninu ile e to si tin ka bibeli awon obi iyawo yi won ti pe pe o so oko e ibi to nlo yen wari aboy to ba ma de a gbe bibeli ru niju awon ton ko lohun a kan de ni ta so fun e wi pe o je pale eru e mo pe iwo ni yawo keji so bo ba si ti de lo fun ja mo nu we pe mbo lo tin bo eko bibeli ibi o ni gbe mi pelu e o ton ba ko e lohun wi pe ko wa pe mi ka ma soro kan pe boya kin wa wa segbe kan die to ba so be lenu e ma je ka ye le fun e o ti e ti so be o ti so si elenu wi pe o to be o iwo lo ma mu ipinu wi pe o fe ni igboran pipe si olorun nigba ti won ba ti ri wi pe won o le pa o le okan da won adake oro si so wi pe ife ti oluwa ni ke a se wo galatia ori ikini galatia ori ikini lati ese iketala nitori eyin ti gburo iwa aye mi ni igba tijo ninu isin awon Juu bi mo ti se inu ni bi ni si ijo eni olorun re koja ala ti mo si ba je mo si ta opolopo awon ojugba mi yo ninu isin awon Juu laarin awon ara ilu mi mo si ni itara lopolopo si ofin atowodowo awon baba mi eyi ti a ti n se tele tele ni Paul n so fun wa wipe ohun paapaa owo fasẹyin tele tele ninu ise isin sugbon o se wa laanu wipe isin atowodowo lasan ni isin ti ki gba nila isin ti ki gba ese lowo eniyan isin ti ki gba ijekuje imukumu ifekufe lowo enikeni o ni o n ta awon to ku yo ninu esin ninu isina ninu iwo okunkun ninu inu nibini o n se inu nibini si ijo eni olorun re koja ala wa wo ese ikedogun sugbon nigba ti o wu olorun nigba ti o wu olorun o je mo pe akoko ti o wa yi o wu olorun ni iwo to tun wa sihin to wa joko to n ko eko oro olorun se bi o mo we pe awon egbe wa bi a se n soro ni yi bayi won wa ni ile tete won wa ni ile oti won mu amuyira amutosara ba se n soro yi awon egbe wa nisisiyi bi a ba gba ta ba n koja lo a ma ri ninu won ni ebe eba titi ti won jo ijo eleya ijo esin awon miran ninu awon egbe wa won wa ni ile sinima ti won wo aworan ti awon omo esu ti won se fun won ti won gba owo lowo won owo si n ba tete ati ijo ati sinima ati oti ati ikobirin jo ati ti agbere o n ba lo sugbon bo se ti awa ni o wu olorun ninu anu re o pe wa o ni ki a sumo odo ohun mo nbe olorun wipe ore anu ati owo efe ti olorun na si wa ki olorun ki o ma je ki ori wa ki o ko Paul wa so wipe nigba ti o wu olorun eni ti o ye ami soto lati inu iya mi wa ti o si pe mi nipa ore ofe re lati fi omo re han ninu mi ke mi ki o le ma wa su re laarin awon keferi loju kan na emi ko ba ara ati eje gbimo po awon wole ara ati eje baba iya ara ebi awon ana awon ore re awon ni ara ati eje oni loju kan na nigba ti mo ti gbo ipe nigba ti mo ti gbo oro olorun nigba ti a ti so fun mi wipe dide kuro ninu ifoju okan ti o wa kuro ninu ese re ki o gba Jesu Christ Oluwa gbo ki o si bere si ni so itan agbelebu yi fun awon elomiran oni loju kan na emi ko ba ara ati eje gbimo po awon ara o ma nfa ni anu a ma se eniyan nigba ti awon ara awon ore ati opolopo awon eyan ti won ba so fun wa wipe ah o ti ero ti ya e o ti ero ti awon omo to bi kale igbese to fe gbe yi lati gboran si olorun lenu rowo ati eso tona iwo obirin to so pe o fe gbe igbese o fe se atunse o fe gboran si olorun lenu ki lo fe je laye oda ta wa ninu eyi abo gbo pe awon ijoba papa won mo aye ta won mo lara won je gbayan si se nsin ise factory o ti e le ri ise pe boji oji mi ko ti e si nkan won ni ta lo tun so pe o fe gbe igbese kan o fe pe bi para e o inu le to wa tan fun e lo nje meta lojo omo ni to bi kale ki lo fe fi to won gba to ba se atunse igbese aye e awon ara atore niyen awon ara ati eje ti won a fe ki a ba won gba imo e gba imoran ka gbimo po pelu won iwo ti o ti gbo ipe lati wo ijoba olorun iwo lo so fun won wipe rara mo ti di eru ijoba olorun kale kenikeni ko ma ba mi tu pale mo ni ise awon aposteli ori ikarun lati ese ikeji din ni ogbon ni mo ti nka ise awon aposteli ori karun ese ikeji din ni ogbon wipe awa ko ti kilo fun yin gidigidi wipe ke ma se fi oruko yi ko ni mo si wo eyin ti fi eko yin kun Jerusalemu e si n pe te ati mu eje okunrin yi wa si ori wa awon ojogbon awon igi lẹyin ọgbà nínú iṣẹ ìsìn sinagogu àwọn ni wọn pe àwọn ọmọ ọlọrun yìí àwọn ẹni ìgbàlà àwọn tí jésù ti fi ẹjẹ rẹ ra padà wọn pe wọn sí àárín àwùjọ wọn wá sọ fún ọ wípé èwo la ń gbọ tẹ ń ṣe yìí èwo ló ń dánwò yìí àwa kò ti kìlọ fún yín ni a sì kìlọ yí gidigidi kì í ṣe díẹ a sì sọ fún yín o àtẹ̀mọ́ yín létí wípé ẹ̀kọ́ tẹ ń kọ́ yìí ó ti le jù àwọn òyìnbó nìkan ni wọ́n lè ṣe é ìwọ ẹni tá a bí dáadáa ẹni tá a bí dáadáa ló ń kóbìnrin jọ ta kó wọn jọ tí wọ́n á pọ̀ nílé bó fẹ́ kẹ́nìkan lọ pọnmi wà rẹ ní pè bó fẹ́ kẹ́nìkan lọ ṣẹ́gi wà rẹ ní pè bó bẹ̀ẹ̀ tẹnìkan òdùn wà yà sí yàrá tẹlòmíì ìwọ tá a bí dáadáa àwọn òbí tó ń fún ẹ lóbìnrin tó pọ̀ wọ́n fẹ́ràn ẹ nì àṣebọ́kùnrin kù lo ara ẹni tí ò tiẹ̀ tí rẹ ní fẹ́ ìwọ tí wọ́n sì wojú ẹ tí wọ́n rí pé àwọn èèyàn dáadáa ni àwọn ọmọlúàbí gbogbo àwọn ọmọlúàbí tó ń sùn sílé ọtí àwọn ọmọlúàbí tó jẹ́ ajígbèsè àwọn ọmọlúàbí tó ń ṣe fàyàwọ́ àwọn ọmọlúàbí tó jẹ́ pé inú ẹ̀ṣẹ̀ ni wọ́n ń sùn ni wọ́n ń jẹ ni wọ́n ń mu wọ́n sì máa sọ fún wa wípé àwọn òbí ẹ̀ wọ́n sì jẹ́ ọmọlúàbí púpọ̀ ó ní wọ́n ṣe ń fún ẹ̀ wọ́n ti ẹ̀ ń sọ pàápàá nísìnyí wípé lérí ìyàwó méje tó ti fẹ́, ìkan tún bọ̀ lọ́nà. Bó bá sì ti ń kúnlẹ̀ wẹ́ nínú ilé àwọn ìsìn míì ni wọ́n sọ fún ẹ wípé, ó mà ṣoríire o. Ẹni tó mọ́ra wo ni mo rí níwájú ẹ yìí nínú ìṣípayá. Láàárín ọ̀sẹ̀ bó bá ti délé ẹ, kò ṣe lálejò dáadáa o, nítorí wípé ọmọ pọ̀ nínú ẹ. Wọ́n sì máa sọ fún ẹ pé wọ́n fẹ́ràn ẹ ni wọ́n fi ń kólé ẹbẹ́ ẹ. Wọ́n di wàhálà rò ẹ nì. Àìsinmi, àìbalẹ̀ àyà, àìrójú, àìráàyè ni wọ́n ń kólé Ọlọ́run. Ni àwọn wọ̀nyí wá pọ̀ wípé àti sọ fún yín wípé ẹ̀kọ́ wò lẹ tún gbéde yìí. Wípé Jésù kan wà níbì kan tó máa ń gbani lọ́wọ́ ẹ̀ṣẹ̀ pátápátá. Ẹ má jẹ́ a tún gbọ́ bẹ́ẹ̀ lẹ́nu yín mọ́ o. Ṣé ẹ wá sọ àwa di ẹlẹ́ṣẹ̀? Ẹ wá mú ẹ̀jẹ̀ Jésù yẹn, ẹ wá mú wá sórí wa. Ṣé ǹsìn ò fẹ́ sọ wípé ìwọ ni alára mímọ́, àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀? Wọ ẹsẹ̀ 29, ṣùgbọ́n Pétérù àti àwọn apọ́stẹ́lì dáhùn, wọ́n sì wípé àwa kò gbọ́dọ̀ má gbọ́ ti Ọlọ́run ju ti ènìyàn lọ. Ó mà dára láti ní Ọlọ́run, láti ní ìpinnu, láti sọ wípé ní kíkú ní yíyè, títí ọjọ́ ayé mi, èmi kò gbọ́dọ̀ má gbọ́ ti Ọlọ́run ju ti ènìyàn lọ. Ohun tí mo wá ń fẹ́ wádìí ni wípé kí ni àbáyọrí sí ìgbọràn. Wo Exodus orí 19. Bí a bá gbọ́ràn, kí ni èrè rẹ̀? Kí ni ó jẹ́ ìní àti ìpín wa? Exodus orí 19, ẹsẹ̀ 5. Ǹjẹ́ nísinsìnyí, bí ẹ̀yin bá fẹ́ gba ohùn mi gbọ́ ní tòótọ́, tí ẹ ó sì pa májẹ̀mú mi mọ́, nígbà náà lẹ́yìn ó jẹ́ ìṣúra fún mi ju gbogbo ènìyàn lọ, nítorí gbogbo ayé ni ti èmi. Ẹ̀yin ó sì máa jẹ́ ìjọba àlùfáà fún mi àti orílẹ̀-èdè mímọ́. Wọ̀nyí lé ọ̀rọ̀ tí ìwọ ó sọ fún àwọn ọmọ Ísíráélì. Nígbà tí a bá gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu lẹ́sẹ̀kẹsẹ̀, tí a ti ń fi ìgbọ́ràn pàdé ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí a ń gbọ́, lẹ́sẹ̀kẹsẹ̀ ilé a ń di ìṣúra fún Ọlọ́run. Kí ni a ń pè ní ìṣúra? Bí o bá ti jẹ́ ẹni tí ó ní ohun kan tí ó ṣọ̀wọ́n fún ọ, ohun tí ó jẹ́ ìṣúra fún ọ, ó jẹ́ ohun tí ó máa ń fún ní ìtọ́jú púpọ̀. Gbà tí a bá di ìṣúra fún Ọlọ́run, a máa tọ́jú wa, a máa fún wa ní ohun tí ó yẹ wá ní ìgbà tí ó sì yẹ wá, a máa dáàbò bò wá, a máa fi ìṣọ́ rẹ̀ ṣọ́ wa. Ní Exodus orí 17 ni a ti ń kà á láti ẹsẹ̀ 20. Exodus orí 17 láti ẹsẹ̀ 20. Kíyèsí, ìmíràn áńgẹ́lì kan ṣíwájú rẹ̀ láti pa ọmọ lé ọ̀nà àti láti mú ọ dé ibi tí mo ti pèsè sílẹ̀. Mo ń fẹ́ ran ọ létí pé kí Jésù Kristì kí ó tó fayé sílẹ̀, kí ó tó lọ. Lé ó ń sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, ó sì ń sọ fún àwa náà pẹ̀lú wípé ẹ má ṣe jẹ́ kí ọkàn yín kí ó dàrú. Ẹ gba Ọlọ́run gbọ́, ẹ sì gbà mí gbọ́ pẹ̀lú pé nínú ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ni ó wà. Ìbá má ṣe bẹ́ẹ̀, èmi ìbá ti sọ fún yín. Èmi sì ń lọ láti lọ pèsè àyè sílẹ̀. Ní tí mo bá sì lọ láti lọ pèsè àyè sílẹ̀, èmi a sì tún padà wá wípé níbi tí èmi gbé wà, kí ẹ̀yin kí ó lè wà níbẹ̀ pẹ̀lú. A wá ń sọ fún wa wípé ní àkókò kan, ní ìgbà kan, ní ayé àwọn ọmọ Ísíráélì, ni àwọn náà ní irú ìlérí bẹ́ẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ wípé ìlérí yìí kò súnmọ́ tiwa, kò tó tiwa, wípé ilẹ̀ kan wà tí a pè ní ilẹ̀ ìlérí, ilẹ̀ Kénánì, tí a gbà lọ́wọ́ àwọn kan tí a sì ń fẹ́ láti fún wọn. Ṣé o mọ̀ wípé ọ̀run rere tí a sọ pé a fẹ́ lọ yìí, ogunlọ́gọ̀ àwọn áńgẹ́lì la lé jáde nínú rẹ̀? esu ati idameta awon angeli le orun ni alejade asi so fun wa wi pe aye ti awon angeli won yi padanu re aye ti o lola aye ti o tobi ni Jesu Christi ni o lo pese fun wa sugbon olorun so fun omo israeli wi pe o n fi angeli kan si odo won ti o ma pa won mo le ona ti o si le mu won de ile bi ti won lo angeli ko lo mu awa lo sibi ti an lo nigba ti Jesu Christi ti o goke lo ti o lo pese aye sile fun ale orun o wa ran olutunu si wa eni ta ma ko wa eni ta ma si wa leti eni ta fi wa mo ona eni ta ma to wa si ona emi mimo o fun wa lati se atona wa lo si orun rere asin ki lo fun a wi pe ke a ma se mu emi olorun binu bi o ba mu emi olorun binu eni ti o se ipase re ti o to si ona lati lo si ijoba olorun lati lo si orun rere ta lo tuku fun o o pari fun eni be ni ese kokan le ni ogun le o wa so fun a wi pe kiyesi ara lodo re ki o si gba ohun re gbo ma se bi ninu mo so fun wi pe emi olorun le a fun wa ni igba ti isisin yi lati se atona wa lati tu wa ninu lati to wa lati je ki o ye wa ona ti an gba bi a tin gbo oro olorun emi olorun a ma tan ka ninu okan wa a ma fi oye ese ye wa a ma so pe ma lo sibe omo olorun ki se bayi bo ba tin fe soro emi olorun a so pe omo olorun ki so be bo ba tin fe lo raja oja ti o dara emi olorun ninu okan e ama ta e ninu olorun wi pe ma se be omo olorun ki se be bo ba fe jeun ti aye bo fa be irin ti aye o fe woso bi ti aye emi olorun ti wa ninu okan re ta ma so fun wi pe ma se be o omo olorun ki se be o eni to ba n lo si ile ti a ti pese sile le orun ki se be bo ba tin fe gbe iyawo ti o dabi eni wi pe enikan wa ni ita to je omo esu ti o je elese ti o tin so pe o ma dara o bi Samson ti so wi pe e fe fun mi ohun mi gidigidi ti baba ati iya re ti won mo olorun ton so pe o ri eyan laarin awon eniyan olorun lati fe o wa je laarin awon filistini awon elese awon ota olorun oni rara o e sa fe fun mi ohun mi gidigidi iyawo to fe fe obirin to fe fe o lo gba oju e lowo e agbara to ni tele tele ati emi olorun to ni tele tele o lo bo o ti e tun se ti e de bi ko ma wa awon ti won se ife ku fe kaakiri ibi to ti bade lila pade niyan se iwo na mo pe eni to ba n wa iwa ku wa a ri iri ku ri nkan to mu eni to ni emi olorun tele tele eni ti o kun fun agbara olorun lati lo si ile eni ti n se ife ku fe ara lo n ti emi olorun o si ko sala je olooto lati kin ni ilo sugbon o ni o ti o ohun mi gidigidi ohun mi gidigidi lo pa ni delila wa n so fun yi pe nibo ni agbara e ti e wa iwo to mo ile onisegun gba to ti gba yin rere gba to ba fe alai gbagbo wa mo ile onisegun won a be nbo lagbara e wa awa be sini so fun eje jesu lagbara mi bíbélì ni ọ̀rọ̀ ọlọ́run ti tọ́ ni sọ́nà ò lágbára mi ẹ̀mí ọlọ́run ni bó o ti ń sọ yẹn bẹ́ẹ̀ ni èṣù ló ń gba lọ́wọ́ ẹ ó wá fọ orí ẹ agbára lọ gbogbo ìmísí tí ó ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó lọ ẹ̀mí ọlọ́run lọ lẹ́lílà yìí ni ó tún sọ pé sámsónì jí dìde àwọn fílísínì wọ́n ń dọdẹ rẹ̀ wọ́n dé sámsónì bá jí ó lọ́ wọn á ṣe bí ọkùnrin tẹ́mi ọlọ́run bá lọ ò lè ṣe bí ọkùnrin wọn ni tọ́ mi bá tẹ sáàmù ó tán ológun apáradà ni tẹ́mi ọlọ́run bá lọ ò tó bẹ́ẹ̀ wọ́n yí ẹ mọ́lẹ̀ wọ́n rìn ọ mọ́lẹ̀ lójú oorun wọn pàdé ẹ bó o pe jésù wa ni ṣe bó o ti kọ̀ mí sílẹ̀ ṣe bó o ti fi obìnrin ṣe bó o ti fi dípò mi bó o sọ pé ẹ̀mí mímọ́ sọ̀kalẹ̀ àdàbà ọ̀run alóòtí o alóhùn kì í gbénú ìdọ̀tí ṣé bó o ti wọnú òkùnkùn lọ bó o sọ pé bàbá ṣàánú fún mi o ti kọ àánú sílẹ̀ ṣé bó o ti lọ gbé obìnrin kan o si ti fi dipo anu ati ore ati ati ore ofe olorun ni santo ni bajiride o ba mi ara agbara ode ni won mu ni won be si ni fi sesin na wa won ayoju e mejeji na wa so fun pe o ya won ko ra won jo egbedogun eniyan won ni o ya o ma sere fun wa ah gba ton ba tun bi eni le oti pe orin te ma nko njo sin gba ton lo si lesi gba ton so e ko asun dabo eh jesu fejere we mi jesu sanu fun panu e mo nbe wa ko ni fun wa gba ton won egbe ninu aye awon oni tete ton ba muti yo ton so pe aha michael loruko e o ya mbi wakasa 23 fun wa oluwa loluso agutan mi emi ki o se alaini o ti se alaini ndi oti o ti se alaini ni egbe awon ni tete oni awon omo awon ni awon omo ise ni won so oni awon ti o ko wale eru won be ro ni lo wa won ni ka ko ni si oni fun won o o de mi o se ko ni si oni ni ile ajeji nbo ni won ti fe lo ko ni si oni oni to ti nko to mu inu re dun oni to nda laraya oni ihirere nbo lo ti fe lo ko ni Samsoni lo ba sere fun won ekun ba gbon anu ara re se o fowo bori re irun ironu pe wada o tin hu lori re o wa so pe olorun mo te mo fowo kan ite orun sugbon mi o le debe bo le kan soso yi mo fe gboran mo fe se ipinu tori pe o ti de ba mi nisisiyi awon ton kimi ni lo tele tele won o le tele mi debi awon ton wo aso olo fun mi tele tele gba ti mo ti peyin da ti mo ti ko yin si rere won ti ju mi sile olorun bo ba le sanu fun mi lekan soso yi ti agbara orun agbara ti bori ese agbara ti bori esu agbara ti bori ota agbara ti duro sisin agbara ti le gboran bo ba le pada de lekan soso yi mo fe gboran o wa si ni gbadura o wa so fun awon ti won dari re o ni ejo e fi owo mi ba awon opo ile mo tun fe dabira fun olorun mo tun fe sise fun olorun mi o kan fe ku ni iku alairise bo se n gbadura yen to ronu ku ada to n so fun olorun wi pe bo ba le yo mi ninu eleyi o pari bi mo ti e ku nibi o san ki n ku si ni igbagbo o je mo idariji lati orun wa aso mo pe olorun alaanu ni pe bo ba kepe olorun o ni lati gbo bo tin kepe olorun awon ti won sere awon aborisa sawon okunkun mo tun madura bon re nton gbadura awon mo ki lo nse won si mo won mo tun mo e o ba be si ni gbadura lese kese ni ina orun agba olorun lo so kale mo si mo gba olorun jeleri wi pe bo ba so fun olorun wi pe iwo na ti sese tele tele iwo na ti peyin da tele tele wi pe agbara si ti lo bo ba so pe mo nfe gboran o di isura fun olorun yo sanu fun o angeli ni emi olorun eni ti anan lati orun wa lati to ipa sere de orun rere koni fi o sile o yo di owo re mu yo ma samona re yo bo ba tin fe gbese la ma so fun pe ibi ni ko gbese si bo ba tin fe si so a ma panu e mo bo ba tin fe lo sibi han ma lo sibe o bo ba si tin gboran o daju wi pe bi pe ba dun bi Jesu ba farahan ni awosan mo o lo ko tun ye ka ma soro pupo mo gbagbo wi pe gbogbo wa ta wa ni ni a fe gboran olorun wa nso fun pe ki a ma dabi Saul o ni ma jemu lai lai aran onise a so fun pe patapata gbogbo awon agutan awon eniyan awon ti won sori si olorun awon ota olorun popo won run o ba lo awon eniyan na ba ko ti agutan ida ma je apa agutan yi eleyi da oba gagi na je ka da si o ba ju olorun sile o ba ngbo ti eniyan olorun ba wa lo so fun samuel pe o se mi laanu nitori mo yan sonu loba o ti peyin da si mi ko gboran si mi lenu kini eri olorun nipa ti e se o fe di ti samsoni ni abotun o fe di bi Saul o ranti wo pe Saul ni aigboran kan soso to se yen ni igbeyin aye o tun lo wa awon aje awon osoka kiri o lo lohun o da o lohun o tun pada lo nbo orisa inu e lo ku si o ko ba se nso yi ko foju ri jesu ko ri olorun o wa ninu ise oro nisisin yi sugbon bo se temi pelu eni olorun fun wa ni anfani o wo olorun ninu ola nla re ninu anu ninu ipamora re lati pe o wa sinu irere mo nbe olorun wi pe ori ni tu ori inu ti ma ba ti taje kolorun mo kuro ninu okan re bọlọrun si ti n pe wa lati gboran loni mo gbagbọ wi pe gbogbo ola n fe gboran en bo ba fe gboran wa so fọlọrun e je akunle ki a so fun olorun pe emi a gboran patapata ki olorun ki o yo kuro olorun bere igboran pipe le owo re ati le owo mi kepe wa so fun olorun ohun ti o ba dabi eni pe o wole ona re so fun olorun wi pe o tun se bi a tun se ba wa le ona re ni ti igbeyawo ni ti ise sise ni ti iwa hiu so fun olorun eje jesu kristi wa sibe lati we omo emi olorun ti n toni sona emi olorun olutunu o wa sibe lati to lati ran olowo lati je itileyin fun onigba ti o ba n gbe isise lati se atunse ma je ki won pa olokanda gboran si olorun lenu

Bueno.

àwọn ẹsẹ ọrọ ọlọrun méjì tí a kà yìí ni wọn là wá lóye ohun tí ó jẹ dídùn inú ọlọrun àti ọpọlọpọ ìpèsè ọlọrun fún ẹnìkọọkan wa kí ìlànà ti ra padà kí ó ba lè jẹ tiwa. Ìfẹ́ ọlọrun ni wípé kí a bọ kúrò nínú ìbàjẹ́ tí ń bẹ nínú ayé àti wípé kí ẹ̀dá ọlọrun àwòrán ọlọrun àti ìwà ọlọrun kí ó lè jẹ tiwa nítorí èyí ni ohun tí a jogún láti ọ̀dọ̀ Jésù Kristi nítorí ikú tí ó kú fún wa. Ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé ọ̀pọ̀lọpọ̀ ni kò mọ ìdí rẹ̀ tí ọlọ́run bàbá tí ó fi rán ọlọ́run ọmọ sínú ayé tí ó sì fi fún wa ní ọlọ́run ẹ̀mí láti máa bá wa gbé, láti máa tọpasẹ̀ wa, láti máa jẹ́ kí ìwé mímọ́ kí ó yé wa. Ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n lọ sí ilé ìsìn ni wọ́n ti pàdánù àwọn ohun iyebíye àti ogún èyí tí a pèsè sílẹ̀ fún wa nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Ṣùgbọ́n ó jẹ́ ayọ̀ ọkàn tiwa wípé a wá síhìn lónìí kí èyí tí a fẹ́ wò nínú ìwé mímọ́ àti èyí tí a fẹ́ gbọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìṣírí àti ọ̀rọ̀ ìyànjú kí ó ba lè jẹ́ ohun tí ó jẹ́ kí a jẹ́ alábàápín ohun tí Ọlọ́run ti pèsè sílẹ̀ fún wa. Àwọn ẹsẹ méjì tí a kà yìí èyí ni Pétérù kejì orí kìíní ẹsẹ ìkẹta àti ìkẹrin. Àwọn ni ó fi nǹkan wọ̀nyí hàn wá. Ọ̀pọ̀lọpọ̀ ni ó máa ń rò wípé a rán Jésù Kristi wá sínú ayé yìí kí a ba lè gbà wá kúrò lọ́wọ́ ìdájọ́ ayérayé, ìbínú àti ìrunú Ọlọ́run ní ìyà ayérayé ti ọ̀run àpáàdì. Ní tòótọ́ ni wípé ó jẹ́ ẹ̀fẹ́ Ọlọ́run wípé kí ẹnikẹ́ni nínú wa kí ó má ba ṣègbé, kí a má ba lọ sí inú ìyà ayérayé ti ọ̀run àpáàdì, ṣùgbọ́n kò mọ níbẹ̀ nìkan ṣoṣo. Àwọn ẹlòmíràn wọn a tún máa rò wípé a rán Jésù Kristi láti fi rú ẹbọ fún wa àti wípé kí ó ba lè fún wa ní àwọn ìbùkún bí ìwòsàn, bí ìpèsè àti àwọn ìbùkún mìíràn tí kò kọjá ayé yìí. Ó yẹ kí a mọ̀ wípé kìí ṣe àti lówó, àti lọ́rọ̀, àti ní ìwòsàn, àti ní ìdáǹde nìkan ni a ṣe rán Jésù Kristi wá sínú ayé. Ó dàbí ẹni wípé àwọn ènìyàn tí wọ́n lọ sí ilé ìsìn wọ́n rò wípé Ọlọ́run ń fi ẹ̀tẹ̀ sílẹ̀ láti máa pa làpálàpá nítorí ohun tí ó mú Jésù Kristi wá sínú ayé. Òun ni wípé ayé di ìbàjẹ́, ayé kún fún ẹ̀ṣẹ̀ àti wípé nínú agbára tiwa a ò lè borí ẹ̀ṣẹ̀, a ò lè bọ́ lọ́wọ́ agbára ẹ̀ṣẹ̀ àti ti èṣù èyí tí ó dè wá ní ìgbèkùn. Èyí ni a fi rán Jésù Kristi wá sínú ayé. Ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé ọ̀pọ̀lọpọ̀ tí ó ń wá sí inú ìjọ ohun tí wọ́n ń wá kìí ṣe ohun tí ó jẹ́ kí Jésù Kristi kí ó kú lórí igi àgbélébòó. Ìbùkún ti ara, kí la ó jẹ, kí la ó mu, báwo ni a ó ṣe ní ìwòsàn, báwo ni a ó ṣe bọ́ lọ́wọ́ ọfà àwọn ẹni ibi àwọn ọ̀tá. Wọn ò ronú ayérayé, wọn ò ronú bí a ṣe lè jèrè ìyà ẹni pẹkun, wọn ò ronú bí a ṣe lè bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ kí a sì máa gbé ìgbésí ayé ìwà mímọ́ àti òdodo. Ṣùgbọ́n èyí ni ó wu Ọlọ́run láti jẹ́ kí a wò nínú ìwé mímọ́ lónìí. Ohun tí a ń sọ̀rọ̀ lórí rẹ̀ ni alábàápín àwòrán Ọlọ́run. Alábàápín àwòrán Ọlọ́run. A lè sọ wípé alábàápín ìrí Ọlọ́run tàbí ìwà Ọlọ́run. Ṣùgbọ́n mo rò wípé ó yé gbogbo wa bí a bá sọ wípé alábàápín àwòrán Ọlọ́run. Nǹkan tí Ọlọ́run ń fẹ́ lọ́wọ́ ẹnìkan.

Ìwé ìkejì àwọn ọba orí ìkẹta. Yehoramu ọmọ Ahabu sì bẹ̀rẹ̀ sí jọba lórí Israẹli ní Samaria ní ọdún 18 Jehoṣafati ọba Juda, ó sì jọba ní ọdún 12, ó sì ṣe búburú ní ojú Olúwa, ṣùgbọ́n kìí ṣe bí bàbá rẹ̀ àti bí ìyá rẹ̀, nítorí tí ó mú èrè Baali tí bàbá rẹ̀ ti ṣe kúrò, ṣùgbọ́n ó fi ara mọ́ ẹ̀ṣẹ́ Jeroboamu ọmọ Nebati tí ó mú Israẹli dẹ́ṣẹ̀, kò sì lọ kúrò nínú rẹ̀. Meṣa ọba Moabu sì ń sin àgùntàn, ó sì ń san 500 ọ̀dọ́ àgùntàn àti 500 àgbo irun fún ọba Israẹli, ó sì ṣe nígbà tí Ahabu kú, ọba Moabu sì ṣọ̀tẹ̀ sí ọba Israẹli. Yehoramu ọba sì jáde lọ kúrò ní Samaria ní àkókò náà, ó sì ka iye gbogbo Israẹli, ó sì lọ, ó ránṣẹ́ sí Jehoṣafati ọba Juda wípé, ọba Moabu ti ṣọ̀tẹ̀ sí mi, ìwọ wá bá mi lọ sí Moabu láti jagun, òun sì wípé èmi ó gòkè lọ, èmi bí ìwọ, ènìyàn mi bí ènìyàn rẹ, àti ẹṣin mi bí ẹṣin rẹ. Òun sì wípé ọ̀nà wo ni àwọ̀ ó gbà gòkè lọ, òun sì dáhùn wípé ọ̀nà aginjù Edomu, bẹ́ẹ̀ ni ọba Israẹli lọ àti ọba Juda àti ọba Edomu. Nígbà tí wọ́n rin àárín yìí ká ìjọ méje, omi kò sì sí níbẹ̀ fún àwọn ogun àti fún ẹranko tí ń tọ̀ wọ́n lẹ́yìn. Ọba Israẹli sì wípé ó ṣe kí Olúwa fi pe àwọn ọba mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí jọ láti fi wọ́n lé Moabu lọ́wọ́. Jehoṣafati sì wípé, wá sí wòlíì Olúwa kan níyìí tí àwa ìbá ti ọ̀dọ̀ rẹ̀ béèrè lọ́wọ́ Olúwa. Ọ̀kan nínú àwọn ìránṣẹ́ ọba Israẹli dáhùn wípé, Elisha ọmọ Ṣafati ti ń tu omi sí ọwọ́ Elijah ń bẹ níyìí yìí. Jehoṣafati sì wípé, ọ̀rọ̀ Olúwa ń bẹ pẹ̀lú rẹ̀. Bẹ́ẹ̀ ni ọba Israẹli àti Jehoṣafati àti ọba Edomu sọ̀kalẹ̀ tọ́ lọ. Elisha sì wí fún ọba Israẹli pé, kí ni ó ṣe mí ṣe ọ́? Bá ara rẹ lọ sọ́dọ̀ àwọn wòlíì bàbá rẹ àti àwọn wòlíì ìyá rẹ. Ọba Israẹli sì wí fún un pé, bẹ́ẹ̀ kọ́, nítorí tí Olúwa ti pe àwọn ọba mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí jọ láti fi wọ́n lé Moabu lọ́wọ́. Elisha sì wí pé, bí Olúwa àwọn ọmọ ogun ti ń bẹ níwájú ẹni tí èmi dúró, ìbá má ṣe pé mo bu ọ̀wọ́ Jehoṣafati ọba Juda, nítòótọ́ èmi kìbá ti bẹ̀ ọ́ wò, bẹ́ẹ̀ ni èmi kìbá ti rí ọ. Ṣùgbọ́n ẹ mú akọrin kan fún mi wá ní ìsinsìnyí. Ó sì ṣe nígbà tí akọrin náà ń kọrin, ọwọ́ Olúwa sì balẹ̀, òun sì wí pé, báyìí ni Olúwa wí, wá ihò púpọ̀ ní àfonífojì yìí, nítorí báyìí ni Olúwa wí pé, ẹ̀yin kì yóò rí afẹ́fẹ́, bẹ́ẹ̀ ni ẹ̀yin kì yóò rí òjò, ṣùgbọ́n àfonífojì náà yóò kún fún omi, kí ẹ̀yin kí ó lè mu, àti ẹ̀yin, àti àwọn ẹran ọ̀sìn yín, àti ẹran yín. Ohun kíkiní sì ni èyí lójú Olúwa, òun ó fi àwọn ará Moabu lé yín lọ́wọ́ pẹ̀lú. Ẹ̀yin ó sì kọlu gbogbo ìlú olódi àti gbogbo ayò ìlú, ẹ̀yin ó sì ké gbogbo igi rere lulẹ̀, ẹ̀yin ó sì dí gbogbo kànga omi, ẹ̀yin ó sì fi òkúta ba gbogbo òkú rere jẹ́, ó sì ṣe ní òwúrọ̀ bí a ti ń ta ọ̀rẹ́ ẹbọ oúnjẹ, sì kíyèsí, omi ti ọ̀nà Edomu wá, ilẹ̀ náà sì kún fún omi. Nígbà tí gbogbo ará Moabu gbọ́ pé àwọn ọba gòkè wá láti bá wọn jà, wọ́n kó gbogbo àwọn tí ó lè hámọ́ra ogun jọ àti àwọn tí ó dàgbà jù wọ́n lọ, wọ́n sì dúró lé etí ilẹ̀ wọn, wọ́n sì dìde ní òwúrọ̀, oòrùn sì ràn sí ojú omi náà. Àwọn ará Moabu sì rí omi náà ní apá kejì, ó pọn bí ẹ̀jẹ̀, wọ́n sì wí pé, ẹ̀jẹ̀ ni èyí, àwọn ọba náà run, wọ́n sì ti pa ara wọn, ǹjẹ́ ní ìsinsìnyìí Moabu dìde sí ìkógun? Nígbà tí wọ́n sì de ibùdó Israẹli, àwọn ọmọ Israẹli dìde, wọ́n sì kọlu àwọn ará Moabu, wọ́n sì sá kúrò níwájú wọn, wọ́n sì wọ inú rẹ̀, wọ́n sì pa Moabu run, wọ́n sì wó gbogbo ìlú, olúkúlùkù sì ju òkúta tirẹ̀ sí gbogbo oko rere, wọ́n sì kún wọn, wọ́n sì dí gbogbo kànga omi, wọ́n sì bẹ́ gbogbo igi rere. Ní Kaharaseti ni wọ́n fi kìkì àwọn òkúta rẹ̀ sílẹ̀, ṣùgbọ́n àwọn oníkànàkànà yí i ká, wọ́n sì kọlù ú. Nígbà tí ọba Moabu rí pé ogun náà le jù fún òun, ó mú 500 ọkùnrin tí ó fa ìdàyọ pẹ̀lú rẹ̀ láti la ogun já sí ọ̀dọ̀ ọba Edomu, ṣùgbọ́n wọn kò lè ṣe é. Nígbà náà ni ó mú àkọ́bí ọmọ rẹ̀ tí ìbájọba ní ipò rẹ̀, ó sì fi rúbọ sísun ní orí odi. Ìbínú ńlá sì wá sí Israẹli, wọ́n sì lọ kúrò lọ́dọ̀ rẹ̀, wọ́n sì padà sí ilẹ̀ wọn.

Nígbà tí ìwọ bá sì wọlé, kí ìwọ kí ó se ilẹ̀kùn mọ́ ara rẹ àti mọ́ àwọn ọmọ rẹ, kí o sì dá sínú gbogbo ìkòkò wọn nì, kí ìwọ kí o sì fi èyí tí ó kún sí apá kan, ó sì lọ kúrò lọ́dọ̀ rẹ̀, ó sì se ilẹ̀kùn mọ́ ara rẹ̀ àti mọ́ àwọn ọmọ rẹ̀ tí ń gbé ìkòkò fún un wá, òun sì dá. Ó sì ṣe nígbà tí àwọn ìkòkò kún, ó wí fún ọmọ rẹ̀ pé, tún mú ìkòkò kan fún mi wá, òun sì wí fún un pé, kò sí ìkòkò kan mọ́, òróró náà sì dá. Nígbà náà ni ó wá, ó sì sọ fún ènìyàn Ọlọ́run náà, òun sì wí pé, lọ, ta òróró náà kí o sì san gbèsè rẹ, kí ìwọ àti àwọn ọmọ rẹ kí o sì jẹ èyí tí ó kù. Ó sì di ijọ́ kan, Elisha sì kọjá sí Ṣunemu, níbi tí obìnrin ọlọ́lá kan wà, òun sì rọ̀ láti jẹ oúnjẹ, ó sì ṣe, nígbàkúùgbà tí ó bá ń kọjá lọ, òun á yà sí ibẹ̀ láti jẹ oúnjẹ. Òun sì wí fún ọkọ rẹ̀ pé, ṣáà wò ó ná, èmi wòye pé ènìyàn mímọ Ọlọ́run ni èyí tí ń gba ọ̀dọ̀ wa kọjá nígbàkúùgbà. Èmi bẹ̀ ọ́, yẹ kí a ṣe yàrá kékeré kan lára ògiri, sì jẹ́ kí a gbé ibùsùn kan síbẹ̀ fún, àti tábìlì kan, àti ohun ìjókòó kan, àti ọ̀pá fìtílà kan, yóò sì ṣe nígbà tí ó bá tọ̀ wá wá, kí òun máa wọ̀ síbẹ̀. Ó sì di ọjọ́ kan tí ó wá ibẹ̀, ó sì yà sínú yàrá náà, ó sì dùbúlẹ̀ níbẹ̀. Òun sì wí fún Gehasi ìránṣẹ́ rẹ̀ pé, pé ara Ṣunemu yìí, nígbà tí ó sì pé, ó dúró níwájú rẹ̀. Òun sì wí fún un pé ní ìsinsìnyí, sọ fún un pé kíyèsí, ìwọ ti fi gbogbo ìtọ́jú yìí ṣe àníyàn wa, kí ni àbá ṣe fún ọ, ìwọ ń fẹ́ kí a sọ̀rọ̀ rẹ fún ọba bí, tàbí fún olórí ogun. Òun sì dáhùn wí pé, èmi ń gbé láàrin àwọn ènìyàn mi. Òun sì wí pé, ǹjẹ́ kí ni àbá ṣe fún un? Gehasi sì dáhùn pé, ní tòótọ́, òun kò ní ọmọ, ọkọ rẹ̀ sì di arúgbó. Òun sì wí pé, pè é wá, nígbà tí ó sì ti pè é dé, ó dúró lé ẹnu ọ̀nà. Òun sì wí pé, lé àkókò yìí, gẹ́gẹ́ bí ìgbà ayé, ìwọ gbé ọmọkùnrin kan mọ́ra. Òun sì wí pé, bẹ́ẹ̀ kọ́ Olúwa mi, ìwọ ènìyàn Ọlọ́run, má ṣe purọ́ fún ìránṣẹ́bìnrin rẹ. Obìnrin náà sì lóyún, ó sì bí ọmọkùnrin kan ní àkókò náà tí Elisha ti sọ fún un, gẹ́gẹ́ bí ìgbà ayé. Nígbà tí ọmọ náà sì dàgbà, ó di ọjọ́ kan tí ó jáde tọ bàbá rẹ̀ lọ sí ọ̀dọ̀ àwọn olùkórè. Ó sì wí fún bàbá rẹ̀ pé, orí mi, orí mi. Òun sì sọ fún ọmọ ọ̀dọ̀ kan pé, gbé tọ ìyá rẹ̀ lọ. Nígbà tí ó sì gbé, tí ó mú tọ ìyá rẹ̀ wá, ó jókòó lé eékún rẹ̀ títí di ọjọ́ kan rí, ó sì kú. Òun sì gòkè, ó sì tẹ sórí ibùsùn ènìyàn Ọlọ́run náà, ó sì sé ilẹ̀kùn mọ, ó sì jáde lọ. Òun sì ké sí ọkọ rẹ̀, ó sì wí pé, èmi bẹ ọ́, rán ọ̀kan nínú àwọn ọ̀dọ́mọkùnrin sí mi, àti ọ̀kan nínú àwọn kẹ́tẹ́kẹ́tẹ́, èmi ó sì sáré tọ ènìyàn Ọlọ́run lọ, èmi ó sì tún padà. Òun sì wí pé, èéṣe tí ìwọ fi tọ̀ ọ́ lọ lónìí, kìí sáà ṣe oṣù tuntun, bẹ́ẹ̀ ni kìí ṣe ọjọ́ ìsinmi. Òun sì wí pé, àlàáfíà ni. Nígbà náà ni ó di kẹ́tẹ́kẹ́tẹ́ ní gàárì, ó sì wí fún ìránṣẹ́ rẹ̀ pé, máa lé e, kí o sì máa ǹṣó, má ṣe dẹ eré fún mi bí kò ṣe pé mo sọ fún ọ. Bẹ́ẹ̀ ni ó lọ, ó sì dé ọ̀dọ̀ ènìyàn Ọlọ́run náà ní òkè Kámẹ́lì, ó sì ṣe, nígbà tí ènìyàn Ọlọ́run náà rí ní òkèrè, ó sì sọ fún Gehasi ọmọ ọ̀dọ̀ rẹ̀ pé, wo ara Ṣunemu nì, èmi bẹ ọ́, súré ní ìsinsìnyí, kí o pàdé rẹ̀ kí o sì wí fún un pé, àlàáfíà kí o wà bí, àlàáfíà kí ọkọ rẹ̀ wà bí, àlàáfíà kí ọmọdé wà bí. Òun sì dáhùn wí pé, àlàáfíà ni. Nígbà tí ó sì dé ọ̀dọ̀ ènìyàn Ọlọ́run ní orí òkè, ó gbá a ní ẹsẹ̀ mú, ṣùgbọ́n Gehasi súnmọ́ láti tì í kúrò. Ènìyàn Ọlọ́run náà sì wí pé, jọ̀wọ́ rẹ̀ nítorí ọkàn rẹ̀ bàjẹ́ nínú rẹ̀, Olúwa sì pa á mọ́ fún mi, kò sì sọ fún mi. Nígbà náà ni ó wí pé, wọ́n á tọrọ ọmọ ní ọwọ́ Olúwa mi bí, èmi kò á wí pé, má ṣe tàn mí jẹ. Ó sì wí fún Gehasi pé, dí amúre rẹ, kí o sì mú ọ̀pá mi lé ọwọ́ rẹ, kí o sì lọ. Bí ìwọ bá rí ẹnikẹ́ni lé ọ̀nà, má ṣe kí i. Bí ẹnikẹ́ni bá sì kí ọ, má ṣe dá a lé ohùn, kí o sì fi ọ̀pá mi lé iwájú ọmọ náà. Ìyá ọmọ náà sì wí pé, bí Olúwa ti ń bẹ àti bí ẹ̀mí rẹ ti ń bẹ, èmi kì yóò fi ọ sílẹ̀. Òun sì dìde, ó sì ń tọ̀ ọ́ lẹ́yìn. Gehasi sì kọjá síwájú wọn, ó sì fi ọ̀pá náà lé ọmọ náà ní iwájú, ṣùgbọ́n kò sí ohùn tàbí àfiyèsí. Nítorí náà, ó sì tún padà láti lọ ìpàdé rẹ̀, ó sì wí fún un pé ọmọ náà kò jí. Nígbà tí Elisha sì wọ inú ilé, kíyèsí ọmọ náà ti kú, a sì tẹ́ sórí ibùsùn rẹ̀, ó sì wọ inú ilé lọ, ó sì se ilẹ̀kùn mọ́ àwọn méjèèjì. Ó sì gbàdúrà sí Olúwa, òun sì gòkè, ó sì dùbúlẹ̀ lé ọmọ náà, ó sì fi ẹnu rẹ̀ lé ẹnu rẹ̀, àti ojú rẹ̀ lé ojú rẹ̀, àti ọwọ́ rẹ̀ lé ọwọ́ rẹ̀, òun sì na ara rẹ̀ lé ọmọ náà, ara ọmọ náà sì di gbígbóná, ó sì padà, ó sì rìn lọ rìnbọ̀ nínú ilé lẹ́ẹ̀kan, ó sì gòkè, ó sì na ara rẹ̀ lé,
ọmọ náà sì sin.

0: nígbà méje, ọmọ náà sì la ojú rẹ̀. Ó sì pe Gehasi, ó sì wí pé ará Ṣunemu yìí wá, ó sì pè é. Nígbà tí ó sì wọlé tọ̀ ọ́ wá, ó ní bí ọmọ rẹ̀. Nígbà náà ni ó wọ inú ilé, ó sì wólẹ̀ lé ẹ̀bá ẹsẹ̀ rẹ̀, ó sì dojú bolẹ̀, ó sì gbé ọmọ rẹ̀, ó sì jáde lọ. Elisha sì tún padà wá sí Gilgali, èèyàn sì mú ní ilẹ̀ náà. Àwọn ọmọ àwọn wòlíì jókòó níwájú rẹ̀. Òun sì wí fún ìránṣẹ́ rẹ̀ pé, gbé ìkòkò ńlá ka iná, kí ẹ sì pa ìpẹ̀tẹ̀ fún àwọn ọmọ àwọn wòlíì. Ẹnìkan sì jáde lọ sí ìgbẹ́ láti fẹ ewébẹ̀, ó sì rí àjàrà ìgbẹ́ kan, ó sì ká èso rẹ̀ kún aṣọ rẹ̀, ó sì rẹ wẹ́wẹ́, ó dà wọ́n sínú ìkòkò ìpẹ̀tẹ̀ náà nítorí pé wọn kò mọ̀ wọ́n. Bẹ́ẹ̀ ni wọ́n sì dà á fún àwọn ọkùnrin náà láti jẹ, ó sì ṣe bí wọ́n ti ń jẹ ìpẹ̀tẹ̀ náà, wọ́n sì kígbe, wọ́n sì wí pé ìwo ènìyàn Ọlọ́run, ikú ń bẹ nínú ìkòkò náà. Wọn kò sì lè jẹ ẹ́, ṣùgbọ́n òun wí pé, ǹjẹ́ ẹ mú ìyẹ̀ fún wa? Ó sì dà á sínú ìkòkò náà, ó sì wí pé dà á fún àwọn ènìyàn kí wọn kí ó lè jẹ. Kò sì sí jàǹbá nínú ìkòkò mọ́. Ọkùnrin kan sì ti ba Elisha Elisha wá, ó sì mú àkàrà àkọ́so èso, ogún ìṣù àkàrà bálè àti ṣírì ọkà titun nínú àpò rẹ̀ wá fún ènìyàn Ọlọ́run náà. Òun sì wí pé fífún àwọn ènìyàn kí wọn kí ó lè jẹ. Ìránṣẹ́ rẹ̀ sì wí pé kí ńlá, kí èmi kí ó gbé èyí ka iwájú ọgọ́rùn-ún ènìyàn. Òun sì tún wí pé fífún àwọn ènìyàn kí wọn kí ó lè jẹ. Nítorí báyìí ni Olúwa wí pé wọn ó jẹ, wọn ó sì kù sílẹ̀. Bẹ́ẹ̀ ni ó gbé ka iwájú wọn, wọn sì jẹ, wọn sì kù sílẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Olúwa.
1: Ẹ jẹ́ kí a gbàdúrà.
2: Bàbá Ọlọ́run wa, a dúpẹ́ pé a wá sí yín kí a ba lè gbọ́ ọ̀rọ̀ yín. Ó ṣeéṣe kí àwọn ilé ìsìn mìíràn kí ó ti máa pè wá, kí a sì ní wọn lárọ̀ọ́wọ́tó wa. Ṣùgbọ́n ohun tí ó mú wa wá sí yín ni wípé a mọ̀ wípé a ó gbọ́ ọ̀rọ̀ yín láì fi bọko bọyọ̀, àti wípé bí a ti ń gbọ́ ọ̀rọ̀ yín, ọ̀rọ̀ yìí ni yóò lè ṣe wá pé láti múra wa sílẹ̀ fún ìpadàbọ̀ Jésù Kristì. Ǹjẹ́ bí a ti ní ìpinnu tí a sì wá sí yín, a ń bẹ̀bẹ̀ wípé ohun tí a wá láti gbọ́, tí a wá láti ṣe, ǹjẹ́ gẹ́gẹ́ bí ẹ ti ń bá wa sọ̀rọ̀, oore ọ̀fẹ́ láti ṣe é, ẹ ó fi fún wa lórúkọ Jésù. A bẹ̀yìn wípé Ọlọ́run ẹ̀mí fún ara rẹ̀ yóò ṣe ìtumọ̀ àwọn ọ̀rọ̀ wọ̀nyí fún wa, kí a ba lè jẹ́ àjùmọ̀dí ogún pẹ̀lú Jésù Kristì nítòótọ́, kí èrè kíkún àti èrè pípé kí ó lè wà fún àwọn iṣẹ́ wa nínú Olúwa. A dúpẹ́ wípé ẹ ti gbọ́, lórúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, a ń wo ọ̀rọ̀ Ọlọ́run lórí èso àti èrè iṣẹ́ wa. Èso àti èrè iṣẹ́ wa. Yẹ kí a wo Kọ́rìntì kìíní orí kẹ̀ẹ́dógún láti ẹsẹ̀ ìkejìdínlọ́gọ́ta ẹsẹ̀ tí ó gbẹ̀yìn. Nítorí náà, ẹ̀yin ará mi olùfẹ́, ẹ máa dúró ṣinṣin láì yẹsẹ̀, kí ẹ sì máa pọ̀ sí i ní iṣẹ́ Olúwa ní ìgbà gbogbo. Ní ìwọ̀n bí ẹ̀yin ti mọ̀ pé iṣẹ́ ẹ̀yin kìí ṣe asán nínú Olúwa. Níhìn-ín ni a rí Paul Apostoli, ẹni tí ó kún fún iṣẹ́ ìsìn sí Ọlọ́run, ẹni tí ó ti fi ayé rẹ̀ jìn, tí ó ti fi ara rẹ̀ rúbọ, kí ó ba lè ṣe ohun gbogbo tí Ọlọ́run fẹ́ kí ó ṣe nínú iṣẹ́ Ọlọ́run. Ẹni tí ó ti rin ìrìn àjò púpọ̀ lójú ọ̀nà, lójú omi, ní gbogbo ìgbà tí ó ti lọ sí ọ̀dọ̀ àwọn kèfèrí, ọ̀dọ̀ àwọn ọlọ́gbọ́n, ọ̀dọ̀ àwọn aláìgbọ́n, ọ̀dọ̀ àwọn Héléènì àti ọ̀dọ̀ àwọn Hébérù, tí ó ti ń sọ fún wọn nípa ohun tí Jésù Kristì tí ó ṣe lórí igi àgbélébùú. Níhìn ni a rí ọkùnrin yìí, ẹni tí ó ti jìyà púpọ̀ fún iṣẹ́ ìsìn Ọlọ́run, tí ó ń gba àwọn ará Kọ́rìntì ní ìyànjú wípé bí wọ́n ti jẹ ará nínú Olúwa àti olùfẹ́ àyànfẹ́ pẹ̀lú, wípé kí wọn kí ó rí pé wọ́n dúró ṣinṣin láì yẹsẹ̀, kí wọn kí ó máa pọ̀ sí i ninu ise oluwa ni igba gbogbo niwon bi won ti mo wi pe ise won ki ise asan ninu oluwa bi abari enikan ti o ye ki a peti si bi o ba nsoro nipa ise oluwa oni paul apostoli nitori wi pe omi odo jiji popo ni paul ni o la koja nitori pe ninu ise olorun a le so wi pe paul ni igba gbogbo ni o rin ni afonifoji ojiji eku igba popo ni aso lokota igba popo ni ana igba popo ni agbe so si inu tubu bi abari enikeni ti o ye ki adayapo enikeni ti o ye ki okan re poruru enikeni ti o ye ki o so wi pe oun ko ni se ise kankan fun olorun mo iru eniyan be ibaje paul apostoli sugbon rara titi o fifi ida re lele ni ese agbelebo ida ti emi oro olorun to nwasu titi o fifi emi re lele titi di oju iku ni ariwo pe okunrin yi o je olooto si ipe ti a pe o wa nso fun wa wi pe awa ti a ti di ara ninu olowa awa ti a je omo olorun awa ti a ti di ebi olorun wi pe gege bi olorun ti yan wa fe gege bi olorun ti fi ife re han wa nitori wi pe o ran jesu christ omo bibi re kan soso ki o ba le ku fun ese wa a se ti je ki o ye wa a se ti onupo ada ati di omo olorun oni o ye ki a duro sinsin nitori opolopo iji ni o se ki o ni o se se ki o ja opolopo ariso ariwisi ni o se se ki a ri lati odo esu ati odo awon emewa re o ni sugbon ki a ri wepe bi iji tile nja bi afefe tile nfe bi o tile dabi eni wepe esu ati awon emewa re won pariwo o ni ki a duro sinsin ki a ri wepe a o ye ese ki a ri wepe ni ipejopo awon omo olorun ese wa oye ki a ri wepe ninu ise olorun a o ye ese wepe ki se pe ki a duro si oju kan wepe ki a ma po si ni ise oluwa ni igba gbogbo ibaje ni akoko ajinde tabi ni akoko keresimesi ibere odun ni tabi arin odun ni osan ni tabi ni asale ni igba ti a kun fun ojuse ninu ebi ni tabi ni igba ti owo dile oni ni igba gbogbo ki a ma po si ni ise oluwa ni won bi ati mo we pe ise ti a nse fun olorun ki se lasan ninu oluwa opolopo ninu aye wa isinsin yi ni won kun fun ise won kun fun ojuse o si je ohun ti o wu ni lori wi pe awon eniyan ti won je aladugbo wa yala won sise ni oja yala won sise pelu ijoba tabi won sise ni ibi ile idase sile ari wi pe ohun kan ti o ma wa lokan won ni wi pe won fe ki aye ti awon wa yi nipa ti ara ki o dara ju be lo nipa ise owo won awon ti won se oju titi awon ti won se afara ti moto n gba awon ti won ko ile awon ti won se opolopo ise miran erongba okan won ilepa won ni wi pe ki awon ki o fi aye sile dara ju bi awon ti ba lo nipa ise ti won se sugbon ye ki a mo we pe ise ti a ba se ninu kristi ki a si se fun ogo olorun nikan soso ni yo ni ere ni orun ati ni ayeraye awon opolopo kristiani onigbagbo ni ari wi pe won ma n gba ohun popo lati owo olorun nigba ti won ti wo ijoba olorun won ti gba igbala o sese ki won ti ri iwosan ni opolopo igba nipa adura ati ebe won ti gba ohun popo lowo olorun sugbon o se ni laanu bi a ba wo igbesi aye won won o ti se ohun popo ti o se pataki ti won yo fi so wi pe won ti sise ti o lere ni ijoba olorun opolopo ti won ro wi pe won je eni mimo won je olododo ninu ijo ni o je wi pe ni ikehin won o farahan niwaju olorun lowo opo won o si je aboshi eni ti ko lere kankan niwaju olorun titi ayeraye ki eyi ki o ma ba je ipin wa oni a fi so loni we pe o ye ki a sise fun olorun ati ko lorin we pe ki a foriti ki a foriti ki a ma sona ki a ma sora ki a si ma sise titi Jesu Christi oluwa wa yo fi de ati ko lorin we pe a nse ipinu we pe a o sise omo olorun sani wa ati wepe a o tele ona ti oluwa wa to se omo ona ti oluwa wa to o sise fun olorun o se ife olorun oni o so wepe o nje ohun ni ati se ife olorun ki ohun ki o se pari ise re ati wepe nigba ti ohun wa le aye ohun je imole aye ohun si ni lati sise ni akoko isinsin nitori pe oru nbo nigba ti enikan ki yo le sise ati joko lorin papo we pe a o sise ki a ba le fi onje mi bo awon ti ebi npa ati ki a ba le ko awon alaare wa si orisun iye oni ninu ise wa ninu agbelebo Kristi la o ma sogo oni nigba ti a ba nkede wi pe ofe ni igbala ori ti a ko yi o so fun wa wi pe ise ti a nso nipa re o je ise igbala okan tabi ise ijere okan ki a ba le ma so fun gbogbo awon eniyan ti won wa ninu ijoba okunkun awon ti won ti sina awon ti won ti jina rere si olorun wi pe igbala nbe ninu Jesu wi pe o ye ki won ki o wa sodo Jesu Christi nitori be gege bi ati ko lorin o ye ki eni kokan wa ki o se ipinu wi pe a o sise Paul apostle sin je ki o da wa loju wi pe bi a ba mu ipinu yi se ti a duro sisin ninu ise olorun ti a o yese ninu ise olorun ti a po si ninu ise olorun ni igba gbogbo wi pe ere yo wa fun wa lodo oluwa o meta ni a fe gbe yewo ninu iwaasu ti oni ikini ise ti o lere ise ti o lere opolopo ise ni o je wi pe ko lere ni waju olorun opolopo ise ni o je wi pe be ati nse ki a ma ko iyepe ati awon nkan aye yi ki a ma ko wonjo awon nkan ti o ba ni tale awon nkan ti a o fi ile ninu aye awon nkan ti a o ni mu lo sorun awon nkan ti ko ni ni ere ni waju olorun opolopo ise ti awon eniyan se nipa bayi ni won tin padanu ere sugbon loni a fe so nipa ise ti o lere apa keji ninu iwaasu yi eso ise nipa ti emi ise ti a nse nipa ti emi kini eso ti a nri nipa re iketa ere fun ise wa ere fun ise wa ikini ise ti o lere je ki a wo Thessalonica kini ori kini ese iketa ki a wo ise ti a le se ti yo mu ere wa niwaju oluwa ise ti o lere Thessalonica kini ori kini ese iketa li a isimi li a wa ranti ise igbagbo yin ati laala ife ati suru ireti yin ninu oluwa wa Jesu Christi ni waju olorun ati baba wa nihi ni Paulu ni o nko we si awon onigbagbo ni Thessalonica o nso fun wi pe o ranti nkan meta nipa won ikini igbagbo ikeji ife iketa ireti o si nso fun wa nipa awon nkan meta yi o nso nipa ise igbagbo o nso nipa laala ti ife o nso nipa suru ti o ni ireti o meta yi ni a ri wi pe o ye ki o wa ni igbesi aye onigbagbo se oranti korinti kini ori ketala ese ketala ti o so wi pe nje nisisiyi igbagbo ireti ati ife nbe awon meta yi sugbon eyi ti o tobi ju ninu won ni ife awon meta yi a ko le ya won nipa igbagbo ireti ati ife bi e ba nfe sise fun Oluwa o ye ki a mo we pe ipile ise ti a nse fun Oluwa o ni igbagbo wa ninu Jesu Christi lai ni igbagbo a o le se ise ti yo te Olorun lorun lai ni igbagbo ninu Oluwa ninu Jesu Christi igbagbo wi pe o ku fun ese wa igbagbo wi pe nipa eje Jesu Christi ni an we wa mo igbagbo wi pe ohun ni o wa lati ko ese ara aye lo igbagbo wi pe agbagbo fun ese wa gangan ni o ku lori igi agbelebo lai ni igbagbo yi gbogbo ise ti a nse o je oku ise nitori eni ti ko ba ni igbagbo ninu Jesu Christi eni ti o ba je oku ninu ese eni ti o ba je oku ninu awon kan aye won yi ti o fi oso aye irin aye ise aye ese ti o wa ninu aye ti o fi yi ara re ka ti emi ati okan re ti o ku ti ko ni iye olorun iru eni be gbogbo ise ti o nse ise oku ni sugbon la koko wi pe ki agba oluwa gbo ini afi ma nri awon elomiran ni to si wa ni opolopo ilesin ati awon die ninu ilesin wa nihi ise ti won se ko mu igbagbo ninu Jesu Christi lowo o sese ki ari eni ti o fi gbogbo akoko re ti o fi nse ise ti o ro we pe ise fun olorun ni sugbon ko ni igbala o wa ninu ese sibe ko ko ese re sile ko je ki a fi eje Jesu Christi weun ki a si we fun fun just no lo iru eni be ni a so fun wi pe ise re ko je itewogba ni waju Oluwa ipile lori eyi ti a nko ile igbagbo ise igbagbo si ni igbagbo wa ninu Jesu Christi ki se be nikan ife wa fun Olorun bi ati mo wi pe o fe wa awa na nitori ife re awa si fe pelu bi eyi ni a fi le se laala ninu Oluwa ki laala wa ki o ma ba ja si asan ye ki a tun wo ninu Heberu Heberu ori kefa ese ikewa nitori Olorun ki se alaisododo ti yo fi gbagbe ise eyin ati ife ti eyin fi han si oruko re nipa ise iranse ti e ti se fun awon eniyan mimo ti e si nse ohun ti o ye ki o ye wa nihin ni we pe bi o ti nso nipa ise wa be ni o nso nipa ife ti a ni ninu Oluwa bi abaya nkan meji yi nipa a o ri we pe awon mejeji won ko ni je itewogba ni waju Oluwa bi aba so wi pe ani ise lowo ki se ise ti ara sugbon ise ti a nse ninu ile isin ise ti a nse fun ijoba Olorun ise ti a nse lati jire okan awon elomiran ise ti a nse lati sin Olorun bi ko ba mu ife Olorun lowo bi o ba je wi pe a kan se lai ni igbagbo ninu Jesu a nse lai ni ife Olorun a nse lai ni ireti iye ni pekun pelu Olorun loke orun iru ise be ki yo je itewogba a ri awon ti won se iru ise be igbala Jesu Christi ko ti je ti won idariji ese nitori ohun ti Jesu Christi se lori oke Calvary ko ti je ti won lojojumo ni won dese lojojumo ni won je wo ese sugbon won ko je ko ese sile iru awon be bi won ti le fi gbogbo owo won fun ijo bi won ti le fi gbogbo akoko won fun ijo fun ise esin ki yo je itewogba ni waju Oluwa nitori be ise lai si ife Olorun ise lai si igbagbo ninu Christi ise lai si ireti iye ni pekun ko je itewogba ni waju Oluwa eda keji ni ife lai si ise awon elomiran won ma gbadura won ma so fun Olorun wi pe awon feran Olorun popo sugbon ife won si Olorun ko mu igboran igbagbo lowo ife won si Olorun ko mu igboran lati se ohun ti Olorun pa lase lati se ife won si Olorun ko mu ki won ki o ni edun okan si awon ti o nse gbe lati le wa won lo lati le wa awon agutan ti o sonu lati le mu won wa sinu ijoba Olorun won kan so wi pe awon ni ife ni enu ṣùgbọ́n ìfẹ́ tí wọn kò mú sí ìṣe irú ìfẹ́ bẹ́ẹ̀ kò jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa. Nítorí bẹ́ẹ̀ ohun tí Ọlọ́run bèèrè lọ́wọ́ wa ni wípé kí a ní kí a ṣe làálàá tàbí kí a ṣe iṣẹ́ tí ó ní ìpìlẹ̀ nínú ìgbàgbọ́ Jésù Kristì, tí ó sì jẹ́ wípé ohun tí ó ń tì wá láti ṣe àwọn nǹkan wọ̀nyí ni ìfẹ́ wa sí Ọlọ́run, ìfẹ́ wa sí àwọn ará, ìfẹ́ wa fún àwọn ẹlẹ́ṣẹ̀, nítorí wípé a kò fẹ́ kí wọn kí ó ṣègbé. Irú ìfẹ́ yìí ni ó máa jẹ́ kí a ṣiṣẹ́ fún Ọlọ́run. Bí a bá rí ẹnikẹ́ni láàrin wa tí a rí wípé ó jẹ́ afáfá fún Ọlọ́run, a rí wípé ó ń ṣe làálàá fún Ọlọ́run, ó ń fi àkókò, owó, ohun ìní àti nǹkan mìíràn tí ó ní, ó ń fi ṣiṣẹ́ fún Ọlọ́run, ìrèdí rẹ̀ ni wípé ó ní ìfẹ́ sí Ọlọ́run, ó ní ìfẹ́ sí àwọn ará, ó ní ẹ̀dùn ọkàn láti gba àwọn ẹlẹ́ṣẹ̀ kúrò nínú ọ̀run ìgbé tí wọ́n ń lọ. Jẹ́ kí a wo Nehemiah. Nehemiah orí kẹrin láti ẹsẹ̀ 21. Mo sì sọ fún àwọn ìjòyè àti fún àwọn olórí àti fún àwọn ènìyàn yòókù pé iṣẹ́ náà tóbi, ó sì pọ̀, a sì ya ara wa lórí odi ìkíní, ẹni ìkíní jìnà sí ẹni kejì. Ẹsẹ̀ 21. Bẹ́ẹ̀ ni àwa ṣe iṣẹ́ náà, ìdajì wọn di ọkọ̀ mú láti kùtùkùtù òwúrọ̀ títí ìràwọ̀ fi yọ. Níhìn-ín ni a ń rí Nehemiah. Nehemiah jẹ́ ẹni tí ó ń ṣiṣẹ́ ní ààfin ọba tẹ́lẹ̀tẹ́lẹ̀. Àwọn ẹlòmíràn rò wípé ẹnìkan tí ó jẹ́ òǹraye èèyàn, ẹni tí ò ní iṣẹ́ lọ́wọ́, ni ó yẹ kí ó máa ṣiṣẹ́ fún Ọlọ́run. Àwọn ẹlòmíràn rò wípé àwọn tí kò kàwé dé yunifásítì, àwọn tí kò ní iṣẹ́ ìjọba, àwọn tí kò ṣe iṣẹ́ débi tí wọ́n lè ra mọ́tò, àwọn tí kò ṣe iṣẹ́ débi tí owó wọn tí ó lè jẹ́ kí wọn kí ó kọ ilé tàbí kí wọn kí ó jẹun tàbí kí wọn kí ó gbọ́ bùkátà ẹbí, àwọn òǹraye èèyàn tí kò níṣẹ́ lọ́wọ́ ni ó yẹ kí ó máa ṣiṣẹ́ fún Ọlọ́run. Ṣùgbọ́n a rí wípé Nehemiah kì í ṣe irú ènìyàn bẹ́ẹ̀. Ó jẹ́ ẹni tí ó ní iṣẹ́ ipò gíga, ó jẹ́ ẹni tí ipò rẹ̀ ní ààfin ọba tí kò sí ẹni tí ó lè lé e kúrò níbẹ̀, ṣùgbọ́n ó bẹ̀rẹ̀ sí ní gbọ́ wípé odi Jerusalemu ni a ti wó palẹ̀ àti wípé a ti fi iná sun àwọn ilẹ̀kùn rẹ̀. Ó bẹ̀rẹ̀ sí ní ẹ̀dùn ọkàn fún Jerusalemu, ó bẹ̀rẹ̀ sí ní ẹ̀dùn ọkàn fún àwọn olùgbé Jerusalemu, nítorí Jerusalemu ni olú ìlú, òun ni ibẹ̀ ni Ọlọ́run fún ara rẹ̀ tí ó fi àdéhùn sí wípé ògo Ọlọ́run yóò wà níbẹ̀, àti láti ibẹ̀ lọ ni ìmọ́lẹ̀ ìhìnrere, ìmọ́lẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí a ti kọ́ wọn yóò lọ sí gbogbo ayé. Ó sì wá jẹ́ ẹ̀dùn ọkàn fún Nehemiah, nítorí èyí ni ó fi kúrò ní ipò gíga tí ó wà. Ǹjẹ́ a rí ẹnikẹ́ni nínú wa tí ó ti jẹ́ ìpè Ọlọ́run? A rí ẹnikẹ́ni nínú wa tí ó pa ipò ọlá tí ó wà, tí ó pa á tì, tí ó ń fẹ́ láti ṣiṣẹ́ fún Ọlọ́run? Irú ẹni bẹ́ẹ̀ yóò dàbí Nehemiah. Níhìn-ín ni a rí wípé ó kó àwọn ènìyàn wọ̀nyí jọ, àti ìjòyè àti àwọn olórí. Àwọn ẹlòmíràn a máa rò wípé bí a bá jẹ́ ìjòyè, bí a bá jẹ́ àgbà nínú ìjọ, bí a bá jẹ́ ọlọ́gbọ́n nínú ìjọ àti olórí nínú ìjọ, wípé ohun tí ó yẹ kí a ṣe ni kí a káwọ́ gbéra, kí àwọn mẹ̀kúnù, àwọn tí wọ́n rò pé kò jẹ́ nǹkan kan nínú ìjọ, kí wọn kí ó máa ṣe iṣẹ́ náà, rárá, kò rí bẹ́ẹ̀. Níhìn-ín ni a rí wípé Nehemiah àti àwọn ìjòyè àti àwọn olórí àti gbogbo àwọn ènìyàn tí ó kù, wọ́n sọ fún ara wọn wípé iṣẹ́ náà tóbi, ó sì pọ̀. Iṣẹ́ wo ni wọ́n ń ṣe tí wọ́n sọ wípé iṣẹ́ náà tóbi, ó sì pọ̀? Iṣẹ́ wípé wọ́n fẹ́ kọ́ odi Jerusalemu tí a ti wó palẹ̀. Ǹjẹ́ o mọ̀ wípé ìjọba Ọlọ́run ó ní odi tí a ti wó palẹ̀, tí àwọn wòlíì èké tí wọ́n ti wó palẹ̀, tí àwọn alákèso ẹlẹ́sìn tí wọ́n ti wó palẹ̀, tí àwọn tí kò mọ bíbélì dájúdájú sí ìgbàlà ọkàn tí wọ́n ti wó palẹ̀, tí àwọn alágàbàgebè ẹ̀sìn ti won ti wo pale o wa je ise ti re o je ise temi ise npe fun eni kokan wa wi pe a o lo a o jere okan odi ti a ti wo pale ni ijoba olorun wi pe a o ko odi ti awon eleko eke awon woli eke awon ti awon alarin kiri ti won fi esin se jeun jeun odi ti won ti wo pale wi pe iwo ati emi wi pe a o gbe ero a o wa su ihere a o je ki imole ihere ki o de ti igbo awon ti isegbe ni ese kokan le ni ogun ni won ti so fun a wi pe bi be ni a wa se ise na o jeun ti o wo ni lori won ni be ni a wa se ise na bi a ba le so yi nipa ijo wa bi a ba le so yi nipa eni kokan wa be ni a wa se ise na o je ise ti o lere sugbon ki a to le se ani lati ni okan lati sise okan lati sise wo ese ikefa be ni a wa mo odi na gbogbo odi na le a si mo kan ara won titi de ida meji re nitori kiyesi daadara nitori awon eniyan na ni okan lati sise sugbon je kin je ki o yi o bi ki ba se wi pe won feran olorun won ki ba ti ni okan lati sise nitori bi Nehemiah bi o ti de Jerusalem ti o pe awon ijoye ti o pe awon olori ti o pe awon eniyan jo wi pe ki won wo ki won ko odi ti a ti wo pale be ni ari wi pe awon eniyan be si ni fi esun eke sun won be ni won be si ni se inu ni bi ni si won be ni won be si ni ko iwe si awon elomiran wi pe awon eniyan won yi je aladamo aladase be ni won be si ni so wi pe Nehemiah fe gbe ara re kale gege bi olori awon eniyan na be ni won be si ni so ohun ko bakun gbe fun Nehemiah ati si awon eniyan na se o mo wi pe awa paapa ninu ise Oluwa bi ke ba se wi pe ani ife Olorun bi ke ba se wi pe ani ireti ogo bi ke ba se wi pe ani igbagbo ninu Jesu Christi a oni le se ise na nitori wi pe awon elesun eke won po awon ti won ro wi pe boya anwa owo boya anwa iyawo ni boya anwa oko ni boya anfe nkan aye yi boya anfe di eni gbojumo ninu ijo opolopo oro ko bakun gbe ni awon eniyan ni won le ma so si wa wi pe a fe di agbateru ihinrere a fe di alakatakiti elesin opolopo oruko ni o sese ki won ki o ma pe wa sugbon a so nipa awon eniyan won yi o pe won ni okan lati sise iwo paapa bi o ba feran Jesu o ranti wi pe opolopo nkan ni a se si Jesu Christi o ranti wi pe Paul aposteli ati awon aposteli miran opolopo igba ni won lo si inu tubu kini se ti won duro ninu ise Olorun kini se ti won ko ja para ninu ise Olorun kini se ti ese won ko ye ninu ise Olorun kini se ti ipara eni rubo won ko diku ninu ise Olorun ohun kan lari nipa won won ni okan lati sise eyi ni akoko ti re eyi ni akoko temi wi pe o ye ki eni kokan wa paapa ki a ni okan ati emi lati sise fun Oluwa ati so fun wa wi pe akoko ipago ti ajinde o n bo a si n fe ki eni kokan wa ki o jade lo ni awon ile ti o yi wa ka awon ore ti o yi wa ka ki a so fun won wi pe ki won ki o wa ri Jesu ki won ki o wa wo Jesu Christi Olugbala ki won ki o wa lati gba igbala Olorun ma je ki ohunkohun ki o di o lowo iba ase oko tabi aya tabi ise miran tabi inu ni bini tabi oro ti awon elomiran so ohunkohun ni won le so iwo ni o ye ki o mo wi pe ati fi ipe pe o ipe lati odo Olorun ati wi pe ise yi agbe ile olowo nitori be ma se jafara nitori be ma se gbeyin ninu ise yi ki o ri wi pe o se ise ti a pe o si lati se ninu Johanu ori kerin Johanu ori kerin ese ikerin le logbon Jesu wi fun won pe ounje mi ni lati se ife eni ti o ran mi ati lati pari ise re Jesu Christi Oluwa wa Jesu Christi apere pipe wa Jesu Christi eni ti a n tele Jesu Christi olugbala wa Jesu Kristi eni ti o ye ki a ma wo gege bi olupilese ati alasepe igbagbo wa o ni ounje mi ni lati se ise lati se ife eni ti o ran mi kini itumo ede yi o mo ti a npe ni ounje bi enikan ko ba jeun ni ooro ojo kan a o ri wo pe oju re yo yato bi enikan ko ba jeun sule ojo kan a o ri wo pe agbara re yo ma dinku bi ko ba jeun fun ose kan o somo iti bebe ku o ti Jesu Kristi so fun wa ni wi pe o nje ohun ohun ti o ngbe ara duro ohun to ngbe emi ohun duro ohun to je ko wa laaye ati laaye ni igba na ohun ni lati se ife eni ti o ran ohun bi ohun ti nji laaro bi awon elomiran ti njeun ounje ti ohun fe je ni ife olorun losan ounje ti ohun lepa re ni ife olorun ni asale ounje ti ohun lepa re ni ife olorun ati wepe lati pari ise re iwo na mo gege bi agbalagba wepe ohun ti a ko bere a ki pari re nje je kin bi o le ri bere kan ni igba wo lo pari ise ti olorun gbe le olowo bi o ba ti bere jo se se fun o lati pari bi o ba ti bere ise jiri okan ise ki a ma kaakiri ki a ma ti oju ile kan bi oju ile keji lati so fun won nipa igbala ofe ti o wa lati odo Jesu Kristi nipa iku Jesu Kristi lori ige agbelegbo bi o ba ti bere ni igba wo lo pari re sugbon Jesu Kristi so fun wa gege bi apere wa gege bi asaju wa ti o ye ki a ma tele ounje emi ni lati se ife ni ti o ran mi ati lati pari ise re ko fi mo nibe nikan soso wo ese ti o tele eyin ko ha wi pe oku osu merin ikore yo si de wo mo wi fun yin egbe oju yin soke ki e se wo oko nitori ti won ti funfun fun ikore na o ti a pe ni ikore nihin ni we pe ki akore awon okan eniyan si ijoba olorun ki a so fun wi pe Jesu ngbala Jesu ntuni sile Jesu ndariji Jesu nwenimo ki awon paapa ki o se wa lati inu aye ki won ki o wa sinu Kristi ki won ki o di omo ijoba olorun bi won ba se be o je wi pe akore won sinu ijoba olorun eni o ye ki a sise le lori eni o ye ki a se laala fun ye ki a wo Johanu ori ikefa Johanu ori ikefa ese iketa din logbon e ma se sise ounje ti segbe ninu bibeli lai lai o so wi pe e ma sese laala fun ounje ti segbe sugbon fun ounje ti wa titi di iyi aini pekun eyi ti omo eniyan yo fi fun yin nitori pe ohun ni ani baba olorun baba ti fi edidi di ise ti opolopo nse loni iba je ise ki a di okun morun tabi ise ki a je olukoni fun awon omode ni ileiwe tabi ise wipe ibi ti a ti da ile ise sile awon ti won ro nkan kan tabi awon ti won se nkan gbogbo awon ise won ti a le daruko won je ise ounje ti nsegbe nitori wipe a nse ise won yi ki a ba le jeun ki a ba le daso bo ara wa tabi ki a ba le kole sugbon o ye ki a mo wi pe awon ise won yi ohun ti won le fun wa ni awon omule mofo aye yi ohun afowo ba file ti aye eni Jesu Kristi so wi pe ki a ma se lo gbogbo akoko wa lori ise fun ounje ti segbe sugbon ki a kunkun ma sise ki a ma se laala fun eyi ti so ni di aye ninu olorun ati eyi ti yo ni ere iye aini pekun nitori be o ye ki a mo we pe ise ti a pe wa si ise ti o lere ohun ni ise ijiri okan ise fun ijoba olorun kini eso iru ise be eni o mu a lo si apa keji eso ise ti a nse nipa ti emi eso akoko ni we pe a o ni iwa ododo iwa rere iwa mimo ni igbese aye wa bi aba so pe a nsise fun olorun ti a o so eso iwa mimo eso irele eso dodo eso ki a ma rin dede eso ki a ma rin ni yiye ninu ijoba olorun iru ise be ko le je etewogba ni waju olorun o ye ki ise yi ki o kokko so eso ni igbese aye ti wa wo iwe owe iwe owe ori ikokanla ese ogbon owe ori ikokanla ese ogbon eso ododo ni igiye eni ti o ba si yi okan eniyan pada ologbon ni bi o ba ti fa ila si ese yi ninu bibeli re o ye ki o se be eso ododo ni igiye eni ti o ba si yi okan eniyan pada ologbon ni o nso fun anihin wi pe eso ti o ye ki ise wa ninu kristi ise wa ninu ijoba olorun eso ti o ye ki o kokko so ni eso ododo eso ododo filipi ori kini ese ikewa ati ese ikokanla ki eyin ki o le dan ohun ti o yato wo ki ese jasi olododo ati alaije ohun ikose titi fi di ojo Jesu Kristi lehin igba ti eti kun fun eso ododo lati odo Jesu Kristi fun ogo ati eyin olorun nihin ni ati je ki o ye wa wepe eso ti onigbagbo nso o je eso ti o yato ti awon ti o wa ninu aye eso wo lari lowo awon ti o wa ninu aye eso iwa ife ku fe igberaga isoro odi eso ti o je eso kikan eso ti ki mu ki aye awon aladugbo won ki o rorun ṣugbọn a nso fun wa o ni ki eyin ki o le dan ohun ti o yato wo eni ni wipe ki eso igbese aye re gege bi omo olorun gege bi ero ijoba orun gege bi eni ti o ti to Jesu Kristi wo gege bi eka lara ajara Jesu Kristi ki eyin ki o le eso eso ti o yato eso ife eso ayo eso irele eso ipamora eso iwa tutu eso ti a o so ti awon aladugbo wa ti o fi ri wipe a yato si awon elesin awon bankunjo o ni ki eyin ki o le dan ohun ti o yato wo ki ese jasi olododo alaije ohun ikose wipe ki iwa wa ise wa ki o ma se ko enikeni lese awon elomiran ti won wa sinu ijo iwa won a ma je ki awon alaigbagbo ki o ni ariwisi si ijo won a ma so wipe iwo ti o tile n waasu o jaju kini lo iwo ti o je wipe looto lo n waasu oti o kuro nile re iwa ibaje ko kuro lowo re siga mimu nko irede oru nko fayawo nko o le jija nko oro ke oro ti a nso ti a nfi oro kele ba enikeji wa je nko iwo ti o so wipe o je oniwaasu o je adari idapo ojule ṣugbọn a mo iru oro ti a n ba lenu re o ni ki o ma se ri be bi o ba ri be o je wipe a je ohun ikose fun awon elomiran o ni lẹyin igba ti e ti kun fun eso ododo lati odo Jesu Kristi Oluwa fun ogo ati iyin olorun nitori be eso akoko ti o ye ki a so ni igbese aye wa o ni we pe a je eni bi itinu olorun iwa wa ti ye pada irin wa ti ye pada oro enu wa ti ye pada a je ayanfe olorun nitooto a si je olododo ikeji ni we pe a n yi okan pada tun pada lo si iwe owe ori ikokanla iwe owe ori ikokanla ese ogbon o ni eso ododo ni igiye eni ti o ba si yi okan eniyan pada ologbon ni kini ati ri eyi si eni ti o ba si yi okan eniyan pada ologbon ni àwọn ènìyàn tí wọ́n ti ń rò nínú ọkàn wọn wípé ọlọ́run jìnà réré ṣùgbọ́n tí ìwọ yí ọkàn wọn padà tí wọ́n mọ̀ wípé ọlọ́run wà nítòsí ó gba ọgbọ́n ọlọ́run àwọn ènìyàn tí wọ́n ti jókòó sínú òkùnkùn tí wọ́n rò wípé agbára òkùnkùn ni wọ́n fẹ́ fi ṣe bí ìsádi wọn ṣùgbọ́n tí o lọ bá wọn sọ̀rọ̀ tí o yí ọkàn wọn padà tí wọ́n mọ̀ wípé kò sí agbára mìíràn lẹ́yìn agbára Jésù Kristì ọlọ́gbọ́n ni irú ènìyàn bẹ́ẹ̀ àwọn tí wọ́n ti fi ayé wọn dógò sí ọwọ́ èṣù tí wọ́n ti sọ wípé láyé lọ́run wọn ó bá èṣù kú ṣùgbọ́n tí o lọ yí wọn padà tí o sọ fún wọn wípé bí wọ́n bá jókòó ti èṣù bí wọ́n bá fi ọkàn wọn sọ́wọ́ èṣù wípé wọn ó ṣègbé ní ayérayé ṣùgbọ́n tí wọ́n bá wá sí ọ̀dọ̀ Jésù Kristì tí wọ́n ké pé Jésù Kristì olùgbàlà wípé wọn ó di ẹni ìgbàlà ó yí ọkàn irú ẹni bẹ́ẹ̀ padà ọlọ́gbọ́n ni irú ènìyàn tí ó bá lè ṣe bẹ́ẹ̀ àwọn tí ó ti rò wípé ìgbádùn wà nínú ẹ̀ṣẹ̀ nínú àgbèrè nínú kí a máa fi ọkùnrin ba ara ẹni jẹ́ wọ́n ti rò wípé ìgbádùn wà nínú ọtí mímu nínú sìgá mímu nínú ìrédè òru nínú ká máa jó káàkiri ká máa jẹbọ káàkiri tí o lọ bá wọn tí o sọ fún wọn wípé ìgbádùn tòótọ́ inú Jésù ló wà ìgbádùn tòótọ́ inú ìwà mímọ́ ló wà ìgbádùn tòótọ́ nínú àlàáfíà ọlọ́run ló wà bí o bá yí ọkàn wọn padà bẹ́ẹ̀ ọlọ́gbọ́n ni irú ẹni tí o bá ṣe bẹ́ẹ̀ èyí ni a fi ń sọ wípé ohun tí o yẹ kí ìjìrì ọkàn kí o ṣe èso tí ó yẹ kí iṣẹ́ wa kí ó so nínú ọlọ́run ni wípé a ń yí ọkàn padà a jẹ́ ọlọ́gbọ́n sọ fún mi àwa tí a wà níhìn-ín wò ó káàkiri wo ẹ̀yìn kí o wo iwájú kí o wo ẹ̀gbẹ́ rẹ àwa tí a wà níhìn-ín bí ó bá ṣe é ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa bí a bá jẹ́ ìpè ọlọ́run bí a bá sọ fún ọlọ́run wípé ọgbọ́n láti lè yí àwọn ẹlòmíràn padà à ń fẹ́ kí ọlọ́run kí ó fún wa ọgbọ́n láti lè jẹ́ kí àwọn ẹlòmíràn kí ó ní ìgbàlà nínú Jésù Kristì à ń fẹ́ kí ọlọ́run kí ó fún wa bí ẹnìkọ̀ọ̀kan wa tí a wà níhìn-ín bí a bá lè jèrè ọkàn ẹnìkan ṣoṣo sínú ìjọba ọlọ́run ní oṣù kan gbogbo àwa tí a jèrè wọn àti àwọn tí a jèrè nínú oṣù tí ó tẹ̀lé kí a tún jèrè ọkàn kọ̀ọ̀kan nínú oṣù tí ó tẹ̀lé gbogbo àwọn tí wọ́n wà nínú ìjọ ní oṣù kejì yìí kí a tún jèrè ọkàn kọ̀ọ̀kan nínú oṣù tí ó tẹ̀lé nínú ọdún kan o jẹ́ mọ̀ wípé ibi tí a wà yìí kò ní lè gbà wá nítorí bẹ́ẹ̀ o yẹ kí a kún fún iṣẹ́ o yẹ kí a kún fún ojúṣe kì í ṣe ojúṣe wípé kí a kàn máa darí ìdàpọ̀ ojúlé nìkan àwọn tí wọ́n wà ní ìdàpọ̀ ojúlé ṣé wọ́n ti ní ìgbàlà ṣé wọ́n ti mọ olúwa ṣé a ti yí wọn padà ṣé ọlọ́run ti fún wa ní ọgbọ́n tí a fi lè máa bá wọn sọ̀rọ̀ tí yóò jẹ́ kí wọn kí ó lọ sí orí eékún wọn láti gbàdúrà àgbàyọrí sí ìgbàlà títí a fi yí ìgbésí ayé wọn padà èyí ni èso tí ọlọ́run ń retí láti ọwọ́ rẹ àti láti ọwọ́ mi láti ọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa kí a ba lè máa mú àwọn ọkàn kọ̀ọ̀kan wá sínú ìjọba ọlọ́run kí sì ni èrè tí ó wà fún irú iṣẹ́ bẹ́ẹ̀ bí o bá bẹ̀rẹ̀ lónìí bí o bá tẹ̀síwájú tí o yí padà tí o bojú wẹ̀yìn tí o ń sọ fún ọlọ́run wípé lọ́jọ́ lójoojúmọ́ ni o máa bá àwọn ènìyàn sọ̀rọ̀ ọ̀rọ̀ nípa ìjọba ọlọ́run a ò sọ nípa àwọn tí ń sọ̀rọ̀ nípa olùṣọ́ àgùntàn àwọn ẹlòmíràn wọn ò mọ ohun tí a ń pè ní ìwàásù ìhìn rere ohun tí wọ́n máa ń sọ fún àwọn olùmíràn ni wípé wá wo olùṣọ́ àgùntàn tó wà ní ìjọ wa ìjọ wa dára ju ìjọ mìíràn lọ àwọn mìíràn tí wọ́n lọ ń bẹ̀rẹ̀ ìjọ wọn ò ṣe ìfẹ́ ọlọ́run ìjọ wa ló dára èyí kọ́ la ń sọ ohun tí a ń sọ nípa ìwàásù rẹ̀ ni pé kí a máa wàásù Jésù a ò fi orúkọ olùṣọ́ àgùntàn fún wa kí a ba lè fi orúkọ olùṣọ́ àgùntàn gbà wá là orúkọ Jésù Kristì onígbanilà iṣẹ́ ìràpadà tí Jésù Kristì ṣe lórí igi àgbélébó onígbanilà kì í ṣe ìjọ kì í ṣe olùṣọ́ àgùntàn ṣùgbọ́n bí a bá ń jèrè ọkàn bí a bá ń sọ fún àwọn ènìyàn wípé Jésù ń gbàlà àti wípé ẹ̀jẹ̀ rẹ̀ ó ń wẹni mọ́ bí a bá lè ṣe bẹ́ẹ̀ o jẹ́ mọ̀ wípé èrè púpọ̀ ló wà fún àwọn tí wọ́n bá ń ṣiṣẹ́ fún ọlọ́run lé ọ̀nà bẹ́ẹ̀ yẹ kí a wo kroníkà kejì orí kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ ìkeje kroníkà kejì orí kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ ìkeje ṣùgbọ́n ẹ̀yin mú ara le kí ẹ má sì dẹ ọwọ́ yín nítorí iṣẹ́ yín yóò ní èrè òrí bí a bá gba olúwa gbọ́ bí a bá mọ̀ wípé olóòótọ́ ni olúwa àti wípé ìlérí rẹ̀ kì í yẹ̀ kì í tàsé kì í falẹ̀ o ye ki a mo wi pe ise wa ninu oluwa ise ijire okan yo ni ere nihin ni ati gba awon eniyan won yi ni iyanju wi pe ki eyin ki o mu ara le ke ma je ki ohun ko ohun ki o je ki a rewesi nitori pe ise nbe lowo wa lati se ise wa nile ti a ni lati se ipago ajinde lo nbo yi an fe ki awon eniyan ti o wa ni arowo to wa an fe ki won ki o mo nipa Jesu an fe ki won ki o mo nipa igbala Olorun an fe ki won ki o mo nipa igbala ti Jesu Christi ti o se asepe re lori ige agbelebo awon ti won kan lo si lesin awon ti won kan so nipa ajinde tabi nipa je Jesu Christi sugbon ti oye won bi a se le di eni igbala an fe ki oye won iwo ni o je enu fun Olorun emi ni won o je enu fun Olorun gbogbo wa pelu iso isokan ni a o je enu fun Olorun nitori be ma se je ki ohunkohun ki o je ki o rewesi ma se je ki ohunkohun ki o daya po o ni emu ara yin le ki e ma se de owo yin ke ma se de owo yin ma se je ki o re o ise npe fun eni kokan wa o nso fun wa wi pe nitori ise yin yo ni ere ni waju Olorun ere ninu aye yi ati ere nigba ti Jesu Christi ti o ba farahan lati ko awon eyan fe lo nitori be sise fun Olowa sugbon bi a ti nse ise yi o ye ki a ri wi pe ise ti a nse o je ise fun Olorun nikan soso Matthew ori kefa ese ikini ekiyesi ara ki e ma se itore anu yin niwaju eniyan ki a ba le ri yin bi o ba ri be eyin ko li ere lodo baba yin ti nbe li orun awon elomiran ise won okun fun karimi okun fun igberaga okun fun oju saju okun fun agabagebe okun fun igberaga awon elomiran ti won ro wi pe won sise fun Olorun ohun ti a ma n ri ni wipe karimi o po ninu ohun ti won se bi won ba ri wipe oluso agutan wa nitosi adari wa nitosi tabi elomiran wa nitosi won tepamose o dabi awon eniyan eleran ara ti won ni igbala igba miran o sese won wa ninu ise ijoba ki oga ibi ise ki o to ma se abojuto ki o to ma se ayewo gbogbo nkan ki o to ma kaakiri won a kawojo won ni sise won a joko won a kaogbera sugbon bi won ba ti ri pe oga nbo awon eru adide won be si ni sise iru ise be ko ni ere awon elomiran won ma n se be ninu ijo gbogbo ohun ti o ye ki a se gege bi ojuse won ni se sugbon bi won ba ri wipe enikan nbo alabojuto kan nbo won be si ni dide ise karimi niyi o mo wipe nigbati eni yi ti o si nibe Jesu wa nibe Olorun wa nibe nitori be ki a ma se je ki ise wa ninu Oluwa ki o je karimi ki a ma se je ki ise wa ki o je fun oju saju eniyan elomiran bi won ba wa ni awon nikan soso won ki se ise ti o ye ki won ki o se sugbon oju saju o ti po fun won bi won ba ti ri pe enikan bo bi won ba ri wipe enikan ti o ma so wipe ah e ko se Oluwa o Olorun a so agbara yin di otun bi won ba ti ri pe enikan ti o ma soro fun won oro siri fun won won be si ni sise iru ise be ki se ise ti a nse nipa ife Olorun o ye ki ise wa ki o je ise ti o wa lai si agabagebe lai si igberaga lai si oju saju lai si wipe a fe gbe ara wa soke tabi ise ti o je wipe eniyan le a fi han tabi ise ti o je pe aso la fe fi han bi a se ni oso aye to la fe fi han ko ye ki ise wa ki o ri be o ye ki o se ki o je ise ti a se pelu emi otito pelu okan otito ise ti a se si Oluwa ati si itesiwaju ijoba Olorun bi a ba se be o daju wipe ere po fun wa ni aye yi ati ni aye ti n bo ninu iwe ifihan ori kejilelogun ifihan ori kejilelogun ese ikejila kiyesi emi n bo kankan ere mi si n be pelu mi lati san fu olukuluku gege bi ise re yo ti ri Jesu Kristi nbo ire re sin be le owo re lati san fun enikokan wa gege bi ise ti a se fun itesewoju ijoba Olorun o ye ki adidi duro nisinsiyi ki a ba Oluwa soro ki a so fun wi pe a fe se ise ti o lere ise ijire okan awon oku okan ese won po nitosi wa o ye ki adide o ye ki aji ninu orun wa o ye ki a lo ba won soro o ye ki a mo wi pe Jesu Kristi ti ko fun o si nfe ki a so fun won wi pe oun ni olugbala dide duro ki o gbadura ki o fi akoko re fun Olorun ki o fi ohin ni re fun Olorun ki o fi awon talent ti Olorun ti fun ki o fi fun Olorun ki o ri wi pe o se ise ti o lere ki o si ri wi pe eso ti ise yi nso ni igbese aye re o je eso iwa ododo ki o si ma rin dede ki o ri wi pe o ti kuro ninu ese o n gbe igbese aye otun ninu Kristi o si ri wi pe o n gbogbo ti o n se o n fa okan awon elese wa si odo olugbala ki o ba le dariji won ki o ni ireti ninu Olorun wi pe ni tooto yo fun ni ere ti o to ti o si ye ni akoko re gbadura so fun Olorun bi o ba ti je alapara tele tele ole tele tele ninu ise Oluwa so fun Olorun wi pe akoko to lati ji ati lati ja papa ninu ise Oluwa
3: This CLM Radio, your spiritual welfare is our concern.
1: Eje ki agbadura.
2: Baba wa tin be li orun, adupe lowo yin, wi pe ani yin gege bi balogun loju ogun. Ani yin gege bi alafeyiti. Ani yin gege bi agbara ayeraye ti o wa labe wa lati mu wa duro lati fun wa lokun adupe wi pe ani yin gege bi olupese eni ti pese fun gbogbo ani wa ni kikun nitori Kristi lati inu oro re ninu ogo adupe wi pe ani yin gege bi olugbala gege bi eni ti a le kepe lojo iponju wi pe si wa loju wi pe e se wa niye e si je ki a mo ona igbala yi e gba ope ati iyin wa loruko Jesu adupe wi pe e ko je ki a wa pelu awon ti o wa ninu aye awon ti o n gbe igbe aye won lai ni reti awon ti o n gbe igbe aye won lai ni ifokante ileri Olorun ti e fun wa latoke wa awon ti ko mo ona igbala yi sugbon awa ni e da lola awa ni eje ki a mo ona igbala yi e gba ope ati yin wa loruko Jesu je loni bi ati wa loni bi ati n gbekele yin loni bi ati wa ki e le si wa loju e si oju emi wa loruko Jesu e la wa loye e je ki oro yin ki o ri ibi gbe ninu okan wa loruko Jesu e saanu fun wa e je ki a gbekele yin e si je ki igbekele ti a ni ninu yin ki o le mu ere fun wa gege bi ileri yin ninu bibeli adupe wepe ti gbo nitori agbadura loruko Jesu Kristi Oluwa wa loni anwo inu bibeli fun akoko isoji wa ati akoko ise iyanu anwo ohun ti o ye ki a se ni akoko idamu ohun ti o ye ki a se ni akoko idamu opolopo ti o wa ninu aye loni ni oye awon ami igba ikehin ni ko ye ni igbesi aye ti wa gege bi eni kookan ni idile wa gege bi eni kookan ati ni agbajopo aye lapapo ariwo pe o sese ki akoko idamu akoko ebi akoko iyan akoko aini ki o wa.

won ma ni irewesi okan okan won a ma kururu nitori wipe oye ko ye won nipa asotele ti bibeli nipa ti igbehin aye nitori eni ti o ba nri o ton sele loni wipe awon eniyan ninu aye ninu olaju won won le se ohun ija lati pa ara won run ati ninu ijile eko ti imo science ni opolopo ti o wa lori lede aye ni won ti gbon to be ge to je wipe won le pa oke aimoye awon eniyan run ni iseju kan eni ti o ba nri nkan won yi boya o ngbo ninu radio tabi o nka ninu iwe iroyin a ma se ni kayefi wipe ewo lo tun de ba aye yi adabi ohun ajeji loju iru eni be sugbon Jesu Christi omo Olorun o ti so tele wipe awon nkan kan yo ma sele ni igba ti igbeyin aye ti o ba sumo to si kini awon nkan ti Jesu Christi ti o so gege bi aso tele je ki a wo ninu iwe mimo ki o ma je wipe o ro pe a nso fun o lati ogbo ori eniyan ninu Matthew ori kerinlelogun ese ikejo gbogbo nkan won yi ni ipilese iponju nihin ni Jesu Kristi nso fun wa wipe akoko igbeyin aye yo je akoko iponju bi a ba nso nipa oda bi a ba nso nipa eyan bi a ba nso nipa ebi bi a ba nso nipa aisan bi a ba nso nipa gbogbo nkan o je gbogbo nkan won yi o je iponju ṣùgbọ́n Jésù sọ fún wa wípé èyí ni ìpilẹ̀ṣẹ̀ tàbí ìbẹ̀rẹ̀ ìpọ́njú kìí ṣe bẹ́ẹ̀ nìkan nínú ẹsẹ̀ ìkẹfà ẹ̀yìn ó sì kúrò ogun àti ìdágìrì ogun ẹ kíyè sí i kí ẹ̀yìn kí ó má ṣe jáyà nítorí gbogbo nǹkan wọ̀nyí kò lè ṣe kí ó má ṣe ṣùgbọ́n òpin kìí ṣe ìsinsìnyí Jesu ti n lago mo o tun so fun awon omo ehin re wipe ogun ati idagiri ogun yo ma sele ni ibo miran wipe won o si ma gboro re o n so fun a wipe gbati awa paapa bi a ba n ka ninu iwe iroyin wipe ni apa kan ninu aye wa yi ni akoko ti wa yi wipe ogun be sile wipe awon eniyan pẹ̀lú ohun ìjà olóró tí wọ́n ti ṣe pẹ̀lú ìmọ̀ tí ọ̀làjú tí ó mú wá sí ayé nísinsìnyí wípé wọ́n fi ń pa ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọ́n sì fi ń dọ́gbẹ́ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lára ó yẹ kí ó yé wa wípé gbogbo nǹkan wọ̀nyí ni Jésù Kristì ni ó ti sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí nínú ẹsẹ̀ ìkeje nítorí pé orílẹ̀-èdè yóò dìde sí orílẹ̀-èdè àti ilẹ̀ ọba sí ilẹ̀ ọba èèyàn àti àjàkálẹ̀ àrùn àti ìṣẹ̀lẹ̀ yóò sì wà ní ibi púpọ̀ kìí ṣe ní ibi díẹ̀ kìí ṣe ní ibi kan ṣoṣo ṣùgbọ́n èèyàn àjàkálẹ̀ àrùn àti ìṣẹ̀lẹ̀ yóò sì wà ní ibi púpọ̀ bí a bá ń sọ wípé a ò rí oúnjẹ jẹ tó bí a bá ń sọ wípé ọ̀dá tàbí èèyàn ó dé sí orílẹ̀-èdè púpọ̀ àwọn nǹkan wọ̀nyí ni Jésù Kristì ti sọ tẹ́lẹ̀ bí a bá sọ pé Jésù Kristì sọ nǹkan tẹ́lẹ̀ kìí ṣe wípé Jésù Kristì ni ó fẹ́ kí ó ṣẹlẹ̀ tàbí òun ni ó jẹ́ kí ó ṣẹlẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run ó ti rí nǹkan wọ̀nyí èyí jẹ́ ẹ̀bùn tí ó ní gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run wípé ó ti rí i ṣáájú wípé àwọn nǹkan wọ̀nyí yóò ṣẹlẹ̀ láti kìlọ̀ fún àwọn ọmọ ẹ̀yìn láti mú kí àwọn ọmọ ẹ̀yìn kí wọn kí ó lè ní ìdákọ̀rọ̀ àti ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run èyí ni ó fi ń sọ tẹ́lẹ̀ wípé àwọn nǹkan wọ̀nyí ń bọ̀ wá sórí ilẹ̀ ayé tí ó sì jẹ́ kí ó yé wa wípé bí a bá ń rí nǹkan wọ̀nyí kí a má ṣe jáyà kí a má ṣe jẹ́ kí ọkàn wa kí ó dààmú nítorí àwọn nǹkan wọ̀nyí kò lè ṣàláìṣẹlẹ̀ tí kí ìgbẹ̀yìn ayé kí ó tó dé nínú Matthew orí 24 yìí kan náà ní ẹsẹ̀ ìkẹsàn-án

nígbà náà ni wọn ó fi yín fúnni láti jẹ ní ìyà, wọn ó sì pa yín, a ó sì kórira yín lọ́dọ̀ gbogbo orílẹ̀-èdè nítorí orúkọ mi. Bí a bá ní ìdáyàpọ̀, inú ni bí ni láti ọ̀dọ̀ àwọn ènìyàn, nítorí wípé àgbà Jésù gbọ́ kí èyí kí ó má ṣe wá ní kàyéfì, nítorí èyí ni ọmọ Ọlọ́run ti sọ fún wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wípé a ó fi wá fún ìyà jẹ. Bí ènìyàn bá ti ń di ọmọ Ọlọ́run, bí ènìyàn bá ti ń kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, tí ó ti ní ìgbàlà, bẹ́ẹ̀ ni a rí wípé àwọn tí ó wà nínú ayé wọn a máa fìtínà irú ẹni bẹ́ẹ̀, wọn a máa jẹ irú ẹni bẹ́ẹ̀ níyà, wọn a máa pọ́n irú ẹni bẹ́ẹ̀ lójú. Ẹ á ṣe wípé ó ṣẹ̀yìn Ọlọ́run, ẹ á ṣe wípé Ọlọ́run kò mọ̀ nípa rẹ̀, ẹ á ṣe wípé ìgbà tí a di onígbàgbọ́ tí ó yẹ kí Ọlọ́run kí ó máa tọ́jú wa, wípé ó fi wá sílẹ̀ fún ìpinnu àwọn ẹlẹ́ṣẹ̀, rárá. Èyí ni Jésù Kristì ti sọ tẹ́lẹ̀ wípé nínú ayé ẹ ó rí ìpọ́njú, ṣùgbọ́n ẹ tújú ká, nítorí pé mo ti ṣẹ́gun ayé. Nínú Máàkù orí 13 ẹsẹ̀ 12, arákùnrin yóò sì fi arákùnrin fún pípa, àti bàbá yóò fi ọmọ rẹ̀ hàn, àwọn ọmọ yóò sì dìde sí òbí wọn, wọn ó sì mú kí a pa wọ́n. Ó máa ń yà wá lẹ́nu nígbà tí a bá rí àwọn ìṣẹ̀lẹ̀ mìíràn tí a rí wọn kà nínú ìwé ìròyìn, bí àwọn ará ilé, bí wọn ó ti dìde sí ará ilé wọn, tí ó jẹ́ wípé ó ṣeéṣe kí ó jẹ́ ọmọ ni yóò dìde sí bàbá tàbí sí ìyá rẹ̀, ó ṣeéṣe kí ó jẹ́ àwọn òbí ni yóò dìde sí àwọn ọmọ. Ó ṣeéṣe nígbà mìíràn bí a bá gbọ́ inú níbí ni, tí àwọn ọmọdé tí wọ́n máa ń rí ní ọwọ́ òbí wọn, ó ṣeéṣe kí wọ́n ṣe àwọn nǹkan mìíràn tí a máa rò wípé báwo ni bàbá tàbí ìyá ṣe lè lajú sílẹ̀ kí a ṣe irú ìwọ̀sí bẹ́ẹ̀ sí ọmọ láti inú rẹ̀ wá. Àwọn nǹkan wọ̀nyí ni Jésù Kristì ti jẹ́ kí ó di mọ̀ fún wa wípé ìjà tàbí àrán kan tàbí inúnibíni ó lè ṣẹlẹ̀ láàrin ẹbí. Nínú ẹsẹ̀ 13, gbogbo ènìyàn ni yóò sì kórira yín nítorí orúkọ mi, ṣùgbọ́n ẹni tí ó bá forí tì í títí dé òpin, òun náà lè a ó gbàlà. Àwọn ẹlòmíràn tí òye bíbélì òye tẹ́tí sílẹ̀ dáradára, ohun tí ó máa ń fa ìpadà sẹ́yìn wọn nìyí. Wọ́n máa sọ wípé kí ló dé tí ó jẹ́ wípé nígbà tí a ti dẹni ìgbàlà, kí ló dé nígbà tí a ti di ọmọ Ọlọ́run ni a tún wá ń rí ìdojúkọ, ìpọ́njú àti ìyà àti inú níbí ni báyìí. Wọ́n máa rò wípé ìgbà tí àwọn fi ayé wọn fún Kristì, àwọn rò wípé kò ní sí inú níbí ni, àwọn rò wípé kò ní sí ìpọ́njú. Ó yẹ kí ó yé wa, ìwọ tí ó ti wà lọ́dọ̀ èṣù tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ìwọ tí ó ti ń sin èṣù tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ìwọ tí ó ti ń bọ̀ òrìṣà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, nígbà tí o bá fi òrìṣà àti àwọn ẹ̀mí òkùnkùn àti èṣù fún ara rẹ̀, nígbà tí o bá kọ̀ wọ́n sílẹ̀, ó ṣeéṣe èṣù ní láti bínú nítorí wípé ó pàdánù ẹni tí ó jẹ́ ìránṣẹ́ rẹ̀, nítorí pé ó pàdánù ìwọ tí o ti ń sìn tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ìwọ tí o ti ń bọ̀ òrìṣà tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Nítorí bẹ́ẹ̀ ni inú fi máa ń bí èṣù àti àwọn ọmọ ogun rẹ̀. Nítorí bẹ́ẹ̀ kí ó má ṣe yà wá lẹ́nu wípé a rí ìpọ́njú. Ẹlòmíràn wọ́n máa sọ ní àìmọ̀kan ọkàn wọn wípé bí ènìyàn bá jẹ onígbàgbọ́ tòótọ́, kò yẹ kí ó ní àìsàn lára. Kì í ṣe bẹ́ẹ̀, àìsàn kò fi hàn wípé a kò mọ Ọlọ́run, kò fi hàn wípé a kò ní Ọlọ́run. Èyí jẹ́ ìdojúkọ àwọn ọ̀tá, nítorí wípé a ti ní Ọlọ́run. Ẹlòmíràn máa sọ wípé kò yẹ kí ebi tún pa wá, kò yẹ kí a tún wà ní àìríjẹ àìrímọ, kò yẹ kí a wà gẹ́gẹ́ bí aláìní. Nígbà tí a jẹ́ ti Ọlọ́run, Jésù ti sọ fún wa, ó ní a ó rí ìpọ́njú, ó ní ìyá lè dé, ohunkóhun lè ṣẹlẹ̀, ó ní ṣùgbọ́n kí a tújú ká, òun ti ṣẹ́gun ayé. Èyí ni ó máa mú wa láti lọ gbàdúrà. Ó rántí àwọn ọmọ Ísíráẹlì nígbà tí a mú wọn lọ sí ilẹ̀ Íjíbítì láti ọ̀dọ̀ Jósẹ́fù, tí Jákọ́bù tí ó wá pẹ̀lú àwọn bàbá ńlá 12 tí wọ́n tẹ̀dó sí Íjíbítì. Ọlọ́run fẹ́ mú wọn kúrò ní Íjíbítì, ó fẹ́ mú wọn lọ sí ilẹ̀ Kénánì. Fetísimi dáradára. Nígbà tí wọ́n tẹ̀dó sí Íjíbítì,
ti ara tu won won ran ti wi pe Kenani wa won ran ti wi pe Egypt ki se ibi itedo tabi ile won ara tu won won be si ni kole won be si ni gbadun won ro wi pe awon tun fe jade mo eyi ni Olorun fi gba Pharaoh ti ko mo Joseph lo fi gba alaye gba ti inu ni bini de gba ti iya de gba ti iponju de ni won be si ni gbadura wi pe Olorun ran ti wa o Olorun ran ti ileri re Olorun ran ti wi pe Egypt ki se ile wa Olorun ran ti ileri to ti se fun Abraham baba nla wa wi pe o mu wa jade kuro ni Egypt eyi ni Olorun wa fi so wi pe igbe awon omo Israel o de eti ohun ohun wa so kale nisisin yi lati gba won la lati mu kuro ni Egypt bakan na ni fun iwo ati emi awa ti a wa ninu aye igba miran akiran ti wi pe aye yi ki se ile wa akiran ti wi pe orun ni ile akiran ti wi pe Jesu Kristi ti lo pese aye sile fun wa ati wi pe o nbo wa bi ara ba tu wa bi o ba dagbe bi eni pe ani anito ati aniseku ati gbadura asoro nitori owo ti wa omo ti wa iyawo ti wa ile gbegbe nko o ti wa oko ayokede nko o ti wa an fi oko kan paro miran ni iru igba be akiran ti o pe aye ki se ile wa sugbon ni igba ti Olorun ba gba iponju die laaye inu ni bi ni die laaye ati nkan won yi to nde ba ninu igbese aye wa ti o ba gba die die laaye ninu won igba yi gan la ma raye gbadura igba yi la ma sunmo Olorun igba yi la ma ran Olorun leti awon ileri re eyi ni Olorun fi ma gba awon nkan be laaye ni igba kookan sugbon ti mo nso ni we pe Jesu Kristi o ti so fun wa wi pe awon nkan won yi yo sele ninu aye o si bo se akoko ti wa wi pe awon nkan won yi nsele nitori be ki a ma je ki o ya wa lenu nitori we pe ko le salai se sugbon opin ki se isinsin yi je ki a wo Mark yi ori ketala ese ketala gbogbo eniyan ni yo se korira yin nitori oruko mi sugbon eni ti o ba fori ti titi de opin ohun na li augbala en je ki o ye wa wi pe bi abati fi aye wa fun Jesu Kristi bi abati gba okan wala eyi ko je wi pe gba ti ati ti gba okan wala a le pada sinu ese a le pada sinu aye nitori pe ati di omo Olorun lai lai omo Olorun la o ma je Jesu Kristi ni rara ko ri be awon elomiran won ti ro wi pe gba ti awon ti nigbala lekan bi awon ti le pada sodo isu bi awon ti le bohun ti won pada lo sinu aye wi pe a o gba won la sibe sibe rara oni eni ti o ba fori ti titi de opin ohun na li a o gbala awon elomiran won ma ni eko eke eko itanje won ma so wi pe bi eniyan ba ti di omo Olorun nigba kan ri titi lai ni o ma di omo Olorun o ma so wi pe bi eniyan ba ti je eni ti o wa ninu ore ofe nigba kan ti o ti je eni igbala ti o ti je eni ti adari ese reji eni ti a ko oruko re sinu iwe eye Olorun wi pe titi lai ni o ma je omo Olorun bibeli ni rara ko ri be o ni eni keni ti o ba fori ti titi de opin ohun na li a o gbala sugbon Jesu Kristi nso o ni igba ti a ba ri awon nkan wonyi awon iponju ti o wa ninu aye awon idayapo ti o wa ninu aye awon ti o le mu ki okan re wesi ti o wa ninu aye awon aini ebi eyan ti o wa ninu aye wi pe ki a ma se je ki okan wa ki o daamu ki a mo wi pe awon nkan wonyi ko le salai ri be wi pe o ti le ju be lo bi a ba wo Luke ori 21 Luke ori 21 ese 11 isele nla yo si wa kaakiri ati iyan ati ajakale arun ohun eru ati ami nla yo si ti orun wa ni ese 25 ami yo si wa li orun ati li osopa ati ni irawo ati lori ile aye idamu fun awon orile ede nitori ipaya ti ariwo aya awon eniyan yo ma ja fun iberu ati fun ireti nkan won ni ti nbo sori aye nitori awon agbara orun le o mititi eyi ni Jesu Kristi so ki awon omo eyin ki o ba le mo saju wipe igba iponju wipe yo wa ninu aye
ṣùgbọ́n a jẹ́ kí ó yé wa wípé kí a tujú ká a jẹ́ kí ó yé wa wípé kí a gbẹ́kẹ̀lé ọlọ́run èyí ni a fi ń bèèrè lọ́wọ́ ara wa wípé kí ni bíbélì sọ wípé ó yẹ kí a ṣe ní àkókò ìdààmú ní àkókò ìpọ́njú ní àkókò ibi ní àkókò èèyàn ní àkókò àìríjẹ ní àkókò àìrímu ní àkókò àìríṣẹ́ṣe ní àkókò tí ó jẹ́ wípé a ò tiẹ̀ lè rówó ilé san ní àkókò tí ó jẹ́ wípé a ò lè tọ́jú ọmọ dáadáa ní àkókò àìsàn ní àkókò àjàkálẹ̀ àrùn kí ni ó yẹ kí a ṣe nígbà tí a bá rí àwọn ìdààmú wọ̀nyí kí n tó sọ ohun tó yẹ kí a ṣe jẹ́ kí n fi tó ọ létí wípé àwọn tí kò lọ́lọ́run àwọn tó jẹ́ aláìgbàgbọ́ nígbà tí wọ́n bá rí àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè ayé àti ní àrọ́wọ́tó wọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni wọ́n máa ń ṣe ní àkókò ìdààmú ní àkókò àìsàn ní àkókò inúnibíni ní àkókò tó jẹ́ wípé ìpọ́njú pọ̀ fún àwọn ènìyàn ìkan àwọn ẹlòmíràn wọn a máa pokùnso jẹ́ kí a wo Sámúẹ́lì kejì orí kẹtàdínlógún Sámúẹ́lì kejì orí kẹtàdínlógún láti ẹsẹ ìkẹtàlélógún nítorí Ahitofeli sì rí i pé wọn kò fi ìmọ̀ tirẹ̀ ṣe ó sì di kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ ní gàárì ó sì dìde ó lọ ilé rẹ̀ ó sì palẹ̀ ilé rẹ̀ mọ́ ó sì so ó sì kú a sì sin sí ibojì bàbá rẹ̀ èyí jẹ́ àkókò ogun àkókò wàhálà nítorí wípé Absalom dìde ogun sí bàbá rẹ̀ Dáfídì Ahitofeli yìí ó kí Absalom lẹ́yìn nígbà tí ó wá rí wípé ìmọ̀ràn àti ìmọ̀ tí òun fún Absalom pé kò mú ṣe ó sì ń rò wípé bí Dáfídì bí ó bá ṣẹ́gun Absalom ó dájú wípé ó ní láti fi ìyà jẹ òun nítorí ìyà àti ìpọ́njú tí ń bọ̀ tí Absalom tí ó fẹ́ fà wá sí orí ara rẹ̀ àti sórí Ahitofeli èyí ni Ahitofeli ni ó fi lọ pokùnso èyí ni a máa ń rí wípé ọ̀pọ̀lọpọ̀ máa ń ṣe ní ayé tiwa yìí nítorí wípé wọn kò ní ìgbàgbọ́ nínú Ọlọ́run wọn kò ní ìgbàgbọ́ wípé bí nǹkan tilẹ̀ le lónìí wípé yóò rọ̀ lọ́la wọn kò ní ìgbàgbọ́ wípé ó ṣeéṣe bí ẹkún pẹ́ẹ́dẹ́ alẹ́ kan wípé ayọ̀ ń bọ̀ lóòrọ̀ nítorí àìnírètí wọn nítorí àìnígbàgbọ́ wọn nítorí àìlè gbẹ́kẹ̀lé ọlọ́run nítorí wọ́n ro gbogbo nǹkan pin wípé kò tún sí ohun tí a ń dúró dè irú àwọn ẹni bẹ́ẹ̀ wọ́n lọ pokùnso wọ́n a sì kú irú ẹni tí ó sì pa ara rẹ̀ báyìí bóyá ó rò wípé òun fẹ́ pokùnso láti bọ́ kúrò nínú ìjọ̀ngbọ̀n láti bọ́ kúrò nínú ìbínú láti bọ́ kúrò nínú ìpọ́njú irú ẹni bẹ́ẹ̀ ó fi ara rẹ̀ sínú ọ̀run àpáàdì láìtó ọjọ́ yóò sì wà níbẹ̀ títí láé yóò máa jó nínú iná àjókù títí láéláé nítorí bẹ́ẹ̀ ó yẹ kí ó yé wa wípé bí a bá ní wàhálà bí a bá ní inúnibíni bí a bá ní ìpọ́njú bí a bá ní ìdààmú ọkàn èyí kò sọ wípé kí a lọ pokùnso ó yẹ kí a mọ̀ wípé a ní Ọlọ́run ó yẹ kí a mọ̀ wípé Ọlọ́run yóò gbọ́ tiwa ó yẹ kí a mọ̀ wípé Ọlọ́run yóò pèsè fún wa ohun tí ó yẹ kí a ṣe ni wípé kí a rọlu Ọlọ́run kí a lọ sí ọ̀dọ̀ Ọlọ́run kí a gbàdúrà kí a wólẹ̀ fún Ọlọ́run kí a sọ fún wípé òun ni ìgbẹ́kẹ̀lé wa kí ni àwọn ẹlòmíràn máa ń ṣe ní àkókò ìdààmú báyìí ohun tí àwọn ẹlòmíràn máa ń ṣe ni wípé wọn a lọ dá májẹ̀mú pẹ̀lú Sàtánì àti pẹ̀lú àwọn ẹ̀mí òkùnkùn ṣe o rántí ohun tí a sọ ní ọ̀sẹ̀ tí ó kọjá nígbà tí mo fi là ọ́ lóye ewu tí ó wà nínú gbígbẹ́kẹ̀lé ènìyàn ewu tí ó wà nínú gbígbẹ́kẹ̀lé ọ̀rọ̀ ewu tí ó wà nínú gbígbẹ́kẹ̀lé ẹlẹ́ran ara tí mo fi sọ fún ọ wípé àwọn ẹlòmíràn wọn a bá ikú dá májẹ̀mú wọn a bá ipò òkú múlẹ̀ àwọn ẹlòmíràn wọn a padà lọ sínú ẹgbẹ́ òkùnkùn wọn a sọ wípé àwọn ń fẹ́ ààbò ṣe o rántí wípé a kà á nínú Aesaya ní ọ̀sẹ̀ tí ó kọjá wípé irú èké ààbò èké bẹ́ẹ̀ wípé omi tí ó kún gẹ́gẹ́ bí ìdájọ́ Ọlọ́run ni ó gbá wọn lọ àti wípé gbogbo májẹ̀mú tí àwọn wọ̀nyí tí wọ́n bá ikú dá gbogbo májẹ̀mú tí àwọn ìwọ̀nyí tí wọ́n bá ipò òkú dá wípé ìdájọ́ Ọlọ́run ni ó gbá wọn lọ pátápátá a rí irú ẹni báyìí nínú bíbélì
Saulu oba kini ni Israeli ti o tun lo wa awon abokulo awon aje awon oso ti o nfe lati gbo nkankan lenu won igba ogun na ni igba ogun o je igba ti okan ma nko ruru igba ogun o je igba ti irewesi ma nde ba okan igba ogun igba ini igba iyan igba irije igba irimu o je igba ti okan ma nda mu pupo iru akoko yi ni Saulu wa won ti wo pe Saulu je eni to ti ni iyipada okan eni ti o ti ni okan titun ti a fun latowo Olorun sugbon nigba yi o dabi eni wo pe ohun paapa o ti ko Olorun sile ni igba ti o koko dori oye o ti ari ti o se ni wo pe gbogbo awon elemi okunkun gbogbo awon ti o je wi pe won ko l'Olorun ti won lo emi alalupaida emi oso emi aje gbogbo won ni Saulu ni o le kuro ni ilu ti ko je ki won ki o ri bi gbe sugbon nigba ti o wa ri idamu o tun wa nwa won kaakiri wo Samuel kini ori kejidinlogbon Samuel kini ori kejidinlogbon lati ese ikeje Saulu si wi fun awon iranse re pe e ba mi wa obirin kan ti o ni emi aboku soro emi o si to lo emi o si bere lodo re awon iranse re si we fun o pe wo obirin kan ni endori ti o ni emi aboku soro so ranti pe mo ni Saulu yi tele tele o ni iyipada okan e je ohun ti a ma n pe ni igbala ninu majemu titun e je ohun ti a ma n pe ni ki eniyan ki o di atun bi ninu majemu titun apun ni okan miran okan titun sugbon o ti di apeyinda ko le bo Olorun soro mo ko mo we pe bi onigbagbo bi eni ti o ti ni iyipada okan o ba ni wahala bo ba ni ikunju bo ba ni idamu bo ba ni inu nibi ni bi o ba ni ogun ni igbese aye re ogun abele o ti o ye ki a se ni wo pe o ye ki a rolu Olorun o ye ki a do balẹ gbala jani waju Olorun ki a so pọ Olorun wi pe ba ti to re o ba se rire o bi agbese aye wa ti rire a nfe ki Olorun ki o wa ran wa lowo Saulu o le se be ko le ron pada awon nkan ti o ti wa si igbese aye re e ni a firi wi pe ise se Saulu yi nihi ye ki a wo nigba ti o koko dori ye mo so tele wo pe ohun ti o se ni pe o le iru awon eniyan wonyi o le won kuro ni ilu o le won kuro ni orile ede Israeli ni ese ikesan obirin na si da lohun pe wo iwo sa mo ohun ti Saulu se ti ohun ti ke awon aboku soro obirin ati awon aboku soro okunrin kuro ni ile na nje e ha se ti iwo dekun fun emi mi lati mu ki won ki o pa mi obirin yi ti o je aboku soro ti o ni emi aboku lo eruba nigba ti o gbo oruko Saulu ko mo we pe Saulu ti a di apeyinda ko mo we pe ohun ti Saulu ko sile tele tele ebi re ti o ti jade lati enu re o tun fe ko won je iwo nko elomiran iwo to ti jewo niwaju opolopo awon eniyan we pe ati gba okan re la ti o ti so wi pe o ti kuro laarin awon ti o ni emi kemi emi ti o n gbe won sanle o ti kuro ninu ijo ti won ti n woso funfun ti won mu omi lati inu igo o ti kuro laarin awon ti won lo si eti okun ti won ro wi pe eti okun ni agbara wa o ti kuro ni aarin awon oso ati aje awon elomiran ti won ti kuro laarin iru awon eniyan be mi o ba ni wahala o se se boya won ti n gbadura won o si ti ibimo tabi ise ni o si tabi owo ni o duro lowo won tabi won gbianju lati kole fun igba pipe sugbon won o ti le kole yi tan a ma ri ru awon eniyan be won a tun ma yo kele kele lo si odo awon adahun se won a tun ma yo kele kele lo si awon ti won rubo awon ti ma ni lo mu eran wa lo mu ti bi wa lo mu ton wa iwo to ti lo Olorun tele tele iwo to ti gba Jesu Kristi gbo tele tele iwo to ti jeri igbala ni idapoju ile ati loju opolopo awon eniyan e se ta tun ri o to je iwo na lo tun mu adie sabe agbada to tun lo n ba baba asale kan loru o je iwa apeyida
eyi ni ari ti Saul se awon elomiran won aso funfun to ti jo tele tele e se ti o tun je wi pe iwo lo tun lo iwo lo tun lo sodo abani ranso lo ni ki won ran aso funfun ki se dipa lo nlo ni sa ranso fun mi sa ranso mo mo nkan toju mi ri mo mo iya ti mo nje mo mo nkan ju ti mo ba pade omo o le lo awon omo o le lo sile iwe iyawo orun jeje awon ana papa oju se to ye ki ma se fun awon ebi mi ati fun awon ana mi o le se nu aso funfun mi bi nkan to ba ma da ko da o mo nkan to nse o mo wi pe o fe ki olorun ki o ko eyin si e o fe ki satani ki o tun ma damu re awon elomiran bi aniri won ni ile isin won tun lo sodo awon aboku soro awon aboku lo won lo sodo awon oso awon aje nitori pe won fe bimo bi o ba si bi won pe arabirin se o si nkan o e ma je ki ese yin ki o ye ni ile olorun o a o ri yin dede se ko si nkan ani ko si nkan ani sugbon sin mo ti mo bi tagbara wa nitori pe se o mo emi na omo dipa ni mi o pe ta ti jo nlo sugbon o mi bayi lati igba ti mo ti dele oko mi o loyun kan lataro daleri sugbon mo ti debi kan sin ibe ati o ba debe agbara wa nbe iru agbara wo agbara okunkun agbara to ran eniyan lo sorun apadi agbara to ngba omo latodo igi agbara to ngba omo latodo awon emi esu omo to ma se ku pa e lo fe lo gba lodo igi awon omo raun raun omo omo ti ki gbo taye omo ti ki mo nkankan omo ti o je pe bo ran si lo sile iwe ko ni le lo iru omo wo lo nfe o mo wi pe iru awon omo be awon omo to tun da wahala kun wahala lori obi ni nitori be won so pe awon ti ri bi kan ti agbara wa ko si bo miran ta agbara wa ninu Jesu lagbara wa ninu eje Jesu lagbara wa ninu eko yin rere lagbara wa ninu adura ninu oruko Jesu ni agbara wa elomiran tun ma lo ko oruko awon angeli a lo si ipade a lo ri won won se ipade eta nibi kan ipade eta gbangba na won daruko angeli won wa ni anfani se mo pe nibi o soro lati ri oluso agutan wa a wa ni church na a wa ninu ijo odun kan odun meji ati e fe ri oluso agutan a le ri oluso agutan gba ti mo lo si ipade eta gbangba nibi kan ti mo so pe mo fe ri evangelist kia ni mo ri evangelist on lo adako awon oruko angeli on lo fun mi nkan to ma se ku pa eniyan o fe gba ijoba olorun lowo re eyi ni ari ti Saul se wo ese ikejo Saul si pa ara re da o si mu aso miran wo o si lo awon omokunrin meji si pelu re won si wa si odo obirin na li oru won fi okunkun boju o si wi pe emi be o fi emi aboku soro da nkan fun mi ki o si mu eni ti emi o daruko re fun o wa si oke fun mi eyi ni awon elomiran ma nse ni akoko idamu ni akoko airije ni akoko wahala iru awon eniyan be won je awon ti ko fori ti ni Matthew ori kerin lelogun ese ikejila ati nitori ese yo di pupo ife opolopo yo di tutu nitori ese yo di pupo ife opolopo yo di tutu nitori be olorun kilo fun wa we pe ki a ma se bi awon ti ko lo olorun kini ari ti awon elomiran ton ma nse ni akoko idamu akoko airije akoko airimo awon elomiran won teko leti won lo si oke okun bi o tile je wipe lohun ko si egbe awon onihirere ko si bi ti won ti le gbo oro olorun lekun rere sugbon sibe sibe won sa lo awon elomiran bi won ti le fe fi to oluso agutan leti ki se lati gba imoran ki se wipe ki a le to won si ona ti o dara ohun ti won ma n se ni pe won akanko iwe herehere kan won so pe oluso agutan o pe ti mo ti n gbero yi pe mo fe lo si ile okere nitori pe awon omo orun jeje nihin iyawo ori nkan nihin bayi n lo bayi n se nitori be awon ti lo o ka ma gbadura fun o iru adura be se adura to le duro de adura to le wa gba fun ara re o ti lo o wa n ko iwe ranse wipe ki oluso agutan ki o ma gbadura fun o se ife olorun niyen se eyi ki se iwa awon alaigbagbo
akoko si fun mi lati ka nkan wonyi ninu bibeli nitori pe opolopo ni o nse awon nkan wonyi awon elomiran won ki ronu pada ni akoko iponju eti iponju yi ibamu osomo olorun eti ekun won omije won ibamu osomo olorun eti iponju ati iya ti o nje won eti ibamu osomo olorun won ki se be ni akoko iponju akoko airije won tun ma bu olorun won tun ma ba olorun ja ye ke awo iwe ifihan ori kesan iwe ifihan ori kesan ese ogun ati ese ikokan lelogun sugbon awon eniyan yoku ti akoti ipa eyonu won yi ti akosi ti ipa eyonu won yi pa won si kosi ronuku ada ise owo won won ki won ki o ma se sin awon emi esu ati ere wura ati ti fadaka ati ti ide ati ti okuta ati ti gimo awon ti ko le riran tabi ki won gboran tabi ki won rin be ni won ko ronuku ada eniyan pipa won ati oso won ati agbere won ati ole won eni ari ti awon ti o wa ninu aye nse we pe bi wahala ti le wa bi iponju ti le wa eti won iba fi wa si odo olorun eti won iba sa si abe ojiji olodumare eti won iba ro mo agbelebu kristi won ki nse be won to ma nse ni pe won to ma tese waju ni iwa ese won sugbon awa ti aje ti olorun awa ti ati ni igbala awa ti a mo olorun gege bi oluwa ati olugbala wa kini o ye ki a se ni akoko iponju on kini tu ye ki a se asofa ninu bibeli ninu johanu ori kerinla ese ikini johanu ori kerinla ese ikini e ma se je ki okan yin daru e gba olorun gbo e gba mi gbo pelu eyi ni isise akoko ti onigbagbo ni lati gbe ni akoko iponju akoko aisan akoko inu ni bini o ni e ma se je ki okan yin daru ohun ti esu ma n gbiyanju lati se ni wepe bi abani idamu bi abani wahala bi abani inu ni bini a je ki aya ki o fo wa amu idamu wo inu okan wa a je ki a gbagbe awon iliri olorun a je ki a gbagbe ati gbadura ati kepe olorun eni olorun eni jesu kristi fi n so fun wa wipe ki a seso lori okan wa ki a seso lori iro inu wa ki a ma se je ki okan wa daru ki a gba olorun gbo se o mo wipe olorun o je alagbara ki ba ti ni ko si ko se se fun olorun ki o si ran ti wipe opolopo ise iyanu ti an ka nipa re won je awon ise iyanu ti o sele ni akoko iponju akoko inu ni bini akoko iya fun awon omo olorun awon elomiran won ma ro wipe e se ti a fin ni iponju bayi e se ti a fin ni ajalu wahala bayi o ye ki o mo wipe akoko iponju ni a ma agbara olorun wo awon ise iyanu ti olorun se fun awon omo israeli ninu majemu lailai wo ise iyanu ti olorun se ti an ka nipa re ninu majemu titun akoko wo ni olorun se awon ise iyanu wonyi se ranti awon omo israeli ti mo menu kan leekan ori wipe won lo ni ona ni ageju bi won ti de eti okun pupa be ni ari wipe awon omo egypt ti won gbekele keke ti won gbekele esin be ni won le won ba igba yi gan ni agbara olorun ni o farahan ranti wipe ise iyanu yi ti pinpin okun pupa niya o je akoko iponju akoko iya akoko idamu fun awon omo israeli ṣọ́rántí tí a bá ń sọ wípé odi jericho wó lulẹ̀ àkókò wo ni odi jericho wó lulẹ̀ ó jẹ́ àkókò ìyàn ó jẹ́ àkókò ogun fún àwọn ọmọ israeli ṣọ́rántí pé joshua ó gbàdúrà ó ní kí oòrùn kí ó dúró ní ipò rẹ̀ kí òṣùpá kí ó dúró ní ipò rẹ̀ àkókò wo ni àkókò ogun ni ṣọ́rántí ìṣẹ́gun tí dáfídì ní lórí gòláàtì àkókò wo ni àkókò wàhálà ni akoko ogun ni nitori be o ye ki o ye wa wepe opolopo awon ise iyanu ti anka o je akoko iponju fun awon omo eyin awon ti o tele olorun be wa si wo inu majemu titun
bi aba so wepe Jesu Kristi ti dide o si so fun ikun omi ati awon nkan ti o bi lu omi wepe ki o dake je akoko wo ni akoko wahala ni akoko ti awon omo eyin ti okan won daru ti okan won damu ti won ke pe oluwa ti oran ti wepe gba ti a so wepe ile tubu si sile ati tu gbogbo ede awon ti o wa ninu tubu akoko wo ni akoko ti Saulu Paulu nisisiyi ati Sila ti won jiya akoko igan ni ari pe Olorun mu wahala awon kuro nitori be ranti awon ileri Olorun oran ti Shedraki Mishaki ati Abednego bi asetu won sile bi aseda won sile kuro ninu ina ileru akoko wo ni akoko inu ni binin lati odo Nebukadnezari nitori be bi idamu ba de o ye ki idamu yi ki a so di akoko ise iyanu bi aba ni inu ni binin ki a so akoko inu ni binin yi ki a so di akoko ise iyanu bi aba ni iponju airije airimu airowo lesan ki a so akoko wahala yi ki a so di akoko ise iyanu nitori be e ma se je ki okan yin daru egba olorun gbo egba mi gbo pelu egba Jesu Kristi gbo pelu ini Jesu Kristi so fun wa ki se be nikan wo Thessalonica keji ori kini ese ikeje Thessalonica keji ori kini ese ikeje ati fun eyin ti a npon loju isimi wa isimi pelu wa nigba iparahan Jesu Oluwa lati orun wa lati ninu owo ina pelu awon angeli alagbara re oni awa ti a npon loju awa ti a ni wahala awa ti a dayapo ki a simi ninu ileri Olorun ki a simi pelu awon ayanfe ki a simi pelu awon eniyan mimo ki a ma se je ki okan wa ki o daamu ki a ma ma sa soke sa sodo ni wiwa iran lowo lo si odo awon eniyan ki a ko gbogbo aniyan wa le Oluwa nitori ohun se itoju wa wo Peteru kini ori karun ese ikeje Peteru kini ori karun ese ikeje e ma ko gbogbo aniyan yin le nitori ti ohun se itoju wa je ki a wo ori Dafidi ori ogofa lekan ori Dafidi ori ogofa lekan eyi ni ni okan eji okan lati ese ikini emi o gbe oju mi si ori oke won ni nibo ni iran lowo mi tin wa nihi ni olorin Dafidi lo so fun wa wipe nigbati ko si iranwo ninu aye nigbati ko si iranwo ni isalele nigbati ko si iranwo ni ogun nigbati ko si iran lowo lodo awon eniyan wipe ohun o gbe oju si ori oke won ni nibi ti iran lowo yo ti wa iran lowo mi ti owo Oluwa wa ti o da orun ohun aye eni o ye ki o je idakoro ora idakoro wa eni o ye ki o je igbekele wa iyo ni o ye ki o je itileyin fun eni kokan wa iran lowo mi ti owo Oluwa wa Oluwa ti ki baati Oluwa ti oro re ki ye Oluwa ti ileri re ki ta se iran lowo mi o ti owo Oluwa wa Oluwa ti o da orun ohun aye bi o ba ro lori oro ti an ka yi Oluwa ti o ni agbara to tobi to bege to ga to bege lati da orun ohun aye awon nkan kekeke ti o wa ni igbesi aye wa awon nkan won yo hasuro fun Olorun ti ki yo le se rara ko so to suro fun Olorun lati se ni ese keta ohun ki o je ki ese re ki o ye mi o gbo ami re to ohun ki yo je ki ese re ki o ye eni ti o pa omo ki o to gbe ki esi eni ti pa Israeli mo ki to gbe be ni ki sun Oluwa le olupamo re Oluwa le ojiji re le owo otun re orun ki yo pa o nigba osan tabi osopa nigba oru Oluwa yo pa omo kuro ninu ibi gbogbo Oluwa yo pa omo kuro ninu ibi gbogbo iba se ibi ajakale arun iba se ibi aisan iba se ibi airije
ibi airimu, ibi iyan, ibi ogun abele, oluwa, yo pa omo kuro ninu ibi gbogbo, yo pa okan re mo, oluwa yo se pa alo ati abo re mo, lati igba yi lo, ati titi lai, lai, eje ki a dide, ki a so fun olorun, wipe ireti wa wa ninu olorun, eje ki a dide, ki a gbadura si olorun, ki a kepe olorun, bi o ba ti je apeyinda. Bi o ba ti je awon ti o tun pada lo si odo awon emi apokulo ti o tun pada lo si odo awon oso ati awon aje ti o so wipe ohun wa omo kaakiri ohun wa ise kaakiri ohun wa duke aye yi lodo awon esu ati awon emi esu so fun olorun wipe oronu pada lati isinsin lo wipe iwo ma goju re si ori oke won ni nibi ti iranlowo re tin wa wipe lati isin lo iranlowo re yo ma ti odo oluwa wa ati wipe o yo ma pa omo alo re ati abo re yo je olupamo re ni igba gbogbo ni akoko wahala yi ni akoko inu nibiri ni akoko ikoju ni akoko oda ni akoko airije ni akoko airimu eje ki agbekele olorun eje ki asimile oluwa eje ki ko gbogbo aniyan wa ki a kole oluwa eje ki agbadura pelu igbagbo ki a mo wipe olorun fun ara re ti o da orun ati aye o tobi to lati gba wa o tobi to lati pese fun wa o to o si ni nkan to lati pese fun wa eje ki a so fun olorun wipe a o gbekele a o din a o duro ti titi de opin ki a mo wipe bi ekun tile pe ti alekan ayo nbo li oworo re ati pe jesu eni ti a reti ni pe de bi o ba si ti de yo ko awon ayan fe lo si ile ogo rodo olorun bi agbelebo jesu kristu ni yo so fun wi pe ninu wahala inu aye yi ninu ikoju inu aye yi wi pe o duro pelu olorun o si fori ti titi de opin ati wi pe ire ofe olorun yo wa pelu re olorun yo si ma pa omo yo ma toju re yo ma pese fun o ni kikun lati inu oro re ninu ojo so fun olorun wi pe igbekele re wa ninu olorun wi pe igbekele re ko si ninu ohun aye yi ko si ninu awon agbara okunkun inu aye yi wi pe igbekele re o wa ninu olorun nikan soso.

0: Ìwé ìkejì àwọn ọba orí ìkarùn-ún. Ǹjẹ́ Námánì olórí ogun ọba Síríà jẹ́ ènìyàn ńlá níwájú olúwa rẹ̀ àti ọlọ́lá? Nítorí nípa rẹ̀ ni olúwa ti fi ìṣẹ́gun fún Síríà. Òun sì jẹ́ alágbára akọni ọkùnrin, ṣùgbọ́n adẹ́tẹ̀ ni. Àwọn ará Síríà sì ti jáde lọ ní ẹgbẹ́ẹgbẹ́. Wọ́n sì ti mú ọmọbìnrin kékeré kan ní ìgbèkùn láti ilẹ̀ Ísírẹ́lì wá. Òun sì dúró níwájú obìnrin Námánì. Òun sì wí fún ìyá rẹ̀ pé, olúwa mi ìbá wà níwájú wòlíì tí ń bẹ ní Samaria. Ní tòótọ́, òun ìbá wò ó sàn kúrò nínú ẹ̀tẹ́ rẹ̀. Òun sì wọlé, ó sì sọ fún olúwa rẹ̀ pé, báyìí báyìí ni ọmọdébìnrin tí ó ti ilẹ̀ Ísírẹ́lì wá wí. Ọba Síríà sì wí pé, wáná, lọ, èmi ó sì fi ìwé ránṣẹ́ sí ọba Ísírẹ́lì. Òun sì jáde lọ, ó sì mú tálẹ́ǹtì fàdákà mẹ́wàá lọ́wọ́ àti ẹgbàáta ìwọ̀n wúrà àti ìpààrọ̀ aṣọ mẹ́wàá. Òun sì mú ìwé náà tọ ọba Ísírẹ́lì wá wípé, ǹjẹ́, ní ìsinsìnyí, nígbà tí ìwé yìí bá dé ọ̀dọ̀ rẹ, kíyèsí, èmi rán Námánì ìránṣẹ́ mi sí ọ, kíwọ kí o lè wò ó sàn kúrò nínú ẹ̀tẹ́ rẹ̀. Ó sì ṣe nígbà tí ọba Ísírẹ́lì ka ìwé náà tán, ó sì fa aṣọ rẹ̀ ya, ó sì wí pé, èmi àì ṣe Ọlọ́run láti pa àti láti sọ di ààyè, kí eléyìí fi ránṣẹ́ sí mi láti ṣe àwòtán ènìyàn kan kúrò nínú ẹ̀tẹ́ rẹ̀. Nítorí náà, ẹ rò ó wò, mo bẹ̀ yín kí ẹ sì wò ó bí òun ti ń wá mi ní ìjà. Ó sì ṣe nígbà tí Elíṣà ènìyàn Ọlọ́run gbọ́ pé ọba Ísírẹ́lì fa aṣọ rẹ̀ ya, ó sì ránṣẹ́ sí ọba wípé, èṣe tí ìwọ fi fa aṣọ rẹ̀ ya, yẹ kí ó tọ̀ mí wá ní ìsinsìnyí. Òun ó sì mọ̀ pé wòlíì kan bẹ ní Ísírẹ́lì. Bẹ́ẹ̀ ni Námánì dé pẹ̀lú àwọn ẹṣin rẹ̀ àti pẹ̀lú kẹ̀kẹ́ rẹ̀. Ó sì dúró lé ẹnu ọ̀nà ilé Elíṣà. Elíṣà sì rán ìránṣẹ́ kan sí wípé, lọ kí o sì wẹ̀ ní Jọ́dánì nígbà méje, ẹran ara rẹ yóò sì tún bọ̀ sípò fún ọ, ìwọ ó sì mọ̀. Ṣùgbọ́n Námánì bínú, ó sì padà lọ, ó sì wípé, kíyèsí, mo rò nínú mi pé dájúdájú òun ó jáde tọ̀ mí wá, yóò sì dúró, yóò sì képe orúkọ Olúwa Ọlọ́run rẹ̀, yóò sì fi ọwọ́ rẹ̀ pa ibẹ̀ náà, yóò sì ṣe àwòtán ẹ̀tẹ́ náà. Àbánà àti fápáàrì, àwọn odò Damasku kò wá dára ju gbogbo àwọn omi Ísírẹ́lì lọ. Èmi kì í wẹ̀ nínú wọn kí èmi sì mọ̀. Bẹ́ẹ̀ ni ó yí padà, ó sì jáde lọ ní ìrunú. Àwọn ìránṣẹ́ rẹ̀ sì súnmọ́, wọ́n sì bá a sọ̀rọ̀, wọ́n sì wípé, bàbá mi, wòlíì bá wí fún ọ pé kí o ṣe ohun ńlá kan, ìwọ kì bá ti ṣe é bí? Mélòó mélòó nígbà tí ó wí fún ọ pé wẹ̀ kí o sì mọ̀? Nígbà náà ni ó sọ̀kalẹ̀, ó sì tẹ ara rẹ̀ bọ inú Jọ́dánì nígbà méje, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ènìyàn Ọlọ́run. Ẹran ara rẹ̀ sì tún padà bọ̀ gẹ́gẹ́ bí ẹran ara ọmọ kékeré, òun sì mọ̀. Ó sì padà tó ènìyàn Ọlọ́run náà lọ, òun àti gbogbo ẹgbẹ́ rẹ̀, wọ́n sì wá, wọ́n dúró níwájú rẹ̀. Òun sì wí pé, wò ó, ní ìsinsìnyí ni mo tó mọ̀ pé kò sí Ọlọ́run ní gbogbo ayé bí kò ṣe ní Ísírẹ́lì. Ǹjẹ́ ní ìsinsìnyí, èmi bẹ̀ ọ́, gba ẹ̀bùn lọ́wọ́ ìránṣẹ́ rẹ, ṣùgbọ́n òun wí pé, bí Olúwa ti ń bẹ níwájú ẹni tí èmi dúró, èmi kì yóò gba nǹkan. Ó sì rọ̀ ọ́ kí ó gbà, ṣùgbọ́n òun kọ̀. Námánì sì wí pé, ǹjẹ́ èmi bẹ̀ ọ́, a kì yóò fi erùpẹ̀ ẹrù ìbáka méjì fún ìránṣẹ́ rẹ, nítorí láti òní lọ, ìránṣẹ́ rẹ kì yóò rúbọ sísun, bẹ́ẹ̀ ni kì yóò rúbọ sí àwọn Ọlọ́run mìíràn bí kò ṣe sí Olúwa. Nínú nǹkan yìí ni kí Olúwa kí ó dáríji ìránṣẹ́ rẹ. Nígbà tí Olúwa mi bá lọ sí ilé Rimoni láti foríbalẹ̀ níbẹ̀, tí òun bá sì fi ara ti ọwọ́ mi, tí èmi ti ara mi ba ní ilé Rimoni, nígbà tí mo bá ti ara mi ba ní ilé Rimoni, kí Olúwa kí ó dáríji ìránṣẹ́ rẹ nínú nǹkan yìí. Òun sì wí fún un pé, máa lọ ní àlàáfíà. Bẹ́ẹ̀ ni ó sì jáde lọ jìnà díẹ̀ kúrò lọ́dọ̀ rẹ̀. Ṣùgbọ́n Gehasi, ìránṣẹ́ Elíṣà, ènìyàn Ọlọ́run náà wí pé, kíyèsí, Olúwa mi ti dá Námánì ara Síríà yìí sí, ní ti kò gba nǹkan tí ó mú wá lọ́wọ́ rẹ̀. Ṣùgbọ́n bí Olúwa ti ń bẹ, èmi ó sáré ba, èmi ó sì gba nǹkan lọ́wọ́ rẹ̀. Bẹ́ẹ̀ ni Gehasi lépa Námánì. Nígbà tí Námánì rí i tí ń sáré bọ̀ lẹ́yìn òun, ó sọ̀kalẹ̀ kúrò nínú kẹ̀kẹ́ láti pàdé rẹ̀. Ó sì wí pé, àlàáfíà kọ́. Òun sì wí pé, àlàáfíà ni. Olúwa mi rán mi wípé, kíyèsí, ní ìsinsìnyí ni ọ̀dọ́mọkùnrin méjì nínú àwọn ọmọ wòlíì ti òkè Efraimu wá ọ̀dọ̀ mi. Èmi bẹ̀ ọ́ fún wọn ní tálẹ́ǹtì fàdákà kan àti ìpààrọ̀ aṣọ méjì. Námánì sì wí pé, fi ara balẹ̀, gba tálẹ́ǹtì méjì. Ó sì rọ̀ ọ́, ó sì di tálẹ́ǹtì fàdákà méjì sínú àpò méjì, pẹ̀lú ìpààrọ̀ aṣọ méjì. Ó sì gbé wọn ru ọmọ ọ̀dọ̀ rẹ̀ méjì, wọ́n sì rù wọ́n níwájú rẹ̀. Nígbà tí ó sì dé ibi ilé ìṣọ́, ó gbà wọ́n lọ́wọ́ wọn, ó sì tò wọ́n sínú ilé. Ó sì jọ̀wọ́ àwọn ọkùnrin náà lọ́wọ́ lọ, wọ́n sì jáde lọ. Ṣùgbọ́n òun wọ inú ilé lọ, ó sì dúró níwájú Olúwa rẹ̀. Elíṣà sì wí fún un pé, Gehasi, níbo ni ìwọ ti ń bọ̀? Òun sì wí pé, ìránṣẹ́ rẹ kò lọ ibikíbi. Òun sì wí fún un pé, ọkàn mi kò á bá ọ lọ. Nígbà tí ọkùnrin náà fi yí padà kúrò nínú kẹ̀kẹ́ rẹ̀ láti pàdé rẹ, èyí ẹ ṣe àkókò láti gba fàdákà àti láti gba aṣọ àti ọgbà ólífì àti ọgbà àjàrà àti àgùntàn àti màlúù àti ìránṣẹ́kùnrin àti ìránṣẹ́bìnrin. Nítorí náà, ẹ̀tẹ́ Námánì yóò lẹ̀ mọ́ ọ, ati iru omo re titi lai on si jade kuro ni waju re le adete ti o funfun bi ojo jidi.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: E je ki agbadura. Baba wa tin be le orun. Baba Jesu Kristi Oluwa wa. Eni ti o fe wa. Ti o ran Jesu Kristi lati wa se aye yi, lati ku fun ese wa. Eni ti o fe wa to be. Ti ko fe ki a se gbe, sugbon ti o npe wa lati gbagbo ninu Jesu Kristi ki a ba le ni iye ni pekun. A fi ogo iyin ati ola fun oroko yin. Egba ope wa ni oroko Jesu. Adope wipe e ti fi anu yin han fun wa lati ibere odun yi titi de opin re. Adope wipe e se wa ni olorire. Adope wipe e ko wa bi ati gbadura. Adope wipe e fun wa ni igbagbo lati ro mo yin ninu ofi ola wahala ti o wa ninu aye. Adope wipe e ko wa lati sumo yin nigbati aye n ba wa jagun, nigbati ese n gbogun, nigbati esu papa ti o wa eni ti yo paje. E pe wa sinu agbo, e si pe wa si abe abo. Adope lowo yin, e gba ope ati yin wa. Laarin odun yi opolopo akoko lo wa ati igba. Igba ririje, igba airije, igba ayo, igba ekun, igba omije. Sugbon ninu gbogbo re, e je ki alaaja. Adope lowo yin, e gba ope ati yin wa. Ni igba ini e pese fun wa. Ni igba irobinuje e tu wa lara, e si tu wa lokan pelu. Ni gbogbo awon ti alakoja ninu odun yi, e sumo wa gege bi baba ti ma sumo omo. Adope lowo yin, e gba ope ati yin wa. Nje bi ati wa nihin loni, a n bebe wipe e fun lori ofe si, wipe ohun gbogbo ti a o se, iwa ti a o hu, ati bi a o se korin ni, bi a o se gbadura ni, ohun gbogbo ti a o ma se je ki o wa gege bi ibamu ninu oro yin ni oruko Jesu. Bi ati n gbo oro yin nisinsinyi, e fun ni eti omo ti yo gbo, ti o si se ohun ti e n so fun wa lati se. Adope wipe e ti gbo ti wa. A si beyin wipe gege bi a ti ma gboro yin nisinsinyi, wipe oro yi yo je anfani fun wa, yo si pese wa sile lati wa pelu Olorun titi ni oruko Jesu Kristi Oluwa wa. Lati igba ti a ti bere isin ni a ti n so, ti a si n dupe lowo Olorun wipe Olorun ti o mu ari ibere odun yi, o tun sanu fun wa lati je ki a ri opin re. Ebe ati adura wa siwaju si ni wipe gege bi Olorun ti pa wa mu, ti o ti se wa lore, wipe iwa wa, irin wa, oro enu wa, ise wa, wipe yo ma fi ope fun Olorun ni igba gbogbo. Gege bi awa na ti mo wipe a ti sumo opin odun yi, wipe ko to ojo meji ti odun ti a wa ninu re yi ti o fi di ogbologbo odun. E ni wipe ti o fi koja lo, ti a o fi bo si odun titun. Oro iyanju ti a ni loni ninu iwaso wa ni ero nipa igbehin eda. Ero nipa igbehin eda. Ki a wo Deuteronomy ori keji le logbon ese ikokandin logbon. Deuteronomy ori keji le logbon ese ikokandin logbon. Iba se pe won gbon ki oye eyi ki oye won, won iba ro igbehin won. Iba se pe won gbon ki oye eyi ki oye won, won iba ro igbehin won. E soro Olorun yi ti o n pe wa lati je ologbon ati ti o si n pe wa lati ro ti igbehin wa. oni afin soro loni lori ero nipa igbehin eda olorun je ki o ye wa awa papa gege be ni ti o foju sile ti ari ohun ti o nlo ni ayika wa amo we pe ko si ohun ti o ni ibere ninu aye ti a wa yi ti ko ni opin ohun ti a foju ri ohun ti o je bi ohun ini ohun ti o je bi aso ti a nwo bi ounje ti a nje bi ile ti a ngbe bi awon anfani ti a ni ninu aye ko si ohun ti a foju ri ti o ni ibere ti ko ni opin yala ohun dara dara yala ohun ti o ba ni ninu je a ma nso fun wa bi ekun pede ale kan wi pe ayo nbo lowuro bi atile nsunkun sibe a mo wi pe ekun sisun olopin ni idakeji bi anrerin bi anyo bi anjeun bi ansise bi ani awon kan dukia awon alumoni aye yi ko si ohun ti a ni laye ti ko lopin iba se ite tabi ijoba iba se ipo tabi anfani iba se ni ahere tabi ninu ilu onkohun ti a le ni ti a le pe ni ti wa ninu aye yi bi o ti ni ibere be na ni o ni opin olorun je ki o ye wa gege bi apere tabi gege bi owe ti o ye ki a fokan waro we pe bi a ba ji laaro a ma nreti we pe ale yo de ojo kọkan ninu aye bo ti ni ibere be lo lopin ose kọkan ninu aye bo ti ni ibere be lo lopin ati osu kọkan ati odun kọkan wo nigba ti a wa ni osu kini odun yi o dabi eni we pe odun na ki yo lopin awon omo kekeke ati awon agba ti ko loye ni ibere odun yi won gbero won se ipinu won si ro we pe odun yi je odun yi to odun ti ogun lo ti koni si opin sugbon nihi la duro ti an wo iwaju ti a si mo we pe ni wakati die si tabi ni ojo kan abo si we pe odun ti a wa yi yo lo sopin o ye ki eyi ko wa logbon ki a si ro we pe gege bi ojo ati odun ti o ti ni opin be na ni igbesi aye ti a ngbe o ni opin ki se be ni kan aye ti a wa ninu re yi papa gege bi orilede ati gege gbogbo aye ti a mo o ni opin ohun kan ni ko ni opin eyi ni igbala olorun alaafia olorun ijoba olorun ohun kan ni ko ni opin awon ohun ti emi ti olorun fi fun wa nipasẹ Jesu Christi awon nkan wonyi ni ko ni opin nitori be bi a ba ji ologbon a o ma ro ti igbeyin je kin ton ka ese yi lekan si iba se pe won gbon ki oye yi ki oye won won iba ro igbehin won je ki a wo nkan meta gege bi akori ninu iwasu ti oni ikini igbehin aye wa ikeji igbeyin aye iketa ijoba ti ko lopin ikini igbeyin aye wa eni wo pe gege bi eni kokan awa ti awa laaye loni bi Jesu ba pe die ki o to de bi o ba fa bibo re seyin o daju wi pe awon ti won je odo nisisin yi won o de arugbo ni gbo se awa ti asin dagba o daju wi pe a o fi aye sile nitori ko si awaye ma lo nitori be aye ti a ngbe gege bi eni kokan o ni opin o ye ki a si ma ro le kokan ki a tile we pe ki a ma ro ni igba gbogbo igbehin aye wa gege bi eni kokan wo Isaiah ori keta dini adota Isaiah ori keta dini adota ese ikeje iwo si wi pe emi o ma je iyalode titi lai bẹẹni iwọ ko fi nkan wọnyi si aya rẹ bẹẹni iwọ ko ranti igbehin rẹ awọn ọdọ wọn ma nro wi pe wọn o jẹ ọdọ titi nitori bẹẹ na ma se nso wi pe jẹ ki n jaye ori mi gẹgẹ bi ẹni wi pe aye ko lopin awọn ẹlomiran ti wọn fara fun ijo jijo ọti mimu irede oru wọn ma ro wi pe gba ti awọn ni ẹwa gbati awon ni aso gbati awon ni owo gbati awon ni awon nkan aye yi won ko mo wi pe aye n koja lo ati awon nkan ti o wa ninu re wi pe aye ko duro ati wi pe awa paapa gege bi eniyan won ma so fun wi pe igbala ni awa ko lo laye o itumo re ni wi pe akoko yi ti awa akoko yi ni ari ni o je ti wa ati wi pe igbesi aye wa o n koja lo eni yi ti a kan nihi ni o n je lankato ni o n so wi pe emi o ma je iyalode titi lai ero ti o ni ni wi pe ewa ti o ni gbajumo ti o ni dukia ti o ni ati alaafia ilera ti o ni wi pe yo ma wa titi eni ti o ba je alai loye ni o ma wa be ni o ma wo inu dingi be ni wi pe ewa ti o ri nisinsin yi ilera ti o ni nisinsin yi agbara odomokunrin ti o ni nisinsin yi wi pe awon nkan won yi yo wa titi nitori be iru awon eniyan be ki ro ti igbehin won ko mo wi pe aye ti a wa o lopin aye ti a n gbe o lopin wi pe bi olorun ba bokun wa bi olorun ba foju anu wo wa wi pe ke a ma fi eso gbe igbe aye wa ki a ma se bi awon omogo bi awon ti ko lolorun ti won ro wi pe awon oje alagbara titi awon elomiran won a fi awon ile ti a n gbe

kò nílò ọ̀rọ̀ ìgbàlà, ọ̀rọ̀ ìrònú pọ̀ àdà. Nítorí bẹ́ẹ̀, àwọn fẹ́ dúró di ọjọ́ ogbó nígbàtí àwọn ó ní àǹfààní láti fetí sílẹ̀ fún ọ̀rọ̀ ìgbàlà àti ọ̀rọ̀ àtúnṣe àti ọ̀rọ̀ pé kí ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó wẹni mọ́, kí ó fọni fún jubi snow lọ. Ṣùgbọ́n irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọ́n máa kábàámọ̀ níkẹyìn. Ọ̀rọ̀ ọgbọ́n tí a ń sọ fún wa, ọ̀rọ̀ ọlọgbọ́n tí ó yẹ kí a fi sọ́kàn ni wípé nísinsìnyí tí a ní ìlera, nísinsìnyí tí a ní àǹfààní, nísinsìnyí tí Ọlọ́run bá wa sọ̀rọ̀ ni kí a fetí sí ìmọ̀, kí a gba ẹ̀kọ́, kí a ba lè jẹ́ ọlọgbọ́n ní ìgbẹ̀yìn ayé wa. Ó dàbí ẹni wípé àwọn ẹlòmíràn wọ́n máa ń rò wípé ìgbà pẹ́ lọ títí àti wípé àwọn ó wà láyé fún ìgbà pípẹ́. Ṣùgbọ́n bí a bá jẹ́ ọlọgbọ́n, ó yẹ kí a mọ̀ wípé kò sẹ́ni tó mọ̀la, wípé ọjọ́ ọ̀la ọwọ́ Ọlọ́run nìkan ló wà, òní nìkan la rí. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a ṣe ọlọgbọ́n, kí a sì fi ọkàn wa sí ọ̀rọ̀ Ọlọ́run. Bí a kò bá tí ì ní ìgbàlà, kí a wá ojú Ọlọ́run títí a ó fi ní ìgbàlà. Wo orin Dáfídì 119. Orin Dáfídì 119, ẹsẹ̀ ìkẹrin, Olúwa. Jẹ́ kí èmi kí ó mọ òpin mi àti ìwọ̀n ọjọ́ mi bí ó ti rí, kí èmi kí ó lè mọ ìgbà tí mo ní níhìn-ín. Èyí ni àdúrà onísàmù ó ń sọ fún Ọlọ́run wípé kí Olúwa jọ̀ ọ́ nínú àánú rẹ̀, kí ó jẹ́ kí òun ní òye láti mọ bí òpin bí ó ṣe súnmọ́ tòsí sí. Ó yẹ kí àwa náà pàápàá kí a máa fetí sílẹ̀, kí a sì fi ara balẹ̀ bí ẹ̀mí Ọlọ́run ti ń sọ fún wa lónìí wípé ìgbà tí a ní láyé kò pẹ́ mọ́, wípé ó ṣeéṣe kí Jésù Kristì kí ó dé ní ìgbàkúgbà sí àkókò yìí. Ó sì ṣeéṣe kí ó jẹ́ wípé ikú ni yóò pa ojú ẹnikẹ́ni nínú wa dé. Ṣùgbọ́n ohun tí onísàmù ń wí ni wípé ìgbàkúgbà tí ìbá jẹ́, kí Ọlọ́run kí ó fún òun ní ọgbọ́n láti mọ ìgbà tí òun ní níhìn-ín, kí òun ba lè múra sílẹ̀ fún dídé Olúwa. Àdúrà tí ó yẹ kí ó jẹ́ tiwa ni àdúrà tí ó wà ní Númẹ́rì 23, ẹsẹ̀ ìkẹwàá. Númẹ́rì 23, ẹsẹ̀ ìkẹwàá láti 7 ẹsẹ̀ náà. Jẹ́ kí èmi kí ó ku ikú olódodo, kí ìgbẹ̀yìn mi kí ó sì dàbí etí rẹ̀. Kí àdúrà yìí kí ó tó lè gbà, a ní láti ronúpọ̀ àdà. Ẹni tí ó bá fẹ́ ku ikú olódodo, ó ní láti gbé ìgbésí ayé olódodo. Bí a bá fẹ́ kí a ku ikú olódodo, a ní láti ní oore ọ̀fẹ́ Jésù Kristì. Oore ọ̀fẹ́ Jésù Kristì yìí ni yóò jẹ́ kí a lè gbé ìgbésí ayé ìwà mímọ́, ìgbésí ayé olódodo. Ìgbẹ̀yìn wa yóò sì dàbí ti olódodo. Jẹ́ kí a lọ sí àkòrí kejì nínú ìwàásù wa. Èyí ni ìgbẹ̀yìn ayé. Ìgbẹ̀yìn ayé. Ǹjẹ́ o jẹ́ mọ̀ wípé ayé tí a wà nínú rẹ̀ yìí wípé ó ń lọ sópin, ó sì dájú wípé lọ́jọ́ kan òpin yóò dé bá ohun gbogbo. Èyí ni Noah sọ fún àwọn tí ó gbé ní àkókò tirẹ̀, tí ó sọ fún wọn wípé ayé ìgbà náà ó ń lọ sópin. Ṣùgbọ́n kò sẹ́ni tí ó gbà á gbọ́. Wọ́n rò wípé báwo ni gbogbo ilé tí ó wà, gbogbo àwọn ohun tí ohun mèremère tí wọ́n ń fojú rí, báwo ni àwọn nǹkan wọ̀nyí yóò ṣe lọ sópin? Ṣùgbọ́n Bíbélì nínú Májẹ̀mú Láéláé àti nínú Májẹ̀mú Titun, láti ẹnu àwọn apostẹ́lì, láti ẹnu Jésù àti láti ẹnu àwọn wòlíì Májẹ̀mú Láéláé, gbogbo wọn ni wọ́n fi ohun ṣọ̀kan pọ̀ tí wọ́n sọ fún wa wípé ayé tí a wà nínú rẹ̀ yìí yóò lọ sópin. Àti orílẹ̀-èdè, àti àwọn ilé, àti àwọn ìní, àti ohun tí a fojú rí tí ó wà nínú ayé, wípé gbogbo wọn ni wọ́n lọ sópin. Yẹ kí a wo Pétérù 1:4, ẹsẹ̀ ìkeje. Pétérù 1:4, ẹsẹ̀ ìkeje. Ṣùgbọ́n
opin ohun gbogbo ko si dede nitori na ki eyin ki o wa li aire koja ki esi ma sora ninu adura eni aposteli so fun wa pelu imisi emi olorun wi pe opin ohun gbogbo nlo sopin ohun gbogbo o ko si dede ati wi pe nitori na o ye ki a wa ni aire koja ki a kuro ninu ese ki a je ki ododo Jesu Christi ki o je ti wa ki a si ma sora ninu adura ninu Corinthi kini ori keje lati ese ikokindilogbon Corinthi kini ori keje ese ikokindilogbon sugbon eyi ni mo wi ara pe kukuru ni akoko lati isinsin yi lo pe ki awon ti o le aya ki o dabi eni pe won ko ni ri ati awon tin sokun bi eni pe won ko sokun ri ati awon tin yo bi eni pe won ko yo ri ati awon ti mra bi eni pe won ko ni ri ati awon tin lo ohun aye yi bi eni ti ko saseju nitori asha aye yi nkoja lo apostle je ki o di imo fun wa nihin we pe aye ti a wa ninu re yi we pe ni igba die si yo koja lo ati awon asha ati awon ohun ni ti o wa ninu aye we pe gbogbo won yo koja lo ati pe igba kokoro le ani lati lo nihin pe eni ti o ni aya ki o ma se je ki aya ki o di ohun lowo ki o mura sile fun ijoba orun ati eni ti o ni ohun ini aye yi ki o ma se aseju ki o ma je ki oro ati awon ohun ini aye ki o di ohun lowo ki a ma se je ki asha aye tin re koja lo ki a ma se je ki won ki o di wa lowo nipa ti ijoba orun ati eni tin sokun ki o ma se ba inu je gege bi eni pe o ro pe ibanuje ko lopin nitori be ki a tujuka ki a mo we pe igba kokoro ni a ni lo ninu aye yi we pe opin ohun gbogbo o sumo to si ninu Matthew ni Jesu Christi ni o ti mu da wa loju we pe opin yo de ni toto Matthew ori kewa ese ikeji le logun Matthew ori kewa ese ikeji le logun gbogbo eniyan yo si korira yin nitori oruko mi sugbon eni ti o ba fori ti titi de opin ohun na ni a o gbala o so fun awe pe opin bo opin wa fun eni kokan wa opin si wa fun aye ti a wa ninu re yi aye ti a wa nisinsin yi Matthew ori kerin le logun ese iketa bi o si ti joko lori oke olifi awon mehin re to wa ni ikoko we pe so fun wa nigba wo ni nkan won yi yo se kini yo se se ami wiwa re ati ti opin aye awon mehin mo we pe daju daju opin aye nbo we pe aye nlo sopin ohun ti won bere lowo Jesu ni wo pe kini awon ami ti a le fiye si ti a o fi mo we pe aye o ti fe lo sopin o si fun ni awon amo wonyi awon ti o ti ko eko science ati eko imo ijile nipa awon ero opolopo ni won je ki o di imo fun a we pe awon ami ti won ri o dabi eni wo pe aye nlo sopin ki a pa ti won ti segbe kan awon ti Jesu Kristi so fun wa o je ki o da wa loju we pe aye ti a wa ninu re we pe o nlo sopin o sese igba ki yo pe mo ti a o fi ka ohun gbogbo kuro ti aye yi yo fi dopin ninu Matthew ori ketala ese kokan dini ogoji Matthew ori ketala ese kokan din logoji ota ni o fun ota ti o fun fun won li esu igbehin aye ni ikore
àwọn angẹ́lì sì li àwọn olùkórè níhìn Jésù Kristì sọ nípa ìgbẹ̀yìn ayé. Yẹ kí a wo Ezekieli orí keje, kí a wo bí Ọlọ́run ti ṣí wòlíì yìí lójú, tí ó sì rí wípé òpin bọ̀ fún ayé. Ezekieli orí keje láti ẹsẹ̀ ìkíní, ọ̀rọ̀ Olúwa sì tọ̀ mí wá wípé ìwọ ọmọ ènìyàn, báyìí ni Olúwa Ọlọ́run wí pẹ̀lú sí ilẹ̀ Ísírẹ́lì, òpin dé sórí igun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀. Èyí ni ọ̀rọ̀ Olúwa tí ó dá wa lójú, tí ó sì jẹ́ kí a mọ̀ wípé òpin bọ̀ ẹsẹ̀ ìkẹfà, òpin dé, ó jí sí ọ, kíyè sí ó dé. Báyìí ni wòlíì yìí ni ó jẹ́ kí àwọn ènìyàn mọ̀ wípé dájúdájú òpin bọ̀. Kí ni ó yẹ kí ó jẹ́ ìwà àwọn ènìyàn Ọlọ́run? Ìwà ẹni tí ó mọ Jésù gẹ́gẹ́ bí olùgbàlà, ìwà ẹni tí ń sin Ọlọ́run nígbà tí a mọ̀ wípé òpin ayé yìí ó dé tán. Kí a wo Pétérù kejì orí kẹta. Pétérù kejì orí kẹta láti ẹsẹ̀ ìkẹwàá. Ṣùgbọ́n ọjọ́ Olúwa ń bọ̀ wá bí o lè lé òru, nínú èyí tí àwọn ọ̀run yóò kọjá lọ, ti àwọn ti ariwo ńlá àti àwọn ìmọ́lẹ̀ ojú ọ̀run yóò sì ti inú oru gbígbóná gidigidi di yíyọ. Ayé àti àwọn iṣẹ́ tí ó wà nínú rẹ̀ yóò sì jóná lúlú. Ǹjẹ́ bí gbogbo nǹkan wọ̀nyí yóò ti yọ yọni, irú ènìyàn wo lí ẹ̀yin ìbàjẹ́ nínú ìwà mímọ́ gbogbo àti ìwà bí Ọlọ́run? Kí ẹ máa retí, kí ẹ sì máa múra gidi dídé ọjọ́ Ọlọ́run, nítorí èyí tí àwọn ọ̀run yóò gbiná, tí wọn yóò sì di yíyọ, tí àwọn ìmọ́lẹ̀ rẹ̀ yóò sì ti inú oru gbígbóná gidigidi di yíyọ. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìlérí rẹ̀, àwa ń retí àwọn ọ̀run titun àti ayé titun nínú èyí tí òdodo ń gbé. Nítorí náà olùfẹ́, bí ẹ̀yin ti ń retí irú nǹkan wọn ni, ẹ múra gírí, kí a lè bá yín lé àlàáfíà, lé àìlábàwọ́n àti lé àìlábòkù lé ojú rẹ̀. Níhìn ni Ọlọ́run jẹ́ kí ó yé wa nínú ọ̀rọ̀ rẹ̀ wípé pẹ̀lú ariwo, pẹ̀lú iná, pẹ̀lú ooru ni ayé yìí yóò kọjá lọ, wípé àwa tí a mọ Ọlọ́run, àwa tí a ní ìrètí nínú Jésù, a ní láti gbé ìgbésí ayé àìlábàwọ́n, àìlábòkù àti àìléèrí níwájú rẹ̀, kí a lè bá wa lé àlàáfíà nínú Jésù nígbà tí ohun gbogbo yóò lọ sópin. A ti sọ nípa ìgbésí ayé tiwa gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan wípé ń lọ sópin. A ti sọ nípa ayé tí a wà nísinsìnyí wípé dájúdájú ìgbẹ̀yìn òpin yóò dé níkẹyìn. Ìkẹta ni ìjọba tí kò lópin. Ayọ̀ tí ó jẹ́ ti ọmọ Ọlọ́run ni wípé bí ó tilẹ̀ jẹ́ pé ayé tí a wà ó ń lọ sópin, àti ìgbésí ayé wa gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan ó ń lọ sópin, ayọ̀ tí a ní nínú Ọlọ́run ni wípé ìjọba Jésù Kristì ó jẹ́ ìjọba tí kò lópin. Nínú Isaiah orí kẹsàn-án láti ẹsẹ̀ ìkẹfà sí ìkeje, nítorí a bí ọmọ kan fún wa, a fi ọmọkùnrin kan fún wa, ìjọba yóò sì wà lé èjìká rẹ̀, a ó sì máa pe orúkọ rẹ̀ ní ìyanu, Olùdámọ̀ràn, Ọlọ́run alágbára, Bàbá ayérayé, ọmọ aládé àlàáfíà. Ìjọba yóò bí sí i, àlàáfíà kì yóò sì ní ìpẹ̀kun. A ń sọ nípa ìjọba Jésù Kristì,
àti àlàáfíà tí ó wà nínú ìjọba Jésù Kristi wípé àlàáfíà àti ìjọba rẹ̀ kì yóò lópin. Èyí ni ayọ̀ àwa ọmọ Ọlọ́run wípé bí ayé tilẹ̀ ń kọjá lọ, bí àwọn tí ó wà nínú ayé tilẹ̀ ń kọjá lọ, bí ayé yóò tilẹ̀ wá sí òpin, àti bí ìgbésí ayé ẹnìkọ̀ọ̀kan wá yóò tilẹ̀ lọ sí òpin, síbẹ̀ a mọ̀ wípé ìjọba Jésù Kristi tí a ti wọnú rẹ̀ nípa dídi àtúnbí wípé ìjọba yìí kò lópin. Èyí ni áńgẹ́lì ni ó sọ fún Maria Wundia nígbà tí ó sọ fún wípé a ó bí Jésù Kristi nínú Luke 1 láti ẹsẹ̀ 30. Áńgẹ́lì náà sì wí fún un pé má bẹ̀rù Maria, nítorí ìwọ ti rí ojú rere lọ́dọ̀ Ọlọ́run. Sáàsì kíyèsí, ìwọ lóyún nínú rẹ, ìwọ ó sì bí ọmọkùnrin kan, ìwọ ó sì pe orúkọ rẹ̀ ní Jésù. Òun ó pọ̀, ọmọ ọ̀gá ògojì lọ, li a ó sì máa pè é Olúwa Ọlọ́run, yóò sì fi ìtẹ́ Dáfídì bàbá rẹ̀ fún un, yóò sì jọba ní ilé Jákọ́bù títí ayé, ìjọba rẹ̀ kì yóò sì ní ìpẹ̀kun. Ayọ̀ tí ó jẹ́ ti ọmọ Ọlọ́run ni wípé ìjọba Jésù Kristi yóò wà títí láé. Gbogbo ìjọba tí ó wà nínú ayé ni yóò kásẹ̀ kúrò nílẹ̀, gbogbo ìjọba tí ó wà nínú ayé ni yóò rí kọjá lọ nígbà tí ayé yìí pàápàá tí ó bá rí kọjá lọ. A ó sì fi ìjọba Jésù Kristi múlẹ̀, a ó sì rí wípé ìjọba yìí ó wà títí láé. Nínú ìwé wòlíì Dánielì 2 ẹsẹ 34, Dánielì 2 ẹsẹ 34, lí ọjọ́ àwọn ọba wọ̀nyí lé Ọlọ́run ọ̀run yóò gbé ìjọba kan kalẹ̀, èyí tí a kì yóò lè parun títí láé, a kì yóò sì fi ìjọba náà lé orílẹ̀-èdè mìíràn lọ́wọ́, yóò sì fọ wọn túútú, yóò sì pa gbogbo ìjọba wọ̀nyí run, ṣùgbọ́n òun ó dúró títí láé láé. Èyí ni ìjọba Jésù Kristi tí a ń sọ nípa rẹ̀ wípé ìjọba yìí yóò wà títí, nítorí ìjọba Jésù ó jẹ́ ìjọba tí kì yóò lópin. Nínú Dánielì 2, Dánielì 2 ẹsẹ 14, a sì fi agbára ìjọba fún àti ògo àti ìjọba, kí gbogbo ènìyàn àti orílẹ̀ àti èdè kí ó lè máa sìn. Agbára ìjọba rẹ̀ sì jẹ́ agbára ìjọba àìnípẹ̀kun, èyí tí a kì yóò ré kọjá, àti ìjọba rẹ̀ èyí tí a kì yóò lè parun. Èyí ń sọ nípa ìjọba ti Jésù Kristi wípé yóò wà láéláé. Ẹsẹ 17 àti ìjọba àti agbára ìjọba àti ipa gbogbo ìjọba ní gbogbo abẹ́ ọ̀run ni a ó sì fi fún ọmọ, ni a ó sì fi fún ènìyàn, àwọn ènìyàn mímọ́ ti ọ̀gá ògo ìjọba, ẹni tí í ṣe ìjọba ẹ̀nípẹ̀kun, àti gbogbo àwọn alákòóso ni yóò máa sìn, tí wọn ó sì máa tẹríba fún un. Ìyí ń sọ síwájú sí nípa ìjọba Jésù Kristi. Báwo ni ìjọba yìí, báwo ló ṣe lè jẹ́ tìrẹ? Báwo ni o ṣe lè wọ ìjọba ọ̀run èyí tí kò lópin, rántí wípé ohun gbogbo tí o ní nínú ayé yóò lọ sópin, ìgbésí ayé tí o ní pàápàá yóò lọ sópin, ṣùgbọ́n bí o bá wà nínú ìjọba Jésù Kristi, o wà títí láé. Nínú Jọ́hánù 3 ẹsẹ 3, Jésù dáhùn, ó sì wí fún un pé lóòótọ́ lóòótọ́ ni mo wí fún ọ, bí kò ṣe pé a tú ènìyàn bí, òun kò lè rí ìjọba Ọlọ́run. Ohun tí o ní láti ṣe ni pé kí o ronú pọ̀ padà, kí o sì gbàdúrà sí Ọlọ́run,
ki o bere fun idariji ki o je ki eje Jesu Kristi ki o we okan re mo ki a so di otun ki o ni iye ni pekun ki a tun obi ki o si ma gbe igbese aye otun nipa ore ofe ti o wa ninu Jesu Kristi bi o ba se yi o daju we pe o wo ijoba orun ati bi o ti je omo eyin Jesu Kristi ti o si ni ipin ninu ijoba Olorun nihin o ni ipin ninu ijoba Olorun ti aye raye ninu Petero keji ori kini lati ese karun ati nitori eyi na papa e ma se asimi gbogbo e fi iwa rere kun igbagbo ati imo kun iwa rere bi o ti ni igbagbo ninu Jesu Kristi ti ati gba okan re la ti o ti di atunbi oni lati fi iwa rere kun igbagbo o ye ki ore ofe Olorun ki o yi igbese aye re pada bi o so wipo ti di atunbi o ye ki ore ofe Olorun ki o je ki imole re ki o ma tan ki o kuro ninu okunkun ki o ni iwa ododo iwa rere iwa ire koja ati imo kun iwa rere nigba gbogbo ni o ye ki iwo ti o je omo Olorun ti o n pese ara re sile fun bibo Jesu Kristi ni o ye ki o ma ni imo si ninu oro Olorun ese kefa ati ire koja kun imo ati suru kun ire koja ati iwa bi Olorun kun suru o ye ki ire koja iwa ododo irin ododo ki o wa ni igbese aye re ati suru o mura sile lati gbe yawo ni abi o fe kole abi o fe ni nkan aye yi ki o je ki suru ki o wa ninu iwa re ati iwa bi Olorun iwa ti o fi han wi pe o je ti Olorun ati ife omo ni keji eyi ni ese ikeje kun iwa bi Olorun ati ife ni kun ife omo ni keji wo ese ikokanla nitori bayi le o pese fun yin lopolopo lati wo ijoba ainipekun ti Oluwa ati Olugbala wa Jesu Kristi oni bi abani igbagbo ninu Jesu ti ani iwa rere ti ani imo Olorun ti ani aire koja iwa ododo ti ani iwa bi Olorun ati ife ninu wa si omo ni keji wa gege bi ati fun ani ore ofe oni eyi ni yo pese wa sile lopolopo lati wo ijoba ainipekun ti Oluwa ati ti Olugbala wa Jesu Kristi loni ni ati je ki o da wa loju wo pe igbese aye wa gege bi enikokan o n lo sopin gege bi odun tin yi lo odun ti ojo sin yi lo ojo ti ojo ati odun ti won re koja lo be ni an darugbo ju be lo be ni an fi ojo kokan somole an fi ojo kokan somo sare tabi an fi ojo kokan somo ipada bo Jesu Kristi o ye ki o da wa loju nigba na we pe ojo n lo sopin aye wa n lo sopin o ye ki amura sile fun dide Jesu Kristi ati pe aye ti a wa ninu re papa o fe di ogbologbo tan aye yi ohun re koja lo nitori be ke a ma je ki ohun ti o wa ninu aye ki o fa wa kuro ninu Olorun kuro ninu Jesu Kristi je ki a pese ara wa sile pelu adura pelu igboran pelu ore ofe Olorun pelu atunbi ati isodi mimo ati igboran si gbogbo eko ti a nko wa je ki a pese ara wa sile fun ijoba Jesu Kristi ti ki yo lopin je ki a dide duro lati gbadura lati so fun Olorun wepe bi ati mo pe

0: Jesus' name.
1: Mo fẹ́ kí a gbóhùn wa sókè sí Ọlọ́run láti gbàdúrà sí ọdún karùn-ún leléyìí tí ìsojú ìta gbangba yìí ti bẹ̀rẹ̀. A ti rí bọ́lọ́run ṣe rìn lọ́nà agbára, bọ́rọ̀ Ọlọ́run ṣe rìn lọ́nà ìyanu. Ó gba ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkàn là, ó dá àwọn èèyàn nídè, ó sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn dùnmínírá. Ẹ jẹ́ a gbóhùn sókè, ká yin Ọlọ́run, ká fọpẹ́ fún, ká fìyìn fún Ọlọ́run ìyanu. Òun ni Ọlọ́run wa. Ẹ jẹ́ àyè fún gbogbo tó ti ṣe. Ẹ jẹ́ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ọ̀pọ̀lọpọ̀ ọkàn eléyìí tí Olúwa ti gbàlà. Ọ̀pọ̀lọpọ̀ ọkàn ní gbogbo àgbáńlá ayé eléyìí tí Ọlọ́run ti dá nídè. Ẹ jẹ́ a yin orúkọ mímọ́ rẹ̀ lógo ní orúkọ Jésù la gbàdúrà. Mo kà orin Dáfídì, orin Dáfídì 107. Mo fẹ́ ka ẹsẹ̀ 21. Ó ní ènìyàn ìbá máa yin Olúwa nítorí oore rẹ̀ àti nítorí iṣẹ́ ìyanu rẹ̀ sí àwọn ọmọ ènìyàn, sì jẹ́ kí wọn kí ohun ẹbọ pẹ́, kí wọn kí ó sì fi orin ayọ̀ sọ̀rọ̀ iṣẹ́ rẹ̀ lálẹ́ yìí. Ó jẹ́ àṣálẹ̀ ayọ̀. Mo dẹ̀ fẹ́ kí ọ kú oríire pé ibikíbi yóò lè wù kó lè wà. Tó o bá lọ́rẹ̀ kan, ẹni tẹ́ ẹ jọ ń gbélé, ojúgbà rẹ, àwọn mọ̀lẹ́bí rẹ, pé wọ́n o, jọ bá mi pè wọ́n, pé ohun kan ó fẹ́ ṣẹlẹ̀ lálẹ́ yìí. Kì í ṣe pà kan ń ṣe àjọyọ̀ lásán sí ìjólóòótọ́ Ọlọ́run fún ọdún bíi márùn-ún sẹ́yìn, ṣùgbọ́n a tún fẹ́ ṣàjọyọ̀ ohun ńlá eléyìí tọ́lọ́run a tún ṣe lálẹ́ yìí. Ẹ jẹ́ àlànà wa ká tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ènìyàn ìbá máa yin Olúwa nítorí oore rẹ̀. Ọlọ́run dára, Ọlọ́run dára sí wa púpọ̀ púpọ̀. Ẹ jẹ́ a mọ rírì rẹ̀. Ẹ jẹ́ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn apẹ̀yìndà eléyìí tó Olúwa mú padà bọ̀ wálé. Àwọn onígbàgbọ́ ńkọ́ eléyìí tó Ọlọ́run tó fún wọn ìgbàgbọ́ wọn lókun sí. Ẹ jẹ́ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún onírúurú iṣẹ́ ìyanu ìwòsàn tó Olúwa ti ṣe láàrin wa. Ẹ jẹ́ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oníwòsàn àgbàanì bó ṣe fi agbára rẹ̀ hàn. Ó ń fi ọ̀rọ̀ rẹ̀ múlẹ̀ nípa àmì tí ń tẹ̀lé. Olórin Dáfídì ní orin Dáfídì 107 ẹsẹ̀ 1 sọ pé, fi ìbùkún fún Olúwa ìwọ ọkàn mi àti gbogbo ohun tí ó wà nínú mi. Fi ìbùkún fún orúkọ rẹ̀ mímọ́. Fi ìbùkún fún Olúwa ìwọ ọkàn mi. Má sì ṣe gbàgbé gbogbo oore rẹ̀. Kí Ọlọ́run ṣe inú ayé tiwọn náà. Ó yẹ kí ìwọ náà mọ rírì Ọlọ́run kó dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún ohun ìyanu tọ́lọ́run gbé ṣe inú ayé tirẹ̀ gan. Fìyìn fún o, gbé orúkọ Olúwa ga. Nítorí ààbò àtòkè wá, láti ìgbà tí ìsọjí ìta gbangba yìí ti bẹ̀rẹ̀, ìrírí àgbàyanu ló mà jẹ́. A fẹ́ fi gbogbo ògo padà sọ́dọ̀ Ọlọ́run fún ìrìn àjò àánú. Fún ààbò àtòkè wá lórí ìránṣẹ́ rẹ̀ àti lórí gbogbo àwọn ará wa gbogbo àwọn òṣìṣẹ́ ìsọjú ìta gbangba àwọn tí wọ́n ń ṣàkóso àwọn tó ń yọ̀ǹda ara wa tí gbogbo olùkó pátá ọlọ́run mà dára sí wa ẹjẹ́ alanu kábẹ̀sì ní yin ọlọ́run yìí. Ẹjẹ́ yìí ẹjẹ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún àwọn ilẹ̀kùn tó tì tó ṣí ọlọ́run ó ti ṣí gbogbo àwọn ilẹ̀kùn tó tì tẹ́lẹ̀ láti ìgbà tí ìsọjí ìta gbangba yìí ti bẹ̀rẹ̀ ilẹ̀kùn náà ṣí àwọn náà ń gbọ́ ẹ̀rí ọ̀kanú àwọn adarí wa tí wọ́n gbọ́ bàbá wa ní olúwa tí wọ́n ń rí àwọn ilẹ̀kùn tó ń ṣí gbayahu ní asia bí àpẹẹrẹ iṣẹ́ ní india ńkọ́ iṣẹ́ ọlọ́run ní pakistan ńkọ́ àti ní káàkiri gbogbo àgbà ńlá ayé ìhìnrere ó ń wọnú kọ̀rọ̀kọ́ndù gbogbo ibi tó dàbí ẹni pọ́há ẹ̀jẹ̀ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́run mà tó ń pèsè fún wa ìpèsè àtòkè wá yìí ẹ̀jẹ̀ á fi gbogbo ìyìn fún a lè rí lóòótọ́ lóòótọ́ bọ́ọ̀ ọlọ́run sọ fún wa nu philip orí kẹrin ẹsẹ̀ ìkọkàndínlógún ṣùgbọ́n ọlọ́run mi yóò pèsè fún gbogbo àìní yín gẹ́gẹ́ bí ọ̀rọ̀ nínú ògonu kristi jésù lóòótọ́ sì ni o ọlọ́run máa ń pèsè fún wa ó ti ń bá gbogbo àìní wa pàdé ẹjẹ́ fìyìn fún un ẹjẹ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ìfarahàn agbára ẹ̀mí ọlọ́run ní orúkọ jésù ní àgbàdúrà jẹjẹ mọ bí a ṣe ń gbàdúrà bí ara lé yín kan eléyìí tó nífẹ̀ẹ́ dáadáa tó fẹ́ dọ̀dọ̀ wọn o gbọ́dọ̀ sọ fún wọn kankan wá darapọ̀ mọ́ wà nínú àjọyọ̀ àgbàyanu èyí tí a pè ní ọlọ́run lóòótọ́ àti gbọ́ onírúurú àwọn ẹ̀rí ńlá ńlá tolúwa ti ṣe fún wa láti ìgbà tí ìsọjí ìta gbangba yìí ti bẹ̀rẹ̀ lára ẹ̀rí náà mo mọ̀ pé wà á rántí nípa ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ níbì kan ní nàìjíríà nípínlẹ̀ ogun obìnrin àgbàlagbà kan ọmọ ọdún 85 tó kàn ṣubú láàrin ìpàdé wa ní gck tí a pe àwọn mọ̀lẹ́bí wọn ń bí pé ẹwà o màmá mà ti kú gbogbo wọn wá pé pàjọ wọn fẹ́ múra sílẹ̀ fún ètò ìsìnkú ṣùgbọ́n ọlọ́run bàbá wa nú olúwa ọlọ́run tó ń fagbára ẹ̀ hàn láti ọjọ́ àkọ́kọ́ ìpàdé yìí ó farahàn lọ́jọ́ ẹ lójijì bọ́ ṣe ń múra òkú ìsìnkú láti gbé màmá láti máa palẹ̀ mọ́ àgọ́ ara wọn láti gbókun wọn jáde ìránṣẹ́ ọlọ́run ọkọ̀ fẹ́ gbàdúrà lásìkò náà bí ìránṣẹ́ ọlọ́run ṣe bẹ̀rẹ̀ àdúrà agbára ọlọ́run ó rìn láti ibi tí ilẹ̀ ìsọjí yẹn ti ń wá lọ́dún yẹn lọ́hùn ó lọ má màmá yìí kàn ọlọ́run fọkàn màmá yìí lẹ́sẹ̀kẹsẹ̀ màmá ó lajú bọ́ ṣe jí ọni kí ló ń ṣe kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀ báyìí wọ́n á bẹ̀rẹ̀ sí ní sọpọ̀ ìtàn fún ohun tó ṣẹlẹ̀ sí ẹ̀yìn ara mi ẹ bá mi yin olúwa lógo mo ní ẹ bá mi yin olúwa lógo agbára ikú òun la fagilénú ayé màmá yìí ẹ jẹ́ gbóhùn sókè kádúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó ló dá mi lójú gbogbo iṣẹ́ ìyanu kíṣẹ́ ìyanu tó bá ṣẹlẹ̀ ọlọ́run á tún ṣe bóyá tiẹ bóyá nkankan wà tó ti dòkunú ayé rẹ dòkun lágbo ara rẹ agbára àjíǹde ọlọ́run bẹ ń bí bẹ̀rẹ̀ sí ní yin ọlọ́run gbóhùn sókè o fún ohun tọ́lọ́run á ṣe nú ayé tiwọ́ gan-an gbóhùn sókè kó bẹ̀rẹ̀ sí ní yin ọlọ́run ọlọ́run wa kan náà yóò wà láàyè o.

àṣẹ àti ogún pẹ̀lú àwọn tí a sọ di mímọ́ nípa ìgbàgbọ́ nínú mi. Mo fẹ́ ká gbàdúrà lálẹ́ yìí. Ibi tẹ́ ti ń ṣe ìsọjí ìta gbangba yìí, àwọn kan ń gbóhùn ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ ìtòsí yín tí wọ́n nílò ìrí ìgbàlà, tí wọn ò tí ní ìrí ìgbàlà tí wọn ò tí dàtúnbí tàbí wọ́n wà ńbẹ̀. Ìwọ náà wà níbi ìpàdé ò tí dàtúnbí, bóyá ò tí dàtúnbí tẹ́lẹ̀, ṣùgbọ́n ó ti pàdánù ìrí ìgbàlà rẹ yìí. Ìwọ náà mọ̀ nú rẹ lọ́rùn, ó pé ò múra lẹ̀ di ọ̀run. Mo fẹ́ kó o gbàdúrà lálẹ́ yìí pé Ọlọ́run yóò gba ọ̀pọ̀lọpọ̀ là lónìí ní gbogbo àgbáńlá ayé. Ẹ jẹ́ alanu ká gbàdúrà, ká bẹ̀rẹ̀ sí ní gbàdúrà sí Olúwa o. Olúwa, gba ọ̀pọ̀lọpọ̀ ọkàn là lónìí, gba ọ̀pọ̀lọpọ̀ ọkàn là lálẹ́ yìí, fọwọ́ ka ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí. Iye àwọn tó máa gbọ́ràn Ọlọ́run lálẹ́ yìí, agbára Ọlọ́run yóò jẹ́ kí ọkàn wọn kó yọ́. Agbára Ọlọ́run yóò gba ọkàn là. Ẹ jẹ́ gbàdúrà kí Ọlọ́run kó fa ọ̀pọ̀lọpọ̀ sí ọ̀dọ̀ rẹ̀ lálẹ́ yìí. Bíbélì sọ pé ẹnikẹ́ni ò lè wá sọ́dọ̀ mi bí kò ṣe bàbá tó rán mi fà á, èmi yóò sì jí ìdìde ní ìkẹyìn. Ẹ jẹ́ gbàdúrà sọ́lọ́run lálẹ́ yìí. Iye àwọn tí wọn ò tí ní gbàlà, wọn ó bá Jésù pàdé lálẹ́ yìí. Níbi tí ìsọjí ti ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí, tẹ́ ẹ wà tẹ́ ń gbàdúrà, agbára Ọlọ́run máa gba ọkàn là lálẹ́ yìí. Iye àwọn tó máa gbọ́ ìwàásù náà lálẹ́ yìí, ayé wọn ò ní rí bákan náà mọ́. Ẹ jẹ́ gbàdúrà sí Olúwa o. Ní orúkọ Jésù ni a gbàdúrà, àmì. Nípa oore ọ̀fẹ́ Ọlọ́run, ẹ̀yin ará, a ò kàn wà ń bí láti wá ṣayẹyẹ Ọlọ́run lóòótọ́ lásán, ṣùgbọ́n a tún ń gbẹ́kẹ̀ lọ́lọ́run pé lálẹ́ yìí Ọlọ́run tú ìbùkún rẹ̀ jáde sórí àwọn ènìyàn rẹ̀ lọ́nà ìyanu lórúkọ Jésù. Bó o bá gbàgbọ́ bẹ́ẹ̀, jẹ́ ń gbá mi rẹ̀ ohun àmì ẹ̀ kó gòkè dáadáa. Mo ní kó o jẹ́ kí n gbọ́ àmì tó gòkè. Ọlọ́run á fọwọ́ kàn ẹ́ lálẹ́ yìí. Mo fẹ́ kó o gbàdúrà o pé Olúwa yọ̀ǹda iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu rẹ sórí gbogbo ibi tá a ti ń ṣe ilẹ̀ ìsọjí kọ̀ọ̀kan. Ní gbogbo ilẹ̀ ìsọjí kọ̀ọ̀kan, ẹ jẹ́ alanu ká gbàdúrà. Níbi gbogbo ní Nàìjíríà, ní Áfíríkà, ní Ásíà, ní Amẹ́ríkà, ní Yúróòpù, níbi gbogbo ní Ọ́strélíà, ẹ jẹ́ gbàdúrà. Agbára Ọlọ́run kó rìn káàkiri, kó fọwọ́ kan gbogbo ayé, kí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu kó ṣẹlẹ̀ lálẹ́ yìí. Ìwọ gan ò ní pàdánù iṣẹ́ ìyanu tiẹ o, ò ní jẹ́ àwòrán là lálẹ́ yìí o. Agbára Ọlọ́run á fọwọ́ kàn ọ́. Ohunkóhun ìyóòléwu tó lè jẹ́ wàhálà ọlọ́jọ́ pípẹ́, àjàgà yẹnu ayé rẹ, bí ọ̀rọ̀ Ọlọ́run ṣe ń jáde lálẹ́ yìí, agbára Ọlọ́run á fọwọ́ kàn ọ́ o. Agbára Ọlọ́run á fọwọ́ kàn ẹ́ lálẹ́ yìí.

ọ̀gá ẹ̀sìn wọn bèrè pé ṣáwọn lè rí wọn, wọn làwọn lè rí wọn dáadáa báyìí. Ìyá ẹ̀ náà rẹ́rìn-ín, ó ní oyin ọlọ́run lógo. Olúwa mà dára o, hallelujah o. Ńṣe ló dàbí èéfín, ó máa dàbí ẹni pé wọ́n máa rìn, wọ́n kàn máa tẹlẹ̀ bí ẹni pé ẹsẹ̀ ń dùn, ṣùgbọ́n báyìí wọ́n lè sáré. Bẹ́ẹ̀ ni wọ́n láwọn lè sáré dáadáa báyìí, àwọn lè ríran dáadáa, nǹkan tó nà ẹ́ jìn àwọn lè rí dáadáa. Ẹ kí hallelujah, Ọlọ́run mà dára o.

ni àárín gbùngbùn Akwa Ibom. Òní lọ́jọ́ tẹ́ ẹ ti dá, inú wa yóò sì máa dùn. Kò sí ohun tó máa mú ìbànújẹ́ wá, kò sí ohun tó máa mú ẹkún wá. Ní ọjọ́ kẹrìnlógún sí kẹtàlélógún ọdún yìí, oṣù kínní ọdún yìí, àwọn elétò ìlera GCK wọ́n jáde lọ ní ọ̀nà Etina Ìbẹ́sìpò. Kì í ṣe pé wọ́n wá pẹ̀lú ọ̀rọ̀ náà, wọ́n wá pẹ̀lú ìfọwọ́kàn Ọlọ́run. Nípa ìran olùṣọ́àgùntàn àgbà Pastor WF Kumuyi tó jẹ́ olùdásílẹ̀ ìsọjíta gbangba yìí, Jésù ti Nasareti, ó ń lọ káàkiri ohun gbogbo ènìyàn sàn. Àwọn atẹ̀lé ẹ̀ lẹ́yìn lè ṣe bákan náà. Ó bẹ̀rẹ̀ lórí pápá tí ìgbà àwọn èèyàn fẹ́ wo eré bọ́ọ̀lù àfẹsẹ̀gbá. Wọ́n ń gbàdúrà pé Ọlọ́run jẹ́ kí àwọn fìdí rẹmi, àwọn á di ìràwọ̀, gbogbo ibi tí wọ́n bá lọ á máa kéde ìrere. Ní Uyo, ó lé ní 200 ènìyàn tí wọ́n kórajọ pọ̀. Níbẹ̀ ni wọ́n ń kọ́ wọn, tó ń retí àwọn ìyá alábíamọ, tó ń retí àsọ̀kalẹ̀ ayọ̀, àwọn ìyá olóyún. Láti ilé ìwòsàn ni wọ́n ṣe iṣẹ́ abẹ, kò sí ẹnikẹ́ni tí a yọ ọ́lẹ̀. Àtàwọn tó wà létò yín, wọn ò yọwọ́ ọ́lẹ̀. Ní ilé ìwòsàn gbogbogbò ni wọ́n lọ, eléyìí ni iṣẹ́ agbára Ọlọ́run. Àwa kọ yín oṣù mẹ́ta kí bójú ṣe ríran gbangba. Ẹ má lọ gbé nǹkan tó wúwo, wọ́n ń kọ́ wọn, ẹ má gbé nǹkan tó wúwo. Níbi tó ti ń ṣiṣẹ́ abẹ yìí, ìgbé ayé ènìyàn 78 ló yí padà. Lẹ́yìn gbogbo iṣẹ́ abẹ kíṣẹ́ abẹ, iṣẹ́ abẹ máa wáyé àti àdúrà o. A fi ìjábọ̀ ránṣẹ́, gbogbo àwọn ohun tó ṣẹlẹ̀ ńbẹ̀, ó mà já sí ògo Ọlọ́run. Iṣẹ́ ìránṣẹ́ yóò parí sí ilé ìwòsàn. Ó lọ sí Iyó, níbi tí wọ́n ti ń tọ́ àwọn ọmọ aláìgbọràn, níbi tí 650 ènìyàn tí wọ́n gba ètò ìlera níbẹ̀. Àwọn tí wọ́n wá síbẹ̀ jẹ́ 183. Ìgbàlọ́nà 403 ni wọ́n ṣe ìpinnu fún Olúwa. Awòwọ́sàn, wọ́n ṣe iṣẹ́ abẹ lára ìkan lára àwọn tó wà léwòsàn fún gbogbo ògo Ọlọ́run. Gbogbo àwọn èèyàn yìí ní iṣẹ́ abẹ wọn yọrí sí rere. Pẹ̀lú iṣẹ́ ìsìnfà ẹni rúbọ ní Akwa Ibom, àwọn náà kò yọwọ́ ọ̀lẹ̀. Èyí ni ìsọjí ìta gbangba tí ó ní í ṣe pẹ̀lú àwọn elétò ìlera tó ń wo ara sà, tó ń gbọ́ ọkàn là, tó ń mú ìfẹ́ Ọlọ́run wá sínú ọkàn gbogbo àgbáńlá ayé.

ẹ wo àwọn elétò ìlera láti ìpínlẹ̀ Rifa ní ọdún yìí nínú oṣù kejì tí wọ́n ń yí ọ̀pọ̀lọpọ̀ ayé padà. Orí ó jẹ́ oṣù ìbùkún, àwọn èèyàn tó lé ní 500 àwọn èèyàn ni wọ́n tò, ni wọ́n ń retí pé àwọn dókítà, wọ́n ń retí àwọn tó máa wo eyín wọn àti ojú wọn, ọ̀pọ̀lọpọ̀ pọ̀ ní nǹkan tó ń ṣe.

lónìí, a jáde lọ tí a ń ṣe iṣẹ́ abẹ ojú àti nǹkan tó wú sára àwọn ènìyàn. Ìlépa yìí láti dọ́dọ̀ àwọn èèyàn kì í ṣe pé láti lè ṣiṣẹ́ abẹ lára wọn, ṣùgbọ́n ìfẹ́ Ọlọ́run ló wá wọn rí. A ti bùkún àdúgbò yín. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní tí bàbá wa ní Olúwa Olùṣọ́àgùtàn Pastor W.F. Kumuyi tó fi fún wa ní ìran náà láti jáde láti fọkàn wí àwọn èèyàn ní àdúgbò yìí.

ẹ má fún ọ lówó o. Ohun tí a bá sọ fún wọn, wọ́n sọ fún wọn pé kán máa jẹun dáadáa kí wọ́n lè máa fọ́mọ wọn lọ́yàn. Bọ́n bá ń jẹun dáadáa lọmọ wọn ṣe mú alágbára sí àní kán máa fọ́mọ lọ́yàn di ọdún kan. Ètò yìí wọ́n kọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Wọ́n fẹ́ sọ pé ó jẹ́ àkókò ìsọdọmọ ẹ̀yìn fún àwọn aláboyún àti àwọn alábíamọ, àwọn tó bá ní ìju. Tí a mọ̀ pé ìju kò ní jẹ́ kí ọmọ máa wà nú kọ́mọ máa yí dáadáa nú.

ẹgbẹgbẹ̀rún àwọn èèyàn ń ṣe ló dàbí ẹni pé a lọ orílẹ̀-èdè tají. Ó dé àkókò láti mú ìmọ́lẹ̀ Kristi wọlé wá. Ọlọ́run tó pàṣẹ pé kí ìmọ́lẹ̀ kó wà, ìmọ́lẹ̀ náà sì mọ́lẹ̀ nù wá. Fún odidi ọdún márùn-ún báyìí, èyí jẹ́ àìgbọ̀jẹ̀gẹ́ ìgbọ́ràn sí àṣẹ ńlá náà tí olùṣọ́àgùtàn WF Kumushi gbà. Kìí ṣe ẹni tó ń gbọ̀ lóhùn, wọn ò gbọ̀ lóhùn rárá, wọ́n ń sọ̀rọ̀ pẹ̀lú ìṣe. Láti Luzon títí dé ibi tó dàbẹ̀ ni Pólẹ̀ ní Mindano ti Cotabato, ibi tá a ti ní ọ̀pọ̀lọpọ̀ ibi ni ní gbogbo ọjọ́ márùn-ún ìsọjíta gbangba ti lọ. Ìmọ́lẹ̀ òkùnkùn pòórá, alẹ́ òkùnkùn dànù nípa ìyìn. Sandra jẹ́rìí nípa ẹ̀.

Ọlọ́run ó ń bọ̀ wọ́n wò lọ́pọ̀ lọ́nà ìyanu. Wọ́n kí wọn káàbọ̀ sí ìpínlẹ̀ orílẹ̀-èdè yìí. Wọ́n retí agbára Ọlọ́run ní Hamburg àti agbára Ọlọ́run. Wọ́n kí bàbá Kúmúyí àti màmá Kúmúyí pé wọ́n káàbọ̀ sí Kòrónádà. Ibi méjì ni màálù ń balẹ̀ ní Marikina. Màálù kan ń balẹ̀ ńbẹ̀. Àwọn èèyàn ń retí láti kí olùṣọ́àgùtàn káàbọ̀ ní New Hope TV. A rí wípé òkùnkùn pòórá dànù sínú mílíọ̀nù ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nípa iṣẹ́ ìyanu agbára Ọlọ́run tó farahàn. A rí àwọn èèyàn gba ẹ̀tọ́ wọn. A fihàn nípa ìṣọ̀kan àti ìjọ ní Philippi. Gbogbo àwọn ìjọ káàkiri ni wọ́n sowọ́pọ̀ láti ṣe iṣẹ́ ìránṣẹ́ papọ̀ ní Burkina, Laskina, Garipe, Manela, Fainiape àti Tondo. Àwọn ẹgbẹ́ ajumọ̀jẹgbẹ́ ẹgbẹ́ Kristi wọ́n wá papọ̀. Wọ́n wá láti ṣe ìpàdé àwọn olùṣọ́àgùtàn ní Medina. Ọ̀pọ̀lọpọ̀ àwọn olùṣọ́àgùtàn ni wọ́n farahàn níbí farahàn lọ́rùn. Ni wọ́n mọ̀ pé ìjà kò lè mú kí ìjọ kó wà níṣọ̀kan. Kì í ṣe pé wọ́n kàn sọ̀rọ̀ náà lásán ní Marikina ní ibi tí wọ́n ti ń ṣe eré ìdárayá. A rí i pé wọ́n ṣe iṣẹ́ ìránṣẹ́ sí wọn. Àwọn èèyàn wọ́n gba ètò ìlera ọ̀fẹ́ àní iṣẹ́ abẹ gan. Pàápàá wọ́n ṣe fáwọn èèyàn lọ́fẹ̀ẹ́ tó nílò iṣẹ́ abẹ. Ẹ̀kọ́ tá a ní kọ́ ni pé Ọlọ́run olóòótọ́ kò kùnà rí. Àwọn ọmọdé ó fọwọ́ kàn wọ́n níbi tí a ti ṣe eré ìdárayá yìí. Àríwí lẹ̀ ìsọjí kò ṣe é sọ. Àwọn ìdásí Ọlọ́run tí àwọn elétò ìlera GCK tí wọ́n jáde láti ṣe fáwọn èèyàn láì gbowó lónìí. Kò sí ọgbẹ́ tó lè dúró. Àwọn tó ní wàhálà àrùn gbígbẹ wọ́n gba oko padà. Àwọn ọ̀dọ́gán pàápàá gbogbo nǹkan tó mú wọn jáyà ló pòórá. Gbogbo ohun tí ó jẹ́ agbára ọ̀tá

Àwọn ọ̀dọ́ bíi ẹgbẹ̀rún mẹ́ta ni wọ́n wá sí pápá ìṣeré yìí. Wọ́n wá pé káwọn èèyàn máa pàtọ́ fún wọn, wọ́n ń wá ìṣọ̀kanú Kristi. Ìdá méjì nínú ẹgbẹ̀rún àwọn èèyàn ni wọ́n bu ọwọ́ wọn sókè fún Jésù láti dáhùn sí ìpè pẹpẹ. Tí wọ́n sì tún àwọn tí ìgbàgbọ́ wọn ti lọlẹ̀, wọ́n tún iná ìgbàgbọ́ wọn dá. Ó jẹ́ ìgbé ayé wọn láti sọ́dọ̀tún fún Olúwa. Nípa ìsọdọ̀tún tẹ̀mí tó ń káàkiri láti orí pẹpẹ lọ síbi tí àwọn èèyàn jókòó sí. Wo àwọn ènìyàn tí wọ́n ṣe ìrìn bọmi fún lẹ́sẹ̀kẹsẹ̀ tó fayọ̀ fún Olúwa. Àwọn tí wọ́n ṣe ìrìn bọmi lọ́nà tó lòdì ni wọ́n tó ṣe lọ́nà tó dáa. Àwọn ìjọ méjìlá tuntun ni wọ́n fi lọ́lẹ̀ ládùúgbò náà. Eléyìí tí a fi olùṣọ́ àgùntàn síbẹ̀ láti máa kọ́ wọn. Torí iná yìí tó ń jó, ó mú kí àwọn nǹkan bíi ìpàgọ́ àpérò kó wáyé, kì í ṣe pé bóyá ọ̀rọ̀ ìjọ lásán. Ó jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń wá láti mi orílẹ̀-èdè tìtì ọdún márùn-ún tí ìsọjí ìta gbangba ti bẹ̀rẹ̀. Ní ibi ìsọjí ìta gbangba, níbi ìsọjí ètò ilé ìdárayá ní Makina ní Thailand pẹ̀lú, kò yọwọ́ lẹ̀ ọgbọ́n àtinúdá. Eléyìí kì í ṣe iṣẹ́ ọwọ́ ènìyàn, eléyìí jẹ́ iṣẹ́ láti ọwọ́ ẹnìkan tó ń pè ní Ọlọ́run wa Olóòótọ́.

0: back rejoicing. Amen.
1: What does real strength look like? The world has its answer. Titles, trophies, wealth, dominance.
2: Ife-Eye, agbara lati ṣakoso.
1: Has proven
2: itan.
1: Again and again.
2: Mo sọ pé máa jẹ́rìí mi ṣó. Ẹnikẹ́ni tó bá wà pẹ̀lú mi kì yóò rìn ní òkùnkùn. A kò lè mú wọn. A kò lè tú wọn. Wọ́n ò lè tì wọ́n kúrò níbi tọ́lọ́run fi wọ́n sí. Agbára kan náà ó wà ń bí lẹ́sẹ̀kẹsẹ̀.
1: It is produced in the place of prayer.
2: Onwa nibi agbua ni
1: long and costly discipline.
2: Orisun ya soto ati ijowo ara ini.
1: Day after day.
2: Lojo jumo lodo odun
1: after decade.
2: Ni gbogbo igba.
1: Strength that does not.
2: Yin ni agbara Olorun.
1: The strength. Toma
2: ri. Ipa wo okunwo lole. Nitori agbara Olorun. Bakan na ni ojo ori.
1: Sourced in God.
2: Ìgbẹ́kẹ̀lé inú Ọlọ́run. Ọlọ́run kì í darúgbó. Ọlọ́run kì í rẹ̀ ẹ́. Ẹni kọ́ wà tó lè sọ nípa ẹ̀ pé Ọlọ́run wà bákan náà. Ní gbogbo ọ̀nà tí inú àkókò ní o. Ní gbogbo ìgbà ni o pẹ̀lú àtakò ni o. Bẹ́ẹ̀ náà ni wọn ò tẹ̀gbá pẹ̀lú ìjì tó ń ká tó ń jà nípa ìrìnsọjí káàkiri. Ọkùnrin kan wà eléyìí tó jẹ́ pé wọ́n ń fàyàrán nítorí ìrere. Bí wọ́n ṣe wọ́n máa ń wọkọ̀ òfurufú láti orílẹ̀-èdè kan débi. Àwọn ohun méjì ló ń béèrè lórí ilẹ̀ ìsọjí ní gbogbo àgbáńlá ayé. Wọ́n ń sí ọ̀rọ̀ náà pẹ̀lú ìdánilójú, pẹ̀lú ìhùwàsí kan náà, pẹ̀lú ìtaranú ọkàn wọn. Eléyìí ló ṣe àwárí nínú ayé láti nǹkan bí ọdún márùn-ún. Kì í ṣe kí bóyá wọ́n lókun yẹn o, ṣùgbọ́n nítorí pé okun àtagbára wọn kò lọlẹ̀. Ọlọ́run tó fún wọn bẹ́ẹ̀ ni kò gbà á padà. Ní ọjọ́ kẹfà oṣù kẹfà yìí nípa ọrọ̀ ọ̀fẹ́ Ọlọ́run olùṣọ́àgùtàn wa wọ́n á di ọmọ ọdún 85 báyìí a sì ń lọ sókè ìṣẹ́gun yìí mo fi ṣọwọ́ sí ọ. Agbára yìí kan náà ó ti ní ilé orúkọ Jésù. Nígbà tí irú èèyàn báyìí bá dìde lójú ogun irú ẹni bẹ́ẹ̀ kì í padà wáyé lọ́wọ́ òfo. Gbogbo àdúrà náà máa ń gbà ní kọ̀kọ̀ ní gbogbo alẹ́ ni wọ́n máa ń wá ọ̀rọ̀ lóhùn láwárí. Gbogbo ọkàn ló jẹ́ pé wọ́n kọ̀ láti jẹ́ pé kọ́ jáwọ́ lórí wọn. Gbogbo àyídáyidà ayé kò mí wọn ìgbọràn wọn òun ló máa mi ọwọ́ Ọlọ́run sínú ìdáhùnsẹ́ èèyàn níbikíbi iṣẹ́ ìyanu níbikíbi. Àwọn tó wà ní ìgbèkùn ń dòmìnira, àwọn tó wà ní òkùnkùn wọ́n wá sí mọ́lẹ̀ ní gbogbo Nàìjíríà, ní India, ní Pakistan, ní North America, ní Asia, ní Island, Pacific Island. Gbogbo ibi tí wọ́n bá lọ ipa Ọlọ́run nínú wọn, ó máa ń jẹyọ. Irú okun kan náà tí kò dínkù, eléyìí tí kò ṣeé dá dúró ni wọ́n dúró níwájú yín lálẹ́ yìí. Nítorí náà ẹ dìde lórí ẹsẹ̀ yín pẹ̀lú ọlá àti ọ̀wọ̀ láti fi kí olùṣọ́àgùtàn ẹni tí Ọlọ́run pèsè sílẹ̀ olùṣọ́àgùtàn WF Kumuyi káàbọ̀ sórí àga wàásù.
3: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbogbo àwọn adarí àti gbogbo àwọn adarí ìjọ tó wá láti ṣe ètò ìpàdé yìí. Mo mọ rírì orí ọ̀fẹ́ Ọlọ́run nínú ayé wọn àti agbára Ọlọ́run nínú ayé wọn. Mo sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn ìjọ tó wà níhìn yìí. Ọ̀pọ̀lọpọ̀ ọdún yín lẹ ti wà níbí fún nǹkan bí wákàtí mẹ́fà. Ẹ sì dúró títí di àkókò yìí. Lábẹ́ òjò e wa nibe mo yin oruko oluwa logo fun yin ki oluwa ki o bukun aye yin ko fun yin ni ori ofe re si ati igbale oluwa ko je ti yin oluwa yo si bukun wa ni ale yi ti to bi ni farakan olorun ati agbara re yo je e je ki a gbadura papo baba ni oruko jesu a dupe abuko oruko yin iru olorun onife alagbara to nsise yanu owo ni e ti e je agbadura pe lale yi eno wa agbara yin jade ke bukun awon eniyan yin lale yi agbadura be ke gba awon okola awon alaisan ni ke wo san awon ta nda loro ni ke danide e se iyanu na aye olukuluku lale yi adupe tori pa mo pe ti da wa lohun ni oruko Jesu ni agbadura ami eje ki a joko ki ola ki o bukun yin oluwa yo se ise iyanu ninu aye re ise iyanu ti igbala ise iyanu ti iwosan ise iyanu ti idande ise iyanu ni awon oniruru iha igbe aye re loni awa sinu ma kori ke wa ma ka ese ikerin di logbon ese 26 enu si ya won rekoja enu ya won ohun ti won ri won ti e le fe gbagbo won ma nso laarin ara won o si nbala won so pe nje ta ni o ka le la won lero pe ko se se kan wa eniyan ko le se yi igbala ti oluwa ni iwosan ninu oluwa ise iyanu to nwa sori aye awon eniyan idande nigbati won wa ri okunrin kan to pada ko lati odo oluwa laarin ara won enu wa ya won laarin ara won o se won ni kayefi o wa bere si so wipe inje ta ni o ka le la oro ti mo pe nigbala yi o je oro to duro to tun wa ni awon eka ta wa leni na ta le so di mimo ta leni na ta le mu lara data le wo san ta leni na ti a le danide o je ibere ti awon apostle fura won bere eni kan so so pele lo le fun wa ni idahun ti o tona oluwa oluwa olugbala ni kan so le fun wa ni idahun oluwa oluwosan o le fun wa ni idahun ti o tona oluwa to je asegun lori iku ati esu ohun na yen to le fun wa ni idahun ni ese iketadilogbon jesu si wo won wa nda won lohun Jesu si wo won o wi pe eniyan ni eyi ko se ise fun Jesu mo awon ko sese to wa ninu eniyan awon ko sese lori awon akosemose to nbe ninu aye awon ko sese to nbe ninu awon onimo opolo inu aye Àwọn ènìyàn tó jẹ́ pé wọ́n lè ṣe ẹ̀dà ènìyàn nínú ayé, àwọn ènìyàn tó jẹ́ pé wọ́n lè ṣe ìyípadà ènìyàn nínú ayé, wọ́n dé góńgó ibì kan, wọ́n mọ̀ pé kò ṣeé ṣe. Agba ọkàn rẹ là á rà á padà. A yí ohun gbogbo tó bá yẹ ká yí padà, á yí padà láti dẹ́ni ìgbàlà. Kó o dẹ́ni ìgbàlà pátápátá. Kó o dẹ́ni ìgbàlà pátápátá ní pípé. Pé kí orí ọ̀fẹ́ Ọlọ́run kó wá sínú ayé rẹ kó wá sọ ẹ́ di ènìyàn. Pẹ̀lú ènìyàn eléyìí ò ṣeé ṣe. Ohun tó jẹ́ pé kò sí ẹ̀dá kan ní orílẹ̀-èdè tó lè ṣe. Ohun tó jẹ́ pé kò sí ẹ̀dá kan ní orílẹ̀-èdè tèmi náà tó lè ṣe. Fún ènìyàn níbi gbogbo ní gbogbo àgbáyé fún ènìyàn eléyìí kò lè ṣeé ṣe. Ṣùgbọ́n a ò dánu dúró níbẹ̀, a ò ní lọ lébẹ̀. Àwa ní sọ pé tó bá wá rí bẹ́ẹ̀ jẹ́ kí n máa dárú ẹrù mi. Màá máa farada àìsàn yìí. Màá wà lábẹ́ ẹrù ìdálẹ́bi ẹ̀ṣẹ̀. Tó o bá tẹ́tí sí àwọn gbólóhùn tó kù nínú ẹsẹ̀ yìí. Iṣẹ́ ó dàbẹ́ ni pé ká sọ pé ènìyàn kan ò lè ṣe, èmi náà ò lè ṣe. Ó dàbẹ́ ni pé kò sẹ́ni tó lè ṣe, pẹ̀lú ènìyàn eléyìí kò lè ṣe é ṣe. Ṣùgbọ́n tẹ̀síwájú ní ọ̀rọ̀ rẹ̀, ó wá sọ wípé ṣùgbọ́n kì í ṣe fún Ọlọ́run, pẹ̀lú Ọlọ́run o. Pẹ̀lú Ọlọ́run, ohun gbogbo ni ṣíṣe. Ohun gbogbo ó dàbí pé kò ṣeé ṣe fún ènìyàn. Ó ń sọ wípé kì í ṣe fún ènìyàn o, ṣùgbọ́n fún gbogbo ènìyàn, ìwọ èmi lọ́hùn ni. Jésù sọ wípé ohun gbogbo ń ṣeṣe fún ènìyàn. Ìdí nìyí tí mo fi wá bá wọn sọ̀rọ̀ ní alẹ́ yìí. Àwọn ṣíṣeéṣe tí kò lódiwọ̀n nípasẹ̀ orúkọ Jésù. Àwọn ṣíṣeéṣe yẹn kò lódiwọ̀n fún ènìyàn. Àwọn kò ṣeé ṣe yìí kò lódiwọ̀n ní orílẹ̀-èdè. Àwọn ṣíṣeé ṣe yìí ó wà fún gbogbo ènìyàn, kì í ṣe fún àwọn ènìyàn kéréje kan, ó wà fún gbogbo ènìyàn kò lódiwọ̀n. Àwọn ṣíṣeé ṣe tí kò lódiwọ̀n nípasẹ̀ orúkọ Jésù lálẹ́ yìí. Mo mú agbára orúkọ yìí wá. Àṣẹ tó ń bẹ nínú orúkọ náà. Àwọn ṣíṣeéṣe tó wà nínú orúkọ náà. Àwọn ìyanu tó wà nínú orúkọ náà. Nítorí pé orúkọ Jésù a ti fi fún wa. Kí a bá lè ní àwọn ṣíṣeéṣe tí kò lódiwọ̀n, àwọn ìyanu tí kò lódiwọ̀n nípasẹ̀ orúkọ náà. Nínú ìwé Jòhánù orí 4:20, ẹsẹ̀ 17:20. Jòhánù 16:23. Àti ní ọjọ́ náà, ẹ̀yin kì yóò bí mi lẹ́rìí ohunkóhun. Lóòótọ́ lóòótọ́ dájúdájú láì ṣe àní-àní ni mo wí fún yín. Ohunkóhun tí ẹ̀yin bá bèrè lọ́wọ́ baba ní orúkọ mi, òun yóò fi fún yín. Ohunkóhun ìdáríjì à ń bèrè ní orúkọ rẹ̀. ìgbàlà à ń bẹ̀rẹ̀ ní orúkọ rẹ̀. Agbára àti ìṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀ à ń bẹ̀rẹ̀ ní orúkọ rẹ̀. Àwọn ṣẹkẹ́ṣẹkẹ́ àti ìdè láti ọ̀dọ̀ èṣù à ń bẹ̀rẹ̀ ní orúkọ rẹ̀. Ìwòsàn fún àwọn àìsàn kògbóògùn à ń bẹ̀rẹ̀ ní orúkọ rẹ̀. Ìmúpadàbọ̀sípò kúrò nínú àwọn orí burúkú à ń bẹ̀rẹ̀ ní orúkọ rẹ̀. Ìdáǹdè kò lọ́wọ́ àti agbára èṣù à ń bẹ̀rẹ̀ ní orúkọ rẹ̀. Àwọn ohun tó pọn dandan fún wa nínú ayé à ń bẹ̀rẹ̀ ní orúkọ rẹ̀. Ohunkóhun tí àìní wa lè jẹ́, àìní àwọn ọmọ wa, àìní àwọn òbí wa, àìní àwọn tí à ń bójútó, ohunkóhun ẹ̀bẹ̀rẹ̀ ní àṣálẹ́ yìí, ohun tó bá ń bẹ̀rẹ̀ lálẹ́ yìí, ìfẹ́ ọkàn rẹ ní alẹ́ yìí, ohunkóhun tí olùṣọ́àgùntàn bá bẹ̀rẹ̀ ní orú nípasẹ̀ rẹ, ohunkóhun tí wọ́n fúnra rẹ bá bẹ̀rẹ̀ fún ara rẹ. Ohunkóhun tí ẹ̀yin bá bẹ̀rẹ̀ lọ́wọ́ bàbá ní orúkọ mi, òun yóò fi fún yín. Eléyìí ni ìdánilójú tá a ní. Pé lálẹ́ yìí o yóò fún ọ ní ìgbàlà. Eléyìí ni ìdánilójú tí a ní. Pé lálẹ́ yìí yóò fún ọ ní ìwòsàn. Eléyìí ni ìdánilójú tá a ní lálẹ́ yìí. Yóò fún ọ ní gbogbo ẹ̀bẹ̀ tó nílò nínú ayé rẹ. Lẹ́ẹ̀kan sí lálẹ́ ìmúbá yín sọ̀rọ̀. Lórí àkòrí tí a pè ní àwọn tí ṣeéṣe tí kò lódiwọ̀n nípasẹ̀ orúkọ Jésù. Mo fẹ́ pín ìwàásù yìí sí ipa mẹ́ta. Kí ló fà á tí mo fi máa ń ṣe bẹ́ẹ̀? Èéṣe tí mo fi ń ṣe bẹ́ẹ̀? Tó o bá ní agbada ìrẹsì láti jẹ, o ní kó gbogbo ẹ̀ kó kó sẹ́nu lẹ́ẹ̀kan, wà máa bù ní ṣíbí kankan. Nítorí náà mi ò ní kó gbogbo ìwàásù ìdí ẹ sí ẹlẹ́ni lójíndí, máa gé ní ipele kó lè yí ọ. Àkọ́kọ́, ìgbàlà ti àkókò yìí ní orúkọ Jésù. Ìgbàlà ti ìsinsìnyí yìí, ìgbàlà tí Pétérù ní ìgbà náà, òun làwa náà ní lónìí. Ìgbàlà tí àwọn ẹni mímọ́ ìgbàanì ní, òun ni Paul Apostle ní, òun ni Pétérù ní, òun ni Nicodemu ní. Ìgbàlà yìí náà là ń fi fún ọ náà lónìí. Matthew orí kìíní ẹsẹ̀ ìkọkànlélógún. Yóò sì bí ọmọkùnrin kan, ọmọkùnrin tí ó dàbí ọmọkùnrin mìíràn. Ọmọkùnrin kìí ṣe bí Ádámù. Ọmọkùnrin kìí ṣe bí Abeli. Ọmọkùnrin kìí ṣe bí ẹ̀dá kan tó ti wà láyé yìí. Ó ara ọ̀tọ̀ ni. Ó yàtọ̀. Ó jẹ́ ti kárí ayé. fun gbogbo iran yo si bi omokunrin ko Jesu ni iwo yo pe oruko re oruko Jesu yi itumo eni Jehovah ngbala omo Olorun yi o ngo le nto mu igbala wa omo Olorun yi ohun lo mu gbogbo ipesi orun wa ko le fun wa ni igbala awa bi omo kunrin kan oruko re ni Jesu Jehovah ngbala o tun wa so fun wa nibe nitori ohun ni yo gba awon eniyan re la kuro ninu ese won ese Adamu ati Eva ese yi wa wo inu aye wa ese wa ni bi gbogbo gege bi afefe to mi sinu be na ni ese ni bi gbogbo Africa ni mo ti wa afefe ta mi si mu lohun ogun na ni wa na mi si mu ni bi iwo to wa lati Asia lati America lati Pacific Ocean ibi kibi yo ti baje emi kan na ni gbogbo wa mi gege bi afefe o ti je ohun to kari aye be ni ese je kari aye irekoja kari aye ni iwa ibi kari aye ni tati si mi o idibaje o wa ni bi gbogbo idibaje o je kari aye opolopo awon eyan lo ma wa fe

ìwà ibi wa, ìrékọjá wa, ìdíbàjẹ́ wa. Kò ní lè fi ààyè gbà wá láti dí ọ̀run. Ọlọ́run ò dẹ̀ fẹ́ kí ọ̀run rere kó wà ní kòròfo. Kò fẹ́ kí ọ̀run rere kó dàbí ọkọ̀ Noah, èèyàn mẹ́jọ péré. Ó ń fẹ́ ènìyàn láti orílẹ̀-èdè gbogbo. Ó ń fẹ́ ènìyàn láti gbogbo àgbáláyé. Ó ń fẹ́ gbogbo ènìyàn láti inú ìran gbogbo. Ó ń fẹ́ ọgọ̀rọ̀ ènìyàn tí kò ṣe é kà tán. Ó fẹ́ kí àwọn ará Philippi, ó fẹ́ kan dí ọ̀run pàápàá. Ó fẹ́ kí àwọn ará America, ó fẹ́ kan dí ọ̀run rere. Ó fẹ́ kí àwọn South East Asia kan dí ọ̀run rere. Ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ ó fẹ́ dí gbogbo wa lọ́wọ́. Ọlọ́run wá ṣe ètò fúnrara rẹ̀. Wípé ẹ̀ṣẹ̀ kárí ayé wà o. Ó wá ń fẹ́ ní ìgbàlá kárí ayé pẹ̀lú. Ó wá fẹ́ la ipa ọ̀nà sílẹ̀ fún àwọn ará Philippi kí wọ́n lè dí ọ̀run rere. Ọ̀nà kan ṣoṣo tá lè gbà ṣe èyí. Ní orílẹ̀-èdè rẹ, ní orílẹ̀-èdè mi, àti káàkiri gbogbo orílẹ̀-èdè. Òhun ni láti rán Jésù ọmọ pípé rẹ̀. Jésù ọmọ tí kò lábàwọ́n. Jésù ọmọ tí kò lẹ́ṣẹ̀. Láti wá sínú ayé. Kó wá ru ẹ̀ṣẹ̀ rẹ. Kó wá kó gbogbo àìṣedédé rẹ kúrò. Jésù wá gbà pé kò ń wá. Jésù ara ọ̀tọ̀. Jésù kárí ayé. Jésù olùgbàlà. Pé yóò gba àwọn ènìyàn rẹ̀ làkúò nínú ẹ̀ṣẹ̀ wọn. Tó bá gbà wá làkúò nínú ẹ̀ṣẹ̀ wa. A ò ní jókòó sínú ẹ̀ṣẹ̀ mọ́. Ẹ wo ọkùnrin tó já sínú kọ̀ǹga yìí. Lẹ́nìkan bá lọ sí di kọ̀ǹga, ló bá fà á jáde. A gbà kúrò lọ́wọ́ ikú. Tí ọkùnrin tó ti rìn sínú kọ̀ǹga yìí, tó bá sì jókòó síbẹ̀, ọkùnrin yẹn wá jáde. Tó wá ń sọ wípé ẹjọ́ mú ṣẹ̀ṣẹ̀ gbà kúrò nínú kọ̀ǹga ni. Ẹ wá lóhun dà, níbo lọkùnrin yẹn wà? Ó mà tún sì wà nínú kọ̀ǹga o. Ọmọ kékeré gan ti ẹ̀ mọ nǹkan tó máa sọ pé ó gbà á là, ó sì wà nínú kọ̀ǹga. Wàá gbà á là nígbà tó bá mú jáde. Wàá gbà á là nígbà tó bá wo gbogbo àwọn àrùn àti ìdọ̀tí tó wà ní kọ̀ǹga tó wẹ̀nu kúrò nínú ẹ̀gbádùn ló tó gbà á là. Tó bá ti mu àwọn omi májèlé níbẹ̀. Tó bá fà á jáde. Tó bá tẹ omi májèlé yẹn jáde kúrò nínú ayé ẹ̀ á kú síbẹ̀. Kò tí ì di ẹni ìgbàlà. Nígbà tí àwọn omi ìdọ̀tí yẹn tí ò bá mú ẹ̀gbin wá sínú ìlà tó gbà á là. A gbà á là nígbà tí gbogbo àwọn omi ẹ̀gbin tá a bá tì jáde kúrò nínú rẹ̀. Ìdíbàjẹ́ tó ń bẹnú ayé ni kọ̀ǹga. Ẹ̀ṣẹ̀ tó wà nínú ayé ni kọ̀ǹga. Àwọn ìwà ibi tó ń bẹ nínú ayé òun ni kọ̀ǹga.

0: oro olohun si so fun wa pe gbogbo eniyan ni o sa je ti won si kuna ogo olorun gbogbo ala wa nibe iwo na ti wa nibe sugba ti fun wa ni jesu ki ohun ki o le gba awon eniyan re la kuro ninu ese won lale yo gba won la lale yo dariji o lale yi o omi idoti to wa ninu kanga ti se esere a we omo ko ninu re omi idoti to nbe ninu okan re to nbe ninu elohun ninu opolo re ninu inu re ninu iwa re bi awon ese won ni ba si wa nibe to parapamo sinu opolo re ta si se pa sinu aja re wa segbe nitori ese to nbe ninu sugbon jesu wa lati gba ile ko ninu ese to fe pa orun yo si bi omokunrin kan omo to ngba ni la omo to nso ni dotun omo to le se ohun ti eda laye kan ninu aye yo le se fun o yo si bi omokunrin kan jesu ni wa yo pe oruko re nitori ohun yo gba awon eniyan re la kuro ninu ese won ti jesu ba ti e gba won la so ni onu eburu miran bi jesu ba gba e la ko gba ese aye re ko mu e jade ko nu ese so ni onu eburu miran bi o se mi la lati so fun e pe ko si nkan to nje be nitori pe gbo awon eyan to nbe ninu aye awon go elese ni won elese kan ko le gba elese miran la gbogbo eyan to nbe lori ile aye ni ese ti ni ipa lori won gbogbo eniyan ni Philippi gbogbo eniyan ni America gbogbo eniyan to nbe ni Asia gbogbo eniyan to nbe ninu esin ki esin gbogbo eniyan pata ni ese yi ni o ti le mo lara elese kan ko le gba elese miran la elese dudu elese funfun elese alawo fefe elese to je yelo eni to dese to je omowe elese la eni keni o ti baje lori ile aye yi ko si oruko miran ko si olugbala miran ise wa apostle ori kerin ewu ese ikejila ise wa apostle ori kerin ese ikejila ko si si igbala lodo elomiran eni to nsoro o nsoro ni Jerusalem oni ko si igbala lodo elomiran ni kiji ni Jerusalem be na ni ko si igbala ni Israel be ni ko si igbala ni bomiran ati ni Philippi pelu nitori ko si oruko mi labe orun labe ofurufu gbogbo lede lo wa labe ofurufu gbogbo eda laye kokan lo wa labe ofurufu o so pe ko si oni ko si enikan labe orun ni gbogbo orilede oni ko si oruko miran ti a fi fun ni ninu eniyan nipa eyi ti a le fi gba wala ope ni fun olorun pe jesu nbe laye lati gba ola jesu okan na ni lana loni ati titi lai lai igbala nbo lale yi idande re ale yi ni idariji re ale yi ni oruko yi o si duro gidi bi ti gba ni oto ni igbala na loni gege bi ti gba ni o wa lati fi fun e lale yi igba lati isisin yi ninu oruko jesu ni to ni agbara mo wa sinu keji bayi ikeji idande ti o lagbara ni oruko jesu ti nbori oruko ti o nbori gege bi eni pe ko si oruko miran mo eyin omo n to ti sele bawo yan se ndenu aye yi akoko iku ojoba lori gbogbo eniyan aya fi okunrin kan soso oku fun ese wa o de so fun awon mo eyin re o so pe mo n lo se calvary emi yo ku fun ese gbogbo eniyan ni ojo keta ma tun jinde ni tooto daju daju gege bi o ti wi ni ojo keta o tun jinde iku ko segun ko bori re njo le ranti awon eniyan lanla e ti a ti ka nipa won ni orilede wa yi awon eniyan lanla lokun lobirin ta ti ka ni bi gbogbo tabi kari aye iku o nipa lori won o sese ki won ti ko awon owe kan sile o sese ki won ti ko awon iwe nipa imo opolo kan sile awon da loni iku ma joba lori won o okunrin kan soso ni omo olorun ohun lo fun wa ni bibeli o fi beli sile leyin njẹ mọ pe gbogbo awọn to ko iwe mi ro ton fi sile iku o segun won sugbon jesu omo olorun oluwa wa olugbala wa iku ese ko le joba lori re be ni iku ko le joba lori re idi ni to fi ni agbara to be ge lati da wa ni de olukuluku wa nitori oruko jesu ti o nbori iku o ti segun gbogbo eniyan ikeji esu o ti segun gbogbo eniyan ko si eda eniyan kan to le fegbekegbe pelu esu Esu ti ni ipa lori gbogbo eniyan. Sugbon Jesu oro ti a so tele wi pe omo iru omobirin esu ma pa gigise re gigise la son ni iyen ni kan ma gbele ibu Jesu sugbon Jesu omo ti a binu won di ani yo fo ori esu kini yato to wa nbe en ta pa ni gigise eni esu wa laye eni ti o je pe o fi gigise gunle o si wa laye eni ta ti e gi ese go papa o tun si le wa laye sugbon eni ta fo lori eni ta run ori ewom wom ati segun patapata lori esu yi iku ko le ni pa lori re be no ni esu ko le bori re be no ni aiso ko le ni pa lori re idiri to fin lo kaakiri to nkiri sore to si nse didara gbogbo awon ti esu nda loro nitori pe Jesu leni na to nbori lale yo ani lale yi bo se nfi aye re fun Jesu iwo na wo gbogbo awon ni to jo wa okan re fun won le da oni de gbogbo awon to ngbiyanju ati run e lowo lati je okunrin daada obirin to nsase yori gbogbo awon kan to nbori re tele won tun si nbori re sibe sugbon oruko Jesu oruko Jesu ti o nbori eni na to ti wa lati wa fun oni idande to lagbara lale yi o nkan to ti nbori re tele tele ohunkohun yóò ti ìbàjẹ́ tó ti ti ẹnu rẹ bọ inú ẹrẹ fọ ohunkohun yóò ti ìbàjẹ́ tó ti sọ ayé ẹdí ẹlẹ́gbin tó ti tìọ́ sínú ẹrẹ lálẹ́ yìí o ohunkohun yóò ti ìbàjẹ́ tó ti ń borí rẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ orúkọ Jésù tó ń borí ń bẹ níbí yìí lálẹ́ yìí. Yóò da ọ nídè ìwọ wo Kọ́lọ́sì orí kìíní máa ka ẹsẹ̀ ìkẹtàlá Kọ́lọ́sì orí kìíní ẹsẹ̀ ìkẹtàlá ẹni tí ó ti gbà wá mo ní kò wo eléyìí o ẹni tí ó ti gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn ó sì ti ṣí wa nípò sínú ìjọba àyànfi ọmọ rẹ̀ nígbà tí dókítà bá ń tọ́jú ẹ tó ń fẹ́ láti yanjú wàhálà tó ní lọ́wọ́lọ́wọ́ wọ́n á dá ẹ padà síbi tó o ti ń bọ̀ tó bá jẹ́ pé ẹ̀fọn ló bẹ̀rẹ̀ wàhálà tó dé bá ọ àwọn dókítà wọ́n á tọ́jú ẹ lẹ́yìn tó bá tọ́jú ẹ tó wọ́n á tún dá ẹ padà síbi tí yànmùyànmù yìí tó ti ń jẹ ọ́ bí wàhálà rẹ bá wá nípasẹ̀ omi ẹ̀gbin tó ń mu ní àdúgbò rẹ tó bá lọ sí ọ̀dọ̀ dókítà àrùn ẹ̀ lọ́wọ́ fún díẹ̀ a da e pada si bi to ti nbo pelu omi egbin to mu tetele gbogbo awon eyan to ngbiyanju ati ran wa lowo nu aye yi iro lowo die ni won se fun wa won tun da wa pada si bi ta ti nbo Jesu ani Jesu nikan Jesu nikan olugbala kan soso na Jesu oludande kan soso na Jesu oluwoso kan soso na eni na ti o gba wa ko lowo agbara okunkun ti o si da wa pada si ibi ta ti wa o gba wa ko ninu arun okunkun be ni ko da wa pada si bi orisun wahala na o ti si wa nipo pada o mu wa kuro ni gbogbo awon agbegbe ati ayika ise okunkun o mu wa kuro nibi ti awon nkan won ni tin bori wa tele tele o wa si wa nipo sinu ijoba ayo fi omo re o wa so fun wa ni ese ikerinla ese ikerinla ninu eni ti a wa ni idande ninu Kristi ninu eni ti a wa ni idande nipa eje re ani idariji ese idariji ese yo yeji o nigba mi eda ko le so pe mo dariji o ohun to se to lodi o si wa nu opolo e mo dariji e o iwo funra e nkan to se o si ranti e ninu okan re mo dariji o o tun si nfura wipe eni o tun le tun ro nkan lori oro mi o Jesu ni eni kan soso na to mu idariji patapata wa a wa pa oruko a pa oruko orere kuro ninu gbogbo awon nkan won ni ta ti ko sile fun ni orun Jesu a dariji o o ti e ni ri ipa kankan ninu gbogbo awon nkan to ti se ninu awon iwe to nbe lorun ninu okan lorun ninu iran ti olorun ko ni si iran ti awon ese to ba ti dariji mo ninu okan ti e a wi okan re mo awon iran ti ese a pa re kuro a mu ebi kuro a mu idalebi kuro eru idajo ojo iwaju a mu kuro ninu re ni kan soso ninu Kristi ni kan soso ninu Jesu ni kan soso o n fun wa ni idariji ese pelu idariji yi jona lori ile aye yi eda eniyan kan le so pe mo dariji o njo mo pe adajo ile na o tile le so fun pe to ba ri be adariji o o le ma lo o sugbon adajo ni ma tele o kakiri nigba ti o idowo ba de lati se on to fe wa si waju adajo tele adajo to so pe ohun dari ese eje ko le fun eni agbara lati bori idowo to yoju si o jije ni ara oto ti jesu ni wipe to ba sile kokore sile emi yo wole wa to ba ti wa dariji o a ma lo kakiri pelu re a ma lo kakiri pelu re to ba wa ti e ni idowo a ni esu kuro eleyi o o ti ni irapada ma lo nti e a fun o ni idariji fun ese re a tun fun o ni agbara lori ese re idariji iyan o to ani mo nilo agbara agbara lati bori gbogbo awon ese ti Kristi ti dariji mi idande gbogbo iponju satani gbogbo idojuko satani a mu e jade kuro ninu won nitori pe a ti si o nipo pada sinu ijoba ayofe re lale yi enikeni ti o ba ke pe oruko oluwa a o gba la a o da nide a o si wo san lale yi awon ibukun olorun bo wa sori aye re wa ji alagbapin wa je ni to ma ri igba mo wa sinu iketa bayi imupadabo sipo ti a jeje nipa oruko oji alufa ati jesu imupadabo sipo eje o ti jeje o ti se ileri o ti se ipese imupadabo sipo adamu o le ni eleyi efa ko le ni eleyi nigbati won je eso aimo olohun so pe adamu adamu ni bolowa mo gbo ohun re ninu ogba mo si fi ara mi pamo e se to fi fi ara re pamo nitori pe mo wa ni gogo ta lo so fun ebe po wa ni gogo eso ti mo ni ko ma je ni o wa ti je bi iyawo to fi fun mi ohun lo fun mi leso yi o mo de je o efa iwo yawo adamu kilo n to se yi ejo ohun lo fun mi mo de je iketa ohun to gbe yen na ni pe a le won jade ko nu ogba edeni a wa fi awon angeli si enu bode a o mu o pada sinu ogba edeni yen ohun ta ri ni yi ninu okun ti won ninu ipinu ti won ko si imubo sipo sugbon bayi o Kristi ti wa nítorí pé ó ti ru gbogbo ẹ̀ṣẹ̀ rẹ, nítorí pé nípa iná rẹ̀ amú ẹ lárada, iye tó ti sọnù, wà wá gba iyì ayérayé yìí tá a dá padà fún ọ, ìlera tó sọnù, ìlera yìí ni a ó wá dá padà fún ọ lálẹ́ yìí o, ìmúbọ̀sípò, ṣó lóye ìmúbọ̀sípò, ohun tí a ò lè dá Ádámù padà sínú rẹ̀, àwa a ní ìmúbọ̀sípò, ohun tí Káíní ò lè padà sínú rẹ̀, àwa a ní ìmúbọ̀sípò. Àwọn tó gbé ní gbogbo àkókò Noah, gbogbo orí ọ̀fẹ́ tí wọ́n ní, àwa wá nírú orí ọ̀fẹ́ báyìí, ìmúbọ̀sípò. Sọ́ọ̀lù ọba àkọ́kọ́ ní Ísírẹ́lì, ipò ọba ó pàdánù ẹ̀, ó pàdánù kó máa jọba. A ò lè dá padà sínú ipò ọba náà. Ṣùgbọ́n Jésù wípé òun wá láti ṣe ohun kan fún ọ, pé ohun tí àwọn ti pàdánù títí láéláé, òun ni òun wá láti wá dá padà fún wa. Ó sì wá jẹ́jẹ́ ẹ̀jẹ́ ti àjínde rẹ̀, ó kú fún ẹ̀ṣẹ̀ rẹ, ó jínde kúrò nínú òkú, ó wá láti wá sọ fún ẹ, ó lòun ti san gbogbo gbèsè náà, òun ti pèsè ohun gbogbo. Àjínde náà ni ẹ̀jẹ̀ wípé ìmúbọ̀sípò yìí ó lè jẹ́ tiẹ̀ lálẹ́ yìí. Wo orin Dáfídì orin kọkànléníàádọ́ta ẹsẹ̀ ìkejìlá. Orin Dáfídì orin kọkànléníàádọ́ta ẹsẹ̀ ìkejìlá. Ẹsẹ̀ ìkejìlá, mú ayọ̀ ìgbàlà rẹ padà tọ̀ mí wá. Ìmúpadàbọ̀sípò ń bẹ lálẹ́ yìí. Ìmúpadàbọ̀sípò sínú ayọ̀ ìgbàlà. Ìmúpadàbọ̀sípò ń bẹ lálẹ́ yìí. Ìmúpadàbọ̀sípò sínú àlàáfíà ti ìgbàlà. Bí a ti ń dá wa láre nípa ìgbàgbọ́, a ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run. Ìbálòjà ń bẹ ní alẹ́ yìí. Ẹ̀ṣẹ̀ ó ti yà ẹ́ nípa ayẹ̀ nípa kúrò lọ́dọ̀ Ọlọ́run. Ó sọ pé bó bá ti képè, a ó mú abá Ọlọ́run làjà. A ní ìṣẹ́gun ti ìgbàlà, ayọ̀ ìgbàlà. Bá a ti ń képè ní alẹ́ yìí, ayọ̀, àlàáfíà, ìràpadà, ayọ̀ ìṣẹ́gun tó ń wá pẹ̀lú ìgbàlà. Ìmúpadàbọ̀sípò ń bẹ lálẹ́ yìí. Nítorí pé ikú rẹ̀, ó sọ wípé ó jẹ̀jẹ̀ pé ẹnikẹ́ni tó bá ké porúkọ Olúwa ó gbàlà. Nítorí náà àwa ń sọ pé Olúwa dá padà fún mi. Ayọ̀ àti àlàáfíà tó ń bẹ nínú ìgbàlà rẹ. Ìbálàjà àti ìràpadà tó ń bẹ nínú ìgbàlà rẹ. Ẹnikẹ́ni tó bá gba àdúrà yìí, Ọlọ́run yóò dáhùn. Ìlera tó ti pàdánù. Ìlera tó ti pàdánù. isegun to te padanu ajo isegun to te padanu nigba ti a ese wole aiso wole lati gba na injomo wipe aiso o wa kari gbogbo aye aiso o wa ni gbogbo igberiko ni aye aiso o wa don to wa ni gbogbo adugbo ninu aye laarin awon loro laarin awon talaka awon to wa ninu ile awon to wa ninu ogba ewon awon to wa ninu ogba ewon aiso ni bi gbogbo sugbon nigba ti jesu ba to e wa aisan a wa ona to ma gbasa jade kristi a wa wole wa aisan o ni lati jade lo aisan o je ti okunkun iwo so o wa lati odo imole ti se jesu to ba wonu yara kan ti okunkun biribiri wa nibe o de fe okunkun o ni ma ja o ni ma sunkun o ni ma pariwo o ni ma yi kitikiti nile gbogbo awon nkan to nse yen okunkun mo npa e ki lo nti wa se lati le okunkun jade iwo wo ogiri to wa legbe re njo mo pe ina kini na wa nibe tin ba ti te tin ba ti te kini na to wa lare ogiri okunkun ma lo imole ma de ki lo n to ma se lati mu aiso okunkun kuro iwo wo switch to wa nibe yen oruko re ni jesu mo fe ko daruko yen mo ni ko da oruko yen aisan o ma pora imu bo sepo yo wa sinu okan re sinu aja re sinu agwara re imu pada bo sepo patapata la leyi wa gba igbala la leyi wa gba idariji la leyi wa gba iwosan la leyi mo fe ko so pe ami eteriba ke di oju yin eteriba ke di oju o nfe igbala yi to je pe jesu nikan soso lo le fi fun ni o n fe idariji to je pe jesu nikan ni o le fi fun ni o n fe ominira to je pe jesu nikan ni o le fi fun ni o n fe ayo igbala alaafia igbala ayo isegun ti igbala isegun ti igbala ohun to n fe niyi idi to fi wa niyi ko si enikeni ninu eda eniyan to le fun ni igbala yi jesu nikan lo le gbala nitori na nibikibi to ba wa iwo nu owo re soke mo n fe igbala mo n fe idariji mo n fe ominira mo n fe ki jesu ko ja sekeseke se kuro ninu aye mi iwo nu owo yen soke agbayanu bo ti na owo re soke jo dide duro so n fe igbala yi dide kibikibi to ba wa so n bere fun igbala ni ale idije do ni bikibi to ba wa o nje pada ko ninu ese o nje pada si odo olugbala ni bikibi to ba wa lale idije duro enikeni to ba kepe oruko oluwa yo ni igbala to ba ndide duro o nje duro fun igbala fun ayo isegun fun alafia ati alafia to nbe ninu igbala mo fe ko gbe igbese igbagbo ma bo lowo iwaju mo fe gbadura pelu e o ba wa lona jijin ma bo ki ba je waju ni ma bo o ya ma bo mo ni ko ma bo ma bo so n fe igbala wa idariji ma bo ominira ma bo ajo igbala ma bo o n fe itusile ku onu chekecheke ese ma bo o n fe ki oru ki oluwa ko ko iwe oruko re sinu iwe iye lorun ma bo o so n fe ibale okan lale yi ominira kuro lowo chekecheke ise to di omole ma bo ma bo ma bo bo ti n bo to n gbe igbese eni eji bo ti rin eni eji mo gbagbo ese akoko mo ikeji gbagbo mo gbagbo bo se nbo niyan o n so fun olorun lati nu kule kule okan re mo gbagbo mo gbagbo mo gbagbo enikeni emi ni enikeni na mo si fe igbala oluwa lale yi mo n fe idariji re lale yi mo gbagbo to ba si n bo se kiakiakia fun gbogbo eyin te wa to n so pe mo gbagbo pe mo n di eni igbala nisisin yi mo gbagbo ki o ri fun o gege bi igbagbo re nowo re soke mu fe gbadura fun o nowo re soke mu fe gbadura fun o baba tin be ni orun a dupe lowo re tori ko feran wa to be ge ti o fi ran omo bibi re kan soso pe ki enikeni ti o ba gba gbo ki yo segbe sugbon yo ni iya inipekun oluwa mo gbagbo ileri re yo wa si imuse fun gbogbo awon to ti wa yi won wa nitori pe won gbagbo won si ti so fun o pe awon gbagbo oluwa mo gbadura e mu awon ese won kuro e fagile gbogbo idalebi won e pa iranti ese won re e koruko won sinu iwe iye e yi aye won pada e so iwa won dotun bẹ́ẹ̀ni kẹ́ ẹ fún wọn ní ìṣẹ́gun ti ìgbàlà ẹ̀yin ni ọlọ́run tó ń dáhùn àdúrà ẹ̀yin ni ọlọ́run tó ń dáhùn àdúrà amọ wipe e ti dahun adupe fun ife re adupe fun ori ofe re adupe fun anu re won ti di eni igbala e se o ni oruko Jesu ni agbadura ki gbogbo eyan ki o wi pe ami e patewo yin e patewo e patewo e patewo e ma yo duro sibi to wa yen a ma pe oluso aguto wa lati wa lati wa seto kan si to wa lori awon agbani ni moran leyin yi ma to pada wa lati wa gbadura fun o iwo so re wa fun olukuluku ni ale yi
1: fun eyin ti ese fi aye fun Jesu awon adari wa wa legbe yin pelu iwe pelebe kan lo ni iwe pelebe yi abi oruko yin address ibi te n gbe ati ero ibanisoro yin ni leta gadagba gadagba eleyi lo ma ro wa lowo lati dodo yin ati lati fi onje ti emi bo yin bi ese n bere yin pelu Olorun mo ki ku ori elekan si fun eyin te n wo wa lori afefe ti ese fi aye fun Jesu leyin wa sunu sagutan la leyin eyi ni ipinnu to dara ju tenikan le pinnu nu aye re mo ki eyin na ku orire o asopo kan wa ti akosile to wa ninu ero ibi ti a ti wo isoji lale ta pe ni gckhq.org so connect ete te ba ti te awon ibere kan jade lori ila yen bakan na ti e ba n gbo lori radio tabi television ti eyin na sise fi aye fun Jesu e jowo e ko ete oruko yin ero ibanisoro yin ati adugbo ibi ti e n gbe si atejise yi lori WhatsApp to wa niwaju ero yi number na leleyi o te ma te aseyise yin si +234 915 444 9263 +234 915 444 9263 bákan náà mo fẹ́ sọ fún wa nípa àpèjẹ fún àwọn tó ṣẹ̀ṣẹ̀ fi àwọn fọ́lúwa ní ọjọ́ ìsinmi tó ń bọ̀ yìí lẹ́yìn ìsọjí ìta gbangba àwọn tó wà lórí afẹ́fẹ́ àti ní gbogbo àwọn olú ìyá ìjọ wa nípa ètò yìí bó ṣe máa lọ a ó fi tó wa létí inú olùṣọ́ àgùntàn wa máa dùn láti rí wípé ẹ kópa nínú àpèjẹ ara ọ̀tọ̀ yìí mo kí ilé kan pé ẹ kú oríire o ẹ jọ̀wọ́ ẹ má ti lọlé o láìpẹ́ ènìyàn ọlọ́run tó ń padà bọ̀ láti wá rọ̀jò ìbùkún ọlọ́run sínú ayé wa gbáradì múra sílẹ̀ iṣẹ́ ìyanu náà fẹ́ ṣẹlẹ̀ lu ayé rẹ kọ́lọ́run bùkún yín.
0: Ìwọ náà ti múra tán bí a ti ń gbàdúrà ní orúkọ Jésù ìwòsàn rẹ yóò wá ìdáǹde kúrò lọ́wọ́ gbogbo ṣẹkẹṣẹkẹ tó dì ọ́ yóò wá sọ́dọ̀ ẹ lẹ́sẹ̀kẹsẹ̀ bẹ́ẹ̀ ni iṣẹ́ mi àti iṣẹ́ ìyanu yóò wá sórí ayé rẹ nawọ́ rẹ sókè fún ìwòsàn rẹ kó o sì gbé ọwọ́ kejì lé tó bá ti ní wàhálà nípa àrùn àti àìsàn náà. iṣẹ́ ìyanu rẹ̀ ń bọ̀ báyìí. Àti múra tó àti gbàdúrà. Olúwa náà ti ṣe tó láti wo ni sàn. Bàbá ní orúkọ Jésù. Ọlọ́run ńlá. Ọlọ́run tí ó tóbi. Ọlọ́run tó ní gbogbo agbára. Pẹ̀lú àwọn ṣíṣe ṣe tí kò lódiwọ̀n. Olúwa mo gbàdúrà pé kí ẹ fọwọ́ kọ gbogbo ènìyàn kí ẹ wo gbogbo wọn sàn lórúkọ Jésù. Iṣẹ́ ìyanu fún olúkúlùkù. Ìwòsàn fún olúkúlùkù. Ìdáǹde fún olúkúlùkù. Olúwa ṣe nísinsìnyí ní orúkọ Jésù. Láti run orí rẹ dé èkánnáṣẹ́ rẹ. Níbikíbi tí àìsàn bá farapamọ́ sí. Níbikíbi tí àrùn bá farapamọ́ sí. Agbára Olúwa yóò mú kúrò inú ayé rẹ báyìí lórúkọ Jésù. Ìwọ ìsinwi. Ìwọ ìsinwi mo pàṣẹ fún ẹ báyìí jáde lórúkọ Jésù. Ìwọ ṣẹkẹ́ṣẹkẹ̀ ìdé ti wèrè mo pàṣẹ fún ẹ tú sílẹ̀. Gbogbo ìpọ́njú èṣù gbogbo àtakò èṣù nínú àgọ́ ara rẹ níbikíbi ó ti bàjẹ́ mo pàṣẹ kó jáde lórúkọ Jésù. Àìsàn ti inú lọ́hùn-ún. Ìrora tó ń bẹ nínú rẹ̀ lọ́hùn-ún. Àìsàn cancer. Àìsàn ọgbẹ́ inú. Àìsàn ìpákè. Àìsàn nǹkan jẹ̀dọ̀jẹ̀dọ̀. Ohun tó ń bẹ nínú kíndìnrín rẹ. Gbé ìwòsàn ní orúkọ Jésù. Wàhálà kí wàhálà mìíràn tó bá tún ní. Tó gbé lọ síbi gbé lọ sóhun tá ò tí ì mú ẹ lára dá. Ìwòsàn rẹ ti dé báyìí. Olúwa fọwọ́ kọ̀ wọ́n wò wọ́n sàn yí wọn padà báyìí lórúkọ Jésù. Olúwa etí tó di jẹ́ kó ṣí báyìí lórúkọ Jésù. Àhọ́ tí ò lè sọ̀rọ̀ gba ìtúsílẹ̀ ní orúkọ Jésù. Gbogbo àyíta ní aromọléegun tàbí ìrora ní orúkún ní gbogbo ríkèríkè gbogbo ara rẹ gba ìwòsàn báyìí lórúkọ Jésù. Ìwọ ojú tó ti fọ́ gba ìwòsàn kó oríran ketekete báyìí lórúkọ Jésù. Ìpèníjà kí pèníjà yóò tí bá jẹ́. Wàhálà kí wàhálà yóò tí bá jẹ́. Àánú ìwòsàn Ọlọ́run tó ẹ wá báyìí. Àwọn ìyanu ti Kristi ó ń tó ẹ wá báyìí. Ìwòsàn pátápátá. Ìdáǹde pátápátá. Ìràpadà ní kíkún. Kó wá sórí olúkúlùkù wa. Lọ́wọ́ ọ̀tún mi níbẹ̀ ni. Lọ́wọ́ òsì mi níbẹ̀ ni. Láàrin gbùngbùn lọ́hùn yẹn lórí tẹlifíṣàn àti rédíò lórí ẹ̀rọ ayélujára níbi gbogbo ìwòsàn. Ìyanu láka ìníye. Olúwa jẹ́ kí ìfẹsẹ̀ múlẹ̀ kí ó wà báyìí nínú ayé olúkúlùkù lórí olúkúlùkù. Olúwa ò ṣe o. Àti ṣe iṣẹ́ ìyanu rẹ ti dé. Ó ń bẹ pẹ̀lú rẹ níbi tó wà ní. Olúwa dúpẹ́ fún bíbọlá fún orúkọ Jésù. ni oruko Jesu ni mo gbadura. Amen. A ti se mo ke ku orire yara rewo
1: ise iyanu na ma ti sele yara rewo ni bi ti irora wa irora yen ti lo ko si nbe mo bo ba me nikan wa sinu soji tagbangba yi ipenije ki penije yo lewu ko le ni boya loju ni ye oju yen wo bayi oro olorun o ti jade ise iyanu yen ti wa nbe na oro yen ko ni pada lofo olorun ti se na yara re wo yara re wo irora yen ti lo aromo legun yen ti lo wahala lu oju yen ti lo aile gboro daada yen ti lo e ba di ti e so ko di ti mo eni ti ko le soro kete kete o le soro bayi ise iyanu yen ti wa nbe o bọlọrun ba ti wa se fun o be si ni damuso be si ni yo be si ni yoruko oluwa olorun ma ti se makoju makoju makoju olorun ti se na ise iyanu yen wa nbe ye ara re wo ye ara re wo oluwa ma ti se fun o ise iyanu yen wa nbe na ibikibi yo lewo to ni asopo lori afefe radio television boya ni Africa tabi Asia tabi America tabi ile oba ibi te tin so up te bi so pa ni le Australia yara re wo olorun ti se bo se nse yi jowo teti si filo yi lola nipa bambari isoyi ta gbangba yi ola o ma yato a ma bẹrẹ pẹlu ijọsin ọjọ isinmi ijọsin ara ọtọ ni ijọsin kari aye kaakiri gbogbo agbala aye e jọwọ laago mẹjọ laaro ọla yoo jẹ akoko agbayanu yoo jẹ akoko ara ọtọ o gbọdọ wa nbẹ kii ṣe leyi nikan o nirọlẹ ọla yoo jẹ pabambari gbogbo isọji kò yẹ kó o pàdánù ẹ rárá yóò jẹ àjọyọ ara ọtọ tí a ó máa dámúso àní iṣẹ ìyanu tiẹ tòní a gbọ nípa ẹ bó ṣe ń yí ara rẹ wò tọlọrun ti ṣe fún ọ níbẹ wà á tẹtí sí àwọn ẹrí lórí afẹfẹ báyìí ẹ jọọ kólú akóbùkù fún yín ẹ tẹtí lóko ẹrí ẹni yìí. Marona Pakistan Lua obìnrin wọ́n fẹ́ lọ síbi iṣẹ́ kan wọ́n ṣàpinnu pé àwọn máa wà ń bí wọn ò lè mí dáadáa ṣùgbọ́n lálẹ́ yìí a ti dá wọn nídè a ti wò wọ́n sàn nípa agbára ọlọ́run ẹ kí aleluya ẹ ṣeun aleluya ẹ lọ gbádùn ìwòsàn yín.

kí hallelujah lẹ́yìn tó yọ ọmọdé ìwò ọlọ́run ti fọwọ́ kàn. Wọ́n ya lọ, wọ́n lo kẹ̀kẹ́ ara ṣùgbọ́n fúnra wọn kẹ̀kẹ́ yẹn wọn ò fi rìn mọ́ fẹ̀sẹ̀ ara wọn rìn ogbó ní fọ́lọ́run o ẹ̀kẹ́ hallelujah. Àrọ̀ ni wọ́n tẹ́lẹ̀ ṣùgbọ́n wọn ò ya lọ mọ́ fúnra wọn lọ́rìn ọwọ́ ọlọ́run ti fọwọ́ kàn wọ́n. Ẹni ti ní rọpárọsẹ̀ fọdún mẹ́jọ ọ̀pá iná fi rìn tẹ́lẹ̀ ṣùgbọ́n báyìí ọwọ́ òsì wọn ló rọ ṣùgbọ́n ọlọ́run ti fọwọ́ kan owó òsì yìí wọn ò fọ̀pá rìn mọ́ ẹ̀wò wọ́n ti ju ọ̀pá lò báyìí òun lẹ̀ ń rí tọ́rìn yẹn wọn ò fọ̀pá rìn mọ́ o wọ́n ní kán rìn lọ kán rìn bọ̀ báyìí ọwọ́ yẹn tó gan sójú kan ṣo tẹ́lẹ̀ wọ́n le gbé fọwọ́ kejì gbọ́wọ́ ẹ̀ sókè ṣẹ́yìn náà ń wò kò ṣeé ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ẹ̀wò ó gan tẹ́lẹ̀ fódìdí ọdún mẹ́jọ tí ò ṣe ń mì sọ́tún ẹ̀wò ohun tí jésù máa ṣe àmì ẹ̀kí hallelujah yọ pàrẹsẹ̀ ọdún mẹ́jọ ó lọ máa yí ara rẹ wò iṣẹ́ ìyanu tiwọn náà wà ń bẹ̀ bó o bá ti wá rí iṣẹ́ ìyanu má bò ó jáde síta ká gbọ́ ẹ̀rí rẹ ẹjẹ́ gbọ́ ẹ̀rí mi. Wọ́n ò lè rìn dáadáa wọ́n ò lè gbẹ́sẹ̀ sókè ṣùgbọ́n báyìí ẹ̀rí nípa agbára Jésù ti fọwọ́kan ẹsẹ̀ yẹn òun lẹ rí tán kákò sókè tán pe iṣẹ́ bí ológun ẹ pàtẹ́wọ́ fún Jésù. Láti nǹkan bí ọdún mẹ́ta ni wọn ò lè rìn dáadáa ẹ̀wò wọ́n ti rìn báyìí ẹ̀wò òun ló ń gbẹ̀yìn sókè bí ológun bí ẹni pọ́ńpọ́ iṣẹ́ fún wọn yẹn ọlọ́run máa ti ṣe é lálẹ́ yìí jọ̀wọ́ máa yí ara rẹ wò tiwọn náà wà ń bẹ̀ bó o bá ti rí iṣẹ́ ìyanu ọlọ́run má bò ó jáde wá kó o wá jẹ́rìí rẹ ẹ̀rí mìíràn. Wọ́n ní ẹ̀jẹ̀ ríru bákan náà ìrora lọ́wọ́ wọn ṣùgbọ́n lálẹ́ yìí ọwọ́ Jésù ti fọwọ́ kàn wọ́n ti gba ìwòsàn. Wọ́n láwọn ò tún lè ríran dáadáa. Máa lọ gbádùn ìbùkún rẹ o.

Foi, do Marlon. Ìrora wọn ní ìwà lára, ṣùgbọ́n báyìí ara wọn ti yá, ìrora ẹ̀ ti lọ. Kọ́lọ́run bùkún fún yín. Fún ọdún méjì báyìí, wọn ò lè di nǹkan fọwọ́ di nǹkan mú dáadáa pẹ̀lú ọwọ́ ọ̀tún wọn, ṣùgbọ́n ńlá lẹ́yìn wọ́n lè di ẹ̀rọ gbohùngbohùn mú láti fi sọ̀rọ̀ fúnra wọn. Ọmọdé kékeré yìí, wọ́n ń pè ní àìsàn ọmọdé. Gbogbo ara ẹ̀ a máa yí padà sí omi aró. Wọ́n wá ní wàhálà ló wà lágọ̀ọ́ ara wọn. Ara ọmọdé yìí tó dàbí ẹni wípé àgọ́ ara ẹ̀ dàbí omi aró, ó mà ti lọ. Ojú ẹ̀ ti jáde dáadáa. Bàbá eléyìí, wọ́n jẹ́ ni tó máa ń ti ọmọlánkè yẹn. Bàbá ẹ̀ wọ́n láwọn máa ń ti ọmọlánkè ni. Wọ́n ní ṣé wọ́n bí ọmọ ẹ bẹ́ẹ̀ ni, àbí àìsàn ẹ dé sí i lójijì? Wọ́n láti ìgbà tán ti bí i ni. Wàhálà ọdún mẹ́wàá lára ọmọdé yìí bí aró, ó ti pòórá o.

Aki, aleluya o. Arábìnrin yìí gẹ́gẹ́ bí ẹ̀rí wọn, wọ́n máa ń gbá bọ́ọ̀lù aláfàṣẹgbá alájùsáwọ̀n ní orúkọ wọn, wọ́n fi bandage dì í, ṣùgbọ́n lálẹ́ yìí ẹsẹ̀ yẹn tí ò ṣe é kákò tí ò ṣe é nà, wọ́n tú bandage kúrò níbẹ̀. Ọlọ́run ti fọwọ́ kàn wọ́n, ní ìgbàwo ni kíní ti ṣẹlẹ̀ sí wọn tí wọn lè ferúkú yẹn tán lè kakù. Ó ní lóṣù tó kọjá ni wọ́n ní báyìí àwọn lè jusẹ̀ yẹn dáadáa. Ẹ jẹ́ àpàtẹ́wọ́ fún Jésù. Ẹ̀rí mi tó o bá wà ńbẹ̀, Ọlọ́run ti fọwọ́ kàn wọ́n náà má bòó jáde wá, wá jẹ́rìí rẹ. Wọ́n ní ọmọ yìí kò lè sọ̀rọ̀, wọ́n ti lọ sí ọ̀pọ̀lọpọ̀ ilé dókítà láti lọ bá dókítà láti fún ọ̀nà àbáyọ, ṣùgbọ́n lálẹ́ yìí ọmọ yìí ó lè sọ̀rọ̀ kétékété. Wọ́n nígbà wo ni nǹkan ẹ ti ń ṣọmọ yìí? Ó ní láti ìgbà tó ti jẹ́ ọmọ ọdún méje ni ó lè sọ̀rọ̀. Ìyá ìlẹ́yìn tó ń sunkún ayọ̀ jáde yẹn, wọn ò lè sọ̀rọ̀ láti ọmọ ọdún mẹ́rin, báyìí wọ́n lè sọ̀rọ̀. Wọ́n ní kí wọ́n dán ọmọdé ìwọ wò. Ẹ wò ẹ kí aleluya, ọmọ ẹ ló ń sọ̀rọ̀ gbohùngbohùn yẹn. Agbára Ọlọ́run ti fọwọ́ kan ọmọ yìí, báyìí ó lè sọ̀rọ̀ lẹ́yìn ọdún mẹ́rin ni tí ò lè sọ̀rọ̀. Àmì wọ́n jẹ́rìí nípa ìpákè. Inú máa ń dùn, ṣùgbọ́n Ọlọ́run mà dára sí i. Ó fọwọ́ kàn nípa owó agbára Ọlọ́run lálẹ́ yìí.
ìpákẹ́ yẹn mà lọ wọ́n nígbà wo lọ ti rí ẹ̀rí bó ṣe ń sunkún ayọ̀ jáde ìgbà wo ló ti dé sí wọn ó ti du ọdún kan bí nǹkan bí ọdún kan báyìí ó ní kí gbogbo ògo kó jẹ́ tọlọ́run hallelujah ẹ pàtẹ́wọ́ yí fún olúwa mo ní ẹ pàtẹ́wọ́ fún jésù ìyanu màní àwọn ẹ̀rí yìí kò mà tí tán títí dìgbọ̀ tí wà ìwọ gan wàá fi jẹ́rìí ẹ bó ṣe ń lọ lọ́lá lẹ́yìn iṣẹ́ ìyanu tó ń retí yẹn ó máa ṣẹlẹ̀ sí ọ o àmì a fẹ́ gbàdúrà báyìí ṣùgbọ́n ká tó gbàdúrà mo kàn fẹ́ rán wa létí pé láàárọ̀ ọ̀la òun ni ìjọsìn ọjọ́ ìsinmi kárí ayé eléyìí tí ó jẹ́ pé olùdásílẹ̀ ìsọjí ìta gbangba pastor wf kumushi àwọn fúnra wọn ló máa ṣàgbátẹ̀wò ìpàdé láago mẹ́jọ láàárọ̀ ọ̀la rí i dájú pé ó wà ńbẹ̀ yóò jẹ́ àkókò ìrírí àgbàyanu pẹ̀lú ọlọ́run sọ fún ẹnìkan sọ fún gbogbo ènìyàn bákan náà nírọ̀lẹ́ ọ̀la ló máa jẹ́ pa bámbárí ìparípari ìsọjí ìta gbangba kò yẹ kó pàdánù ẹ̀ ibi tí a ti ní ìsọjí yẹn gan ló máa wáyé ẹ̀yin tẹ́ ní àsopọ̀ pẹ̀lú wa lórí ẹ̀rọ lọ́la o yóò jẹ́ ọjọ́ mánigbàgbé bí ẹ sì ṣe ń darapọ̀ pẹ̀lú wa ọlọ́run á ṣe ẹ lóore ẹ jẹ́ adíjú wa ká gbàdúrà papọ̀ bàbá a dá gbogbo ògo padà sọ́dọ̀ yín ayé yín olúwa agbó yín ga ayé orúkọ mímọ́ yín lógo fún àwọn ẹ̀rí tá a gbọ́ lórí afẹ́fẹ́ àti fún ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu tó ti ṣẹlẹ̀ nínú ayé àwọn èèyàn káàkiri gbogbo àgbáńlá ayé bàbá ẹ gbá gbogbo ògo ẹgbà ọpẹ́ àti ìrora lórúkọ jésù bàbá gbó sókè sí yín olúwa ọ̀la yóò jẹ́ yóò dùjú báyìí lọ ọlọ́run à ń gbàdúrà fún ènìyàn ọlọ́run pé ẹtú okun wọn ṣe o àní lọ́la bí a ṣe ń wá papọ̀ láti jọ́sìn níwájú yín ìfarahàn agbára yín kò ní ṣe é kó olúwa bá ṣe ń pààrọ̀ lé báyìí olúwa jẹ́ kí ojú yín kó máa bá olúkálukú wa lórúkọ jésù a dúpẹ́ púpọ̀ olúwa fún ohun tẹ́ ẹ ti ṣe a mọ orí olúwa fún ohun ìyanu tẹ́ ẹ ṣe tẹ́ ẹ bẹ̀ wá wò ògo iyè ọlá ni forúkọ mímọ yín ní orúkọ jésù alágbára ńlá la gbàdúrà.

Tàdélógún, Lúkù orí kẹtàdélógún, ẹsẹ̀ èkejìlélọ́gbọ̀n, wípé ẹ rántí aya Lọ́ọ̀tì. Lákọ̀ọ́kọ́, èyí jẹ́ kí a mọ̀ wípé ìtàn tí a kà nínú Genesis, ó jẹ́ ìtàn òtítọ́, ó jẹ́ ohun tí ó ṣẹlẹ̀, nítorí wípé bí kì í bá ṣe wípé ìtàn tó ṣẹlẹ̀ kì í ṣe ohun tí Jésù yóò fi máa kìlọ̀ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wípé ẹ rántí aya Lọ́ọ̀tì. Ìkejì ni wípé obìnrin yìí ó jẹ́ ẹni tí ó ní àǹfààní, àǹfààní ìgbàlà, àǹfààní wípé kí ó bọ́ nínú ìdájọ́ Ọlọ́run, ṣùgbọ́n kò mú àǹfààní yìí lò, nítorí bẹ́ẹ̀ ni Ọlọ́run wa ṣe ń sọ láti ẹnu Jésù wípé àwọn tí a ní àǹfààní, àwọn tí ó ti jẹ́ ọmọ ẹ̀yìn, àwọn tí wọ́n ń tẹ̀lé Jésù, àwọn tí ó ti rán níṣẹ́ láti lọ wàásù ìhìn rere, àwọn tí a ti kọ orúkọ wọn nínú ìwé ìyè Ọlọ́run, wípé kì í ṣe pé àbọ̀ ayérayé lẹ́ẹ̀kan bí a bá ti ní ìgbàlà, ó dájú wípé ọmọ Ọlọ́run yóò máa jẹ ọmọ Ọlọ́run bẹ́ẹ̀ lọ títí ó ní rárá. Ó ní kí a ṣọ́ra, kí a má padà sẹ́yìn nítorí ẹni tí ó fi ọwọ́ rẹ̀ lé ohun ìtúlẹ̀, bí ó bá tún bojú wẹ̀yìn, ó ní kò yẹ fún ìjọba Ọlọ́run. Ẹ rántí aya Lọ́ọ̀tì. Nínú Ébérù orí kejì, Ébérù orí kejì ní ìkìlọ̀ yìí ló ti ń tẹ̀ ẹ́ mọ́ wa létí wípé bí a bá ti gbọ́ ọ̀rọ̀ ìgbàlà, ṣé a ti di ẹni ìgbàlà? Bí a bá ti gbọ́ ti ìsọdí mímọ́, ṣé a ti di ẹni tí a sọdí mímọ́? Bí a ṣe a ti gbọ́ ọ̀rọ̀ nípa àtúnṣe, ṣé a ti tún ọ̀nà wa ṣe? Nínú Ébérù orí kejì láti ẹsẹ̀ ìkejì, nítorí bí ọ̀rọ̀ tí a ti ẹnu àwọn áńgẹ́lì sọ bá dúró ṣinṣin, àti tí olúkúlùkù ìré kọjá ẹ̀gba àti àìgbọràn gba ẹ̀sán tí ó tọ́, èyí jẹ́ kí a tún rántí aya Lọ́ọ̀tì wípé àwọn áńgẹ́lì méjì wọ̀nyí wọ́n sọ òtítọ́ ọ̀rọ̀ fún un. Wọ́n sọ fún un wípé ìdájọ́ ń bọ̀. Wọ́n sọ fún un wípé kí wọn kí ó sá àsálà fún ẹ̀mí wọn. Ó wá ń sọ fún àwọn pé bí àwọn ọ̀rọ̀ tí a ti ẹnu àwọn áńgẹ́lì sọ bí ó bá dúró ṣinṣin, àti tí olúkúlùkù ìré kọjá àti àìgbọràn, èyí ni ìṣelòdì sí ẹ̀kọ́ tí a ti kọ́ wa, èyí ni ẹ̀ṣẹ̀ dídá àìgbọràn sí ohun tí a ti gbọ́. Ó ní bí wọ́n bá gba ẹ̀sán tí ó tọ́, bí a ti rí ẹ̀sán náà lára aya Lọ́ọ̀tì, ó ní ní ẹsẹ̀ kẹta, àwa ó ti ṣe làá bí àwa kò bá náà ní irú ìgbàlà ńlá bí èyí tí a tètè kọ́ bẹ̀rẹ̀ sí sọ láti ọ̀dọ̀ Olúwa, tí a sì fi múlẹ̀ fún wa láti ọ̀dọ̀ àwọn ẹni tí ó gbọ́. Ó ní ó yẹ kí a kọ̀bi ara sí àwọn tí a ti gbọ́, kí àìnáání àìfẹnipeni tí ó yọ obìnrin yìí lẹ́nu kí ó má bàa yọ ẹnì kọ̀ọ̀kan wa lẹ́nu, nítorí a rí ohun tí ó ṣẹlẹ̀ sí wípé ó ṣubú sínú ìdájọ́ Ọlọ́run, nítorí ìdájọ́ àìròtẹ́lẹ̀ ó débá, ìdájọ́ òjijì ó débá. A sì sọ fún wa wípé ìdájọ́ tí a kò lè fẹ́ ẹnu sọ, ìdájọ́ tó banilẹ́rù ló débá aya Lọ́ọ̀tì. Òpin débá láì ní àǹfààní àti ronúpọ̀ àdà, ó lọ sí ọ̀run àpáàdì níbi tí ìṣẹ́ àti ìyà, ìpọ́njú, ẹ̀kún àti ìpayín keke ayérayé tí ó wà. Èyí ni Jésù fún rẹ̀ olùgbàlà wa ni ó fi sọ pé bí iṣẹ́ ìgbàlà tí ó ń ṣe, bí kò bá ní jẹ asán lórí ẹnì kọ̀ọ̀kan wa, a ní láti múra sílẹ̀, a ní láti ṣọ́ra wa, kí a má jẹ́ kí ẹ̀mí ìpadà sẹ́yìn tí ó ń bá àwọn kan lọ́jọ́ òní kí ó má dé bá ẹnìkan nínú wa. Nínú Ébérù orí kẹwàá, Ébérù orí kẹwàá ẹsẹ̀ ìkọkànlélọ́gbọ̀n, ó ní ohun ẹ̀rù ni láti ṣubú sí ọwọ́ Ọlọ́run alààyè, nítorí Ọlọ́run wa iná àjonirun ni. Ǹjẹ́ nígbà náà bí ó bá rí bẹ́ẹ̀, kí ni ohun tí ó yẹ kí ẹnìkọ̀ọ̀kan wa kí ó ṣe? Lákọ̀ọ́kọ́, fún àwọn tí kò tíì ní ìgbàlà, fún àwọn tí wọ́n ti gbọ́ ṣùgbọ́n tí wọn ò tíì gbà, fún àwọn tí wọ́n ti mọ̀ wípé a ní láti ronúpọ̀ àdà ẹ̀ṣẹ̀ wa, tí wọn kò sì tíì ronúpọ̀ àdà ẹ̀ṣẹ̀ wọn, kí ni Ọlọ́run ń béèrè lọ́wọ́ wọn tí ó yẹ kí wọn kí ó ṣe ní kíákíá, láì falẹ̀, láì jáfara, láì dágun lámọ́ wípé kò séyìí tó kàn mí, nítorí wípé ọjọ́ ìdájọ́ ń bọ̀. Aísáyà orí karùndínlọ́gọ́ta, Aísáyà orí karùndínlọ́gọ́ta ẹsẹ̀ ìkẹfà àti ẹsẹ̀ ìkeje, ẹ wà Olúwa. Nígbà tí ẹ lè rí ẹ pè é nígbà tí ó wà nítòsí, ó ní nísinsìnyí tí a ní àǹfààní, nísinsìnyí tí a ń gbọ́ ìpè, nísinsìnyí tí ẹ̀kọ́ ẹ̀yìn rere tí ó tún jáde tí a ń gbọ́ wípé ó yẹ kí a ronú pọ̀ àdà, ó yẹ kí a gba Ọlọ́run gbọ́, ó yẹ kí a jẹ́ ti Ọlọ́run, ó ní kí a wá Olúwa. Nígbà tí a lè rí, nígbà tí ó wà nítòsí, báwo ni a ṣe ń wá Olúwa bí o bá fẹ́ ní ìgbàlà? Ẹsẹ̀ ìkeje, jẹ́ kí ènìyàn búburú kọ ọ̀nà rẹ̀ sílẹ̀, kí ẹlẹ́ṣẹ̀ sì kọ ìrònú rẹ̀ sílẹ̀, sì jẹ́

Ẹgbẹ́ òórùn ni pátápátá látòkè délẹ̀. Àti ẹ̀wọ̀n, àti júfù, àti ìbòjú, àti akẹ́tẹ̀, àti ọ̀ṣọ́ ẹsẹ̀, àti ọ̀já orí, àti ago olóòórùn dídùn, àti òrùka etí. Ṣé o rí nínú Bíbélì tiẹ? Àbí Bíbélì tẹ̀mí yàtọ̀? Torí àwọn ẹlòmíì wọ́n sọ pé nígbà tó dẹ̀ ti ń lọ sí ẹ̀kọ́ Bíbélì, wọ́n máa ti fi òfin dẹ̀ ẹ́ kalẹ̀. Wọn ò ka Bíbélì. Àwọn tí wọn kì í ṣe onígbàgbọ́ kò yé wọn. Ọ̀nà Ọlọ́run ò yé wọn. Ọ̀nà àwa ọmọ Ọlọ́run pàápàá kò yé wọn. Àbó yé wọn? Rárá. Òrùka àti ọ̀ṣọ́ imú, ìpààrọ̀ aṣọ wíwọ̀, àti aṣọ ìlekè, àti ìbọn ọ̀rùn, àti àpò, àti àwò jíjí, àti aṣọ ọ̀gbọ̀ dáradára, àti ìbòrí, àti ìbòjú yóò sì ṣe pé òórùn búburú yóò dípò òórùn dídùn. Tí wọ́n bá ti jó irun títí, tí wọ́n ti fi nǹkan wọ́ra títí, àwọn wa di arúgbó kalẹ̀, kò tí ì pé 30 ọdún, a ti di arúgbó. Mo bá wojú ẹ̀, wà nǹkan lọ ńbẹ̀. Ìdájọ́ Ọlọ́run nìyẹn. Àwọn ẹlẹ́sìn ni a ń sọ yìí, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọn a ka Bíbélì, wọn a gbàdúrà, wọn a gba àwẹ̀. Abájọ́ Ọlọ́run ò gbọ́. Ọlọ́run kì í gbọ́ ti àgàbàgebè. Yóò sì ṣe pé òórùn búburú yóò wà dípò òórùn dídùn, àkísà yóò sì dípò àmúre. Ó yẹ kí a wò wọ́n dáradára. Àwọn tán wà nínú ayé, ó sì ṣeéṣe kí ìwọ náà pàápàá kò ti sọnù sínú ayé. Bó bá wo àwọn ọmọkùnrin míì, wọn a dáṣọ, etí aṣọ wọn wọn a tún ja wẹ́lẹ́wẹ́lẹ́, wọn fẹ́ wo àkísà. Láyé àtijọ́, bí aṣọ èèyàn bá ya díẹ̀ ní etí, a ya gbé lọ sí ọ̀dọ̀ àwọn tí wọ́n ránṣọ pé ẹ bá mi ran, kò fẹ́ wo àkísà. Ṣùgbọ́n nísinsìnyí fúnra wọn, wọn a tún tẹ bíléèdì abẹ, wọn a tún tẹ ẹ̀bọ̀, wọn a tún ja etí ẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́. Bó bá rí ní apá wọn, wọn a tún ja wẹ́lẹ́wẹ́lẹ́. Kí ló dé gbòòrò? Àwọn ẹlẹ́sìn ni wọ́n ti kodé. Bí ìwọ náà bá gbà lọ́wọ́ wọn, ó di ara wọn. Ó di kó gbàdúrà kọ́lọ́run má gbọ́. Ó di kó gbàwẹ̀ kọ́lọ́run sọ pé òun ò rí ọ. Ó di kó wọ wàhálà kọ́lọ́run sọ pé kó máa nìkan dáràn nǹkan ẹ. Yóò sì ṣe pé òórùn búburú yóò dípò òórùn dídùn, àkísà ni yóò sì dípò àmùrè òrí pípa. Yóò sì dípò irun dídì dáradára. Àwọn obìnrin lọ́lọ́run sọ̀rọ̀ ẹ̀ níhìn-ín, torí àwọn obìnrin ló máa ń dirí, àbí bẹ́ẹ̀ kọ́. Ó ní orí pípa ni yóò sì dípò irun dídì. Ìwọ lọ wo àwọn ẹlẹ́sìn. Gbogbo nǹkan tí a ń kà níhìn-ín ni ó jẹ́ ìpín wọn. Sísan aṣọ ọ̀fọ̀ dípò ìgbáàyà. Ìjóná yóò sì dípò ẹwà. Wọ́n ti jó ara, wọ́n sì ti jó irun. Èyí ti jẹ́ kí ó di mọ̀ fún wa wípé àwọn wọ̀nyí wọ́n jẹ́ ẹlẹ́sìn lásán-làsàn. O ní Ọlọ́run ò ṣe gbọ́ tí wọ́n. Jẹ́ kí n tún wò ó sí ní ibi tí a ń kà tẹ́lẹ̀ Aísáyà 42:1. Ẹsẹ̀ ìkẹrin kíyèsí, ẹ̀yin gbà ààwẹ̀ fún ìjà, àti agan, àti lílù, nípa ìkúukú ìwà búburú. Ẹ má ṣe gbààwẹ̀ bíi ti ọjọ́ yìí, kí a lè gbọ́ ohun yín lé òkè. Èyí ń sọ fún apohun láti ronúpìwàdà. Bí kì í bá ṣe bẹ́ẹ̀, ilẹ̀kùn ọ̀run rere yóò tì mọ́ irú ẹni bẹ́ẹ̀. Ṣùgbọ́n bí o bá jẹ́ ronúpìwàdà tí ó sọ fún Ọlọ́run wípé o mọ̀ wípé o jẹ́ ẹlẹ́sìn tẹ́lẹ̀, ṣùgbọ́n nísinsìnyí o ń fẹ́ jẹ onígbàgbọ́ tòótọ́, yóò fi ojú àánú rẹ̀ wò ọ́. Mo fẹ́ kí o wo àwọn ọba 17:17, àwọn ọba 2. 17:20, kí o tún wo ìwà àwọn ẹlẹ́sìn tí wọn kì í ṣe onígbàgbọ́. Bí mo ti ń pè é ni kí o máa kọ́ sílẹ̀, kí o sì máa ṣí Bíbélì rẹ, nítorí pé mo ń fẹ́ kí

àwọn nǹkan wọ̀nyí kí ó dá ọ lójú, kí o lè mọ̀ pé kìí ṣe àhesọ àwọn ẹni tí kò mọ̀ kan. Èyí jẹ́ ọ̀rọ̀ mímọ́ Ọlọ́run tí ó ń kìlọ̀ fún wa, tí ó ń sọ fún wa wípé kí a kọjá jíjẹ́ ẹlẹ̀sìn, kí a jẹ́ onígbàgbọ́ tòótọ́. Àwọn ọba kejì, orí ìkẹtàdínlógún, mo ń kà láti ẹsẹ̀ ìkejì lé ní ọgbọ̀n. Wọ́n bẹ̀rù Olúwa pẹ̀lú, wọ́n sì ṣe àlùfáà ibi gíga wọn ní fún ara wọn. Nínú àwọn ènìyàn lásán tí ń rúbọ fún wọn ní ilé ibi gíga wọn ní, wọ ẹsẹ̀ kẹtàléníọgbọ̀n. Wọ́n bẹ̀rù Olúwa, wọ́n sì ń sin òrìṣà. Wọ́n bẹ̀rù Olúwa, bí àrá bá sán ní ojú ọ̀run, wọ́n sọ pé Ọlọ́run mi ò. Bí wọ́n bá rí ẹ̀jẹ̀ àbá mọ́tò, wọn agbárí wọn ní Jésù. Wọ́n bẹ̀rù Olúwa, ṣùgbọ́n òrìṣà kúrò nílé wọn. Ìwọ tó o fi òrìṣà sílẹ̀ nílé, tó wá débi tó ń gbé wa lẹ́nujó, tó ń sọ pé ẹ gbàdúrà fún mi. Òrìṣà ò ní jẹ́ kádúrà tá ń gbà fún ọ, kò ní jẹ́ kó gbà. Eré ìbejì ni, tàbí èyí tó ń tapo sí nínú ilé ẹ, pé kí o lè ní èrè ní ibi iṣẹ́, tó o sì débi tó dàbí áńgẹ́lì, tó jókòó jẹ́jẹ́jẹ́, tó o sì dé tó sọ pé mo ní wàhálà ni. Òrìṣà tó wà nílẹ̀ ló kó wàhálà bá ọ. Ṣé o mọ̀ pé o jẹ́jẹ́ iṣu titun bí o bá jẹ́ pé o tún lọ ṣe ìrúbọ, o sì ń gbé bíbélì, o sì ń sọ pé o bẹ̀rù Olúwa, wo nǹkan tí wọ́n sọ fún wa ní ẹsẹ̀ ìkẹtàléníọgbọ̀n. Wọ́n bẹ̀rù Olúwa, wọ́n sì ń sin òrìṣà. Wọ́n sin òrìṣà wọn gẹ́gẹ́ bí ìṣe àwọn orílẹ̀-èdè tí wọ́n kó láti ibẹ̀ lọ. Àwọn tí wọ́n bẹ̀rù Olúwa, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tí wọ́n ń dẹ́ṣẹ̀, àwọn ni a sọ fún wa wípé ẹlẹ̀sìn lásán ni wọ́n o. Ǹjẹ́ ohun tó sì ṣe wá láàánú ni wípé àwa tí a máa ń káàkiri, gbàdúrà fún mi, wòlíì tó lọ bá létí òkun ẹlẹ́sìn ni. Bó bá mọ̀ ju àti jẹ́ ẹlẹ́sìn lọ, kò ní wà létí òkun. Lóòótọ́ ló ń gbà wẹ, ṣé ìwọ náà rí paṣọ ẹ̀ ń pọ́n? Ìmọ́tótó yẹ ẹni tó jẹ́ ẹni mímọ̀. Ìwọ náà rí pé irun ọkùnrin, ó ti dàbí tóbìnrin. Ṣé Ọlọ́run ló fun níṣẹ́ irú ẹ̀ ṣe? Ọlọ́run ló ní kò gbọdọ̀ mọbi tán ti ń gẹrun. Àwọn ìlàsì lọ ń bá létí òkun, ẹ gbàdúrà fún wa, èèyàn Ọlọ́run, ò tí ì mèèyàn Ọlọ́run. A máa wá wọn káàkiri, ẹni tó ní ìyàwó méjì nínú ilé, ẹni tó bímọ àlè káàkiri tán pọ̀, tí ò tiẹ̀ mórúkọ wọn tán. A sì lọ máa bá wọn, àní alàgbà, wọ́n ń gbàdúrà fún wa. Ìwọ náà sàn pé látọjọ́ táwọn alàgbà wọ̀nyí ti ń gbàdúrà, wàhálà ò kúrò nílé ẹ. Àgbà náà kúrò, kò gbà á sí ajáde àpò, kò kúrò. Bí ìwọ fúnra ara rẹ, bó o bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, ṣùgbọ́n tó sọ pé ó bẹ̀rù Olúwa, tó sọ pé láti ìgbà tí wọ́n ti ń ṣe ẹ̀kọ́ bíbélì ní ọjọ́ ìṣẹ́gun, mi ò pàjẹ́ rí. Òótọ́ lo pàjẹ́, ò pa ẹ̀ṣẹ̀ náà jẹ. Ojoojúmọ́ ló ń dẹ́ṣẹ̀, tó ń mu ẹ̀ṣẹ̀ bí ẹni momi, tó ń jẹ ẹ̀ṣẹ̀ bí ẹni jẹun, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tó ṣì ń wá. Bọ́n pe èrò ìjọba Ọlọ́run, wà á sọ pé mi náà wà ńbẹ̀. Ó jẹ́ ronúpìwàdà, nítorí ìdájọ́ ń bọ̀ wá. Jẹ́ kí n sọ ohun tó ṣẹlẹ̀ sí àwọn ará bí fún ọ. Èyí á sì jẹ́ ìkìlọ̀ fún ọ, wo ẹsẹ̀ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n. Ó sì ṣe lé àtètè kọ́gbé ibẹ̀ wọn. Wọn kò bẹ̀rù Olúwa. Nítorí náà ni Olúwa ṣe rán àwọn kìnìún sáárín wọn, tí wọ́n sì pa nínú wọn. Àwọn tí wọ́n ń dẹ́ṣẹ̀ ní ìkọ̀kọ̀, àwọn tí wọ́n ń farapamọ́, ṣùgbọ́n tí wọ́n ń dẹ́ṣẹ̀, nítorí èyí ni wọ́n sọ fún wa ní ẹsẹ̀ ìkẹsàn-án. Àwọn ọmọ Ísíráẹ̀lì sì ṣe ohun ìkọ̀kọ̀ tí kò tọ́ sí Olúwa Ọlọ́run wọn. Wọ́n sì kọ́ ibi gíga fún ara wọn ní gbogbo ìlú wọn, láti ilé ìṣọ́ tí àwọn olùṣọ́ títí dé ìlú olódi. Ẹsẹ̀ kẹẹ̀dọ́gbọ̀n wa ń sọ fún wa wípé nítorí ẹ̀ṣẹ̀ ìkọ̀kọ̀ tí wọ́n ń dá,
o ni olorun se ran kini o sarin won ti o sin pa won se iwo na se o nda ise ikoko bi o ba nda ise ikoko idajo nbo o ṣugbọn bi o ba je ronupo ada ti o so fun olorun wi pe saanu fun mi nitori elese ni mi mo gba ire olorun je wi pe bi o ba ronupo ada jinle jinle ti o ronupo ada tokan tokan yo dariji o wo iwe woli Isaiah ori ikini iwe woli Isaiah ori ikini lati ese ikokanla oluwa ni kini opolopo ebo yin ja si fun mi emi kun fun ore sisun agbo ati fun ora eran abopa beni emi ko si ni inu didun se eje ako maalu tabi si ti odo agutan ati si ti obuko awon elomiran wa loni ni awon ile isin kaakiri ti won si peran sibe fun irubo awon elomiran ati le gbe o sese ki o je ori eran yi lo si ikorita meta esu ni won sin o won o sin oluwa awon elomiran o sese ki o je ti abela tabi ti turari iru awon eniyan be won ti pa ilana olorun da eyi ni wahala o se kuro ni ile won bi o ba sin lo si iru ile isin be olorun so fun o wi pe loni bi o ba tin gbo ohun re ki o ronupo ada ki o kepe oluwa ni ese ikejila nigba ti eyin wa lati fi ahan ni waju mi ta le o beri ile owo yin lati te agbala mi nitori won o je onigbagbo to to won o je omo olorun won o je ni ti a ti ra pada pelu eje Jesu Christi eyin ni olorun se nle won kuro ni agbala re e ma mu ore asan wa mo ewo ni ore asan ida mewa elese ore asan ni eni to lo se fayawo eni to lo lu awon elomiran ni jibiti eni to njale eni to nta oti eni to nta siga lati owo siga owo ipaniyan owo oti owo ipaniyan o wa mu ida mewa nu e oni mo wa fun oluwa o o ba se bo ba si di ojo ojo isimi iru awon eniyan be won a jo wa siwaju pepe ni won a so wipe oluwa bukun mi mo si wa fi ore olorun han ore olorun eni to nta ti to nta siga elomiran ise agbere lo se kaakiri ti awon okunrin ti won ba se iwa ibaje ti won se fun lowo lati inu owo iwa agbere atunmu ida mewa wa siwaju oluwa ani mo wa mo ore oluwa ni o oluwa to da mi si o da si lati se agbere o da si lati se ife kufe oluwa to da mi si to si fun mi to fun mi ni ise se ise niyan da mi lohun sese niyan a si mo owo e wa siwaju oluwa ore asan ni tabi eni to lu awon elomiran ni jibiti awon to je wipe won gba ise lowo ijoba o sese ko je contract sugbon ki ise to bo si lowo o na mo iru omi to nda sile ko le tele tutu owo to fi ndi awon eniyan lenu sugbon sibe sibe gba ti owo iba tun jade atun mu ida mewa wa awon ti won si je oniwaasu ti awon paapa je elesin won so wipe eri apere lagbaja ni awon ni opo murero ni ile isin awon ni igi leyin oba awon ni baba isale fun wa olorun o mo won oni wahala se npo to be sugbon mo gbagbo pe awa ti a wa loni a fe tesiwaju ni iru iwa elesin be abi a fe tesiwaju be e ma mu ore asan wa mo turari ja si ohun irira fun mi ile isin ti mo nlo ni ojo pupo seyin gege ni bi ogun odun seyin kin to mo ona igbala gba ti mo si je elesin a wo aso funfun inu wa dudu ju kini lo ewa ika ibinu ija aran kan sisonu agidi ote ko kuro ninu wa.
bi e ba ti wọṣọ funfun a gbagbe pe ara ta wọṣọ funfun si o dudu inu ta si wọṣọ funfun si papa o dudu ju nkan mi lo a ni aye igba ni a fiyan sinu bo se wa odun marun odun meje odun mewa o wa nu wa sibe mo je kan ninu awon to lulu fun won nigba na alakala okuro nbe o sugbon baba tin lulu ni awon eyan jo ni won fo soke won ni emi gbe won emi esu ni ama yi won mole emi olohun ki yi yan mole a ko tun lo si lesin kemi olohun ko tun do ti aso e ko to de kan ni mbo lo ti nbo o lo ja ni abe o lo lo se ah ko ni emi olohun ni emi olorun ko yi ni awa ti wa nbe tele bi n ba ti lulu atawon ti won se agbere ti won se panshaga atun ati awon ti won ko binijo be ni emi n ba le won ni won fi oriru bench ninu leisin mo ri ni o ki se ti won pa ni tan fun mi mo joko saarin won ni ajo n gba awe ni ajo n ka saamu ago mejila ago mesan loru lajo la n gbadura a lo n se iso oru papa a je wo bata bi so ba gun elese bo ba ku lo sorun apadi wo ese keta la on so fun pe turari je so irira fun mi osu titun ati ojo isimi ipe ajo emi ko le roju gba ese ni ani apejopo owo ni osu titun yin ati ajo idasile yin okan mi korira won ja si yo lenu fun mi gba to n gbadura tolorun so pe ye yo mi lenu o mo pe iro eyan be te to n gbadura tolorun so pe ta lo n yo mi lenu yen omo onina kuna wo ni e ti o pada wale to n gbadura to ranse latokere sile wi pe o n fe alaafia o n fe ilera o n fe iwosan ye yo mi lenu bi olorun ba ka adura e si yo lenu o pari fun e sùgbọ́n bo ba le ronú pọ̀ ada bo ba sọ fún ọlọ́run wípé ṣàánú fún mi èmi ò tó ṣe ẹlẹ́ṣẹ̀ ọlọ́run á ṣàánú fún ọ nítorí aláàánú ni ọlọ́run bo ba jọ ara rẹ lójú ní ipò ẹlẹ́sìn tí ó wà tí ó ń sọ fún ọlọ́run wípé o gbàgbọ́ pé jésù kú láti kú ẹ̀ṣẹ̀ rẹ lọ bí o bá sì ti kú ẹ̀ṣẹ̀ lọ bẹ́ẹ̀ ni ó ń ju ẹ̀ṣẹ̀ sílẹ̀ pátápátá tó o jẹ́ kó súnmọ́ sàkáánì rẹ mọ́ ní ẹsẹ̀ kẹrìnlá ó sọ wípé osu titun yin ati ajo idasile yin okan mi korira won ja si iyo lenu fun mi o sun mi lati gba won ni igba ti eyin na owo yin jade emi o pa oju mi mo fun yin ni tooto ni igba ti eyin ba gba adura pupo ki se die o adura ka ma gba ka ma lami loju adura ka ma gba ka ma mi gbogbo ara adura ka ma laagun o ni bo ti e gbadura to laagun to da omi loju bo ba ju ese sile o so wipe emi ki o gbo owo yin kun fun eje sugbon olorun wa fi wa sile be sori olorun wa alaanu ni bi omo onina kuna bo ti le rin jina si ile be ni okan olorun lo n pe wa wipe ma duro sibe sa sala fun emi re pada wale ye fi ara re sise ye fi ara re jiya mo so fun o wi pe mo wa ni egbe awon ti won ma n wo aso funfun tele tele awon woli ti mo mo awon ti o mo ise ni ise eto isin la n pe be awon ti o mo wi pe bi o ba la ala bayi ko wa si wojo ko so pe mo lala o bayi lori o kan ma tun ma la fun wa kan so fun wa pe ala eyen a gba samu bayi lowo e wa se ka ni igba meje tabi o lati ni iyara eni soto ati isera eni fun ojo meje gbogbo e lati se sugbon ni gbogbo igba yen aye ri oso ati aje aye sọ pé àwọn àjẹ wọn ń ṣe àdúrà wa jẹ a máa ń sọ pé a ó tẹ orí oṣó mọ́lẹ̀ a ó tẹ orí àjẹ mọ́lẹ̀ àwọn ọ̀nà kúnkún tẹ wá mọ́lẹ̀ ńgbà náà àìsàn wòlíì wa pàápàá àìsàn ojúlẹ̀ tọrọ ò bá kọ́bọ̀ lọ́wọ́ ẹ̀ kí wòlíì ẹni tó jẹ́ tọlọ́run kó tún máa tọrọ jẹ́
bo ba n sise fọlọ ọlọrun a toju e a o se di ologbon ka so fun ra wi pe e ta se ninu esin o to a fe se oluwa le emi ati ni otito sugbon mo je so fun o nsin oju odun bi meji dinogun seyin leni kan so fun mi lo so pe ko sona mbi to wa yi ko koko ye mi mo ro wi pe o n fi mi se eleya ni oni arakunrin wa ti o n dari awon akorin wa nisisin yi o pe o ni ki wa gbo yin rere mo e ta wa na ni yi kan na ni irere na ni agbara papa wa lowo wa baba ti n gbadura ta n gba awe ta n fo soke ta n lulu be ni emi n ba le wa asin la la ngba na mo ni awon iwe ti mo n ko ala si ni bi n ba ti ji laaro mi o je ki e kin to ko ala mi ile tori mo le lo gbagbe mi o je ki enikeni ki o fo okan aso adura mi ohun to se pataki ni ifoju okan sugbon gba ti mo gbo ihin rere bo tile je wipe ori mi kokoko mo so pe o ti o turari mi abela mi o je file emi ti mo ti mo ba se lo samu emi to ku die kin di woli bi n ba n gbawe laye ojo hun o je ma se mi tori pe baby ba pa mi inu ma n kan mi ni sugbon inu ifoju yi ni mo wa lenikan so fun pe ona irere wa pe eyan ma nigba lani to tin bo lowo ese awa omo kan bo lowo ese pe keyan bo lowo ota la wa n ro sugbon olorun to je alaanu to sin ni suru to be ge lo fi ipe yi fun mi lo so fun mi pe kin kuro ninu isina ti mo wa mo be si ni ba won lo mo koko gbo ko ye mi mo so pe awon ele o mamadura agba atori pe mo ba n gbadura won kan ma gbadura lawon nikan won o jan ri mole won o fo soke emi o gbe won mo ni ewo lawon ele yin se alako be lawon ele yin ni emi o farahan bi sugbon gba ti mo be si ni ri to ye ye mi ti mo ri pe awon woli wa agbere o kuro lowo won ikobirin jo ko lowo won lemi na wa n danu ara mi ro pe ko ma ye keyan ku bayi keyan kan joko sipo elesin ni ba joko le mi mo wa n lo si ibi ti won tin soro yin rere o wa di odun 1964 ni osu kerin ojo karun lale ojo yen mo gbo bi won na tin gbo lale yi mo n be olorun wi pe ki on to n gbo lale ko le se ola anfani ni alẹ ọjọ yìí gan bí wọn ti ń sọrọ ìrere yìí tán ni mo bẹ̀rẹ̀ sí ní gbàdúrà yàtọ̀ sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí n bá wà nínú ọkọ̀ màmá mira ni ẹ̀mí ni o bí n bá sì wà nílé ìsìn bó ń sọ̀rọ̀ bó ń wàásù màá ti máa ṣorí báyìí torí kì í náà a ti máa tamí pàkọ́ màá ti máa sọ pé ẹ̀mí ń dé nìyẹn a sì ní láti jura lẹ̀ fún ẹ̀mí ṣùgbọ́n ọjọ́ yìí àdúrà tí mo gbàjọ́ náà yàtọ̀ mo sọ fún ọlọ́run wípé o sú mi torí àwọn oṣù kúrò lẹ́yìn mi àjẹ́ kúrò lẹ́yìn mi ìbínú ńkọ́ ìjà ńkọ́ àrán kan ńkọ́ kí a fi èèyàn sínú ńkọ́ mo ní ó tó mo bẹ̀rẹ̀ sí ní gbàdúrà ṣàánú fún mi ẹlẹ́ṣẹ̀ ni mi dáríjì mi gba ọkàn mi la fi ẹ̀jẹ̀ jésù wọ inú ọkàn mi ò jẹ́ mọ́ olóòótọ́ lẹ ọlọ́run àwọn ìlérí rẹ kò yí padà mo wá rí wípé ayọ̀ kan wá sínú ọkàn mi àwọn ẹ̀ṣẹ̀ tó wù mí dá tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn tí mo ti máa ń bájà tí mi ò kì í kí nǹkan náà wà nọkàn mi láti máa kí wọn láti dáríjì wọn mo á bẹ̀ sí ní kọ orin ìhere orin ayé àtijọ́ pé bàbá fòsókè a ó wo orí èṣù mọ́lẹ̀ wómúwómú mo ju gbogbo ẹ̀lẹ́ mo yí padà pátápátá wòlíì bá wá mi wálé ó bá sọ pé òun ò rí mi mọ́ mo lóò lè rí mi mọ́ yí kúrò níwájú ojú mi dáwọ́ dúró láti ṣe búburú kọ́ láti ṣe rere wá ìdájọ́ ran àwọn ẹni tí a ní lára lọ́wọ́ ṣe ìdájọ́ aláìní baba ìyẹn sọ pé ṣe ẹ̀tọ́ fún wọn gba ẹjọ́ opó wí olúwa wí pé wá nísinsìnyí ọ̀làkọ́ o má fi ọjọ́ ìgbàlà rẹ dọ́la wá nísinsìnyí kí ẹ sì jẹ́ kí a sọ àsọyé pọ̀ bí ẹ̀ṣẹ̀ yín bá rí bí òdòdó wọn ò fún bí òjò dídì bí wọn pọn bí àlàárí wọn ò dàbí irun àgùntàn bí ẹyin bá fẹ tí ẹ sì gbọràn.
eyin o je ire ile na e dide ke je ke agbadura bo ba fe duro nipo elesin awon ti ko mo oluwa and awon ti won tesi waju ninu ese sibe sibe o ku sowo e o sugbon bo ba je ko ese sile patapata to di onigbagbo ni te a fi eje Jesu Christi we

Olúwa yóò tẹ́wọ́ gbà ọ́, ó ti pẹ́ tó ti ń retí ẹ. Má ṣe jókòó ní ipò ẹlẹ́sìn. Ẹni tí ó kàn bá wọn wá ṣá. Képe Olúwa jẹ́ kí ó dáríjì ọ́. Bí ó bá jẹ́ tòótọ́ tòótọ́ ni o ti ronú pòwàdà. Bí o ti ń délé, gbogbo àwọn èrò èṣù tó wà nílé rẹ, ó di orí àtàn. Eré òrìṣà ni, tàbí òrùka ti ọwọ́, òrùka oògùn, tàbí àwọn oògùn tí wọ́n ti ṣe fún àwọn oògùn dúdú, àbí irun àgùntàn tó ń gbé sórí káàkiri tí ó ń pè ní afẹ́ ayé, tàbí èyí tí ó ń pè ní yẹtí, òrùka ti etí, ti ọwọ́, tàbí ti ẹ̀gbà ọwọ́, tàbí ti ẹ̀wọ̀n ọrùn, èyí tí àwọn èṣù fi ń mọ àwọn ọmọ tí rẹ̀. Bí ó bá sọ pé ó ti kó èṣù àti ẹ̀ṣẹ̀ sílẹ̀ àti àwọn ayé àti ìríra inú rẹ̀, àwọn ohun tí ó jẹ́ ohun tí ń fi ọ hàn tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ọmọ èṣù àti ẹni ẹ̀ṣẹ̀ àti ẹlẹ̀sìn lásán-làsàn, ó di kí o kó wọn sọnù. Aṣọ tí ó di àkísà mọ́ ọ lára, èyí tí wọ́n ti lu ò sí láti ilé-iṣẹ́ aṣọ kí wọ́n tó kólé ọ lọ́wọ́. Èṣù ló ń ra wọ́n níyè tí wọ́n fi ń ra àkísà bí aṣọ. Orúkọ tó wọ́n ni wọ́n lè pè nílé èsì àkísà náà ni. Bí o bá mọ̀ pé o ti di ti Ọlọ́run, ó di kí o mọ̀ wípé Olúwa wípé. Bí o bá sì jẹ́ ọmọ Ọlọ́run, ó di dandan láti gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu. Gbà tí èṣù bá rí wípé ẹrù òun kúrò ní ilé rẹ, kò ní lè fi ilé rẹ ṣe ibùgbé mọ́. Kò sì ní lè fi àìsàn kankan mọ́ sí àgọ́ ara rẹ. Mo gbà wípé gbogbo àwa tí a wá ní àṣálẹ̀ yìí ni a fẹ́ kúrò ní ipò ẹlẹ̀sìn láti di onígbàgbọ́. A fẹ́ kúrò ní ààyè àwọn àgàbàgebè, àwọn tí wọ́n bẹ̀rù Olúwa, tí wọ́n sin òrìṣà. Bí ó bá jẹ́ bẹ́ẹ̀, ìlérí Ọlọ́run dájú pé ẹnikẹ́ni tí ó bá ké pe orúkọ Olúwa lé ọgbàlà. Àti pé bí àwọn ènìyàn mi tí a ń pe orúkọ mi mọ́ bá rí ara wọn sílẹ̀, tí wọ́n sì wọ ojú mi, tí wọ́n sì kó ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀, ó ní èmi ó dáríjì wọn, èmi ó sì wó ilẹ̀ wọn sàn. Ó ní ẹwà Olúwa nígbà tí ẹ lè rí, ẹ ké pè é nígbà tí ó wà nítòsí. Jẹ́ kí ènìyàn búburú kí ó kọ ọ̀nà rẹ̀ sílẹ̀, àti ilé kí ẹlẹ́ṣẹ̀ kí ó kọ ìrònú rẹ̀ sílẹ̀, kí ó sì ké pe Olúwa, kí ó sì wọ Olúwa. Ó ní a ó sì dárí ẹ̀ṣẹ̀ rẹ̀ jẹ́, a ó sì fi jì í lọ́pọ̀lọ́pọ̀. Ó ní bí àwa bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, olóòótọ́ àti olódodo lé òun láti dáríjì wá, àti láti wẹ̀ wá nù kúrò nínú àìṣòdodo gbogbo. Ẹni tí a bá ń báwé, tí ó bá ń warun òkè, yóò parun lójijì láìsí àtúnṣe. Ó ní ṣùgbọ́n bí a bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa tí a sì kọ́ sílẹ̀, ó ní a ó rí àánú gbà. Bàbá wa, a dúpẹ́ lọ́wọ́ rẹ wípé ìfẹ́ rẹ ó pọ̀ sí wa jọjọ. A dúpẹ́ pé etí wa ò di, ojú wa ò sì fọ́. Ó jẹ́ kí a rí ìkà nínú ọ̀rọ̀ rẹ, ó jẹ́ kí a gbọ́ sí etí wa. Ó ti kìlọ̀ fún wa, ó ti bá wa sọ̀rọ̀, ó ti ní ẹ̀ka sá kúrò nínú àwọn ìwà ibi, àwọn ìwà ẹ̀ṣẹ̀. O ní kí a yí padà, kí a sì ké pe ọ́ láṣáálẹ̀ yìí Olúwa, àti ké pe ọ́. A fẹ́ jẹ́ tìrẹ. A bẹ̀ ọ́ wípé àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń wá ẹ̀gbàlà lọ́tún, jẹ́ kí a yọ ẹ̀gbàlà. Ẹ̀rí pé a ti sọ wọ́n di ọmọ Ọlọ́run, jẹ́ kí ó farahàn ní ìgbésí ayé wọn ní orúkọ Jésù. Gbogbo ìwà àtijọ́, gbogbo ẹ̀ṣẹ̀, gbogbo ìrìn àtijọ́ yọ kúrò ní ọkàn wọn ní orúkọ Jésù. Àwọn ohun tí ó ń fi wọ́n hàn tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ọmọ èṣù,
gẹ́gẹ́ bí ọmọ ayé, gẹ́gẹ́ bí ẹni òkùnkùn. Àwọn ohun tó ń fi wọ́n tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́sìn lásán lásán. Bàbá, pẹ̀lú ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù, bá wa wẹ̀ ẹ́ kúrò. Àwọn ìbárẹ̀ ayé tí ṣe ìṣọ̀ta Ọlọ́run, àfi ayé tí ṣe ènìyàn dí ẹni ọ̀run àpáàdì. Bàbá, nítorí àánú rẹ, nítorí sùúrù rẹ, nítorí ìyà tí Jésù Kristì jẹ ní ọgbà Gẹ́tísímánì, àti nítorí ikú rẹ̀ ní orígi àgbélébù, nítorí ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀, dẹ́ríjì wọn ní orúkọ Jésù. Gbogbo ìta kó kọ́ra látinú ayé, látọwọ́ èṣù, àkísà tá a fi ń ṣaṣọ. Òrùka etí ni, tọwọ́ ni, ti ọrùn ọwọ́ ni. Bàbá, gbogbo àwọn ohun ọ̀ṣọ́ ayé tí ó sọ wá di ẹni ìríra lójú rẹ, èyí tí ó fi ń kọ̀ wá sílẹ̀, èyí tí àdúrà wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí ó fi ń jẹ́ ìyọlẹ́nu sí ọ, yẹ bàbá bí àwọn ọmọ rẹ, bí wọ́n ti ń kó wọn dànù, tí wọ́n ń yẹ gbogbo ilé wọn wò, gbogbo ìwà ẹ̀ṣẹ̀, àwòrán ẹ̀ṣẹ̀, àti ohun tí ó jẹ́ kí wọn kí ó jẹ́ ti èṣù tẹ́lẹ̀ tẹ́lẹ̀, bí wọ́n ti ń kó wọn sọ́nù. Bàbá, jẹ́ kí ayọ̀ láti òkè ọ̀run wá, yẹ kí ó wọ inú wọn ní orúkọ Jésù. Yẹ à ń bẹ̀ o, agbára láti máa lọ, láti máa dẹ̀ṣẹ̀ mọ́, fífún olúkúlùkù wa ní orúkọ Jésù. Yẹ à ń bẹ̀ o, àwọn tí ó ń fi àgbèrè ṣe iṣẹ́ ṣe tẹ́lẹ̀, àwọn tí wọn ò níṣẹ́ lọ́wọ́ gẹ́gẹ́ bí obìnrin, ṣùgbọ́n tí wọ́n ń káàkiri, tí wọ́n di atọrọ jẹ, tí àwọn ọkùnrin ń kì mọ́lẹ̀, tí wọ́n ń fi làkàlàkà, tí wọ́n ṣe bí ó ṣe wù wọ́n, àwọn tí wọ́n jẹ irinṣẹ́ lọ́wọ́ èṣù, àti àwọn tí wọ́n ń kọ ọkùnrin lẹ́sẹ̀ nípa ìwo wọn, nípa ìrìn wọn, nípa ẹ̀jẹ̀ wọn, nípa ìwọṣọ wọn, nípa ìsọ̀rọ̀ wọn. Bàbá, má jẹ́ kí wọn kí ó ṣe ìgbé bẹ́ẹ̀. Ìrònú pòwàdà láti ọ̀run wá, ọkàn tó ń ronú tó ń yí padà, ọkàn tó ń ké pe Olúwa, ọkàn tó ń kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, fi ta olúkúlùkù lọ́rẹ́ ní orúkọ Jésù. Ẹ̀ṣẹ̀ tí a ti ń ṣògo nínú rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ìwà ìsìn tí ẹlẹ́sìn tí a ń ṣògo nínú rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ti ìlú ni, ti ijó ni, ti omi àmúṣe nǹkan míì ni. Bàbá, aṣọ tí a ń wọ̀ sọ́rùn nǹkan tá ń pè láṣọ àdúrà, ti àbẹ́là, ti túràrí, èyí tí a ti fi ṣìnà, èyí tí a fi jìnà sí ilé, èyí tí a fi kọ ọ̀nà ẹ̀sìn tòótọ́ sílẹ̀. Bàbá, dáríjì ní orúkọ Jésù. Àwọn tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀, tí wọ́n ti ń kọ sílẹ̀ nísinsìnyí, yẹ à ń bẹ̀ Ọlọ́run, ẹ̀mí tí kì í padà sínú èébì, ẹ̀mí tí kì í padà sínú èyí tí a kọ sílẹ̀, fi fún wa ní orúkọ Jésù. Kí àwọn tí ó wà nítòsí wa, kí wọ́n mọ̀ pé nítòótọ́ àti bá Jésù pàdé, nínú ọ̀rọ̀ tá ń sọ lẹ́nu, nínú ìwà tá ń hù, nínú bá a ṣe ń gbé nínú ilé, bí a ṣe ń bá ọkọ lò, bí a ṣe ń bá ìyàwó sọ̀rọ̀, bí a ṣe ń wà níbi iṣẹ́, kí àwọn ènìyàn kí ó lè rí ògo àti ẹwà Jésù lára wa. Yẹ abẹ ọ́ nígbà kí ìgbà tí ayé yóò wá sópin, nígbà kí ìgbà tí ó sọ pé kí a ṣíwọ iṣẹ́ tí a ń ṣe nínú ayé, má jẹ́ kí a pòfo. A ti ń wá, a ti ń lọ, a ń ka Bíbélì, a ń kọrin, a ń gbàdúrà. Bàbá, a ń bẹ ọ́, yọwọ́ kúrò ní ẹgbẹ́ àwọn ẹlẹ́sìn lásán lásán, má jẹ́ kí a pòfo. Ìsìn ìgbàgbọ́ tí a sìn, má jẹ́ kí ó di ìbọ̀rìṣà mọ́ wa lọ́wọ́. Bíbélì tó fún wa, ìwé ayérayé, ìwé tí ó ń fi ọ̀nà ìjọba Ọlọ́run hàn. Bàbá, ń bẹ ọ́, má jẹ́ kí ó di òkùnkùn mọ́ wa lọ́wọ́. Àwọn tí wọ́n ti wà ní ẹgbẹ́ awo, ẹgbẹ́ òkùnkùn, àwọn tí wọ́n rìn lóru, tí wọ́n ń jẹ lóru, àwọn tí wọ́n wà nínú ẹgbẹ́ èmèrè,
Baba da wo sile. Abe o. Wo pe nigba te o ri o ni ojo ekehin. Gbogbo on to nje ki awon eniyan ki o ka ba mo ma je ki o sele si wa. Bi awon eyan se mo wa ni ita gbangba gege bi onigbagbo. Be la fe ri ni koko. A fe ma de se ni koko. Nigba ti o se enikeni nigba ti o se alufa. A o si fe ma so fun enikeni pe a church wa ni o je ka se. Baba nbe o, on ti o kin fe de se. On ton korira ese. On ton savo ese. Baba fi sinu okan won ni oruko Jesu. Ni bi ki bi ta le wa ni bi ise ni tabi ni abule wa tabi pelu awon ebi wa tabi pelu awon alejo baba ma je ke ese kese ki o wa ni owo wa se wa ni omo olorun toto oro enu wa se ni oro otito iwa owo wa se ni wa mimo ero enu okan wa je ki o je mimo adupe po ti gbo awon ti o ni aisan ni igbese aye won baba ti won si wa ni bi ni asale yi wo won ton ni oruko Jesu o so fun a wi pe aya yi o pa won alejo wo si fi eru sajade ni bi kolo fi won nje a pase fun yeyin aisan ni bi ki bi tele wa e jade ni oruko Jesu nitori aduro ni abe ase olorun olodumare ati ni abe ojiji olodumare adro ni inu ase je Jesu Kristi pelu oro olorun ati ileri re pelu eje ti a fi ra wa pada ni a pase fun gbogbo esan pata pata eje de ni oruko Jesu baba fi owo kan awon eniyan re lati ori de ese de inu egungun de inu ora ni gbogbo ara awon eniyan re le esan jade ni oruko Jesu ambe o omo imole ni wa aje ori wa gbese oso ori wa mo awon elebologun won mo ti wa se ambe wo olorun ba se wa ninu imole ti oso le sumo ti aje o le farakan ti elebologun ti o le foju kan baba so wa di eru loju awon ologun abe wi pe ni bi ki bi ta le lo ninu ile ni tabi ni igboro tabi ni bi ise bi won ti e sogun aba agbara re je ni oruko Jesu adupe po ti so wa di ominira aisan lo

0: Baba dupe lowo re nitori wipe lati isinsin yi lo okuke ma gbadun igbala olorun bi a se n lo lasale yi ba wa lo ibiki bi ti abawo je ki imole re ki o wo be bi imole re ba si ti wole ki okun ki o ma parada bi a ba si ti nbo ni ojo mejo loni awon ti ababa soro oro olorun je ki won ki o gbo ki won ki o gba kasi mu owa ki igbala ti o je ti wa ki o le je ti awon na ni oruko Jesu Kristi oluwa wa
1: iwe ekeje awon oba ori ikejo Elisha si we fun obirin na omo eni ti o ti so di aye wi pe dide si lo iwo ati ile re ki o si se atipo nibi kibi ti iwo ba le se atipo nitori ti oluwa pe iyan yo si mu pelu ni ile le odun meje obirin na si dide o si se gege bi oro eniyan olorun na o si lo pelu ile re won si se atipo ni ile awon ara Filistia le odun meje o si se leyin odun meje ni obirin na pada bo lati ile awon ara Filistia o si jade lo lati kepe oba nitori ile re ati nitori ile re oba si n ba Gehasi iranse eniyan olorun na soro wipe mo be o so gbogbo ohun nla ti Elisha ti se fun mi o si se bi o ti n ro fun oba bi o ti so oku kan di aye si kiyesi obirin na eni ti a so omo re di aye kepe oba nitori ile re ati nitori ile re Gehasi si wipe oluwa mi oba eyi le obirin na eyi si le omo re ti Elisha so di aye nigba ti oba si bere lowo obirin na o royin fun oba si yan iwefa kan fun wipe mo ohun gbogbo ti se tire pada fun ati gbogbo ere oko lati ojo ti o ti fi ile sile titi di isisin yi Elisha si wa si Damascus Ben Hadadi oba Syria si n se aisan a si so fun wipe eniyan Olorun de hin yi oba si we fun Asaeli pe mu ore lowo re si lo ipade eniyan Olorun na ki o si bere lowo Oluwa lodo re wipe emi o asan ninu arun yi
2: be ni Asaeli lo ipade re
1: o si mu ore le owo re ani ninu gbogbo ohun rere Damascus ogoji eru ibakasi e o si de o si duro niwaju re o si wipe omo re Ben Hadadi oba Syria ran mi si o wipe emi o asan ninu arun yi Elisha si wi fun pe lo ki o si so fun pe wo ibasan ni tooto sugbon Oluwa ti fi han mi pe ni tooto ohun o ku ohun si te oju re mo gidigidi titi oju fi ti eniyan Olorun na si sokun Asaeli si wipe e se ti Oluwa mi fi n sokun ohun si dahun pe nitori ti mo mo ibi ti iwo se si awon omo Israeli awon odi agbara won ni iwo fi ina bo awon odomokunrin won ni iwo fi dapa iwo si fo omo wewe won tutu iwo si la inu awon aboyun won Asaeli si wipe sugbon ki n la iranse re ise aja ti yo fi se nkan nla yi Elisha si dahun wipe Oluwa ti fi han mi pe iwo joba lori Syria bẹ́ẹ̀ ni ó lọ kúrò lọ́dọ̀ Elisha ó sì dé ọ̀dọ̀ Olúwa rẹ̀ òun sì wí fún pé kí ni Elisha sọ fún ọ òun sì dáhùn wípé ó sọ fún mi pé ìwọ ó sàn ní tòótọ́ ó sì ṣe ní ijọ́ kejì ni ó mú aṣọ tí ó nípọn ó kì í bọ omi ó sì tẹ ilé ojú rẹ̀ bẹ́ẹ̀ lé ó kú Asaeli sì jọba nípò rẹ̀ àti ní ọdún karùn-ún Joramu ọmọ Ahabu ọba Israeli Yehoshaphat jẹ ọba Juda nígbà náà Jehoramu ọmọ Jehoshaphat ọba Juda bẹ̀rẹ̀ sí í jọba ẹni ọdún 22 ni ó jẹ́ nígbà tí ó bẹ̀rẹ̀ sí ìjọba ó sì jọba ọdún 8 ní Jerusalemu ó sì rìn lé ọ̀nà àwọn ọba Israeli bí ilé Ahabu ti ṣe nítorí ọmọbìnrin Ahabu ni ó ń ṣe aya rẹ̀ òun sì ṣe ibi níwájú Olúwa ṣùgbọ́n Olúwa kò fẹ́ pa Júdà run nítorí Dáfídì ìránṣẹ́ rẹ̀ bí ó ti ṣe ìlérí fún láti fún ní ìmọ́lẹ̀ àti fún àwọn ọmọ rẹ̀ lé ọjọ́ gbogbo lé ọjọ́ rẹ̀ ni Edomu ṣọ̀tẹ̀ kúrò ní abẹ́ ọwọ́ Júdà wọ́n sì jẹ ọba fún ara wọn bẹ́ẹ̀ ni Joramu ré kọjá sí Hasairi àti gbogbo àwọn kẹ̀kẹ́ pẹ̀lú rẹ̀ ó sì dìde lé òru ó sì kọlu àwọn ará Edomu tí ó yí i ká àti àwọn olórí àwọn kẹ̀kẹ́ àwọn ènìyàn sì sá wọ inú àgọ́ wọn bẹ́ẹ̀ ni Edomu ṣọ̀tẹ̀ kúrò lábẹ́ ọwọ́ Juda títí ó fi di òní yìí nígbà náà ni Libna ṣọ̀tẹ̀ lé àkókò kan náà ìyókù ìṣe Joramu àti gbogbo ohun tí ó ṣe akọ akọ wọn sínú ìwé ọ̀rọ̀ ọjọ́ àwọn ọba Juda Joramu sì sùn pẹ̀lú àwọn bàbá rẹ̀ a sì sìn pẹ̀lú àwọn bàbá rẹ̀ ní ìlú Dáfídì Ahasaya ọmọ rẹ̀ sì jọba ní ipò rẹ̀ ní ọdún 12 Joramu ọmọ Ahabu ọba Israeli Ahasaya omo Jehoramu oba Juda bere si ijoba. Eni odun 22 ni Ahasaya je nigba ti o bere si ijoba. O si joba le odun kan ni Jerusalemu. Oruko iya re a si ma je Atalaya omobirin Omri oba Israeli. O si rin ni ona ile Ahabu. O si se ibi niwaju Oluwa bi ile Ahabu ti se nitori ti o nse ana ile Ahabu. O si lo pelu Joramu omo Ahabu si ogun na. Ti o nba Asaeli oba Siria ja ni Ramoti Gileadi. Awon ara Siria si sa Joramu le ogbe. Joramu oba si pada si Jesreli lati wo ogbe ti awon ara Siria ti sa ni Rama. Nigba ti o nba Asaeli oba Siria ja. Ahasaya omo Joramu oba Juda sokale lati wa ewo Joramu omo Ahabu ni Jesreli nitori ti o nse aisan.

náà wọ́n máa ní àríwísí tí a bá ń sọ nípa ìgbàlà tí Jésù tí ó fún wa kò yé wọn wípé ìgbàlà tí a ń sọ kìí ṣe nípa bíbọ́ nínú ewu tàbí bíbọ́ lọ́wọ́ àjàkálẹ̀ àrùn tàbí níní ìmúláradá wípé ìgbàlà tí a ń sọ ó jẹ́ ohun ti ẹ̀mí ìgbàlà yìí ó túmọ̀ sí wípé a ní ìdáríjì ẹ̀ṣẹ̀ wa ó túmọ̀ sí wípé a kọ orúkọ wa nínú ìwé ìyè lọ́run ó túmọ̀ sí wípé àwa tí a ti jẹ́ ọ̀tá ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nípa ẹ̀ṣẹ̀ wípé a ti bá ọlọ́run dọ́rẹ̀ẹ́ a ti di ọmọ ọlọ́run nípa ìdáríjì ìdáǹdè àti ìgbàlà tí ọlọ́run fún wa ó yẹ kí ó yé wa wípé dídùn ìfẹ́ ọlọ́run ni láti jẹ́ kí gbogbo ayé pátápátá pé kí wọn kí ó ní ìgbàlà bí o bá wo Timothy kínní orí kejì láti ẹsẹ̀ ìkẹta Timothy kínní orí kejì láti ẹsẹ̀ ìkẹta títí dé ẹsẹ̀ ìkẹfà nítorí èyí dára ó sì ṣe ìtẹ́wọ́gbà níwájú ọlọ́run olùgbàlà wa ẹni tí ó ń fẹ́ kí gbogbo ènìyàn ní ìgbàlà kí wọ́n sì wá sínú ìmọ̀ òtítọ́ nítorí ọlọ́run kan ní ń bẹ onílàjà kan pẹ̀lú láàrin ọlọ́run àti ènìyàn òun pàápàá ènìyàn àní Kristi Jésù ẹni tí ó fi ara rẹ̀ ṣe ìràpadà fún gbogbo ènìyàn ẹ̀rí lí àkókò rẹ̀ bí o bá wo ẹsẹ̀ ìkẹrin ó wí pé ẹni tí ó ń fẹ́ kí gbogbo ènìyàn ní ìgbàlà bí ó sì ti ń sọ nípa ìgbàlà yìí ni ó wá ń ṣe àlàyé ní ẹ̀kúnrẹ́rẹ́ ohun tí a ń pè ní ìgbàlà wípé kìí ṣe wípé a bọ́ lọ́wọ́ ewu a bọ́ lọ́wọ́ jàǹbá a bọ́ lọ́wọ́ àwọn ọ̀tá ó sọ ní ẹsẹ̀ kẹrin yìí kan náà wípé ìgbàlà tí a ń sọ yìí ni wípé a ti wá sínú ìmọ̀ òtítọ́ àwa tí a ti ra níyè tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwa tí a kò mọ ọ̀tún yàtọ̀ sósì àwa tí a kò mọ rere ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwa tí a jẹ́ ènìyàn búburú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wípé a ti fà wá sínú ìmọ̀ òtítọ́ nínú ẹsẹ̀ ìkarùn-ún ó sọ fún wa wípé Jésù di olùlàjà onílàjà láàrin àwa àti ọlọ́run àwa tí a ti jẹ́ ọ̀tá sí ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nítorí ẹ̀ṣẹ̀ wa tí ó yà wá nípasẹ̀ ọlọ́run wípé nísinsìnyí a ti bá ọlọ́run lájà ó tún wá ń sọ fún wa ní ẹsẹ̀ ìkẹfà wípé ó ti ṣe ìràpadà fún wa nípa ẹ̀jẹ̀ rẹ̀ tí ó ta sílẹ̀ fún wa nítorí náà ó yẹ kí ó yé wa wípé bí a bá ń sọ nípa ti ìgbàlà èyí ni wípé a ti ní ìdáríjì ẹ̀ṣẹ̀ wa a ti wá sínú Jésù Kristi a ti di ẹ̀dá tuntun a ti kọ ìwé orúkọ wa lé ọ̀run a jẹ́ ti ọlọ́run ẹ̀mí ọlọ́run pàápàá ń bá ẹ̀mí wa jẹ́rìí wípé a di ọmọ ọlọ́run èyí ni ó fún wa ní àǹfààní láti máa ké pe Abba Bàbá ní Róòmù orí kẹjọ Róòmù orí kẹjọ ẹsẹ̀ ìkẹrìndínlógún ẹ̀mí tìkára rẹ̀ ni ó ń bá ẹ̀mí wa jẹ́rìí pé ọmọ ọlọ́run lè àwa ṣe jẹ́ kí ó yé wa wípé kìí ṣe gbogbo ènìyàn lè ọmọ ọlọ́run nítorí wípé àwọn tí kò ní òye ìhìnrere àwọn tí a kò kọ́ ní ẹ̀kọ́ ìhìnrere dáradára bí a bá ń sọ wípé ọmọ ọlọ́run wọ́n a máa fi àwọn ọmọlúwàbí pe ọmọ ọlọ́run àwọn tí wọn kò mọ ọ̀nà sí ìjọba ọ̀run ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé bóyá wọn lawọ́ bóyá wọn máa ń lè ní ọ̀rẹ́ púpọ̀ bóyá ó dàbí ẹni wípé wọn jẹ́ gbajúmọ̀ nígboro wọn máa ń rò wípé àwọn jẹ́ ọmọ ọlọ́run bí a bá wo ìwé Jọ́hánù kínní orí kẹta Jọ́hánù kínní orí kẹta láti ẹsẹ̀ kínní ẹ wo orí ìfẹ́ tí bàbá fi fẹ́ wa tí a fi ń pè wá ní ọmọ ọlọ́run bẹ́ẹ̀ ni a sáà jẹ́ nítorí èyí ni ayé kò ṣe mọ̀ wá nítorí tí kò mọ̀ àwọn tí a ń pè ní ọmọ ọlọ́run
ni awon ti a ti fi igbala Jesu da lola awon ti aye ko mo awon ti won ki se ti aye mo awon ti a ti fajade kuro ninu aye iwa aye irin aye ise aye isoro aye isoso aye irubo aye o ti kuro ninu won igbekele ti awon aye ni ninu awon balogun awon baba asale o ti kuro ninu iwa awon won ti ronupo ada won ti wa si odo Jesu Christi won si ti gba Jesu Christi gbo won ki se ti aye mo won ko ba aye re won ko se ba aye gbimo po mo oni nitori eyi ni aye ko se mo wa nitori ti ko mo olufe omo Olorun li awa ise nisisin yi a ko si ti fi han bi awa o ti ri awa mo pe nigbati a ba fi han a o dabi re nitori awa o ri ani bi ohun ti ri olukuluku eni ti o ba si ni ireti yi ninu re awe ara re mo ani bi ohun ti mo awon ti a npe ni omo Olorun awon ni eni ti o ti ronupo ada awon ni eni ti o ti ko ese sile awon ni eni ti a ti fi eje Jesu Christi we nipa igbagbo wo Johanu ihinrere ti Johanu ori kini ese ikejila sugbon iye awon ti o gba awon le o fi agbara fun lati di omo Olorun ani awon na ti o gba oruko re gbo awon ti o gba Jesu Christi gbo awon ti o ko ese sile awon ti o ti pinya pelu aye awon ti o ti kuro ninu iwa iri ati iwa idoti ti won hu tele tele awon ti o ti bebe fun idariji ti won si ni daniloju wepe ati dariji won awon wonyi le an so wipe won je omo Olorun ohun ti an fe so loni o duro lori wipe bi abati di omo Olorun bi a se le ni ipamo ninu ijoba Olorun bi a se le ni abo ninu ijoba Olorun ke a so wipe bi abati wole bi abati wo ijoba Olorun bi Olorun ninu agbara re bi o se le pawa mo ke a le je olooto titi de ojo ikehin nitori wipe Jesu je ki o ye wa ko fi bopo boyo fun wa o je ki o da wa loju wipe kiki awon to ba fori ti titi de opin awon ni a o gbala ninu Matthew ori 14 ese iketala Matthew ori 14 ese iketala sugbon eni ti o ba fori ti titi de opin ohun naa li a o gbala itumo ohun ti Jesu n so ni wepe ni gere bi a ba ti gba Jesu Kristi gbo adi omo Olorun ati ni igbala sugbon o so fun a wepe akoko po laarin igba ti a mo Olorun ati igba ti Jesu yo wa lati mu wa lo sile wepe opolopo idanwo opolopo inu ni bini opolopo egan tabi esin opolopo nkan ni yo sele laarin igba ti a gba Jesu Kristi gbo ati igba ti o wa lati mu wa lole wipe gbogbo nkan ti yo sele ni sa akoko na bi a ba fori ti titi de opin nigba na ni a le wo ijoba Olorun je ki a wo awon ikoko ti o wa ninu eko ati oro iyanju ti a n gbo loni ikini idaniloju nipase awon ileri Olorun o ma n funni ni ifeyinti tabi idakoro tabi idaniloju ikeji ipamo fun awon olooto ki o ye wa wipe bi Olorun ti ni ojuse lati se nipa igbala wa beeni awa paapa ni ojuse lati se nipa ati pa igbala yi mo nitori be ni koko keji fi je ipamo fun awon olooto iketa ibi isimi ayeraye fun awon asegun o ye ki o ye wa wipe bi a ba n reti
wepe a o dorun nikehin orun rere wepe a o wa ni

0: Filipi orí kíní ẹsẹ̀ kẹfà ohun kan yìí sàdámi lójú pé ẹni tí ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ rere nínú yín yóò ṣe àṣepé rẹ̀ títí fi di ọjọ́ Jésù Kristi. Ohun tí Paul apostle sọ ni wípé nígbà tí àwọn ènìyàn wọ̀nyí ní ìgbàlà tí a ti dárí ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n tí wọ́n ní orí ọ̀fẹ́ láti òkè wá wípé a ti bẹ̀rẹ̀ iṣẹ́ rere nínú wọn. Àti wípé ìgbẹ́kẹ̀lé ìdánilójú tí òní ni wípé Ọlọ́run tí ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ rere yìí ó lè ṣe àṣepé rẹ̀ títí fi di ọjọ́ tí Jésù pàápàá yóò fara hàn. Yẹ kí a wo Hebrew orí keje ẹsẹ̀ kẹẹ̀dọ́gbọ̀n. Nítorí náà ó sì lè gbà wọ́n là pẹ̀lú títí dé òpin. Ṣé orí ìdánilójú tí Ọlọ́run fún wa? Ṣé orí ìlérí tí Ọlọ́run ṣe fún wa? Ṣé orí ìtìlẹ́yìn tí Ọlọ́run fún gbogbo àwọn onígbàgbọ́ wípé bí a bá ń fẹ́ ìpamọ́, bí a bá ń fẹ́ ààbò, bí a bá fẹ́ dúró nínú ìjọba Ọlọ́run, ó ṣe tán, ó sì lágbára láti pamọ́ títí di ọjọ́ ni. Ó ní nítorí náà ó sì lè gbà wọ́n là pẹ̀lú títí dé òpin. Ẹni tí ó bá tọ Ọlọ́run wá nípasẹ̀ rẹ̀, nítorí tí ó ń bẹ láàyè títí láé láti máa bẹ̀bẹ̀ fún wọn. A sọ fún wa pé Jésù ló wà gẹ́gẹ́ bí olórí àlùfáà, ó wà lọ́wọ́ ọ̀tún Ọlọ́run, ó ń bẹ̀bẹ̀ fún wa, ó wà lọ́wọ́ ọ̀tún Ọlọ́run, ó ń gbàdúrà fún wa. Èyí ni ó fún wa ní ìdákọ̀rọ́ àti ìdánilójú wípé ohun tí a ti fi pamọ́ sí i lọ́wọ́ ó lè pamọ́ títí di ọjọ́ ìkẹyìn. Nínú Timothy kejì, Epístẹ́lì kejì ti Timothy sí Timothy orí kìíní ẹsẹ̀ ìkejìlá, nítorí ìdí èyí ni èmi ṣe ń jìyà wọ̀nyí pẹ̀lú, ṣùgbọ́n ojú kò tì mí, nítorí èmi mọ ẹni tí èmi gbàgbọ́, ó sì dá mi lójú pé òun lè pa ohun tí mo fi lé e lọ́wọ́ mọ́ títí di ọjọ́ ni. Paul apostle sọ fún wa pé òun ní inú ni bí ni púpọ̀, àwọn tí ó ń fi òun ṣẹ̀sín wọ́n pọ̀, àwọn tí ó dàbí ẹni wípé wọn kò fẹ́ kí òun ní ìtẹ̀síwájú nínú nǹkan ti Ọlọ́run wọ́n pọ̀. Ó ní ṣùgbọ́n òun jìyà láìtijú, òun sì ní ìdánilójú wípé ohun tí òun ti fi lé e lọ́wọ́, ẹ̀mí òun tí òun ti fi pamọ́ sí i lọ́wọ́, ó lè pamọ́ títí di ọjọ́ ni. Èyí ni ìdánilójú tí a ní, a sì ní ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run. Ó yẹ kí ó dá wa lójú wípé kì í dójú ti ni. Ọ̀rọ̀ Ọlọ́run àti ìlérí Ọlọ́run jẹ́ kí ó dá wa lójú wípé Ọlọ́run ṣetán, ó ní ìfẹ́, ó sì ní agbára láti pa wá mọ́ títí di ìkẹyìn. Ó fẹ́ kí a ní ìgbàlà. Bí a bá sì ti ní ìgbàlà, yóò fẹ́ kí a pa ìgbàlà yìí mọ́ títí a ó fi rí Jésù lójúkojú. Gẹ́gẹ́ bí ó ti ń fẹ́, gẹ́gẹ́ bí ó sì ti ní agbára, ó ti ṣe ìlérí fún wa wípé bí a bá ń fẹ́ ìpamọ́, bí a bá fẹ́ dúró nínú ìjọba Ọlọ́run, òun pàápàá ṣetán láti mú wa dúró títí di ọjọ́ ìkẹyìn. Bí a bá rí ẹni tí ó jẹ́ apẹ̀yìndà, bí a bá rí ẹni tí ó ti ṣáko lọ, bí a bá rí ẹni tí ó wà nínú ìjọba Ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n nípa àìkíyèsára, nítorí àìlè mára dúró, nítorí àìgbàdúrà tó, nítorí àìka ọ̀rọ̀ Ọlọ́run tó, nítorí àìgbẹ́kẹ̀lé ìlérí Ọlọ́run tó, bí ẹni bẹ́ẹ̀ bí ó bá ti di apadà sẹ́yìn aṣáko, ó yẹ kí ó yé wa wípé ìrètí ṣì wà. Nítorí wípé olùṣọ́ àgùntàn ó ń wá àgùntàn tí ó sọnù, ó jẹ́ ẹni tí ó ti ní ìgbàlà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ó jẹ́ ẹni tí ó ní àlàáfíà Ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ó jẹ́ ẹni tí Jésù Kristi ti mú wá sínú agbo tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ṣùgbọ́n ó ti ṣáko lọ, ó sì ń gbọ́ ọ̀rọ̀ ìyànjú yìí, ó ń gbọ́ ìwàásù yìí lónìí. Ó yẹ kí o mọ̀ wípé Ọlọ́run sì tún pè ọ́ padà. Nínú Matthew orí kejìdínlógún láti ẹsẹ̀ ìkejìlá, ẹ̀yin ti rò ó sí. Bí ọkùnrin kan bá ní 100 àgùntàn, bí ọ̀kan nínú wọn kì yóò fi 99 ìyókù sílẹ̀, kì yóò lọ sórí òkè lọ wá èyí tí ó nù bí. Ǹjẹ́ bí ó bá sì rí lóòótọ́ ni mo wí fún yín, ó yọ̀ nítorí àgùntàn náà yìí ju 99 ìyókù lọ tí kò nù. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni kì í ṣe ìfẹ́ bàbá yín ti ń bẹ̀lé ọ̀run kí ọ̀kan nínú àwọn kéékèèké wọ̀nyí kí ó ṣègbé, yẹ kí ó yẹ wípé bí o bá jẹ́ ẹni tí ó ti ṣako lọ, olùṣọ́ àgùntàn, olùgbàlà wa Jésù Kristì, ó tún wá ọ, ó ń fẹ́ kí o padà wá sílé, ó ń fẹ́ kí o mọ̀ wípé òun tún retí rẹ, wípé bí o bá ronú padà, bí o bá ké pe Ọlọ́run wípé òun ṣetán láti gbà ọ sílé gẹ́gẹ́ bí ọmọ onínàkúnà ti padà wá sílé ní ìrònú padà àti ní ìgbàgbọ́, bí o bá wá Ọlọ́run yóò gbà ọ́. Yẹ kí a wo Filipi orí kejì láti ẹsẹ̀ ìkejìlá. Nítorí náà ẹ̀yin olùfẹ́ mi, gẹ́gẹ́ bí ẹ̀yin ti ń gbọ́ràn ní ìgbà gbogbo, kìí ṣe nígbà tí mo wà lọ́dọ̀ yín nìkan, ṣùgbọ́n pàápàá nísinsìnyí tí èmi kò sí, ẹ máa ṣiṣẹ́ ìgbàlà yín yọrí pẹ̀lú ìbẹ̀rù àti ìwárìrì. Àwọn mìíràn wọ́n máa ń jẹ́ ẹni tó ń jáfara, àwọn mìíràn jẹ́ ẹni tí kò ka gbogbo ọ̀rọ̀ Ọlọ́run sí, wọ́n máa ń sọ wípé bí àwọn ti ní ìgbàlà wípé kò tún ṣeé ṣe fún wọn láti má ní ìgbàlà, wípé bí ẹnìkan bá ti di ọmọ Ọlọ́run wípé ohunkóhun tí ìbá ṣe, ìbá bẹ̀rẹ̀ sí ní jà, ìbá bẹ̀rẹ̀ sí ní ṣépè, ìbá bẹ̀rẹ̀ sí ní lọ sínú panṣágà àti àgbèrè, ìbá padà lọ sínú ìbọ̀rìṣà, wípé níwọ̀n ìgbà tí àwọn ti di ọmọ Ọlọ́run, tí a ti kọ orúkọ wọn nínú ìwé ìyè lẹ́ẹ̀kan, wípé ohunkóhun tí wọ́n lè ṣe kò lè fà wọ́n kúrò nínú ìjọba Ọlọ́run. Àwọn wọ̀nyí máa ń sọ wípé wọ́n ní ààbò ayérayé, tàbí wọ́n ní ìpamọ́ ayérayé, bí wọ́n tilẹ̀ jẹ́ aláìṣòótọ́, aláìgbọràn, ọlọ̀tẹ̀, àti ẹni tí ó yapa kúrò nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Kí ni Bíbélì sọ fún wa? Kí ni òtítọ́ tí a fi lé wa lọ́wọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run? Èyí ni ó mú wa lọ sí kókó kejì nínú ọ̀rọ̀ yìí: ìpamọ́ fún àwọn olóòótọ́, ààbò àti ìpamọ́ nínú ìjọba Ọlọ́run kì í ṣe fún àwọn aláìṣòótọ́. Ìgbà tí mo ń sọ nípa ààbò, rántí wípé ohun tí mo ń sọ ni nípa bí a ṣe ní ìpamọ́ nínú ìjọba Ọlọ́run, bí a ṣe mọ̀ wípé a ti ní ìgbàlà, wípé a pa ìgbàlà yìí mọ́ nínú oore ọ̀fẹ́ Ọlọ́run. Mi ò sọ nípa wípé a bọ́ nínú ìjàm̀bá mọ́tò, tàbí a bọ́ nínú àìsàn, èyí ni ọ̀tọ̀ ni, èyí ni wà nípa ti ara, a ń sọ nípa ohun ti ẹ̀mí. Àwa tí a sì jẹ́ ẹni ìgbàlà, ó yẹ kí a wà nípa ti ẹ̀mí, ó yẹ kí ohun tí ṣe ti ipa ti ẹ̀mí kí ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì fún wa. Yẹ kí a wo kókó kejì yìí: ìpamọ́ fún àwọn olóòótọ́. Nínú Tímótì kejì orí kejì ẹsẹ̀ 11, ṣùgbọ́n ìpìlẹ̀ Ọlọ́run tí ó dájú dúró ṣinṣin, ó ní èdìdí yìí wípé Olúwa mọ àwọn tí ṣe tirẹ̀, àti pẹ̀lú kí olúkúlùkù ẹni tí ń pe orúkọ Olúwa kí ó kúrò nínú àìṣòdodo. Bí a bá fẹ́ pa ìgbàlà Jésù Kristì mọ́ nínú ọkàn wa, bí a bá fẹ́ máa jẹ́ ti Ọlọ́run títí, bí a bá fẹ́ wà ní ipò ọmọ Ọlọ́run tí ó ní àǹfààní láti ní oore ọ̀fẹ́ àtòkè wá, ó ní kí ẹnikẹ́ni olúkúlùkù wa tí à ń pe orúkọ Olúwa, èyí ni wípé tí à ń pe orúkọ Olúwa gẹ́gẹ́ bí Olúwa wa, gẹ́gẹ́ bí olùgbàlà wa, wípé a jẹ́ ti Ọlọ́run, òun sì jẹ́ ti wa pẹ̀lú, wípé kí a kúrò nínú àìṣòdodo. Bí a bá ní ìgbàlà, ọ̀nà kan ṣoṣo tí a fi lè pa ìgbàlà yìí mọ́ ni wípé kí a sá fún ẹ̀ṣẹ̀, kí a jìnà sí ẹ̀ṣẹ̀, kí a máa gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run. Nínú Hebrew orí karùn-ún, ẹsẹ̀ ìkẹsàn-án. Bí a sì ti sọ ọ́ di pípé, ó wá di orísun ìgbàlà àìnípẹ̀kun fún gbogbo àwọn tí ń gbọ́ tirẹ̀. Ó sọ fún wa nípa Jésù Kristì, ẹni tí a sọ di pípé, ẹni tí ó jẹ́ pípé. Ó ní Jésù yìí ni orísun ìgbàlà àìnípẹ̀kun, ṣùgbọ́n kì í ṣe fún gbogbo ènìyàn, kì í ṣe fún àwọn ṣubú ṣeré onígbàgbọ́, àwọn tí wọ́n ń fò ní kú fọláyè, àwọn tí wọ́n wà nínú oore ọ̀fẹ́ lónìí ṣùgbọ́n tí wọ́n ti padà sínú ẹ̀ṣẹ̀ lọ́la, àwọn tí ó jẹ́ wípé wọ́n gbé ìgbésí ayé tí ó wuni ní ọjọ́ ìsinmi ṣùgbọ́n ní àárín ọ̀sẹ̀ wọ́n tún ti padà sínú èébì wọn. Ó ní Jésù jẹ́ orísun ìgbàlà àìnípẹ̀kun kìkì fún àwọn tí ń gbọ́ tirẹ̀. Èyí ni àwọn tí ń gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run. Bí o bá jẹ́ aláìgbọ́ràn, bí o bá jẹ́ aláìṣòótọ́, bí o kò bá dúró nínú oore ọ̀fẹ́ Ọlọ́run, ó dájú wípé ìgbàlà Jésù Kristì kì yóò wà bí àìnípẹ̀kun fún ọ. Nínú Rómù orí kọkànlá ẹsẹ̀ ìkejìlélógún, nítorí náà wo oore àti ìkanú Ọlọ́run lórí àwọn tí ó ṣubú ìkanú, ṣùgbọ́n lórí ìwọ oore. Bí ìwọ bá dúró nínú oore rẹ̀, kí a má ba ké ìwọ náà kúrò. Ó yẹ kí ó yé wa nígbà náà wípé àwọn tí wọ́n máa ń sọ pé tá a bá ti wà nínú oore ọ̀fẹ́ nígbà kan, àwọn yóò wà nínú oore ọ̀fẹ́ títí láé bí wọ́n tilẹ̀ jẹ́ aláìgbọ́ràn, aláìṣòótọ́, tàbí ọlọ̀tẹ̀, tàbí ẹni tí kò ka ọ̀rọ̀ Ọlọ́run sí. Ó ní àwọn tí ó ṣubú, àwọn tí ó padà sínú ẹ̀ṣẹ̀, ó ní Ọlọ́run ní ìkanú, kì í ṣe ìkanú, ìkanú sí wọn. Wípé ṣùgbọ́n àwọn tí wọ́n dúró, àwọn tí wọ́n wà nínú oore ọ̀fẹ́ Ọlọ́run, àwọn tí wọ́n ń gbọ́ràn sí Ọlọ́run, àwọn tí wọ́n tẹ̀lé Ọlọ́run, àwọn tí wọ́n ń gbọ́ràn sí ọ̀rọ̀ rẹ̀ nígbà gbogbo, ó ní oore ọ̀fẹ́ yìí wà fún wọn níwọ̀n bí wọ́n ti jẹ́ ẹni tí ń gbọ́ràn. Ó ní ṣùgbọ́n kí a kíyè sára, kí a má ba ké àwa náà kúrò. Nínú Hebrew orí kẹta ẹsẹ̀ ìkẹrìnlá, jẹ́ kí a kà á láti ẹsẹ̀ ìkejìlá. Ẹ kíyè sára ara, kí ọkàn búburú ti àìgbàgbọ́ kí ó má ṣe wà nínú ẹnikẹ́ni yín ní lílọ kúrò lọ́dọ̀ Ọlọ́run alààyè. Èyí ń sọ nípa àwa tí a ti wá sọ́dọ̀ Ọlọ́run alààyè. Ó wá ń kìlọ̀ fún wa wípé kí a kíyè sára o, kí ọkàn búburú ti àìgbàgbọ́ kí ó má tún ṣe wà ní ayé wa. Àwa tí a ti gbàgbọ́ nígbà kan rí, àwa tí a ti ń tẹ̀lé Ọlọ́run nígbà kan rí, àwa tí a ti ju ẹ̀ṣẹ̀ sílẹ̀ nígbà kan rí, àwa tí a ti gba Jésù gbọ́ nígbà kan rí, wípé kí a kíyè sára, kí ọkàn búburú ti àìgbàgbọ́ kí ó má ṣe wá sínú ẹnikẹ́ni wa, kí a má bàa lọ kúrò lọ́dọ̀ Ọlọ́run alààyè. Ṣùgbọ́n ẹ máa gba ara yín níyànjú lójoojúmọ́, níwọ̀n ìgbà tí a bá ń pè é lóní, kí a má bàa sé ọkàn ẹnikẹ́ni nínú yín le nípa ẹ̀tàn ẹ̀ṣẹ̀. Ní ọjà wa, ní ibi òwò wa, ní ibi ní aládùúgbò wa, ní ibi iṣẹ́, ní a ti máa ń rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan, ọ̀pọ̀lọpọ̀ ìdánwò, nǹkan mìíràn tí ojú wa máa ń fà sí, tí ọkàn wa máa ń fà sí, nǹkan mìíràn tí ó jẹ́ ti ara máa ń fà sí. Ó ní kí a ṣọ́ra, ó ní kí a kíyè sára, kí ẹnikẹ́ni nínú wa kí a má bàa gbá wa kúrò nínú ìgbàgbọ́, kí ìgbàlà Jésù Kristì kí ó má bàa yọ kúrò nínú ọkàn wa nípa ẹ̀tàn ẹ̀ṣẹ̀. Ẹsẹ̀ ìkẹrìnlá, nítorí àwa di alábàápín pẹ̀lú Kristì. Bí àwa bá di ìpilẹ̀ṣẹ̀ ìgbẹ́kẹ̀lé wa mú ṣinṣin títí dé òpin, ó ní ọ̀nà kan ṣoṣo tí a fi lè ní ìgbàlà títí, ọ̀nà kan ṣoṣo tí a fi lè wà pẹ̀lú Ọlọ́run títí, ọ̀nà kan ṣoṣo ti a fi le ri oju Olorun ni ikehin ni we pe bi a ba di ijewo igbagbo wa ipilese igbekele wa mu sisin titi de opin o ye ki o ye wa nigba na we pe bi abako Olorun sile bi aba fi ona Olorun sile bi aba fi eko to ye koro eko ro Olorun bi aba ko sile we pe ore ofe Olorun ki o je ti wa mo we pe anu Olorun isodomo ti a ti fun wa we pe yo bo lowo wa bi abako Olorun sile o Johanu ori kedogun ese kefa Johanu ihirere ti Johanu ori kedogun ese kefa bi enikan ko ba gbe inu mi agbe sonu gege bi eka asigbe won se ko won jo won se so won sinu ina won se jona eyi nje ikilo fun wa we pe bi abaje eni tin se sege sege bi abaje eni ti ko duro ninu otito bi abaje eni ti ko rin ninu imole we pe bi atile ti je eka ninu kristi nigba kan ri we pe a o ya wa kuro lati odo Olorun we pe bi abasiku sinu iyapa be bi abaku ninu ese be we pe o daju a ko ni le ri Olorun nikehin ikoko keta ibi isimi ayeraye fun awon asegun ibi isimi ayeraye fun awon asegun bi aba fe simi lese Jesu bi aba fe simi lodo Olorun ani lati mo we pe ani lati je asegun nitori pe isimi ayeraye anu Olorun ti ayeraye ati joba pelu Jesu Christi ileri yi ni a se fun awon asegun ninu ifihan ori keta ese karun ifihan ori keta ese karun eni ti o ba segun o na li a o fi aso funfun wo emi ki yo se pa oruko re re kuro ninu iweye sugbon emi o jewo oruko re niwaju baba mi ati niwaju awon angeli re o we pe eni ti o ba segun eni ti o ba segun a ki segun bi ko ba si ija sugbon o ye ki a mo gege bi onigbagbo we pe aye koju ija si wa ara paapa koju ija si wa esu koju ija si wa o nfe dan wa wo o nfe bi wa sobu o nfe ye wa lese o nfe ki a tun kuro ninu ijoba Olorun o ni bi a ba segun bi a ba ba ese jagun ti a se segun bi a ba ba eran ara ti o fe lo wa bi a ba ba ja ti a se segun bi a ba ba awon onfa ti o nfa wa lo sinu aye ti o fe tun fa wa pada sinu aye bi a ba ba won ja ti a se segun bi a ba duro ninu isegun Olorun bi a ba duro ti a ko pada sinu ese ti a ko yese kuro ninu ijoba Olorun o we pe nigba naa ni a ko ni pa oruko wa re kuro ninu iwe iye Olorun wo Johanu kini ori karun Johanu kini ori karun ese ikerin nitori olukuluku eni ti a bi nipa ti Olorun o segun aye olukuluku eni ti a bi nipa ti Olorun o segun aye bi a ba so we pe aye ese wa ninu aye bi a ba bi wa nipa ti Olorun ti a se duro ninu igbala Olorun ati ore ofe ti o so wa domo o wi pe awon ese ti o nwa lati inu aye a o segun a ko ni lo sinu ese isin isin rubo tabi iborisa o wa ninu aye sugbon bi a ba segun bi awon eniyan ba nfa wa bi awon ebi ba npe wa lati tun borisa ti a so wi pe rara ati je ti Olorun a ko ni pada sinu irubo tabi a ko ni pada sinu esin aye o ni bi a ba segun nigba naa ni a ko ni pa oruko wa re kuro ninu iwe iye Olorun idanwo wa ninu aye opolopo nkan lo wa ninu aye gege bi inu ni bini o we pe bi a ba segun a ko ni pa oruko wa re kuro ninu iwe iye Olorun ṣùgbọ́n bí a bá lọ sínú ẹ̀ṣẹ̀ kí ni ìwé mímọ́ jẹ́ kí ó yé wa wo Exodus orí kejìlélọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹtàlélọ́gbọ̀n ṣùgbọ́n ṣe gáfrà fún mi ẹsẹ̀ ìkẹtàlélọ́gbọ̀n Olúwa sì wí fún Mose pé ẹnikẹ́ni tí ó ṣẹ̀mí only èmi ó pa orúkọ rẹ̀ kúrò nínú ìwé mi bí a bá ní ìgbàlà a kọ orúkọ wa nínú ìwé ìyè lọ́run ṣùgbọ́n gẹ́rẹ́ bí a bá tún ti tọwọ́ bọ ẹ̀ṣẹ̀ tí irọ́ bá ti padà wá sí ìgbésí ayé wa tí àgbèrè tàbí panṣágà bá ti padà wá sí ìgbésí ayé wa tí ìkóbìnrin jọ tí ó bá tún ti ń padà sí ìgbésí ayé wa tàbí ìbọ̀rìṣà tàbí ojú kòkòrò ni ó ń padà sí ìgbésí ayé wa tàbí kí a máa yíwè kí a máa jalè ni ó padà sí ìgbésí ayé wa bóyá a jẹ́ ẹni tí a ti fún lówó nínú ilé ìsìn ní ẹkùn wa wípé kí a lọ ra igi tàbí kí a lọ ra nǹkan mọ̀nàmọ́ná tàbí kí a lọ ra nǹkan mìíràn tí a ń jí owó nínú ilé ọlọ́run tàbí a ń jí owó nínú ilé tiwa tàbí a ń jí owó níbi iṣẹ́ wípé bí a bá ti padà sínú ẹ̀ṣẹ̀ olè ẹ̀ṣẹ̀ kí a máa fọwọ́ fẹ́ wípé a ti pa orúkọ wa rẹ́ kúrò nínú ìwé ìyè lọ́run ó dájú wípé bí irú ẹni bẹ́ẹ̀ bí ó bá kú sínú ẹ̀ṣẹ̀ kì yóò lè wà pẹ̀lú ọlọ́run títí láé wo ìfihàn orí ogún ẹsẹ̀ ìkẹẹ̀dógún bí a bá sì rí ẹnikẹ́ni tí a kò kọ orúkọ rẹ̀ sínú ìwé ìyè àsọ sínú adágún iná bí a bá ti kọ orúkọ rẹ̀ sínú ìwé ìyè tẹ́lẹ̀ ṣùgbọ́n tí o jẹ́ aṣẹ́gun tí o tún ti padà lọ sínú ẹ̀ṣẹ̀ o wí pé ní ọjọ́ ìkẹyìn ní ọjọ́ ìdájọ́ ní ọjọ́ ìṣirò wípé bí a bá rí ẹnikẹ́ni bí ó tilẹ̀ jẹ́ ọmọ ìjọ bí ó tilẹ̀ jẹ́ ẹni tí ń ka bíbélì bí ó tilẹ̀ jẹ́ ẹni tí ń wá sí ilé ìsìn ṣùgbọ́n bí a bá rí ẹnikẹ́ni tí a kò kọ orúkọ rẹ̀ sí inú ìwé ìyè a ó sọ ọ́ sí adágún iná a ní láti jẹ́ aṣẹ́gun kí a tó lè bá Jésù jọba a ní láti jẹ́ aṣẹ́gun kí a tó lè gba àwọn ìlérí ọlọ́run tí a ti fi lélẹ̀ fún wa nínú ìwé ìfihàn orí kejì ẹsẹ̀ ìkeje ìfihàn orí kejì ẹsẹ̀ ìkeje ẹni tí ó bá lé etí kí ó gbọ́ ohun tí ẹ̀mí ń sọ fún àwọn ìjọ ẹni tí ó bá ṣẹ́gun lé èmi ò fi èso igi ìyè nìfún jẹ tí ń bẹ láàrin párádísè ọlọ́run rántí wípé àwọn ìlérí wọ̀nyí wọ́n wà fún àwọn aṣẹ́gun ìfihàn orí kẹta ẹsẹ̀ ìkejìlá ẹni tí ó bá ṣẹ́gun ó ní èmi ò fi ṣe ọ̀wọ̀n nínú tẹ́ḿpìlì ọlọ́run mi òun kì yóò sì jáde kúrò níbẹ̀ mọ́ èmi ò sì kọ orúkọ ọlọ́run mi sí i lára àti orúkọ ìlú ọlọ́run mi tí ṣe Jerusalemu titun tí ó ń ti ọ̀run sọ̀kalẹ̀ láti ọ̀dọ̀ ọlọ́run mi wá àti orúkọ titun tí èmi ti kára mi wo ìfihàn orí kọkànlélógún ẹsẹ̀ ìkeje sí ẹsẹ̀ ìkẹjọ ẹni tí ó bá ṣẹ́gun ni yóò jokún nǹkan wọ̀nyí èmi ó sì máa jẹ́ ọlọ́run rẹ̀ òun ó sì máa jẹ́ ọmọ mi ṣùgbọ́n bí a bá rí ẹni tí kò ṣẹ́gun tí ẹ̀ṣẹ́ wọlé wá tí kò ṣẹ́gun tí ìdánwò wọlé wá tí kò lè ṣẹ́gun tí àwọn ìbọ̀rìṣà tinú ayé àgbèrè olè àwọn nǹkan wọ̀nyí tí wọ́n wọlé wá ṣùgbọ́n tí kò ṣẹ́gun wọn tí a fà á padà sínú ẹ̀ṣẹ̀ sínú ayé sínú ìwà ti ara ó ní ẹsẹ̀ ìkẹjọ ṣùgbọ́n àwọn ojo àti aláìgbàgbọ́ àti ẹni ìríra àti apànìyàn àti àgbèrè àti oṣó àti abọ̀rìṣà àti àwọn èké gbogbo ni wọ́n yóò ní ipa tiwọn nínú adágún tí ń fi iná àti sulfuru jó èyí tí ṣe ikú kejì ọlọ́run pè wá lónìí wípé bí a bá ti di apẹ̀yìndà ki a wa si odo Olorun bi abati je eni ti o ni igbala tele tele sugbon ti a ti pada lo sinu aye wo pe ki a tun ronu pada ki a gba Olorun gbo ki a bebe fun idariji ki a wa gege bi omo ninan kuna ti a o tun fi gba wa pada sinu agbo sinu ile sinu ijoba Olorun ti a o tun fi koruko wa sinu iwe iye Olorun ki o ma je ki ipe dun ki o ba o ninu ese ki o ma je ki dide Jesu Christi ki o ba o ninu ifaseyin wo pe loni anfani wa fun o bi o ba ke pe Olorun bi o ba to Olorun wa bi o ba si ti ni igbala tele tele bi a ko ba si ti idari ese re je o tele tele anfani wa fun o loni ki o pe pe Olorun dide lori ese re tabi ki o kunle lori ekun re ki o so fun Olorun we pe o n fe idariji bi o ba ti ni idariji bi o ba je apada seyin eyin ti o ti pada lo sinu aye sinu ise ti ara sinu ese sinu awon etan iso o tun ti je ki a fi etan iso fa o lo kuro lodo Olorun pada wa loni ki o so fun Olorun we pe o fe jewo o fe je ti Olorun o fe gba Olorun gbo ki o si gbadura ti ti o fi ni idani loju we pe ati gba okan re la lotun ati dariji o lotun ati so odomo lotun ati ki o se bere ore ofe wo pe emi ti duro ti Olorun ore ofe lati duro ti Olorun wo pe a o fun o gbadura so fun Olorun wo pe o fe ki a pa omo ninu ore ofe re o fe ki a pa omo ninu ijoba Olorun o fe ki a pa omo ninu gbogbo ohun ti Olorun ti se fun lati ore oke Calvary nipasẹ Jesu Christi o fe je olooto o fe je eni ti n gboran titi a o fi ri Jesu lojukoju gba Olorun gbọ bi o ti n gbadura gba Olorun gbọ bi o ti n gbadura so fun Olorun we pe o fe ki o pa omo ninu ijoba Olorun ninu ore ofe Olorun ninu igbala Olorun titi ipe yo fi dun titi Jesu yo fi wa ko awon ayan fe lo sile bi o ba ri o pe ese ti wa si igbesi aye re so fun Olorun we pe o fe je ohun nkan wonyi o fe ko won sile o fe je ti Olorun ni tooto ki ore ofe Olorun ki o le wa pelu re ki igbala Olorun ki o le je ti re ki oruko re ki o ba le wa ni iwe iye Olorun ki a ma ba se pare titi Jesu yo fi de lati mu wa lo sile
1: ẹ jẹ́ kí a gbàdúrà bàbá wa bàbá Jésù Kristì olúwa wa a dúpẹ́ wípé ó tún wùn yín nínú àánú ilé ẹ̀kan sí láti kó àjọpọ̀ sọ́dọ̀ ara yín láti bá wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí bàbá sí ọmọ láti jẹ́ kí a mọ̀ wípé síbẹ̀ ẹ jẹ́ olóòótọ́ síbẹ̀ ẹ jẹ́ aláàánú síbẹ̀ ìlérí yín àti ìfẹ́ yín kò yí padà síbẹ̀ ẹ̀dùn ọkàn yín olúkúlùkù wa kò yí padà àti wípé bí ó tilẹ̀ jẹ́ wípé gbogbo nǹkan láyìíká ló dàbí ẹni wípé ó rí rudurudu gbogbo nǹkan láyìíká nínú ayé tí a wà yìí ló dàbí ẹni wípé ó doríkodò síbẹ̀ ẹ ran wa létí wípé ó yẹ kí a gbẹ́kẹ̀lé yín ó yẹ kí a faramọ́ yín ó sì yẹ kí a ní ìgbàgbọ́ nínú yín a ń bẹ̀ yín lónìí wípé ọkàn wa ojú wa ẹ̀mí wa yóò sinmi lé yín yóò gbẹ́kẹ̀lé yín yóò gbẹ́kẹ̀lé gbogbo àwọn ìlérí tí ẹ ti ṣe fún wa a ń bẹ̀ yín wípé àwọn ìgbẹ́kẹ̀lé mìíràn tí ó ṣeé ṣe kí ẹnikẹ́ni nínú wa kí ó ti ní nípa ti ara ẹ ó fà wọ́n tí o ẹ ó mọ kúrò ní ìgbésí ayé wa lórúkọ Jésù a ń bẹ̀ yín wípé kí ẹ̀mí yín àtòkè wá kí ó farahàn kí ó jẹ́ kí ìgbẹ́kẹ̀lé wa kí ó wà nínú yín láti ìsinsìn lọ àti títí dópin adúpẹ́pẹ́ ti gbọ́ lórúkọ Jésù Kristì olúwa wa. Lónìí mo fẹ́ sọ̀rọ̀ lórí ewu tí ó wà nínú gbígbẹ́kẹ̀lé ènìyàn ewu tí ó wà nínú gbígbẹ́kẹ̀lé ènìyàn àwọn ènìyàn nínú ayé yìí kò lè ṣaláì gbẹ́kẹ̀lé ohun kan tàbí ẹnìkan láti ìgbà tí ènìyàn ti ṣubú nínú ọgbà Ídẹ́nì ni ati fa okan eniyan kuro lodo Olorun ti o fi je wipe opolopo ni ki sese fun lati gbekele Olorun o si daju wipe okan ko le daduro eniyan kokan ko le daduro bi a ko ba gbekele Olorun o daju wipe ani lati wa ohun kan lati feyinti ani lati wa ohun kan lati gbekele yala eniyan miran yala ara wa papa tabi awon orisa o sese o si rorun fun eniyan eleran ara ti ko ni iye Olorun ti ko si ninu ore ofe Olorun lati gbekele awon ohun asan aye yi ṣugbọn o ye ki o ye wa wipe bi o ti le je wipe gbigbekele eniyan o je ohun to wopo laarin awon eda sibe ewu popo ni o wa ninu gbigbekele eniyan ki a wo orin Dafidi ori ogun ese keje orin Dafidi ori ogun ese keje awon elomiran gbekele keke awon elomiran le esin ṣugbọn awa oranti oruko Oluwa Olorun wa nihin ni onisamu yi tin je ki o ye wa wipe awon miran gbekele keke awon elomiran won gbekele esin nigbati onisamu so awon ti o gbekele keke ati awon ti o gbekele esin o nso nipa igbe aye ti a wa wipe enikeni ti a bi sinu aye yi a bi sinu iwaya ija a bi si oju ogun wipe awon elomiran lati jagun lati segun won gbekele keke ogun won gbekele esin ti won lo ni igba ogun ṣugbọn onisamu bi o tin so wipe awon elomiran won gbekele keke awon elomiran won gbekele esin o ye ki o mo gege be ni ti o nka bibeli wipe bi onisamu ti n so yi o ni lati ranti itan awon omo israeli kini o se ku pa awon ara egypt igbekele won ninu keke igbekele won ninu esin nigba ti won ti ri agbara olorun nigba ti won ti ri titobi olorun nigba ti won ti ri giga julo olorun wipe o gaju esin o gaju keke o gaju odo omi nile ti won gbekele o gaju awon orisa won o gaju awon pidan pidan alalupa ide awon sibe sibe o soro fun okan awon ara egypt lati kuro ninu igbekele keke ati esin se oranti bi awon omo israeli bi won ti jade ti won bo ninu oko eru atodunmodun be ni awon omo egypt won yi ni won tun lepa won kini igbekele won igbekele won ni wepe awon omo israeli ti won jade kuro le oko eru kuro ni egypt won ni keke won ni esin won ni ida won ni ohunkohun nitori be awon ro wepe awon o segun awon omo israeli nitori be ni won se satele won ṣugbọn o ni awa o gbekele oruko Oluwa Olorun wa kini mose ni lati ja fun awon omo israeli oruko Oluwa Olorun ni o ni oruko Jehovah lenu bi o ti kepe Oluwa be ni Oluwa so fun ohun ti yo se ni okun popa lopin si meji awon ti won gbekele keke awon ti won gbekele esin ibe ni won subu si ibe ni gbogbo parun si ti won si lo si orun apadi lairo tele ti se be nikan o dani loju wepe olorin Dafidi yi oni lati ma ranti Goliati oni lati ranti wepe nigbati awon omo Israeli ti won koju ija ogun si awon ara Filistini ni Goliati gege bi enikan lo jade igbekele re o wa ninu keke ati esin o wa ninu ohun ija eyi ti awon ti se pelu ogbon eniyan ṣugbọn igbekele Dafidi o wa ni oruko Oluwa eni o fi so fun wa pe awon elomiran gbekele keke awon elomiran gbekele esin awon elomiran yi won je awon alai lọlọrun won je awon kefiri awon ti ko mo Olorun alaye awon ti otito bibeli awon ti imole ihirere ko ti imole fun awon yi ni won gbekele keke ti won si gbekele esin ṣugbọn o se ni laanu wepe ninu aye ti a wa yi ki se awon ti ko ti ka bibeli ri ni kan soso ki se awon ti ki lo si lesi ni kan soso ni o ngbe kele keke ati ni o ngbe kele esin mo so fun otele we pe bi abati bi eni kankan sinu aye abi soju ogun abi soju iwaya eja nitori wo pe esu lati ba eni kankan jagun nitori wo pe ese ati awon eran ara won ni lati ba eni kankan jagun nitori pe aye ti a wa pelu ni lati ba eni kankan jagun eni Jesu so fun awe pe ninu aye o e o ri iponju e o ri inu ni bini e o ri ija o ni sugun etujuka nitori emi ti segun aye o se ni laanu we pe opolopo ti won lo si lesi opolopo ti won ro we pe awon je eni bi ti inu olorun opolopo ti won ro we pe awon sin olorun ninu iwaya eja ninu aye yi ninu ogun aye yi ninu isoro aye yi ninu tembelekun ninu ruko irudo ti o wa ninu aye igbekele won ki se ninu olorun igbekele won a ma wa ninu ohun ija ti ara igbekele won a ma wa ninu agbara won igbekele won a ma wa ninu iriri ti awon ti ni tele tele igbekele won a ma wa ninu baba asale a ma wa ninu enikan tabi ninu elomiran tabi elomiran ma fi igbekele re si ori awon orisa oni sugbon awa oranti oroko olowa olorun wa je ki awo awon ti o gbekele keke ati awon ti o gbekele esin mo ti so die fun o nipa ti awon omo Egypt je ki awo gulati ti mo menu ba lekan ninu Samuel kini ori keta dilogun Samuel kini ori keta dilogun wo lati ese ikokanlelogoji Philistine na simbo o si sumo Davidi ati okunrin ti o ru awa re si nbo ni waju re nigba ti Philistine na si wo ti o si ri Davidi o shata re eni wo pe o kegan re nitori pe odomodekunrin ni se o pon o si se arewa eniyan Philistine na si we fun Davidi pe emi ha nse ajabi ti iwo fi mu opa to mi wa Philistine na si fi Davidi re nipa awon olorun re awon orisa re Philistine na si we fun Davidi pe ma bo emi o si fi eran ara re fun awon eye oju orun ati fun awon eranko papa Davidi si we fun Philistine na pe iwo mu ida ati oko ati awa to mi wa sugbon emi to wa le oruko Oluwa awon omo ogun olorun ogun Israeli ti iwo ti gan seranti we pe awon elomiran gbekele keke awon elomiran gbekele esin eyi ni Goliath se nitori we pe o gbekele ofa o gbekele awon ohun ija awon keferi o gbekele awon ohun ija ti won fi ogbon eniyan ti won fi se ki se be nikan o gbekele agbara ohun ti kara re o gbekele iriri ti ohun ti ni lati oju ogun tele tele o shata o kegan Davidi o gbekele awon orisa re nitori pe Philistine na si fire o fi bu nipa awon olorun re nipa awon orisa re sugbon bi o ba mo itan yi dara dara o ri we pe asegun Philistine yi asegun re nitori wi pe igbekele re ko si ninu olorun asegun le awa je nigba ti a ba gbekele oroko olowa olorun wa sugbon je ki a wo awon elomiran fun abo won ma gbekele awon agbara okunkun won ma lo si imule pelu awon agbara okunkun ni irowe pe imule won tabi eje ti won ti ba iku ati orun apadi ati satani da wi pe yo fun won ni abo je ki a wo Isaiah ori keje din ni ogbon ki a wo awon igbekele ti awon elomiran ni lati ese ikerinla nitori na egboro Oluwa eyin elegan ti n se akoso awon eniyan yi ti n be ni Jerusalemu nitori eyin ti wipe awa ti ba iku dama jemu aseti ba ipo kumule ni gba ti pa shan gigun yo la aja ki yo de odo wa nitori awa ti fi eke se abo wa ati labe iro li awa fi ara pamo si se ori wi pe opolopo e ti won iba fi gbekele olorun won lo mule awon elomiran won lo sinu egbe okunkun awon elomiran won fi awon emi ye moja tabi awon emi okunkun tabi awon emi alalupaida won fi se agbara won won fi se asa won won si gbekele won ro we pe bi jamba ba fe de wi pe egbe yo gbe won won ni farapa won gbekele awon ohun asan won fi ro se igbekele won oni o nso nihin we pe awon ti ba iku da majemu awon elomiran wa ti won ro we pe awon ti ba iku da majemu we pe won ti fi akoko si igba ti awon le ko we pe won lati gbe odun bayi laye ni akoko igba yi de igba na awon ni lati lowo ni awon ni lati ni nkan bayi awon lati ito nitori pe awon mo we pe ko ti si iku loju won nisisin yi won ro we pe majemu ti awon ti da ninu egbe okunkun won ro we pe o le duro awon ro we pe won ti ba ipo okumule wi pe awon le fa ojo won gun awon le gbe to akoko ti won fe ninu aye sugbon olorun je ki o di mimo fun wa wi pe awon wonyi ti won ro we pe nigba ti pasan gigun yo ba laaja ti o la ile na ja yo kolu eni kokan wi pe ki yo de odo awon nitori wipe awon ti fi eke se abo won je iwo je ru eniyan be ti o je wipe eke iborisa ni o fi se abo re eke babalawo ni o fi se iborisa re eke awon woli eke ni o fi se abo re eke awon eniyan ti won pa iro fun o ni o fi se abo re oni labe iro le awa fi ara wa pamo si labe iro eni ti o ba lo sinu egbe okunkun ti o ro we pe o ni abo labe iro ni eni be ni o fi ara pamo si oni ni ese iketadinlogun idajo li emi o fi le ese pelu ati ododo le emi o fi le osuwon yiyin yo gba abo ike lo omi o si kunbo ibi isasimole oni bi enikeni ba ro we pe o ni ibi isasi kuro ninu idajo olorun ti koronu poda bi enikeni ba ro we pe o ni ibi isasi ni akoko idajo olorun o ni omi kikun ni yo bo gbogbo isasi ibi isasi yo bo won mole ki aronu awon ti won gbe ni akoko aye noa bi noa bi o ti pon oko igbala be ni o nso fun awon eniyan won yi ki won ki o ronu poda sugbon awon miran won gbekele ogun ori won won so wi pe ojo ti rori awon o mo bi ti ojo na ti o tin bo ti o le pa gbogbo aye run awon elomiran won ro we pe awon ni imo won so wi pe awon ti se awari ninu imo ijile ti ojo ati ti ile we pe ko si ohun to jo ikun omi awon elomiran won gbekele o se se ki won ti kole ile oloke giga ki won ki o ma ro we pe bojo ti e de bi ikun mi ti e de awon ni ibi isasi sugbon ni akoko na omi ti o kun ni o bo gbogbo ibi isasi mole olorun wa nso we pe bakan na ni bi enikeni ba ro we pe o ni abo ike kan bi enikeni ba ro we pe o ni ibi isasi kan bi enikeni ba ro we pe o ni igbekele kan wi pe gbogbo abo ike gbogbo ibi isasi ni omi idajo olorun omi kikun ti idajo olorun yo bo mole patapata nitori be fun abo bi o ba gbekele awon agbara okunkun bi o ba gbekele awon emi okunkun o daju we pe idajo olorun koni re iru eni be koja awon elomiran won ma gbekele awon ileri ti awon eniyan eleran ara awon eniyan ti won gbe ara kiku wo won ma gbekele ileri ti iru eni be se fun won o ye ki a mo we pe bi a ba n fe ran lowo bi a ba n fe ipese atodo olorun nikan ni a ti le ri awon nkan wonyi o se laanu we pe awon elomiran ti won fe gbe yawo e ti won iba fi gbadura e ti won iba fi wo oju olorun e ti won iba fi bere lowo olorun e ti won iba fi gbekele olorun gege bi abraham ti se pelu isaki ti o gbekele olorun ti o so fun eliezeri we pe angeli olorun yo lo ni waju re olorun ti emi nsin yo si yan obirin rere fun isaki omo mi e ti won iba fi gbekele olorun ki won ki o je ki olorun ki o yan fun won won ma gbekele awon ileri tabi awon aba ti awon elomiran da pelu won awon ti won sin gbekele won yi won olorun won ni gbala won je awon ti o le igbadura won si je awon eniyan eleran ara awon ti o mola awon ti o mo kilo ojo la yo ti ri elomiran boya n wa ise ni a ma gbekele lagbaja a ma ni oni baba asale nbi kan oni oga kan nbi kan wo pe eniye ki baati nitori wo pe o ti je oselu tele tele o je olowo o je gbadjumo nitori be o ti je ko dami loju wo pe mu lati ri ise ni o se gbadura adura ke kini mo fe fadura se o se wa oju olorun olorun kini mo fe foju olorun se nigba ti lagbaja ti wa nbe lagbaja lolorun e lagbaja to n gbekele yi ko mojo ti lagbaja o ku ko mojo ti lagbaja o faye sile nitori be eja tile ni o ma nfa ni o ma nwa si igbe aye awon eniyan be nitori pe won fe mu gba awon so won kuro nipa gbegbekele awon eniyan to je we pe won ko duro pe awon eniyan to je we pe won ko ni pe fi aye sile e ni olorun fi kilo fun awe pe ki agbekele ohun ki a ma se gbekele awon eniyan eleran ara wo Isaiah ori kokan le logbon Isaiah ori kokan le logbon ese kini egbe ni fun awon ti o so kale lo si Egypt fun iran lowo dro ni be bi a ba nso nipa Egypt o nso we pe awa ti a ti jade kuro ninu oko eru awa ti olorun ti se ranwo fun ti o ti fi ore ofe re fun awa ti an jo ti an yo awa ti an so fọlọrun wi pe adupe wi pe o da wa sile o gba wa kuro ninu isiru aye kuro ninu isiru esu kuro ninu ebo jije awa ti o je wi pe tele tele ba ji laaro agbo la ni lati mu nitori won so wi pe awon aye loko ti wa won so wi pe awon eniyan fe ki ti wa dara nitori be igbere sisin agbo mimu ati opolopo nkan miran ti an se sugbon nigbati ife inu olorun ti o je ti wa nigbati agba okan wala ni olorun gba wa kuro ninu awon nkan wonyi sugbon o se ni laanu awon elomiran leyin ti won ti ni igbala leyin ti a ti won kuro ni ile Egypt leyin ti won ti wa si ile ileri leyin ti won ti ni isimi ninu olorun bi aisan ba de tabi bi won ba ni idojuko tabi inu ni bini tabi o sese ki o je wi pe won ni wahala die ninu ebi tabi o sese ko je wi pe awon ana ni won ko fe ki won ri ile joko tabi o sese ki o je wi pe awon ota ni won pinu ni won pero nitori won e ti won iba fi gbekele olorun e ti won iba fi sa sabe abo olorun e ti won iba fi wa lori ekun won lati ma gbadura ki olorun ki o le yo won o se ni laanu wi pe won atun so kale lo si Egypt fun iran lowo bawo ni eni ti o je omo olorun bawo ni o tun se mo oju ile babalawo bawo ni eni ti o je omo olorun bawo ni o tun ti mo o tun se mo idi iborisha bawo ni eni ti o je omo olorun ti o tun ti mo ibi ti won tin sin esu o ni egbe ni fun awon ti o so kale lo si Egypt fun iran lowo kini se ti won ma so kale lo fun Egypt fun iran lowo nitori ti won ni won gbekele esin ti won gbiyele keke nitori ti won po won si gbekele elesin nitori ti won le agbara jojo sugbon ti won ko wo eni mimo Israeli won ko si wa Oluwa awon miran won ma ndi apeyinda won kuro ninu ijoba Olorun won lo si odo awon ti o ni emi okunkun tabi emi awon abokulo o sese ki o je wi pe ara le won kan loku o si dun won re koja won si nfe mo ki lo pa eni yi won tun lo sodo awon abokulo lati so pe awon fe mo ki lo pa lagbaja gba ti o ba mo ki lo pa lagbaja se eyi ni mu lagbaja kuro lorun apadi se eyi ni mu kuro wi pe oni kumo ni o ye ki a mo wi pe bi nkan be ba sele awa ti a je omo olorun a ke tun pada lo si Egypt lati so wi pe a tun wa nkan kan ninu ese iketa nitori eniyan li awon ara Egypt ki si se olorun
0: awon elomiran won ki mo we pe eni ti o ba ti gbe ara kiku yi wo we pe eniyan lasan ni won ma gbekele eni olorun fi so fun awon israeli we pe eniyan lasan eniyan eleran ara ni awon ara egypt elomiran boyo tin wa se ilesin tele tele o je eni ti o fi ara fun bibeli o je eni ti n gbadura o je eni ti o fi ara fun isin olorun sugbon o sese ki o wa ri ise kan ise yi oyinbo lo ni ise na oyinbo wa nso fun wepe bi o ba se daadara bi o ba ja fafa bi o ba se on gbogbo ti ohun fe won mu lo si ilo oyinbo won mu lo si america won a si je ki owo po lowo e won a je ko ra awon nkan monomono a lo si japan a lo si chibi a lo si tohun bi abati n se awon ipinu wonyi fun iru eni be ti a ti n fun ni ileri okan re a ma bale a ma so wepe bibeli o si se pataki mo o adura o se pataki mo nitori pe oyinbo ti so pe o n mu mi lo si ile oba nitori be o ti pari mo ti n gbadura tele tele gba ti mi o leyan mo ti n gbadura tele tele gba ti mi o ni alafeyinti oni karan ti o oyinbo ta n gbekele eniyan to gbe ara kiku wo ni ara america ti a n gbekele eniyan to gbe ara kiku wo ni baba asale to feyinti eniyan to gbe ara kiku wo ni won ki se olorun nitori eniyan li awon ara egypt ki se olorun eran li awon esin won ki se emi oluwa yo si na owo re ki eni ti ran ni lowo ba le subu awon ti a gbe ti a mu igbekele wa kuro lodo olorun ti o je wipe eniyan la nsare to leyin o ni oluwa yo si na owo re ki awon ti ran apeyida be lowo ki won ki o ba le subu ati ki eni ti ran eni ti a ran lowo ba le subu gbogbo won o jimo se gbe eyi ni idajo olorun fun awon ti o gbekele eran ara won awon ti o gbekele ogbon won awon ti o gbekele owo won awon ti o gbekele dukia ti o wa ninu aye awon ti o gbekele ipo won ninu aye awon elomiran o se ni laanu we pe fun igbala won ma gbekele ogbon ori ti won won ma gbekele ise rere ti won ise owo won won ma gbekele awon ohun ti ko ni lari awon irubo awon eranko ti won fi nrubo won a ro we pe nitori we pe awon nrubo pelu eran pelu adiye ki a kun ko so pe nitori won se sara nitori be won ro we pe awon ni igbala we pe bi oju ba pa bi iku ba pa oju won de we pe awon o le lo sorun rere ko ri be ani lati gbekele olorun igbekele wa o ni lati wa ninu olorun nikan soso bi a ba fe ri oju olorun nikeyin o ni wo odo agutan olorun ti o ko ese ara aye lo bi a ba fe ki ese wa ki a mu won kuro bi a ba fe ri oju olorun bi a ba fe di eni igbala ani lati wo odo agutan olorun ti o ko ese ara aye lo je we pe ani lati gbadura ani lati so fun olorun ani lati wa oju olorun ani lati je wa awon ese wa ki a ko won sile ki a si gbekele olorun ki a simi le olorun patapata ki se pe ki a simi le olorun ni owo kan ki a tun simi le orisa ni owo keji ki se wi pe ki a gbekele ododo kristi ki a tun gbekele ododo ara wa bakan na ki se wi pe ki a gbo oro olorun ki a tun ma gbo oro awon woli eke la nigba kan na on so wepe ani lati gbekele olorun patapata awon elomiran won ma gbekele owo won won ma gbekele awon ohun ti won ni ninu aye ninu luko ori kejila luko ori kejila lati ese ikokandinlogun ari eni ti o gbekele awon ohun ti o ni emi o si we fun okan mi pe okan iwo le oro pepo ti atojo fun opo odun simi ma je ma mu ma yo sugbon olorun wi fun pe iwo asiwere le oru yi le o bere emi re lowo re nje titani nkan won yi yo ha se ti iwo ti pese sile be le eni ti o to isurajo fun ara re ti ko si li oro lodo olorun awon elomiran won gbekele awon ti won ni won gbekele awon oro won sugbon nihin ni a n so fun wa wepe iru eni be yo faye sile lojiji bi o ba se faye sile ko ni le ri aye gbe lodo olorun kini awon ewu ti o wa ninu wepe ki a gbekele eniyan die ni a ti so ninu re sugbon je ki a tun wo bibeli ninu orin Dafidi, orin Dafidi ori kerin dini adojo okan erin efa

àwọn tí ó máa ń sáré tọ bá bá a sàlẹ̀ lẹ́yìn gbogbo wọn pátápátá ni àrí wí pé wọn ò rí ìrànlọ́wọ́ tí wọ́n ń fẹ́ ìrànlọ́wọ́ tí wọ́n ń retí wọn ò rí gbà ẹlòmíràn a fi ilé ọkọ sílẹ̀ a ní òun ti rí ẹnìkan níta tí ó lè tọ́jú òun òun ti rí ẹnìkan níta tí ó ní ìfẹ́ òun ti rí ẹnìkan níta tí ó lè tọ́jú àwọn ọmọ nítorí wí pé ẹni tí ó wà níta yìí kí obìnrin kí ó tó délé a máa ṣe ìlérí púpọ̀ a máa sọ wípé òun á fún ní nǹkan báyìí òun á fún ní nǹkan tọ̀hún òun á da lókoòwò òun á fún ní nǹkan báyìí ṣùgbọ́n nígbà tí ó bá délé tán a rí wípé irọ́ àti èké pátápátá ni àwọn nǹkan tí òun gbọ́ tẹ́lẹ̀ èyí ni ọlọ́run fi ń sọ fún wa wípé kí a má ṣe gbẹ́kẹ̀lé àwọn ọmọ aládé kí a má ṣe gbẹ́kẹ̀lé àwọn ọmọ ènìyàn lọ́wọ́ ẹni tí kò sí ìrànlọ́wọ́ ẹsẹ̀ kẹrin ẹ̀mí rẹ̀ jáde lọ ó padà sí erùpẹ̀ rẹ̀ lé ọjọ́ náà gan èrò inú rẹ̀ run gbogbo ìrònú gbogbo ìlérí gbogbo àwọn ìlépa tí irú ẹni yìí ní ẹni tí a gbẹ́kẹ̀lé ní ọjọ́ tí ó bá fi ayé sílẹ̀ ní àwọn nǹkan wọ̀nyí ni yóò run ni a ó gbàgbé wọn nínú Isaiah orí kejì ẹsẹ̀ ìkejìlélógún ẹ̀sìnmi lẹ́yìn ènìyàn ẹ kúrò lẹ́yìn ènìyàn èyí jẹ́ wípé ẹ má ṣe jẹ́ kí ìgbẹ́kẹ̀lé yín kí ó wà nínú ènìyàn ẹni ẹ̀mí ẹni tí ó wà ní ihò imú rẹ̀ nítorí nínú kíni a lè ká sí ó ń sọ fún wa wípé ìgbà òdúró lọ pẹ́ títí fún ènìyàn ẹlẹ́ran ara gẹ́gẹ́ bí bíbélì pàápàá ti sọ wípé ìṣísẹ̀ kan ló ń bẹ láàrin ẹnì kọ̀ọ̀kan àti ikú ìṣísẹ̀ kan ló ń bẹ láàrin èmi àti ikú nítorí bẹ́ẹ̀ kí a má gbẹ́kẹ̀lé ènìyàn ọlọ́run tí kì í yípo padà ọlọ́run tí ó jẹ́ wípé ó wà títí láé òun ni ó yẹ kí a gbẹ́kẹ̀lé nínú Jeremiah ni a rí ègún ọlọ́run lórí àwọn tí wọ́n gbẹ́kẹ̀lé ènìyàn àwọn tí wọ́n fi ẹlẹ́ran ara ṣe apá wọn tàbí ìgbẹ́kẹ̀lé wọn Jeremiah orí kẹtàdínlógún láti ẹsẹ̀ ìkarùn-ún báyìí lè olúwa wí ègbé ni fún ẹni tí ó gbẹ́kẹ̀lé ènìyàn tí ó fi ẹlẹ́ran ara ṣe apá rẹ̀ ẹni tí ọkàn rẹ̀ sì ṣí kúrò lọ́dọ̀ olúwa èyí kìí ṣe ọ̀rọ̀ Jeremiah ó jẹ́ ọ̀rọ̀ olúwa èyí kìí ṣe ọ̀rọ̀ oníwàásù kan ó jẹ́ ọ̀rọ̀ olúwa ó ní báyìí lè olúwa wí a sì mọ̀ wípé ohun tí olúwa bá wí ayé àti ọ̀run wọ́n lè ré kọjá lọ ṣùgbọ́n kíkíní nínú ọ̀rọ̀ ọlọ́run kì yóò kọjá lọ láìṣẹ ó ní ègbé ni fún ẹni tí ó gbẹ́kẹ̀lé ènìyàn ńbo ni ìgbẹ́kẹ̀lé tìrẹ wà ó ṣeéṣe kí o máa sọ lẹ́nu wípé o gbẹ́kẹ̀lé ọlọ́run ó ṣeéṣe kí o máa sọ lẹ́nu wípé o gbẹ́kẹ̀lé ìlérí ọlọ́run ṣùgbọ́n nígbà tí wàhálà bá dé nígbà tí inú nibini bá dé nígbà tí àwọn ọ̀tá bá kọjú ìjà sí ọ nígbà tí ó dàbí ẹni pé ìrúmi dé sí ìgbésí ayé rẹ ní àkókò náà ni a máa ń fi ìgbẹ́kẹ̀lé wa hàn ẹni tí kò bá gbẹ́kẹ̀lé ọlọ́run kò mọ̀ wípé inú ìbọ̀rìṣà ni òun wà jẹ́ kí n ṣe àlàyé ní kíkún fún ọ bí a bá gbẹ́kẹ̀lé ènìyàn èyí jẹ́ wípé a fi ènìyàn yìí a fi dípò ọlọ́run ó ṣeéṣe kí a rò wípé ènìyàn yìí ó ní owó ohun tí a ń rò ní wípé owó tí ẹni yìí ní ó ju àwọn ohun ìní tí ọlọ́run ní nítorí bẹ́ẹ̀ nítorí ìwà ọmọgọ wa àti ọkàn ìṣìná wa a fi ẹni yìí a fi dípò ọlọ́run òun ni ìgbẹ́kẹ̀lé ènìyàn òun ni ó fi jẹ́ ìbọ̀rìṣà nítorí pé irú ènìyàn bẹ́ẹ̀ ó di òrìṣà fún wa ó di ọlọ́run fún wa ẹlòmíràn kò mọ̀ wípé nígbà tí a bá gbẹ́kẹ̀lé ènìyàn ìgbẹ́kẹ̀lé ènìyàn ó máa ń fa ọkàn ènìyàn kúrò lọ́dọ̀ ọlọ́run òun ni ẹsẹ̀ ìkarùn-ún yìí ni ó fi wípé ẹni tí ọkàn rẹ̀ sì ṣí kúrò lọ́dọ̀ ọlọ́run irú ẹni bẹ́ẹ̀ a máa sin ẹ̀dá ju ẹlẹ́dàá lọ irú ẹni bẹ́ẹ̀ bó lọ síbi iṣẹ́ àwa tí a gbẹ́kẹ̀lé ọlọ́run a máa sọ wípé a fẹ́ lọ sí ilé ìsìn nítorí wípé èní jẹ́ ọjọ́ tí a ń sin olúwa a fẹ́ lọ gbàdúrà a fẹ́ lọ mú àwọn ìbéèrè ọkàn wa àti àwọn ẹ̀dùn ọkàn wa a fẹ́ lọ tú wọn payá níwájú ọlọ́run ṣùgbọ́n irú ẹni bẹ́ẹ̀ kì í wá sí ẹ̀kọ́ bíbélì irú ẹni bẹ́ẹ̀ kì í wá sí àkókò ìsọjí irú ẹni bẹ́ẹ̀ kì í wá sí ìsìn ọjọ́ ìsìn